àwọn tí a ti gbọ́ kí àìnáání àìfẹnipẹni tí ó yọ obìnrin yìí lẹ́nu kí ó má ba yọ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́nu nítorí a rí ohun tí ó ṣẹlẹ̀ sí wípé ó ṣubú sínú ìdájọ́ ọlọ́run nítorí ìdájọ́ àìròtẹ́lẹ̀ ó débá ìdájọ́ òjijì ó débá a sì sọ fún wa wípé ìdájọ́ tí a kò lè fẹ́ ẹnu sọ ìdájọ́ tó banilẹ́rù ló débá ayẹ lọ́ọ̀tì òpé débá láìní àǹfààní àti ronú pọ̀dà ó lọ sí ọ̀run àpáàdì níbi tí ìṣẹ́ àti ìyà ìpọ́njú ẹkún àti ìpayín keke ayérayé tí ó wà èyí ni jésù fún ara olùgbàlà wa ni ó fi sọ pé bí iṣẹ́ ìgbàlà tí òun ṣe bí kò bá ní jẹ asán lórí ẹnì kọ̀ọ̀kan wa a ní láti múra sílẹ̀ a ní láti ṣọ́ra wa kí a má jẹ́ kí ẹ̀mí ìpadà sẹ́yìn tí ó ń bá àwọn kan lọ́jọ́ òní kí ó má débá ẹnì kan nínú wa nínú Ebeeru orí kẹwàá ẹsẹ̀ 21 ó ní ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run alààyè nítorí ọlọ́run wa iná àjonirun ni ǹjẹ́ nígbà náà bí ó bá rí bẹ́ẹ̀ kí ni ohun tí ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣe lákọ̀ọ́kọ́ fún àwọn tí kò tíì ní ìgbàlà fún àwọn tí wọ́n ti gbọ́ ṣùgbọ́n tí wọn ò tíì gbà fún àwọn tí wọ́n ti mọ̀ wípé a ní láti ronú pọ̀àdà ẹ̀ṣẹ̀ wa tí wọn kò sì tíì ronú pọ̀àdà ẹ̀ṣẹ̀ wọn kí ni ọlọ́run béèrè lọ́wọ́ wọn tí ó yẹ kí wọn kí ó ṣe ní kíákíá láì falẹ̀ láì jáfara láì dágun lámọ́ wípé kò séyìí tó kàn mí nítorí wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀ Isaiah 65:6 ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje ẹwà olúwa nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí ó ní nísinsìnyí tí a ní àǹfààní nísinsìnyí tí a ń gbọ́ ìpè nísinsìnyí tí ẹ̀kọ́ ẹ̀yìn rere tí ó tún jáde tí a ń gbọ́ wípé ó yẹ kí a ronú pọ̀dà ó yẹ kí a gba ọlọ́run gbọ́ ó yẹ kí a jẹ́ ti ọlọ́run ó ní kí a wá olúwa nígbà tí a lè rí i nígbà tí ó wà nítòsí báwo ni a ṣe ń wá olúwa bí o bá fẹ́ ní ìgbàlà ẹsẹ̀ ìkeje yẹ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí olúwa òun ó sì ṣàánú fún àti sí ọlọ́run wa òun ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀ bí ó bá jẹ́ wípé o fẹ́ bá Jésù pàdé o fẹ́ láti bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ìdájọ́ tó ń bọ̀ ohun tí a ń sọ ni wípé o ní láti fi ọkàn rẹ fún ọlọ́run o ní láti ronú pọ̀àdà láti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ǹjẹ́ bí ó bá jẹ́ pé o ti ronú pọ̀àdà o jẹ́ ti ọlọ́run nísinsìnyí a ti gba ọkàn rẹ là a ti tu òbí kí ni ohun tí ọlọ́run retí lọ́wọ́ rẹ kí o bá lè jogún iyè àìnípẹ̀kun nínú ìwé òwe orí kẹrin ẹsẹ 22 ìwé òwe orí kẹrin ẹsẹ 22 ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú títí dé ọ̀sán gangan ó ń sọ fún awé pé bí o bá ti ní ìgbàlà kí o tẹ̀síwájú bí o bá ti ní ìsọ̀rí mímọ́ yẹ kí a tẹ̀síwájú bí a bá ti fi ẹ̀mí mímọ́ ọlọ́run kú ọ yẹ kí a tẹ̀síwájú bí o bá jẹ́ ti ọlọ́run tí ẹ rí ẹ̀mí ọlọ́run tó ń jẹ ọ lọ́kàn wípé o jẹ́ ti ọlọ́run nítòótọ́ orúkọ rẹ wà nínú ìwé ìyè lọ́run ó ní ìtẹ̀síwájú ni ó yẹ kí o jẹ́ ohun tí ó farahàn nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa nínú Jobu 17 ẹsẹ 9 ni a tún ti ń sọ fún wa ohun tí ó yẹ kó jẹ ìpinnu ìlépa àwọn ènìyàn mímọ àwọn tí wọn jẹ ti ọlọrun Jobu 17 ẹsẹ 9 olódodo pẹlú yóò di ọnà rẹ mú àti ọlọwọ mímọ yóò máa lera síwájú èyí jẹ́ wípé a kò gbọ́dọ̀ bójú wẹ̀yìn ohun tí a ní ni kí a dì í mú ṣinṣin ìgbàlà tí ó wà lọ́wọ́ wa kí a dì í mú ṣinṣin ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a fi ń kọ́ wa lójoojúmọ́ nígbà tí a wá sí yìí kí a dì í mú ṣinṣin ìwà mímọ́ tí Jésù fún ara rẹ̀ tí ó ti fún wa lákòókò tí ó sọ wa di mímọ́ ó ní kí a dì í mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má bàa gba nǹkan wọ̀nyí lọ́wọ́ wa nínú orin Dáfídì 182:12 orin Dáfídì 182 ni a ń kà á ní ẹsẹ 7 ó ní kì yóò bẹ̀rù ìhìn bóbó.

nítorí ìfẹ́ ayé, nítorí a ti sọ fún wa wípé ẹni tí ó bá fẹ́ ayé dandan ni yóò bá ayé kọjá lọ. Nínú Filipi orí kẹta, Filipi orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá, ara, èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ náà, ṣùgbọ́n ohun kan yìí lè mi ń ṣe. Èmi gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà ní ìṣáájú. Èmi ń lépa àti dé òpin, eré ìje ni fún èrè ìpè gíga Ọlọ́run nínú Jésù Kristì. Èyí sọ fún wa wípé Paul apostoli nítòótọ́ ó ní ìgbàlà, ó ní ṣùgbọ́n èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ náà, èmi ń nàgà, èmi ń lépa, èmi ń tẹ̀síwájú ní ìgbà gbogbo. Nítòótọ́ ni ó ní ìsọ̀rí mọ́ àti agbára ẹ̀mí Ọlọ́run, ó sì ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí apostoli ní ìjọba Ọlọ́run. Ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá sí ìjọba Ọlọ́run tí wọ́n ní ìgbàlà. Ó ní ṣùgbọ́n lẹ́yìn tí òun ti ṣe àwọn nǹkan wọ̀nyí, lẹ́yìn tí òun ti ní àwọn ìrírí onígbàgbọ́, èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ náà, ṣùgbọ́n ohun kan ṣoṣo lé èmi ń lépa, ohun kan ṣoṣo lé èmi ń ṣe. Èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, nítorí pé ìbá ṣe iṣẹ́ rere tí a ti ṣe, ìbá ṣe àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá, tí ó ti kọjá lọ, tí Ọlọ́run ti dáríjì wá. Ó ní kí a gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, kí a sì máa nàgà, kí a máa lépa, kí a máa tẹ̀síwájú láti wo èyí tí ó wà níwájú. Èmi ń lépa láti dé òpin eré ìje ìbẹ̀rẹ̀, kì í ṣe oníṣẹ́. Ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun la ó gbàlà. Nítorí bẹ́ẹ̀ ni apostoli ṣe sọ fún wa wípé èmi ń lépa o, èmi sì ń tẹ̀síwájú láti lè dé òpin eré ìje ni fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristì Jésù. A ti rí ohun tí ó ṣẹlẹ̀ sí aya Lọti. Ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí òun ti jẹ́ ìbátan Ábúráhámù, ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí Ọlọ́run ti yẹ àwọn sí tó bẹ́ẹ̀, tí ó rán àwọn áńgẹ́lì méjì sí ilé wọn, ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí àwọn áńgẹ́lì ti jẹ oúnjẹ tí òun fi ọwọ́ òun sè, tàbí kí ó máa rò wípé àwọn áńgẹ́lì wọ́n ṣe iṣẹ́ ìyanu nínú ilé wa, tàbí wípé kí ó máa rò pé a ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n lé wa lọ́wọ́ mú, tí Ọlọ́run ṣàánú fún wa, tí ó súnmọ́ wa tó bẹ́ẹ̀, wípé kò séwu. Bí òun tilẹ̀ padà sẹ́yìn tàbí òun tilẹ̀ bojú wẹ̀yìn, àwọn àǹfààní tí a ti fún òun kò lè jẹ́ kí ìdájọ́ kí ó dé bá òun. A máa ń sọ fún wa nínú èdè Yorùbá wípé àrọba fín lọ́ba ipa. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí kìí náání, ẹni tó rò wípé a ti ń wá sí dípà, ẹni tó rò wípé à ń ka bíbélì, ẹni tó rò wípé a jọ lọ sí àgọ́ ni, ìsí ìpàgọ́, tàbí mo jẹ́ òṣìṣẹ́, tàbí mo ń wá oúnjẹ fún wọn bẹ̀, tàbí mo ń tọ́jú eléyìí, mo ń tọ́jú èyí ni. Rántí wípé bí ó ṣe ṣẹlẹ̀ sí aya Lọti, bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí ẹni tí ó bá jáfara, ẹni tí ó bá dagun láti ó rò wípé ìdájọ́ kò lè dé. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a ronú padà kí ó tó pẹ́ jù. Má ṣe jẹ́ kí ọ̀rọ̀ àti ìkìlọ̀ Ọlọ́run kí ó di àrífín tàbí àrísá fún ẹnikẹ́ni nínú wa, kí ẹnikẹ́ni nínú wa kí ó má ṣe dagunlá. Ó yẹ kí a tara ṣàṣà, kí a fi ìrònú padà, kí a fi já ẹ̀ṣẹ́ wa sọ́nà. Bí àtúnṣe bá wà níwájú wa, kí a tún gbogbo ọ̀nà wa ṣe, kí a gba Jésù Kristì gbọ́, kí a gbà á gẹ́gẹ́ bí olùgbàlà, kí a gbà á gẹ́gẹ́ bí olùwòsàn, kí a gbà á gẹ́gẹ́ bí ẹni tí ń sọ ní di mímọ́, kí a gbà á gẹ́gẹ́ bí ohun gbogbo, kí ó sì máa jọba lórí ìtẹ́ ọkàn wa, kí a sì mọ̀ wípé à ń gbé ìgbésí ayé ọ̀tún bí o ti ń jí lòròrọ̀. Ló máa gbàdúrà sí Ọlọ́run pé ìbá ṣe òní tàbí ọ̀la, nígbàkúùgbà tí Jésù ìbá dé, Ọlọ́run jẹ́ kí n múra sílẹ̀, kí n má kó má jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ sí aya Lọti yóò ṣẹlẹ̀ sí mi. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé ọjọ́ tí pé yóò bá dún wípé o gbọ́ lórúkọ Jésù, àti wípé o pẹ̀lú àwọn àyànfẹ́, àwọn àyànfẹ́ ta ọ́ paláradà, àwọn tí ó bá Jésù gòkè lọ sí ọ̀run. Bí o bá fẹ́ kí àdánù ayérayé kí ó dé bá aya Lọti, kí ó dé bá, ó yẹ kí o dìde, ó yẹ kí o gbàdúrà, kí o gbàgbé àwọn nǹkan tó ti kọjá. Mo ti ṣe ti bí, mo ti tàn, mo ti lọ sí ìpàgọ́, mo ti jẹ oúnjẹ alẹ́ Olúwa, a ti rì mí bọmi, a ti ṣe ti bí fún mi, a ti ṣe tàn, mo jẹ́ òṣìṣẹ́. Jẹ́ kí a gbàgbé ohun tí ó ti kọjá, kí a máa ké pe Olúwa, kí a máa sọ fún Olúwa wípé a ò fẹ́ bá ayé parẹ́, a ò fẹ́ bá ayé kọjá lọ, a ò fẹ́ fẹ́ ayé tàbí ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé, tàbí àwọn tí ó wà nínú ayé. A ò fẹ́ kí ọ̀rọ̀ wa kí ó dàbí ọ̀rọ̀ aya Lọti. Nítòótọ́, ó jáde kúrò ní Sodomu, òun Gomorra, ṣùgbọ́n kò dé orí òkè tí a sọ fún wọn pé kí wọn kí ó lọ, kò dé ilẹ̀ ìlérí nísinsìnyí, ó wà ní ọ̀run àpáàdì, ó ń jòrò, ó ń jẹ ìyẹn.

0: àṣìṣe, ìyà àìgbọràn, ìyà àìkánisí, ìyà àìka ọ̀rọ̀ ọlọ́run sí, ó ń jìyà lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí. Kepe Olúwa wípé kí ọ̀rọ̀ tìrẹ kí ó má ṣe rí bẹ́ẹ̀, kí o gba ọlọ́run gbọ́, kí o jẹ́ ti ọlọ́run, kí o jẹ́ ni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, kí o ní ìgbàlà tòótọ́, kí o sì jẹ́ ọmọ ọlọ́run tòótọ́, kí a lè kọrúkọ rẹ sínú ìwé ìyè. Bí o bá jẹ́ ẹni tí a ti gbàlà, ẹni tí a ti kọrúkọ rẹ sínú ìwé ìyè, ó ní kí o di ọ̀nà òtítọ́ mú ṣinṣin, kí o má jẹ́ kí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tàbí ìdánwò tàbí ìṣòro tàbí wàhálà tí ó wà nínú ayé kí o gba ìgbàlà kúrò lọ́wọ́ rẹ. Ó ní kí a tẹ̀síwájú, ó ní kí a máa lépa ìṣó, ó ní kí a máa bójú wẹ̀yìn, ó ní kí a di ohun tí a ní kí a dì í mú ṣinṣin, kí ẹnikẹ́ni kí ó má baà gba adé wa, kí ó má sì gba ìjọba ọlọ́run tàbí ìgbàlà kúrò lọ́wọ́ wa. Gbàdúrà kí o sọ fún ọlọ́run wípé o ò ní padà sẹ́yìn, o ò ní báyé lọ, o ò ní báyé rẹ́, a ò ní pa ọ́ rẹ́ mọ ayé lára, o ní gba ìdájọ́ tó ń bọ̀ lórí Sodomu òun Gomorra, o jẹ́ ọmọ ọlọ́run ní tòótọ́ títí di ọjọ́ ìkẹyìn. Gbàdúrà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé àwa níhìn-ín, àwa síhìn-ín láti wá gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ́ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Ẹ fi fún olúkúlùkù wa bí a ó ti máa wo ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ ilé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ń bèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti wà papọ̀ nínú ìsìn àwa elédè Yorùbá. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìlànà yìí sílẹ̀, ó jẹ́ ohun tí ó jẹ́ àǹfààní fún wa, ó sì ṣe ojú wa kí a ba lè jẹ ọ̀rọ̀ tí ó ń bẹ nínú irú ìsìn bẹ́ẹ̀. Ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn tí ó dàbí ẹni wípé bóyá kò tíì dé etí ìgbọ́ wọn, tàbí tí wọ́n ń lọ́ra láti wá sí ìsìn Yorùbá, ṣùgbọ́n tí a mọ̀ wípé ìsìn Yorùbá yìí ni yóò jẹ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní púpọ̀. Lónìí mo ń sọ̀rọ̀ lórí pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Àwọn ilé ìjọ àti àwọn àpéjọ púpọ̀ ló wà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí koríko ìgbẹ́ èyí tí ó wà lónìí tí a sì gbé sọ sínú iná lọ́la. Ohun tí a sọ ni wípé irú àwọn ìpéjọ bẹ́ẹ̀, ó ṣeéṣe kí wọn kí ó rẹwà lóde, ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé wọ́n dára, ṣùgbọ́n nítorí wípé wọn kò ní gbòǹgbò, wọn kò fẹsẹ̀ múlẹ̀, wọn kò mọ kí ni ó jẹ́ pàtàkì igun ilé tí ó yẹ kí ó wà nínú ìjọ tàbí nínú ẹ̀sìn Kristiẹni tòótọ́, a ó gbé wọn sọ sínú iná láìpẹ́ ọjọ́. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ní irú ìjọ bẹ́ẹ̀, wọ́n dàbí àwọn alágbàṣe tí ń tọ́jú igi tí ó dàbí ẹni wípé ó ṣíji bò wọ́n bí igi tí ó ṣíji bo Jonah, ṣùgbọ́n tí ó rọrùn fún kòkòrò aláìlágbára láti bi àwọn igi wọ̀nyí ṣubú, láti pa wọ́n run pátápátá. Ẹ̀sìn Kristiẹni tí kò ní gbòǹgbò, tí kò sì ní ìpìlẹ̀, ó lè tètè gbèrú ṣùgbọ́n kò ní pẹ́ láti dojúbolẹ̀. Èyí ni Jésù sọ fún wa nínú Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rùn-ún. Ó ní ṣùgbọ́n ẹni tí ó gbọ́ tí kò sì ṣe, ó dàbí ọkùnrin tí ó kọ́ ilé sí orí ilẹ̀ láì ní ìpìlẹ̀. Nígbà tí ìgbì omi bìlú lọ́gán, ó sì wó ìwó ilé náà sì pọ̀. Èyí ni Jésù ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá kọ́ ilé ìgbàgbọ́ wa tàbí ẹ̀sìn Kristiẹni wa tí kò ní ìpìlẹ̀, tí kò ní gbòǹgbò, kì yóò lè sèso, kì yóò lè pẹ́ lọ títí. wepe ni ojo idajo awon kan won yi yo je ohun ti a wo pale ti o se dabi eni wepe afina sun won iru esin christiani be ti o gbode kan lojo oni ni opolopo ibi ti ati man josin o dabi labalaba eyi ni ni iru esin christiani ti ko legun ti ko ni isan ti ko ni agbara labalaba le farahan bi ohun ti o rewa nigba ti o ba nfo kaakiri sugbon nigba ti owo omode tin sere ti o ba te o je ohun alai lagbara ati alai wolo koni ipa lati sa koni ipa lati daabo bo ara re koni ipa lati gbe ara re ro be ni esin christiani ti koni eko ninu o dabi christiani ti ko lagbara ti ko legun ti ko ni isan tabi ti ko ni awon ohun ti o le pese wa sile fun orun rere awon iwaasu ti a si ma gbo ni opolopo ibi ti a ti ma nlo o je awon iwaasu ti ko le gbe niro ti ko le mule lokan le ti ko le dari wa sibi a o ti mo Kristi gege bi olugbala wa ati gege bi idakoro wa ati gege bi eni ti yo le se ategun fun wa lati aye lo si orun opolopo awon ti a si ma nri ni ibi gbogbo wonyi won dabi awon ti a nfi afefe eko keko gba kaakiri sugbon eyi ni o fi ye fun wa lati gbaro ohun ti esin christiani ti o duro le lori a wo ikoko meta ninu oro ti a o so fun wa ikini ipile esin christiani toto ipile esin christiani toto ekeji itan esin christiani toto iketa ipenija lati pa esin christiani toto mo ipenija lati pa esin christiani toto mo ikini ipile esin christiani toto bi abawo peteru kini ori keji ese kefa peteru kini ori keji ese ikefa an so fun wa ohun ti o je tabi eni ti o je ipile christiani toto ninu peteru yi peteru kini ori keji ese kefa nitori o nbe ninu iwe mimo pe kiyesi mo fi pataki okuta egun ile asayan iyebiye lele ni sioni eni ti o ba si gba gbo oju ki yo ti an so fun anihin we pe Kristi ni ipele oni pataki okuta egun ile bi aba fe kole bi a ko ba mo pataki egun ile a ko ni le ko ile yi ki o dara tabi ki o joju awon ara ju bi won ba fe kole ni igba ti won won mu pataki okuta egun ile won a koko fi lele eyi ni o ma topase won lati mo bi won o se ma gbe awon okuta tabi biriki ti o ba ku le ibi ti o ye ki o wa be na ni Kristi je bi aba fe se esin christiani toto bi aba fe se ti o je ite ogba ni waju olowa ani lati fi ipile Kristi ani lati fi lele nitori pe o ni ipile kan soso ti o je otito ninu Korinti kini ori keta Korinti kini ori keta ese ikokanla nitori ipile miran lenikeni ko le filele ju eyi ti ati filele lo ti se Jesu Kristi ipile yi ni ipile ti o daju bi abari eni ti o fe ko ile ti ko fe ki iji ki o wo ile yi pale o daju wipe o ni lati koko se ipile nitori pe bi ki ba se be ile ti o ba ko ki o je ile ti o le duro pe lo titi nitori be bi aba fe sin Olorun ni toto o ye ki a mo wipe Kristi ni ipile kan soso yi ti a le fi lele o n si ni ipile toto a tun pe Kristi ni gbongbo gbongbo igi eyi ni a fi Kristiani we igi ti o ni ewe tabi ti o ni eka tabi ti o ni awon eso popo sugbon ki a ranti wipe gbongbo ni o gbe igi yi ro ninu Romu Ori kokanla. Romu. Ori kokanla. Ese keri dilogun. Nje bi akoso ba mo. Be ni akopo. Bi gbongbo ba si mo. Be si ni awon eka re na. Anfi Jesu Kristi we gbongbo nihi. Wepe bi abari daju wepe agba Jesu gege bi gbongbo igi. Awa ti a je eka lara igi na. Awa pa akpa a o ligba ore ofe lodore. Bi omba mo ama wepe omo. Ama wepe oje oloto. Ama wepe oje enirere. Ama wepe oje olugbala. Oje ala ileshe. Bi omba akpa ba mo. Yo fi ore ofe re. Je ki aje mimo pelu. Ninu Efesu ori karun ese iketa lilogun. Efesu ori karun ese iketa lilogun. Nitori pe oko ni se ori aya gege bi Kristi ti se ori ijo eniyan re o nsi ni olugbala ara nihi ni afi Jesu we oko nitori we pe o ni se ori o lo man dari o lo man koni o lo man toni sona nitori be ninu ijo o ye ki a mo we pe Jesu Kristi ni adari o ni olutoni sona o nsi ni agbara tin gbe niro bibeli tun so fun awe pe o ni olugbala ati oluso agutan rere ninu Johanu ori kewa Johanu ori kewa ese kokanla emi ni oluso agutan rere oluso agutan rere fi emi re lele nitori awon agutan awon ese olorun ti a kayi o mu da wa loju we pe ipile esin kristiani to to ni kristi we pe kristi ni okuta ego ile pe kristi ni ipile kan soso ti o je otito we pe kristi ni gbongbo igi ti a fi we kristiani we pe oni ori ati agbara tin gbe niro o nsi ni oludari fun ijo o ni olugbala ati oluso agutan o ni olufuni ni iye nitori be bi kristiani bi ijo tabi bi enikeni ba fe ni iye ani lati mo we pe kristi gan o ni olugbala ati olufuni ni iye lai si re apejopo wa yo je isin lasan ti ko ni iye ninu yo je isin lasan ti ko ni agbara olorun yo dabi awon oku ti won ko ara won jo ti won duro de idajo olorun ti o banilero lojo ikehin awon ti a so won yi nipa Jesu Kristi o ye ki a gba won ro o ye ki a ronu le won lori o ye ki a mo we pe bi e ba nwa si ilesin we pe Jesu Kristi ni okota yebiye o ni ipele fun ise ise wa o ni ipele fun igbese aye wa o ni ipele fun gbogbo ijo patapata lapapo je ki a koko wo gege bi oniwaasu bi oniwaasu ba ndari awon eniyan si odo ara re bi o ba nsoro bi eni wi pe o ni olutoni sona bi oniwaasu ba nfi ara re fun awon eniyan gege bi eni ti o je olugbala won iru ile isin be a o ri wi pe won ko ni le duro lori eko ti o ye koro ninu bibeli tabi bi awon adari ninu ijo bi awon osise ninu ijo bi won ba nfi ara won han gege bi awon ti yo mo awon eniyan lo sorun gege bi awon ti yo le se ase pe ni igbese aye awon eniyan o daju wi pe iru awon osise be won je asini lona nitori wi pe okota yebiye okota igun ile ati ipile ti o daju ti se otito oni Jesu Kristi bi awa ti an wasu bi awa ti an koni bi awa ti an se ojuse ninu ijo bi abe fe je otito si olooto si ohun ti olorun fi pe wa o ye ki a mo we pe ani lati ma toka awon eniyan si Jesu Kristi awa ti an wasu awa ti an koni o ye ki o ye wa wi pe ani lati ma fi han ni igba gbogbo wi pe Jesu Kristi oni olugbala nitori wipe bi awon eniyan ba nwa si inu ijo bi a ba nsoro olorun fun won lai fi Jesu Kristi han won gege bi olugbala adabi eni ti o n gbiyanju lati ko ile ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò fi ìpìlẹ̀ lélẹ̀ a dàbí ẹni tí ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a kò mọ̀ wípé a ní láti fi igun ilé lélẹ̀ kí a tó máa bá iṣẹ́ lọ nítorí bẹ́ẹ̀ àwọn tí ó ń wá sínú ìjọ ohun tí a kọ́kọ́ láti máa sọ fún ọ ni wípé wọ́n ní láti ní ìgbàlà wọ́n ní láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wọ́n ní láti gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn bí àwa tí a ń wàásù àwa tí a ń kọ́ni nínú wíwá inú ìwé mímọ́ bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ni sọ́nà bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tí a kò sì fi wọ́n mọ jésù kristi tí ó jẹ́ ìmọ́lẹ̀ ayé tí ń tọ́ni sọ́nà ìmọ́lẹ̀ tí ń fi ọ̀nà hàn wá gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó lè mú wa lọ sí ọ̀dọ̀ bàbá bí a kò bá fi kristi lélẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ olùṣọ́ àgùntàn àti olùgbàlà àti ẹni tí ń darí wa sọ́dọ̀ bàbá ó jẹ́ wípé a ń ṣe àwọn ènìyàn náà lọ́nà bí a kò bá fi kristi lélẹ̀ gẹ́gẹ́ bí olùfúnni líyè bí a kò bá kọ́ àwọn ènìyàn lọ́rùn ní ẹ̀kọ́ tí ó yè koro wípé jésù kristi nìkan ṣoṣo lé ó lè fún òkú ọkàn wa níyè ó jẹ́ wípé a kò tọ́ wọn sọ́nà dáradára a ń sọ nípa àwa tí a ń wàásù tàbí àwa tí a ń kọ́ni tàbí àwa tí a ń ṣe ojúṣe kan àbí ojúṣe mìíràn nínú ìjọ jẹ́ kí a sọ nípa ti àwa tí a ń wá sínú ilé ìsìn àwa tí a ń jọ́sìn àwa tí a sọ wípé a jẹ́ ọmọ ìjọ dípàláì ó yẹ kí ó yé wa wípé òkúta igun ilé ìpìlẹ̀ tí ó dájú àti gbòǹgbò tí ń gbéniró àti orí àti agbára ìsìn àti agbára ìjọ olùgbàlà àti olùṣọ́ àgùntàn olùfúnni níyè ni jésù kristi jẹ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn ènìyàn tí ó wà ní ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn adarí tí ó wà ní ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn nǹkan mìíràn tí ó wà ní ilé ìsìn bí a ti wọṣọ bí a ti kọrin bí a ti gbàdúrà bí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n wọn kò mọ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn ó dàbí ẹni tí ń kọ́ ilé láì fi ìpìlẹ̀ lélẹ̀ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí kò kọ́kọ́ yanjú àti ní ìgbàlà àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ó sì kọ́ sílẹ̀ àti gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ àti ní jésù olùdáǹdè ní ìgbésí ayé rẹ̀ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí kò mọ̀ jésù gẹ́gẹ́ bí ẹni tí ó fi ti fi ara rẹ̀ rúbọ fún wa kí a bá lè kó ẹ̀ṣẹ̀ wa lọ ó jẹ́ ẹni tí ń kọ́ ilé láì ní ìpìlẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ohun àkọ́kọ́ láti ṣe ò ní kí a mọ̀ jésù a lè mọ orin kọ bí a kò bá mọ̀ jésù a ò tí ì ní ìgbàlà a lè máa ṣọ́wọ̀ bí a kò bá mọ̀ jésù a kò ní ìgbàlà a lè mọ bíbélì kà bí a kò bá mọ jésù a kò ní ìgbàlà ó tilẹ̀ ṣeéṣe kí a mọ àwọn díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a kò bá mọ jésù a kò ní ìgbàlà ó dàbí ẹni tí ń kọ ilé láì kọ́kọ́ fi ìpìlẹ̀ ilé lélẹ̀ nítorí bẹ́ẹ̀ ohun tí ó ṣe pàtàkì tí ó ṣe dandan fún olúkúlùkù wa ni pé bí a ti ń wá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí a kọ́kọ́ rí wípé a mọ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa a ní láti gbé jésù sókè gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ wo Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ní ìjọ kejì Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ èyí ni ohun àkọ́kọ́ tí Jésù ní láti ṣe ní ìgbésí ayé wa èyí ni ohun àkọ́kọ́ tí a ní láti mọ Jésù kristi fún ní ìgbésí ayé wa bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé nínú ẹ̀ṣẹ̀ lè abí ọ nínú ẹ̀ṣẹ̀ lè àsìlóyún rẹ bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó bẹ́ẹ̀ tí a kò lè kà wọ́n ní iye bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé ẹ̀mí ọlọ́run dá ọ lẹ́bi nínú ọkàn rẹ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ nípa ọ̀rọ̀ ẹnu rẹ nípa ìṣe ọwọ́ rẹ nípa àwọn nǹkan tí o máa ń sọ tàbí tí o máa ń ṣe o mọ̀ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ a sì sọ fún wa wípé ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo olúwa kò lè rí ojú olúwa wípé bí àwọn ẹ̀ṣẹ̀ yìí bá wà síbẹ̀ tí o kò ní ìdáríjì tí o kò ní ìgbàlà kò ṣeé ṣe fún ọ láti bá ọlọ́run gbé ní ayérayé nítorí bẹ́ẹ̀ ohun tí ó ṣe pàtàkì ohun tí ó jẹ́ ohun àkọ́kọ́ àìgbọ́dọ̀ má ṣe ni wípé kí o mọ jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì ọ gẹ́gẹ́ bí ẹni tí ó rà ọ padà gege bi eni ti o ko ese re lo gege bi eni ti o ti mo awon ese won jina rere si o ti a ko ni ranti won nipa re mo nitori be o ye ki atejumo Jesu ki a mo we pe ohun ni eni ti o je olugbala ati olurapada wa o ye ki a ma je ko ye wa ni igba gbogbo we pe olorun deniyan ni Jesu Christi o ti wa pelu olorun baba lati atete ko se lati aye baye lati aye raye sugbon o wa o deniyan nitori ti wa o gbe ago eniyan wo o si wa je olurapada fun wa o ye ki a mo we pe nipa irubo re ati nipa ilaja ti o se laarin eniyan ati olorun ni a fi le ba olorun laja o ye ki a tenumo wi pe iku Jesu Christi oni o gba iya wa je oni o gba iko wa ku oni o sise irubo ti o je itewogba fun wa ati wi pe nipa iku re yi lori igi agbelebo ati eje re yebiye ti o ta sile fun wa ni a fi le da wa lare nipa igbagbo ninu re bi a ko ba mo nkan won yi o je wi pe ilese ti a nwa a ko ti fi ipele lele bi a ko ba mo nkan won yi o je wi pe isin ti a nsin ko ni gbongbo ko si ni itakun ti o le gbe waro ni ojo ikeyin gbogbo wa ni ese ti parun ni ese ti ba aye re je sugbon nigba ti Christi wa ti o ku fun wa eyi ni o fi se ona ati eto lati ra wa pada nigba ti a ba ronu pada ti a si gbagbo ninu Jesu Christi ki se be nikan a gbodo ma kede re lore kore we pe Jesu Christi ni olugbala kan soso ki a mo we pe oni o wa lati gba wa kuro ninu ese wa ni igba gbogbo ni o ye ki a ma so nitori kini nitori wi pe awon ti o n wa sinu ijo gege bi eni ti o wa ni akoko o ye ki won ki o mo we pe ani lati gba wa la kuro ninu ese wa ninu Matthew ori kini ese kokanlelogun Matthew ori kini ese kokanlelogun yo si bi omokunrin kan Jesu ni iwo o pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won igba gbogbo lo ye ki a ma kede eyi lo ye ki a ma so leti awon ti o n wa sinu ijo wi pe ani lati ni igbala ani lati gba kuro ninu ese wa ani lati ni idariji lodo olorun ani lati le gbe igbesi aye ti o bori ese o ye ki a si tun ma kede re ni igba gbogbo wi pe Jesu ni eni tin so ni di mimo wi pe nipa eje re ti a ta sile wi pe nipa iku ti o ku fun wa bi a ba gbadura igba yi ni a ri wi pe yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ninu okan wa yo mu kuro yo so wa di mimo iru adamu ti o wa ninu okan wa yo fa tu yo yo won kuro patapata a o si ri wi pe ife pipe ati okan ti o nsin olorun pelu okan pepe yo wa sinu aye wa nigba na ninu Heberu ori ketala ese kejila nitori na pelu Jesu pelu ki o le fi eje re so awon eniyan di mimo o jiya leyin bode nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awon elomiran ma ro wepe bi a ba n wa si ilesin nigba gbogbo wepe eyi to lati so wa di mimo wepe bi a ba n ka bibeli nigba gbogbo wepe die die a o ma so wa di mimo awon elomiran ro wepe bi a ba n se ojuse ninu ijo wepe nigba ti o ba ya a o so wa di mimo rara o ye ki a mo wepe Jesu Christi ni o ta jere sile oni o ku fun wa oni o jiya fun wa ki a ba le so wa di mimo nipa iku ti o ku fun wa bi o ba ti ni igbala ti o ti je wose ti o ti ko sile ti a ti so aye re di otun ti o ti je eni otun iwaju olorun o ye ki o tun lo ba olorun we pe ki o so di mimo ki o mu gbongbo ese ti o wa ni igbesi aye re ninu okan re ki o fa tu ki o yo kuro eda adamu eda abinibi ti o wa ninu re wi pe ki o yo won kuro bi o ba se be o daju wi pe yo so di mimo bi o ba fara re robo bi o ba gbe gbogbo ohun ti o wa ni igbesi aye re si waju oluwa wi pe ti oluwa ni wo ma je okan re aye re gbogbo ohun ti o wa layika re ti o le toka si pe o je ti re wi pe fun ogo oluwa ni o ma lo won bi o ba si gbagbo ninu Jesu Kristi ti o ku lati so di mimo o dajo pe yo so di mimo ki se be nikan o ni eni tin baptisi wa ninu emi mimo eni ti o fi agbara emi olorun kun wa nitori ninu Matthew ori keta le atika ti Johanu ti o fi ye awon eniyan we pe nitooto ninu Matthew ori keta ese ikokanla o wi pe nitooto li emi fi omi baptisi yin fun ironu po ada sugbon enikan ti o poju mi lo eyi n toka si Jesu Kristi nbo leyin mi bata eni ti emi ko to gbe oni o fi emi mimo ati ina baptisi yin o ye ki a mo we pe gere ti a ba ti ni igbala o ti o ye ki a ma gbadura fun o ti o ye ki a ma lepa ni wo pe ki a lakaka ki a gbadura ki a se ohun ti o ye ki a se ni waju oluwa ki a duro ni waju oluwa lati so wa di mimo bi a ba ti ni iso di mimo o ye ki a tun lakaka ki a gbadura ki a se ohun gbogbo ti o ye ti olorun pa lase fun wa ki a ba le ni agbara emi olorun oni ireti wa ni akoko iku bi a ba nso nipa iku elese ti ko ti mo olorun a ma beru o si ye ki o beru nitori pe bi o ba ku ninu ese re o daju we pe idajo ibinu olorun yo ba le lori yo si jiya titi aye raye nitori be o ye ki eru ki o ba alaigbagbo ki o ba elese nitori pe ko ni idakoro ko ni ireti bi iku ba de sugbon bi o ba ti gba Jesu Kristi gbo o ye ki o mo wi pe Jesu Kristi o ni ireti wa ni akoko iku ki se be nikan o ni ilekun kan soso ti o lo si orun ti a se sile lati dari wa si orun o si ni alagbawe nla ni waju onidajo ododo bi o ba di ojo ikeyin nigbati ojo idajo ba de bi a ko ba ni Jesu o daju we pe a o da wa lejo a o si ran wa lo si ibi ti awon ti ko ni Jesu ti won o wa ti ti aye raye ninu ipayin keke ati ninu ise ati ninu idaniloro sugbon bi a ba ni Jesu ati mo we pe oni olugbala wa oni alagbawe wa oni eni ti o ti fun wa ni ore ofe lati gbe igbesi aye ti o yato si eyi ti a n gbe tele tele je ki o ye o we pe eko yi ti o n so nipa Jesu gege bi olugbala gege bi eni ti n so ni di mimo gege bi eni ti n baptisi wa ninu emi mimo gege bi ireti wa ni akoko iko gege bi ilekun kan soso ti o wa lati topa wa si orun ati gege bi alagbawe nla niwaju onidajo ododo won je eko ti o se pataki ti o je pe bi a ko ba waasu re be bi a ko ba fi koni ni igba gbogbo iru ijo be iru esin be o je esin ti ko ni idakoro ti ko ni gbongbo ti ko ni ipile je ki a wo ikeji itan esin kristeni tooto lati atete kose ti Jesu fun ara re ti o ti fun wa ni esin kristeni yi ti o si ti je ki o ye wa wi pe nipa eje re ni kan soso ni a le fi ni idande lati igba yi gan ni a ti n topinpin ti a si je ki o da wa loju wi pe Jesu Kristi ni olugbala eko yi ni o je idakoro fun gbogbo ijo lati akoko naa titi di akoko yi je ki a wo Matthew ori 16 ese 18 emi si we fun o pelu pe iwo ni Peteru ori apata yi lemi o ko ijo mi le enu ona ipo oku ki o si le bori re Jesu n je ki o da awon omo ihin re loju wi pe oun ni okota iyebiye oun ni ipile oun ni apata ti a o ko ijo le lori ati wipe bi a ba ko ijo le Jesu Kristi lori gege bi ipile gege bi olugbala gege bi eni ti n dani ni ide gege bi eni ti mu wa wa si odo Olorun wipe awon ipo oko tabi awon emi kemi ati esu paapaa pelu won won ki o le bori ijo lati ibere pepe ni esin kristeni tooto ti fi gbongbo mule lori ipile ihin rere ti ko labola to be ti o fi je pe gbogbo awon iranse satani ati awon iranse orun apadi won ko le segun re akoko yoku na fun wa lati je kin le so fun o awon inu ni bi ni ti o dide si ijo lati atete kose ati lati opolopo odun sugbon ti o je wi pe bi o ti le je pe ijo akoko ki se ijo ti o lowo ijo ti o ni awon gbajumo tabi ijo ti o ni awon dukia ijo ti o ni ohun ini tabi ile sugbon sibe sibe nitori pe Jesu Kristi ni o je epile nitori pe Jesu Kristi ni o je apata nitori be awon enu ni bini ti a se si ijo won ko le ba ijo je tabi ki won ki o da ijo ru tabi ki won ki o pa ijo run patapata sibe sibe gege bi a tin se enu ni bini won yi gege be ni ijo lagbara si gbogbo akojopo itan itesiwaju ati ikede irere ni igba awon apostoli titi di akoko yi won je ki o ye wa wi pe iwaasu Jesu Kristi gege bi olugbala ki se jo ki se gege bi olukoni ni kan soso tabi bi woli tabi bi oniwarere tabi bi eni nla kan tabi aperere kan lasan ki se yi ni o je ki ijo ki o lagbara ti o si je ki o gbero sugbon iwaasu Jesu Kristi gege bi olugbala gege bi eni ti o nse asekagba igbala wa ti a fini idariji ese iwaasu yi gan ni o je ki ijo ki o lagbara o si ye ki o ye wa wi pe ohun yi kan na lo ye ki a ma tenumo titi di oni ki a si ma toka awon eniyan ti n wa sihin si Jesu Kristi olugbala ati oludande wa ninu Korinti kini ori keta ese ikokanla ki a tun wo lekan si nitori ipile miran ni enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Kristi ipile miran li enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Kristi o ye ki o ye wa wi pe ipile yi kan soso ni o le gbe wa ro isegun ti esin Christianity ni o je ohun ti a ni nipa ilana ti a fi le wa lowo lati inu bibeli nitori wi pe ilana yi ni o fi Jesu han gege bi eni ti a ko ile igbagbo wa le lori bi awa pelu bi abamo nkan wonyi yo je ki ese wa ki o je ohun ti o je etewogba ni waju olowa ki o si je pe awa paapa a o je eni ti o je etewogba ni waju olowa ki a mo wi pe awon eko ihin rere ti o gbe Jesu kale gege bi oluso agutan ati gege bi olugbala awon oni awon wonyi ni o wulo fun wa lati je ki ijo ki o duro ni waju Olorun bi o ba je pe oludasile ijo le an fi han awon eniyan bi o ba je pe oluso agutan eleran ara le an fi han awon eniyan bi o ba je pe awon oluko le an fi han awon eniyan bi o ba je pe awon eniyan kan ti a ka si pataki ninu ijo le an fi han awon eniyan ijo be ki o le duro ijo be ki o le fun awon eniyan wonyi ni ohun ti o se koko lati le dari won si odo Olorun lati le ni igbala nitori be o ye ki a mo wi pe ohun ti a ko ninu itan Kristeni ni wi pe lati ibere ni won ti fi ohun tete oro yi wi pe Jesu Kristi nikan ni wo ma soro re gege bi olugbala ati olufuni ni iye apere yi ni o ye ki a wa pelu ki o tele je ki a wo Heberu orikeji ese keta Heberu orikeji ese keta awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo Olowa ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo oni awa o ti se la awa o ti se bo ninu idajo Olorun awa o ti se bo ninu ijiya ayeraye bi aba bi a ko ba nani igbala nla bi iru eyi nitori be o ye ki o je ohun ti a nso ni igba gbogbo fun awon ti o wa si inu ijo wi pe won ni lati gbadura titi won o fere wi pe ati gba okan won la ati dari ese won ji won ati yi igbesi aye won pada si rere nipa igbagbo ninu Jesu Kristi nikan soso ninu Peteru keji ori keta Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ranti oro ti ati enu awon woli mi mo so saju ati ofin oluwa ati olugbala wa lati odo awon apostle yin we pe eko yi ti awon apostle fi lele ti won je ki o da wa loju we pe Jesu Kristi ni olugbala oni eni ti so ni di mimo oni eni ti fi agbara emi mo kuni oni ireti wa ni akoko iku on si ni idakoro wa oni alagbawe wa ni waju Olorun oni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o yekoro nipa Kristi ni o nfun ni ni igbagbo lati le dojuko iku nigbati iku bade eyi ni yo je ki a ma rin ajo wa nigbati rin ajo ba nlo sopin gege bi eni tin ri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati Olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni tin sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jidide fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigbati akoko yi ba to eyi ni o je ki a so wi pe iku oro reda Isa oku isegun reda nitori be je ki oye owe pe bi obani Jesu gege bi Oluwa ati olugbala re nigba na ni o le ni idakoro ni esin Christianity o sinsin yo je itewogba ni waju Oluwa ki se eyi nikan a npe wa nija we pe ani lati pa esin Christianity yi ani lati pamo ni toto titi a o fi ri Oluwa je ki a wo epistle ti Juda si eniyan gbogbo epistle ti Juda si eniyan gbogbo ese keta olufe nigbati mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin ki n si gba yin niyan ju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan sosho eyi ni ipenija ti bibeli nfun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan sosho ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Kristi ati awon apostle re won ti so tele saju wi pe ni igba ikehin awon eleko eke yo po awon woli eke yo po awon Kristi eke papa won yo po jojo wi pe yo si rorun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wi pe o je eni tin sin Olorun nipase igbagbo ninu Jesu Kristi tabi iyosho ti si ti awon alariwi si awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da opada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati fi lele fun o eyi ti se Jesu Kristi je ki o ye o wi pe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wi pe ani lati ni igbala wi pe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si nse asimi lati ri wipe o je eni ti a ti gba okan re la nipa ewenu mo eje Jesu Kristi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki a beru bi a ti fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o kuna re bi a ba kuro lori ipile bi a ba kuro ninu eko bibeli bi a ba kuro lori eko ti o so fun wa nipa Jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je olùṣọ́ àgùntàn wa, olùṣọ́ àgùntàn rere, àti gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi àtàbí ẹ̀kọ́ ìhìn rere, bí a bá kúrò lórí nǹkan wọ̀nyí, a kò ní lè dé ìjọba ọ̀run, a kò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a bẹ̀rù, kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀, wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù olùgbàlà, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́, àti ẹni tí ó ń darí wa, tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé a ó dì í mú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn. A kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ, tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Dìde dúró, kí o díjú rẹ, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o rí wípé o pa ìgbàgbọ́ tòótọ́ mọ́. Bí o kò bá tí ní ìgbàlà, èyí ni ohun àkọ́kọ́ tí o ní láti ṣe. O ní láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà. Bí o kò bá tí ní ìsọdi mímọ́, ó yẹ kí o sọ fún Ọlọ́run bí o bá ní ìdánilójú pé o ti ní ìgbàlà, wípé o fẹ́ ní ìsọdi mímọ́ tí a fi fọ ọkàn rẹ mọ́, tí o sì funfun láúláú bí òjò dídì. Bí o bá sì mọ̀ wípé o ti ní agbára, o ti ní ìsọdi mímọ́, ó yẹ kí o gbàdúrà kí a lè fún ọ ní agbára ẹ̀mí mímọ́, kí o rí wípé ẹ̀kọ́ ìhìn rere tí a ti fi lé ọ lọ́wọ́ ó dì í mú títí a ó fi rí Jésù Olúwa àti Olùgbàlà wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.

0: Ni orúkọ Jésù Kristì Olúwa wa. Ọlọ́run alágbára, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ fún iṣẹ́ ìyanu mẹ́rin yìí tí ẹ ń ṣe. A mọ̀ wípé bí ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn, ẹ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ní àṣálẹ̀ yìí lórúkọ Jésù. A mọ̀ wípé kò sí kò ṣeé ṣe pẹ̀lú ẹ̀yin Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ní ìgbàgbọ́, ìgbàgbọ́ tí kò gbò, tí kò yẹ, wípé láṣáálẹ̀ yìí ẹ ó ṣe ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn tí ayé pè ní kò gbóògùn ni a ń bẹ̀bẹ̀ wípé ní àṣálẹ̀ yìí, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbẹ́kẹ̀lé orúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà lórúkọ Jésù, bí a bá ti ń fi ẹ̀yìn ti ẹ̀yìn Ọlọ́run alààyè, bẹ́ẹ̀ ni ó mú gbogbo wọn kúrò lórúkọ Jésù. Ǹjẹ́ a wá bí àwọn ti ìgbani bí wọ́n ti wá? A wá bí àwọn tí ó wá lánàá bí wọ́n ti rí iṣẹ́ ìyanu wọn gbà? Àwa náà wá lónìí. À ń bẹ̀ yín wípé ẹ ó fi ọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Gbogbo àìsàn, gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àjogúnbá, gbogbo ègún ìdílé, gbogbo wọn ni ó mú kúrò lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ wa yóò ti máa lọ ìwàásù, à ń bẹ̀ yín wípé ẹ ran ọ̀rọ̀ náà jáde, yóò ṣe iṣẹ́ ìdáǹdè, iṣẹ́ ìtúsílẹ̀, iṣẹ́ ìwòsàn ní ara ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Ẹ jẹ́ kí arọ kí ó fò fáyọ̀, kí ojú afọ́jú kí ó là, kí àwọn adití kí wọn kí ó gbọ́ràn, kí àwọn aláìsàn kí wọn kí ó di alára dídá ṣáṣá. A gbàgbọ́ wípé ẹ ti ṣe, a ó fi ojú wa rí, a ó fi etí wa gbọ́ àwọn iṣẹ́ ìyanu tí ẹ ó ṣe, nítorí wípé a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jókòó. Nínú Jeremiah orí 32 ni Olúwa ń béèrè ìbéèrè kan lọ́wọ́ wa. Ṣùgbọ́n bí ó ti ń béèrè, bẹ́ẹ̀ ni òun fúnra rẹ̀ ni ó tún fún wa ní ìdáhùn. Nínú Jeremiah orí 32 ẹsẹ̀ 27, wò ó, èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara. Ìbéèrè tí Ọlọ́run bi ọ́ láṣálẹ̀ yìí nìyí wípé, ohun ọ̀ka wà tí ó ṣòro fún mi bí? Bí o bá wo ìgbésí ayé rẹ, bí o bá wo wàhálà tó dojúkọ, bí o bá wo àìsàn tí ayé pè ní kò gbóògùn tó wà ní ìgbésí ayé rẹ, bí o bá wo òkè ìṣòro tàbí òkè ìtìjú tí ó wà ní ayé rẹ, Ọlọ́run wa ń bi ọ́ wípé ní àṣálẹ̀ yìí, ohun kan a wà tí ó ṣòro fún mi bí? Jẹ́ kí a wo ìdáhùn tí Ọlọ́run fún wòlíì Jeremiah ní ẹsẹ̀ 17. Ó ní, Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run ohun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, ó ní kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ nínú ayé mi. Kò sí ohunkóhun tí ó ṣòro fún Ọlọ́run nínú ayé rẹ, kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run nínú ẹbí rẹ tàbí lára àwọn ọmọ rẹ. Mo gbàgbọ́ wípé ní àṣálẹ̀ yìí, kò sí ohun tí yóò ṣòro fún Ọlọ́run láti ṣe lórúkọ Jésù. Bí a bá mọ ẹnìkan tí ó mọ Ọlọ́run Baba dojúdojú, tí ó mọ ohun tí Ọlọ́run lè ṣe, tí ó mọ ohun tí Ọlọ́run pinnu láti ṣe, tí ó mọ ohun tí Ọlọ́run fẹ́ ṣe, mo gbàgbọ́ wípé Jésù Kristì, ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, ó mọ Ọlọ́run, ó mọ agbára rẹ̀, ó mọ títóbi tó rẹ̀. Òní ó wá ń sọ fún wa nínú Matthew orí 21, ẹsẹ̀ 24. Matthew orí 21, ẹsẹ̀ 24. Jésù sọ fún wa, ó ní, ṣùgbọ́n Jésù wò wọ́n, ó sì wí fún wọn pé, ènìyàn ni èyí ṣòro fún, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ni sese fun olorun ohun gbogbo ni sese bi o tin wo awon isoro awon aisan ko gbogbo ti o wa ni aye re ni ara re ni asale yi ma fi okan ba oro olorun lo ki o si ma ranti wi pe bi o ti le je pe o soro fun awon eniyan sugbon fun olorun ohun gbogbo ninu aye re yo di sise loruko jesu ninu marko ori kesan marko ori kesan ese iketa le logun loju kan na baba ese iketa le logun jesu si we fun o pe bi iwo ba le gbagbo ohun gbogbo ohun gbogbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo bi o ba gbagbo ni asale yi o daje we pe ohun gbogbo yo di sise ni igbese aye re loruko jesu nitori wi pe oluwa le wo gbogbo arun ko gbogun gege bi olorun ti le se gbogbo ko sese pelu eniyan ko sese ni oran arun ete namani sugbon namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo jordani le meje ni igboran si oro oluwa ohun ti a o so fun ni asale yi bi o ti le je wi pe ohun to rorun ni bi a ba ti n so fun gege bi elisha bi o ti so fun namani gbo ki o si gba ki o si se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wi pe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loruko jesu mi o mo boya o ti ka itan batimio afoju nitori wi pe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori batimio afoju yi sugbon kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waransesa mo si gbagbo wipe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eyi ti satani to ko si o lara to ko si o ninu to ko si o lopolo lese kese bi a ba ti n daruko jesu ni won pora loruko jesu mo kan nipa okunrin alarun egba kan ti ijo city iwo na ti kan nipa re ti esu ti o ti so di edun arinle ti ko si le ran ara re lowo fun odun mejidinlogoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awoseha o ri igba lodo jesu kristi eni ti n ji oku dide were bi eni ti n ji ni loju orun jesu yi kan naa o wa loni agbara re ko si yi pada obinrin kan ti o ni ti emi ailera to ti de loko to teba fun odun mejidinlogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo wi pe kristi pelu agbara nla re o wa nihin lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya to si na ohun gbogbo ti o ni tan to se wi pe kaka ki ewe agbon re ki o de nse lo nle si eni ti esu foju re gbole ninu isun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan n pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wi pe oran eleyi koja siseese sugbon nigbati jesu de ibe ti kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko jesu ama sare wo koko meta ti a gbe yewo ninu iwasu yi bi abati npari lese kese lo dide to gba ise iyanu tire arun a so wo pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyi won so fun o wi pe o di gbo se a o so di ominira loruko jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun mose sina owo re si oju okun oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti olorun se nihin nigbati o fi ara re han ti o je wa ara re wipe oni olorun alagbara.

nǹkan pọ́pá tí ó pin níyà agbàgbọ́ wípé kì í ṣe omi pẹ́sẹ́pẹ́sẹ́ tí a rò wípé bóyá kò ṣe nǹkan kan ni a pín níyà nítorí odò yìí jìn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ó gba gbogbo ogun Pharaoh lọ tó ń tẹ́lẹ́ṣin àti gbogbo àwọn tí ó ń kọjú ìjà sí àwọn ọmọ Ísíráẹ̀lì síbẹ̀síbẹ̀ bí òkun yìí ṣe jìn tó tí ó sì fẹ̀ tí ó sì ní ìjì líle lójú agbami rẹ̀ tó kìkì ọ̀pá tí a nà sójú rẹ̀ ní ìgbàgbọ́ ní ìgbọràn sí àṣẹ Olúwa ló pín odò yìí níyà. Ọ̀pá yìí náà ni a fi lu àpáta tí omi jáde fún ọ̀kẹ́ àìmoye ènìyàn láti mu. Jẹ́ kí ó yọ wípé wọn kò nílò láti lu àpáta yìí nígbà ọ̀kẹ́ àìmoye kí omi kí ó tó tú jáde fún ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn. Fífi ọ̀pá lu àpáta lẹ́ẹ̀kan ṣoṣo ti tó láti bá àìní ọ̀pọ̀lọpọ̀ pàdé. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá wo ìwé mímọ́ kò nílò wípé a ń gbá àwẹ̀ ní ọ̀kẹ́ àìmoye ìgbà kí ìṣòro wa kí ó tó tán. Kò nílò wípé a ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tàbí oṣù tàbí ọjọ́ kí àwọn kò ṣe é ṣe nínú ìgbésí ayé wa kí wọn kí ó tó kásẹ̀ nílẹ̀. Ní àṣálẹ̀ yìí bí o bá ti ń gbọ́ tí a ń gba àdúrà ṣókí, àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn gbogbo àwọn àìsàn gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yanilẹ́nu kà bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù. Yẹ kí n kà á sí ọ létí nínú Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ̀ ìkẹjọ balógun ọ̀run náà dáhùn ó sì wí pé Olúwa èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan kìí ṣe ọ̀rọ̀ púpọ̀ sọ́kìkì ọ̀rọ̀ kan kìí ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú sọ́kìkì ọ̀rọ̀ kan kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́ sọ́kìkì ọ̀rọ̀ kan kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí wípé kìkì ọ̀rọ̀ kan bí a bá ti ń dárúkọ Jésù bí a bá ti ń gbàdúrà bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ bẹ́ẹ̀ ni wọ́n máa gba gere lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Jésù gbọ́ ẹnu yà á ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé lóòótọ́ ni mo wí fún yín èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráẹ̀lì. Ẹsẹ̀ ìkẹtàlá Jésù sì wí fún balógun ọ̀run náà pé máa lọ bí ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí o rí fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí bí ìwọ ti gbàgbọ́ ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde yóò rìn yóò fò yóò sáré. Ó ní kí o dìde kí o máa lọ kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ bí a ti ń sọ̀rọ̀ kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe tí ó sì ń wo ìgbà àrùn lọ́fẹ̀ẹ́ òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà ó ní nítorí èmi ni Olúwa èmi kò yí padà èmi ni Olúwa títí di ọjọ́ ní ti

fi sọ̀rọ̀ yìí olúwa ò yí padà agbára ẹ̀ kò kùnà kò sì ní kùnà láé lórúkọ jésù a kà á nípa jésù wípé jésù kristi ọ̀kan náà ni lé àná àti ní òní àti títí láé ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí jésù ṣe àwòtán àwọn àìsàn gbogbo tí jésù ṣe mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní nígbàtí ó ti orí òkè sọ̀kalẹ̀ ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn sì wò ó adẹ́tẹ̀ kan wá ó tẹríba fún un ó wípé olúwa bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́ adẹ́tẹ̀ yìí ó sọ wípé mo mọ̀ wípé o kì í bàátì agbára rẹ kò kùnà rí mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́ ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò ìwọ lè sọ mí di mímọ́ jésù sì na ọwọ́ rẹ̀ ó fi bà á ó wípé mo fẹ́ ìwọ di mímọ́ lójú kan náà mo fẹ́ kí o fàlà sí di lójú kan náà nítorí wípé lálẹ́ yìí lójú kan náà a ó mọ àrùn rẹ kúrò lójú kan náà ojú àfọ́jú yóò ríran lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń ké pe orúkọ olúwa lójú kan náà ẹ̀tẹ́ rẹ sì mọ́ èyí ni olúwa yóò ṣe láṣáálẹ̀ yìí ní Matthew orí ogún láti ń kà á nísinsìnyí Matthew orí ogún láti ẹsẹ ìkejìlélọ́gbọ̀n jésù sì dẹsẹ̀ dúró ó pè wọ́n ó sì wípé kí ni ẹ̀yin fẹ́ kí èmi kí ó ṣe fún yín wọ́n sì wí fún un pé olúwa kí ojú wa kí ó là bẹ́ẹ̀ ni jésù ṣàánú fún wọn jésù yóò ṣàánú fún ọ yóò mú àìsàn rẹ kúrò ó sì fi ọwọ́ tọ́ wọn lójú lọ́gán bí o bá jẹ́ ẹni tí ó gbọ́ èdè wa dáadáa ó rí wípé bí a bá ń sọ wípé lójú kan náà bí a bá ń sọ wípé lọ́gán bí a bá ń sọ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo rẹ̀ túmọ̀ sí ohun kan náà nígbà tí ó sọ wípé lọ́gán ó ń sọ fún wa wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ ojú wọn là ojú rẹ̀ yóò là wọ́n sì tọ́ lẹ́yìn bí Matthew ti ń sọ fún wa wípé iṣẹ́ ìyanu Jésù ó máa ń ṣẹlẹ̀ lójú kan náà bẹ́ẹ̀ ni Mark pàápàá ló ń sọ fún wa wípé iṣẹ́ ìyanu Jésù kìí ṣe wípé ká lọ ká bọ̀ ká tó rí i ní Mark orí kejì jẹ́ kí n rán ọ létí wípé ẹni tí a ń kà nípa rẹ̀ níhìn ó jẹ́ ẹni tí ó ní àrùn ẹ̀gbà wò ó láti ẹsẹ̀ ìkẹta wọ́n sì wà á sọ́dọ̀ rẹ̀ wọ́n gbé ẹnìkan tí ó ní ẹ̀gbà tọ́ wá ẹni tí àwọn mẹ́rin gbé ṣùgbọ́n kí a wò ó nísinsìnyí ohun tí ọlọ́run ṣe wà ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn lé agbára lé ayé láti dáríji ni ó wí fún ẹlẹ́gbà náà pé mo wí fún ọ dìde gbé àkété rẹ kí o sì máa lọ ilé rẹ ó sì dìde kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ẹ sọ fún mi kí n gbọ́ ó ní ó sì dìde lójú kan náà ó sì gbé àkété náà ó sì jáde lọ lí ojú gbogbo wọn tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn wọ́n sì yin ọlọ́run lógo wípé àwa kò rí irú èyí rí èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu mẹ́rin yìí rí àwa kò rí irú èyí rí wo Mark orí keje ohun tí mo ń fẹ́ kí ó yí ọ ni wípé nígbàtí jésù bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyanu lójú kan náà lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ bí a ti ń gbàdúrà tí a ń ké pe orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa dábìrà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa nínú Mark orí keje láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di tí ó sì ń kólòlò wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fi ọwọ́ rẹ̀ lé e ó sì mú un kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan
o si te ika re bo li echi nigba ti o tuto o si fi owo to li aho o si gbe oju soke worun ati okedo o si we fun pe efata eyi ni ni iwo si ninu ese ikarun dini ogoji kini oro to saju loju kana eti re si si oko ahon re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan won yi han wa ki o le da loju wi pe lese kese bi aba tin gbadura loju kana logan bi aba tin gbadura olorun yo fowo kan yo mu arun aisan re yo mu kuro loruko jesu ye ki a wo luko ori ikejo Luko ori kejo lati ese iketa le logoji Luko ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni esun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu larada lati odo enikan wa o wa leyin re o si fi owo to ise ti aso re logan logan loju ese logan lese kese loju kana logan ni isun eje re si ti gbe mo gbagbo wi pe bi a tin kan kan won yi iwo na mo wi pe olorun yo se fun o agbara olorun yo le awon aisan won yi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi aba tin gbadura lasa leyi loruko jesu ninu luko ori ketala luko ori ketala lati ese ikokanla luko ori ketala ese ikokanla bi a tin kan nipa okunrin Beni anka nipa obirin wipe loju kan na lese kese logan ti agbara olorun ti o kolu igbese aye won beni won gba imularada ati idande luko ri ketala ise ikokanla si kiyesi obirin kan wa nibe ti o ni emi ailera lati odun mejidinlogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo si odo o si wi fun o pe obirin yi atu o sile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu o sile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu o sile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gbata ti bi o o le rin o so fun o wi pe omode yi lasale yi atu o sile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di tito o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu joanu nisese lati nka o joanu ori karun joanu ori karun ese ikejo ati ikesan an kan nipa okunrin to je wipe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wipe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigba ti jesu debe ari ohun ti olowa se ni ese ikejo jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logan ye ki o ye o wipe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke nso fun wa be ni John nso fun wa wipe gbogbo awon wonyi ti Oluwa fi owo kan logan lese kese loju kan na oni logan asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori wipe mo gbagbo pe o ti mura sile
mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti oluwa nse ategun akaso sinu iwosan ti oluwa nse ninu Marko ori karun ni ati wo apere obirin onisun eje odun mejila nitori wipe o ni awon igbese kan ti obirin yi gbe ti o je ki iwosan nlanla ki o je tire ninu Marko ori karun ese ikarun di logbon obirin kan ti o ti ni isun eje li odun mejila eni ti oju re si ti ri ohun popo lodo awon onisegun bi o ba so fun awi pe onisegun o nso nipa awon ajagilegbo sogun awon ti a npe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka be o po si waju nigbati o gboro Jesu jo ti gboro Jesu mo ni jo ti gboro Jesu eni ti o nse awotan gbogbo arun nje o ti gboro eni ti o sese ki o mu awon oke awon wahala awon aisan awon egun to wa ni igbesi aye re ki o mu kuro lasale yi so ti gboro e mo ni so ti gboro e oni nigbati o gboro Jesu o wa seyin laarin opo eniyan o fowo kan aso re nitori o wipe ninu okan re bi mo ba sa le fi owo mi kan aso re ara mi yoda ara mi yoda ara re yoda mo ni ara re yoda o wa so fun wa ni ese ikokan dilogbon o ni logan lese kese loju kan na ni iseju aya o ni logan ni isun eje re si ti gbe o si mo lara re pe amu ohun ni amu larada ninu arun ohun ni ese ikerin le logbon o si wi fun o pe obirin igbagbo re mu o larada iwo ti o wa ni hin lasale yi obirin igbagbo re mu o larada okunrin igbagbo re mu o larada omode igbagbo re mu o larada oni ma lo le alaafia ki iwo ki o si san ninu arun re bi a ti wo ategun akaso sinu iwosan ti olowa nse o meje ni mo fe ki o yi o ikini o gbo nipa Jesu o gbo nipa Jesu nitori aso wi pe nigba ti o gboro Jesu o wa seyin re laarin opo awon eniyan o fowo kan aso re o gba iroyin ti o gbo o gba gbo iwo na ti o si ti gbo iroyin ayo ti a so fun o ohun ti olorun se lale ana bi o ti n gbo iroyin Jesu lasale yi mo gbagbo wi pe o ti mo nisese wi pe gbogbo ko sese ninu aye re Jesu a soro re dayo loruko Jesu ikeji o pinu lati to Jesu wa fun iwosan re oni nigba ti o gboro Jesu o wa laarin opo eniyan o fowo kan aso re o pinu oni lasale yi loni ni won ri iwosan temi gba nitori o pinu lati ko awon onisegun aye sile o to Jesu wa ko gba opo ero lati je idiwo fun ohun iketa obirin na ko fi aye sile fun ikuna tabi ijakole o pinu pe akoko to o gbekele olowa ti ki janikole o si so wi pe ohun o gba ise iyanu bi iwo na ba wa ni asale yi bi o ba gbagbo lai siye meji mo gbagbo wi pe akoko iponju akoko aisan o ti dopinna ikerin o pinu akoko iwosan re oni bi mo ba ti fi owo kan ise ti aso re ara mi yoda o pinu akoko ti iwosan yi yo je ti re opo eniyan lo nsun ojo iwosan won siwaju ti won so wi pe oya ni ipade miran sugbon obirin yi wi pe nisisin yi ni akoko ise iyanu ti mi nigba wo ni akoko ise iyanu ti re mo ni nigba wo ni akoko ise iyanu ti re ikarun o gbe igbese igbagbo lai gba aigbagbo kankan lalejo ninu okan re oni esu o to ge
emi esu o to ge iso eje o to ge iye meji iranse esu o to ge mo gbagbo wi pe eyi ni iwo na lo so lasale yi wi pe gbogbo arun ko gbogun gbogbo arun arumolegun gbogbo jedo jedo gbogbo nkan to nje mi ninu o to ge iwosan de lasale yi yo se de loruko jesu ikefa o fi owo kan aso jesu kete ti o si ti fi owo kan aso jesu ni agbara oluwa ni o fowo kan mo gbagbo wi pe bi o ba tin dide lori ese re bi o ba tin so fun olorun wi pe mo de akoko temi to be ni olorun fun rara re ni yo fowo kan lese kese loju kan na logan loruko jesu ikeje ni wi pe o gba ise iyanu o gba ise iyanu emi ori temi gba loruko jesu ori iwosan fun arun ko gbogun igbagbo aye to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni jesu fi so fun wi pe omobirin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe jesu so fun nisisiyi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kan na logan bi o ba tin gbo ti awon eniyan olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa nihin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu olarada yo mu arun re kuro yo mu esan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbon inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wipe akoko temi to be ni ise iyanu yo ma kan o lara yo ma te o lowo

Àkókò tó láti gba iṣẹ́ ìyanu. Àkókò tó láti rí ìwòsàn. Àkókò tó kí a tuwọ́ sílẹ̀. Àkókò tó fún afọ́jú láti ríran. Àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn. Àkókò tó fún àwọn tó ń sinwi láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn. Àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwi láti gba gere kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀. Àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá. Àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà. Àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pè é, ó ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà, lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ láradá, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeéṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀ tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní iyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12. Àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú, mú wọn jáde kúrò níhìn yìí, nítorí àwa ó run ibí yìí nítorí tí ìgbé wọn ń di púpọ̀ níwájú Olúwa. Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọ́n gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó. Ó wípé ẹ dìde, ẹ jáde kúrò níhìn yìí, nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní ire wípé dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, kí ìwọ kí ó má bàrun nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú ilé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún un, wọ́n sì mú un jáde, wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán lé, ó wípé sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sá àsálà lọ sí orí òkè, kí ìwọ ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti an pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko wonyi won je elese popo popo ni waju Oluwa ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wa leti ohun ti o sele ti Loti ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a tin wa owo kakiri o si sese ko je pe ibi ti a tin wa ibi isadi ati agbara okunkun ni ati yawaya ore Olorun ati awon eni Olorun o sese ki o je wipe ija ni o yawaya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi kun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya Loti ya ore Olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo Loti si nfe ibi ti oyin o ti je oga ara re ti o si eni ti yo le bawi ti o si le ni ohun ni pupo ti o si eni ti o ka lowo ko wi pe eyi kini o de ti o fi se yi ni eyi ni Lot fi sa kuro ni odo Abraham an so fun ani ori iketala ese ikejila Abraham si joko ni ile Kenani ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun fun ara re ti o seso lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abraham joko si ile Kenani Loti si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awan so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Loti wepe Loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon Yoruba man so fun pe bi a ba na eka kan se elomiran merin to ku o wa ni odo wa o nawo si wa ki a to ma bu Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun Loti eyi nje ki o di mimo fun o sin kilo fun o wipe egbe eye ohun eye n to bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wo owo pelu ole o daju wipe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wipe bo ba ti gbe bibeli to ti n bo ni eko bibeli o dabi alara mimo, o dabi ara ile Abrahamu, o dabi awon ti o ti mo ona Olorun. Ye ki n so fun o, awon ti o se be saju, awon ni Olorun so fun wa ni iwe woli Isaiah ti o n so ni ori ikejidini ogota arun ejo ori ikeji dini ogota kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja awon eniyan mi han won ati le Jacob ese won sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orilede ti o se ododo ti ko si fi ilana Olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo Olorun awon woyi ni won ma lo si ile isin awon na bi awa tin ka bibeli ni won ka bibeli bi a tin so wi pe agba Olorun gbo ni awon na njalanka to ti won sin fowo so ya wi pe awon paapa agba Olorun gbo bi ona isin bi o tin pe ni awon na ndide o nso ni ese ikeje wi pe won wa mi lojojumo ibi kibi ti a ba tin ka bibeli ti a tin daruko Olorun ti a tin ko orin si Olorun a o fe won ku nibe won ni inu didun si ona mi ko si ibi ti apejopo wa lati ka bibeli tabi lati josin ti a o ni ri won be o ni won dabi orile ede ko so wi pe won je orile ede ti o nse ododo o ni won dabi orile ede ti o nse ododo won se afarawe iwa bi Olorun won mo bi ati gbadura won mo bi ati ka samu won mo bi ati ka baba wa tin be le orun bi won ba dide lati ka baba tin be le orun a dabi aye to aye ko ton gbadura won le so jade sugbon ko ni itumo ni okan ati le enu won o nso wi pe won dabi orile ede tin se ododo awon iran Lot niyan o ti ko si fi ilana Olorun won sile won bere ilana ododo won ni le owo mi won a ma se inu didun ati sumo Olorun won ti le fi han paapa nipa ise isin nipa adura ati awe wo ese iketa nitori kini awa se ngba awe ti iwo ko si ri nitori kile awa se nje okan wa niya ti iwo ko si mo Oluwa n da won lohun wi pe kiyesi le ojo awe yin eyin se afẹ se won mo pe afẹ kuro lowo e o se se ki o je ti golu oso ti aye o se se ki o je ti atike o se se ki o je ti imutipara o si se se ki o je ti yiyi eyin oku pada afendi esoso aye tabi ise ti aye tabi iwa ti aye eyi ti awon eniyan nse ti won mo pe o mu idajo bo lori won esin fi agbara mu ni se gbogbo ise yin kiyesi eyin gba awe fun ija eyin gba awe fun ija je o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah tin ba gba awe ojo meta lori mama olu aha ohun pa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni tole afiki mati wo awe ijakadi segun lori mama olu awon tan so niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi àwẹ̀ ogójì ọjọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́ yín kò kúrò lọ́wọ́ wọn. Tàbí kí a já ilé onílé kí a fi bo tiwa. Bí o bá já ilé onílé tó fi bo tiẹ̀, òjò níye wọlé ẹ̀. Òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn jù tiẹ̀, wọ́n á tún já ilé tiẹ̀. Wọ́n á tún já fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n jù àwọn wọn ni lọ, wọ́n á tún já ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n a máa já ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ̀, bó ti ń bo tiẹ̀ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ̀ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ̀. Ó wá ń sọ fún wa wí pé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn, ààwẹ̀ etí òkun, ààwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò. Ìwà ti ara ẹṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ ààwẹ̀ ń lọ. A lè mú ààwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún, kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá láǹfì kan ràn kan. Tọ́ sọ pé wòólì èwo lẹ tún gbé jáde. Ó ní oṣù tó kọjá mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n nsìn ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀. Nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá, àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorrah, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn? Ó ní ààwẹ̀ irú èyí ni mo wá yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní ààwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu, ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekieli ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n ń hu irú ìwà wọ̀nyí. Rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. Bí ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ máa ń rò wípé yóò dára. Bí ó bá tún di ọjọ́ kejì, bó ti jí a sọ pé yóò tún dára náà. Ṣùgbọ́n ó ń burú fún jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ó rí fún Lọ́ọ̀tì. À ń sọ fún wa ní Ezekieli 23:30. Ezekieli 23:30 láti ẹsẹ 30. Ìwọ ọmọ ènìyàn, síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri. Àwọn fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́. Àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé. Èkíní sì sọ fún ẹni kejì, olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé wá. Èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì. Wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn. Wọ́n máa ń sọ wípé wá èmi bẹ̀ ọ́ jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn ní ẹsẹ̀ 21? Wọ́n sì tọ̀ wá bí ènìyàn ti wá. Wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi. Wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n wọn kì í ṣe wọn o. Wọ́n máa ń gbọ́. Àwọn wọ̀nyí ni a ń pè ní agbọ́mágbà. bi o ba so fun o wi pe ko ese sile won gbo sugbon won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife popo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si man gbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife popo han o sese ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe an yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na kuni gba wa nitori be je ki n wa ibi ti emi paapa ti o fi se bujoko sugbon bo lori nibi ti olorun o dari esi o lo si odo awon ara sodomu won so fun wa wi pe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon won yi bi won ba gbo oro olorun tan won ajade won ni nje bawo ni won na se ri oni wasu yen olohun iyo enu edun popo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to n soro ko ri Jesu ko ri eni to n ko ese lo ko ri eni ti dari ji ni ko ri eni to n funi ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni olorun n so wi pe mo mo okan won won dabi eni ti eti rin ti o kan fe ma gbo ti o fe ma gbo ti o fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Loti sugbon nigba ti olorun fe pa Sodomu ati Gomora run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni olorun ti nje ki o ye Abrahamu lati

ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́. Kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Abrahamu wá fún un. Ọlọ́run gba ẹ̀rí Abrahamu jẹ́ wípé mo mọ Abrahamu. Wípé ìlànà Ọlọ́run, ìlànà òtítọ́, ìlànà òdodo, ọ̀nà ìgbàlà tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kò ní fi di àwọn ọmọ rẹ̀ létí àti àwọn ará ilé rẹ̀. Ṣé Ọlọ́run lè gba ẹ̀rí rẹ̀ jẹ́ bètè Abrahamu? Ìwọ tí o wá sí ẹ̀kọ́ Bíbélì láì sọ fún ìyàwó rẹ pé kí ó tẹ̀lé ọ. Ìwọ tí o dágun láti o sọ pé àwọn ọmọ mi kìí gbà ni wọn, bí mo ti ẹ̀ sọ fún wọn ní gbà. Ṣé Ọlọ́run lè gba ẹ̀rí tìrẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ wípé ìlànà òdodo, ìlànà ìgbàlà tí Ọlọ́run fi lélẹ̀ tí ó sì fi hàn fún ọ pé ó sọ fún àwọn ọmọ rẹ àti fún àwọn ará ilé rẹ? Ǹjẹ́ àwọn àna rẹ, ǹjẹ́ wọn mọ ọ̀nà ìgbàlà tí ó mọ̀? Ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ bíi ti Abrahamu? Àwọn ọ̀gá ibi iṣẹ́ rẹ ńkọ́ àti àwọn tí ó wà lábẹ́ rẹ ní ibi iṣẹ́, ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ gẹ́gẹ́ bíi Abrahamu? Bí a bá ń sọ wípé Abrahamu jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, èyí ni ó fi di ọ̀rẹ́ Ọlọ́run. Nítorí pé bí ó bá mọ ọ̀nà ìgbàlà, yóò sọ fún àwọn ará ilé rẹ̀. Wo ẹsẹ̀ ogún, Olúwa sì wípé, nítorí tí ìgbé Sodomu òun Gomara pọ̀ àti nítorí ẹ̀ṣẹ̀ wọn papọ̀ jù, jẹ́ kí n bí ọ léèrè. Ṣé ẹ̀ṣẹ̀ ìdílé tìrẹ ṣé kò papọ̀ jù? Ṣé wọn kì í jà lágbolé tiẹ? Wọn kì í bínú? Wọn kì í ṣe ogun sí ara wọn láti pa ara wọn? Ṣé wọn kì í jà lórí obìnrin, lórí aya, lórí dúkìá, lórí owó, tàbí lórí ilẹ̀? Ṣé àwọn ẹbí tiẹ, ṣé wọn ò kì í jà pẹ̀lú àwọn ẹbí mìíràn? Ṣé Ọlọ́run ò máa sọ lemọ́lemọ́ wípé nítorí igbe ẹ̀ṣẹ̀ àwọn ará ilé rẹ, nítorí pé ó ń papọ̀ jù wípé òun fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú ìdájọ́, kí ló ṣe nípa ẹ̀? Ìlú rẹ, ìletò rẹ, tàbí abúlé tí o ti wá, ṣé ìpànìyàn, ṣé kò sí lọ́wọ́ wọn ìrúbọ sí ẹ̀mí ojú ọ̀run àti ẹ̀mí èṣù àti sí èṣù pàápàá, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé ìjà àti asọ̀, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe ìlú rẹ ó ń di púpọ̀, ó sì ń papọ̀ jù? Yàtọ̀ sí èyí ni ìlú Èkó tí ó wà. Bí ó bá jẹ́ òun gbé ní Moṣin tàbí Ajégúnlẹ̀ tàbí ní Bàrígà, ibikíbi tí ó wù kí ó wà, ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe àwọn ènìyàn ní àrọ́wọ́tó rẹ ní ibi tí ó ń gbé, igbe wọn ń papọ̀ jù? Nítorí bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí ìdájọ́ yìí sì ti ń bọ̀, ṣé Ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀? Ó sì ń sọ wípé òun mọ̀ wípé o kì í ṣe ara wọn, àbí ara wọn ni ọ́? Ṣé àwọn tí ó ń jalè lé òru, ṣé ìwọ ni ó ń ṣọ̀nà? Bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kọ ẹrù ẹlẹ́rù bọ̀, ìwọ ni ó ń ṣílẹ̀kùn? Tàbí ìwọ ni ó ń ṣe ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀? Ṣé ìwọ ni ó ń gbàdúrà nígbà tí àwọn olè bá jáde wípé kí Ọlọ́run kí ó ṣọ́ wọn, kí ó má jẹ́ kí wọn kí ó pa wọ́n, kí ó lè jẹ́ kí owó àti ẹrù kí ó wọlé? Ọlọ́run mọ̀ ọ́, ó sì mọ àdírẹ́sì ilé rẹ, oúnjẹ tàbí aṣọ tàbí ilé. Tí o bá fi irú owó bẹ́ẹ̀ rà, ìwọ náà mọ ohun tó ń gbẹ̀yìn rẹ̀. Ó ń sọ fún wa níhìn-ín wípé Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún Abrahamu wípé ìdájọ́ ń bọ̀ lórí Sodomu òun Gomorrah. Èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi. Bí bẹ́ẹ̀ kọ́, èmi ó mọ̀. Ẹsẹ̀ 22, àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò ní ibẹ̀, wọ́n sì lọ sí Sodomu, ṣùgbọ́n Abrahamu dúró síbẹ̀ níwájú Olúwa. Kí ló ń fẹ́ ṣe? Ó ń fẹ́ gbàdúrà, nítorí ó rántí wípé Lọ́ọ̀tì wà ní

0: ìlú Sodomu. Abrahamu sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì wí pé, ìwọ ò harun olódodo pẹ̀lú ènìyàn búburú. Bóyá 50 olódodo yóò wà ní ìlú náà, ìwọ ò harun, ìwọ kì yóò ha dá ibẹ̀ náà sí nítorí 50 olódodo tí ó wà nínú rẹ̀. Ó darí tí ìwọ ò fi ṣe bí irú èyí láti run olódodo pẹ̀lú ènìyàn búburú. Tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú, ó darí. Onídàájọ́ gbogbo ayé rántí o, Ọlọ́run ni onídàájọ́ ìlú Nàìjíríà. Onídàájọ́ gbogbo ayé ni. Òun ni onídàájọ́ orílẹ̀-èdè yìí. Òun sì ni onídàájọ́ ìlú rẹ tàbí ìletò rẹ. Òun ni onídàájọ́ agboolé rẹ. Òun sì ni onídàájọ́ olùdájọ́ rẹ. Bí o bá fi mímọ̀ ṣe àìmọ̀, tí o bá sọ wípé àlùfáà òkúnkún rí mi àti àwọn ìyàwó mi àti àwọn ọmọ mi àti àwọn èèyàn òkúnkún mọ ohun tí mo ń ṣe. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, rántí wípé ìdájọ́ ń bọ̀, nítorí onídàájọ́ gbogbo ayé kì yóò ṣe àṣìṣe. Bí iná gbígbóná ìbínú Ọlọ́run bí o bá ti ń bọ̀ gẹ́gẹ́ ẹlẹ́ṣẹ̀ ni yóò ṣe, àfi bí o bá ronúpìwàdà. Onídàájọ́ gbogbo ayé kì ó ha ṣe èyí tí ó tọ́. Olúwa sì wí pé, bí mo bá rí 50 olódodo ní ìlú Sodomu, ǹjẹ́ èmi ó dá gbogbo ibẹ̀ sí nítorí wọn. Abrahamu tẹ̀síwájú láti máa gba àdúrà yìí títí ó fi dé 10 ní ẹsẹ̀ 32. Ó sì wí pé, jọ̀ kí inú kí ó má ṣe bí Olúwa, ẹ̀ẹ̀kan ṣoṣo yìí lèmi ó wí mọ. Bóyá a ó rí 10 níbẹ̀, òun sì wí pé èmi kì yóò rún nítorí 10. Olúwa sì bá tirẹ̀ lọ. Lójú kan náà, bí ó ti bá Abrahamu sọ̀rọ̀ tán, Abrahamu sì padà lọ sí ibùjókòó rẹ̀. Orí 19. Àwọn áńgẹ́lì méjì sì wá sí Sodomu ní àṣáálẹ̀. Lọ́ọ̀tì sì jókòó lé ẹnu bodè Sodomu. Kìí ṣe pé ó ń ka Bíbélì o, kìí ṣe pé ó ń ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, kìí ṣe wípé ó ń sọ fún àwọn ẹlòmíràn láti gba Ọlọ́run gbọ́ àti láti dáwọ́ dúró ẹ̀ṣẹ̀ àti ibi tí wọ́n ń dá. Wọ́n sọ wípé ó jókòó ní ibùjókòó ní ẹnubodè. Bí Lọ́ọ̀tì sì ti rí wọn, ó dìde láti pàdé wọn, ó sì dojúbolẹ̀. Kí a ké e kúrú ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n jẹ́ kí ó di mọ̀ fún wípé ìdájọ́ dé. Wípé kìí ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ní oṣù tó ń bọ̀ tàbí ní ọdún tí ó ń bọ̀, ìdájọ́ ti dé nísinsìnyí. Ni wọ́n wá sọ fún ní ẹsẹ̀ 12 tí a ti kà wípé àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé, ìwọ ni ẹnìkan níyì pẹ̀lú àna rẹ ọkùnrin. Àwọn ọmọ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní ìlú ibi tí ó gbé wà. Ṣé àwọn ọmọ tiẹ̀, ṣé wọn ò ti máa fẹ́ ẹlẹ́ṣẹ̀? Ṣé wọn ò ti máa fẹ́ àwọn olóògùn? Ṣé wọn ò ti máa fẹ́ àwọn tí wọ́n ti kó ìyàwó jọ? Kí ọmọ rẹ̀ kí ó tún lọ di ìyàwó kẹta, ìkẹrin, ìkẹwàá ní ilé ẹlòmíràn. Èyí ni àwọn ọmọ Lọ́ọ̀tì bẹ̀rẹ̀ sí ní ṣe. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní Sodomu. Ìwọ náà sì mọ̀ wípé bí àwọn ọmọ rẹ, bí wọ́n bá ní aya tàbí ọkọ ní Sodomu àti Gomorrah, bí wọ́n bá fẹ́ ẹlẹ́ṣẹ̀, ojoojúmọ́ ló fi máa parí ìjà. Ó ṣeéṣe pàápàá ìjà àti gbogbo asọ̀ tí yóò wà ní ìdílé àwọn ọmọ rẹ, nítorí wọ́n ti fẹ́ ẹlẹ́ṣẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ òní ó ṣe ikú pa àwọn òbí bẹ́ẹ̀ nítorí àìbalẹ̀ ọkàn àti àìbalẹ̀ àyà. Ṣùgbọ́n wọ́n sọ fún un wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú. Èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. Àwọn òṣìṣẹ́ rẹ̀ ń kọ́, ṣé wọ́n jẹ́ ti Ọlọ́run? àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibí yìí nítorí tí igbe wọn di púpọ̀ níwájú Olúwa. Olúwa sì ran wa láti run Lọ́ọ̀tì sì jáde. Èyí ni ohun tí ó yọ Lọ́ọ̀tì nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́. Ibikíbi tí Ọlọ́run bá ti rí ìgbàgbọ́ ó máa ń yẹ ẹ sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sodomu òun Gomorra nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé ó gbàgbọ́. Láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí Olúwa. Bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́ ó sì gún èjìká wípé ọ̀run máa wó kìí ṣọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ ẹnìkan ni bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn èyí tó ń dùn ọ́ èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó ilé tirẹ̀ tí ó jó òun ni wàhálà tirẹ̀. Bí ebi bá ń pa gbogbo ènìyàn èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nkankan fún ọ. Bí wàhálà bá dé bá ọ wà á gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀ bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run wó kìí ṣe ọ̀rọ̀ ẹnìkan a wọlé lórí a sì kú sínú ẹ̀ṣẹ̀ a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀. Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́ o sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́. Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú titun ní Tímótì kínní orí ìkarùn-ún Tímótì kínní orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe bí o bá gbà á gbọ́ yóò jẹ́ tirẹ̀. Tímótì kínní orí karùn-ún ẹsẹ̀ kẹrin lé ní ogún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ̀ tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ. Ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́ àti dáríjì ọ́ Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀ apá kan ẹsẹ̀ yìí ní ẹsẹ̀ ìkẹrin lé ní ogún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba ẹni tí ó bá ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ a hàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé jọ̀ọ́ mo ti ṣẹ̀ sí ọ mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ yálà wípé mo ti jí ọ lẹ́rù tàbí mo ti bú ọ tàbí mo ti gba aya rẹ dáríjì mí gba aya rẹ padà tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà ẹ̀ṣẹ̀ rẹ̀ hàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀ bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú a sì máa tẹ̀lé wọn àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́ ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé bí ó ti ń pa ojú rẹ̀ dé ní ikú bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀tì ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ ni ó sì ń sọ fún Ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀ àwọn àna rẹ̀. Ó sọ wípé ẹ dìde, ìdájọ́ ń bọ̀, wo ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n èyí ni Jẹ́nẹ́sìsì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀. Ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ̀, ṣé mo jọ ẹlẹ́tàn? Mo ń bi ọ́ ni. Bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí, ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ? Ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀, ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ? Àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ? Tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ ọ̀rọ̀ yìí rere fún ọ, tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀, Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ́tàn lójú ẹ, èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀? Kí ni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ? Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ́tàn, bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n ń sá lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ, mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, wọ́n jẹ́ mẹ́rin, lọ́ọ̀tì, aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ méjì. Èyí ni àwọn tí Ọlọ́run rí ní gbogbo ìlú Sódómù. Ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ́sìn wọn máa sọ fún wa pé, ah, bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì, ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo, ah, kò lè jẹ́ bẹ́ẹ̀. Ó lè jẹ́ bẹ́ẹ̀. Ní ayé Noah, ẹni mélòó ni Ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá? Ẹni mẹ́jọ ni. Ó sì ṣeéṣe kán ti máa sọ fún ọ wípé, ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan, ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́? Àwọ ní wàásù oníyàwó méjì, àwọ ní wàásù tí a ní òrùka rẹ̀ lọ́wọ́ wa, ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ Ọlọ́run ni wà. Kò rí bẹ́ẹ̀. Nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé, nítorí iná yóò sọ̀kalẹ̀, yóò sì máa jó àwọn ènìyàn. Bí wọ́n bá ti ń jó ní ayé, bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjókù. Ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí, wọ́n fi ọwọ́ lé Lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe. Nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán, ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní Sódómù àti Gomorra, nínú ẹ̀ṣẹ̀ Sódómù àti Gomorra? Ǹjẹ́ Jésù Kristì olùgbàlà rẹ, ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́, mo sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú irọ́, kúrò nínú ìwà olè, kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́, kúrò nínú àsọ̀rọ̀ ẹni lẹ́yìn? Ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà? Ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ? Ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú? Ó sì wípé, sá àsálà fún ẹ̀mí rẹ, sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ. Wo ẹsẹ̀ 36. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. Mi ò mọ èyí tí o fẹ́ dà, ọ̀wọ́n iyọ̀ ni, àbí o fẹ́ sá àsáyè àti àsálà? O fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run? Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́, ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ, wọ́n lẹ̀ mọ́ ọ, wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́. Ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run lónìí, kí Ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí, kí ó wò ó mọ́ Jésù lára, kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá, kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ. Ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́, ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin Ọlọ́run. Ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ. O ní àǹfààní lónìí láti ké pe Olúwa, láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ. Ìjì ìgbẹ̀san ń bọ̀, Bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀. Nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run, a o si se idajo olukuluku ti o ti wa ni orile ede aye lati inu iwe na nje nigba ti ojo idajo ba de nibo ni o wa ni apa osi ni abi ni apa otun edide ki eje ki agbadura mo bi o ba fi esere sowo saju si idajo ti o si ni ki Jesu Kristi ki o ru awon ese won yi lo a o dariji o a o sanu fun o Jesu Kristi yo fi eje re we ese renu sugbon ran ti o bi o ba boju weyin bi o ba sa pada bi o ba di apeyin da ran ti aya loti ran ti ohun ti o sele si sa sala fun emi re sa sala fun emi re ma se boju weyin ma se pada sinu ese mo sa sala fun emi re bi o ba nda ese ni ikoko olorun ri o bi o kan wa ti o gbe bibeli ti o gbadura ti o gba awe sugbon ti o wa ninu agbere ati panshaga olorun ri o bi o ba di ese mu ti o ko ese sile bi o ba je ki Jesu ki o gba okan re la olorun ri o idajo si nbo sa sala fun emi re ko gbogbo ese sile nitori igbe san bo sori gbogbo awon elese ti o wa ni orile ede aye ma se boju weyin kuro ni Sodomu ati Gomora kuro ni egbe awon omuti ati egbe awon elegan sa sala fun emi re ese awon elomiran han gbangba a si ma lo saju si idajo sugbon ti awon elomiran awon ti won fi ese won pamo a ma tele won se ese ti re n tele o abi o ti je ki Jesu ki o ru ese re lo sa sala fun emi re sa sala fun emi re nitori idajo n bo lori gbogbo alaigboran lori gbogbo elese lori gbogbo awon agbomagba sa sala fun emi re oni ni ojo igbala bi o ba gbagbo yo gba okan re la yo tun igbesi aye re se nitori ati da Jesu lejo fun o o ti ru ese re ati ase dede re bi o ba je fi awon ese won yi sile ti o si je ki Jesu ki o ko won lo won ko ni je tire mo sa sala fun emi re ki o le bo lojo idajo ki ye ni pekun ki o le je tire ni oruko Jesu Kristi Oluwa wa. Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé wọ́n ń já fara nítorí pé oyè oyé wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayérayé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin. Àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé nísinsìnyí, tí a ó walẹ̀, tí a ó kan igi, tí a ó gbé wọn jù sínú rẹ̀, tí yóò kó àwọn nìkan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn, pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn, pẹ̀lú ìdájọ́ Ọlọ́run. Àkókò kan ń bọ̀ nígbà tí owó tí o lè ti jí, nígbà tí owó yìí kí o lè gbà sílẹ̀. Àkókò kan ń bọ̀ nígbà tí aṣọ tí àwọn olè tí wọ́n ti jí tí kí o lè wúlò fún wọn. Àkókò ń bọ̀ nígbà tí ohunkóhun tí ẹnikẹ́ni tí o ní nínú ayé tí kì yóò wúlò, tí òkìkí gbajúmọ̀ ohun ìní tí kì yóò lè jẹ́ nǹkan kan. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni ó ṣe ní ilé tí ọmọ tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń jẹ́ kí ó yé wa wípé iná yóò máa jó ní ọjọ́ náà, tí ó sì ń jẹ́ kí ó dimọ̀ fún wa wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá, ẹ̀ṣẹ̀ ti ilé ìsìn ni tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro, ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè, ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akọ́ lọ́wọ́ ẹlòmíràn. Pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ Ọlọ́run tí yóò balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́. Ǹjẹ́ a bẹ̀ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ, tí wọ́n ń wo Jésù, tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn, a ti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọ́n, a sì ti bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristì. Àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́, àwọn tí wọ́n wọ ọ̀dọ́ àgùntàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú, ìwọ tí ó fẹ́ wa, ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a bá lè gbà wá là, mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ, nítorí ètùtù Jésù Kristì, nítorí ẹ̀jẹ̀ Jésù Kristì, nítorí ìlérí rẹ tí kìí yẹ, dáríji gbogbo àwọn tí ó jẹ́ wẹ̀ṣọ́ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà, tí ó ti di ìṣe, àwọn tí ó ti jẹ ara, àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wa, àwọn tí kò ṣe é fi sílẹ̀, àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, agbára rẹ tí wọ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ tí jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ tí mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn, báwo mú o kúrò ní orúkọ Jésù. Gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa. Gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀, tí ó yọ̀ nínú ìbàjẹ́, lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù. Àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́, tí wọ́n ń wojú rẹ fún ìdáláre, fún ìgbàlà àti fún ìdáríjì, ṣàánú fún wọn. A dúpẹ́ lọ́wọ́ rẹ. fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n wojú rẹ. Kí o sì sọ wá di olódodo. Kí ìgbàlà rẹ kí o jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá. Kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ. Adúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀ bá wa lé wọn jáde. Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, yẹ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tàbí tí wọ́n jáfara, tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, o ti di àṣerége. À ń bẹ̀ ọ́ wípé kí a gara kí o má ṣe dá wa. Kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀, ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bojú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀ sọ́mọ̀, láti gba àwọn àyànfẹ́ sókè. Kà wá kún àwọn àyànfẹ́. Kí a lè bá ọ jọba. Kí a lè máa bá ọ gbé. Adúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ǹjẹ́ bí a sì ti ń jáde lọ, tí a ń sọ fún àwọn ẹlòmíràn, tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀. Bàbá, à ń bẹ̀ ọ́, ó mọ àwọn aládùúgbò wa, àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́, ó mọ wọn. Àwọn ará ilé wa, àwọn ọmọ wa, àwọn aya wa, tàbí àwọn ọkọ wa, àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn. Bàbá, nítorí àánú rẹ, rọ̀ wọ́n lọ́kàn. Bí a ti ń sọ fún ọ, jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa. Jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wálé àǹfààní yìí, jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú. Adúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa bá wa lọ, máa ṣàánú fún wa, máa dáàbò bò wá. Jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí, jẹ́ kí a já wọn sílẹ̀. Wo aláìsànsàn, jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa. Bí a sì ti ń lọ, dáàbò bò wá títí dé ilé wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
2: Orin Solomoni, ori iketa, li oru lori akete emi, mo wa eni ti okan mi fe, emi wa sugbon emi ko ri, emi o dide ni isisin yi, emi o si rin lo ni ilu, ni igboro, ati ni ona gboro oni, emi o wa eni ti okan mi fe, emi wa sugbon emi ko ri, awon oluso ti rin ilu yi kari mi, mo bere pe e ari eni ti okan mi fe bi, ṣùgbọ́n bí mo ti fi wọ́n sílẹ̀ gẹ́rẹ́ ni mo rí ẹni tí ọkàn mi fẹ́, mo dì í mú, èmi kò sì jọ rẹ̀ lọ́wọ́ títí mo fi mú un wá sínú ilé ìyá mi àti sínú ìyẹ̀wò ẹni tí ó lóyún mi. Mo fi àwọn abo egbin àti àwọn abo àgbọ̀nrín ìgbẹ́ fi yín bú ẹ̀yin ọmọbìnrin Jerusalemu. Kí ẹ má ṣe ru olùfẹ́ mi sókè, kí ẹ má sì je títí yóò fi wù ú. Ta ni èyí tí ń ti jù jáde wá bí ọ̀wọ̀n èéfín tí a ti fi òjíá àti tùràrí kùn lára pẹ̀lú gbogbo ìpara olóòórùn oníṣòwò? Wo àkété rẹ̀ tí í ṣe ti Solomoni, 60 akọni ènìyàn ni ó yí ká nínú àwọn akọni Ísírẹ́lì, gbogbo wọn ni ó di ìdààmú, wọ́n gbọ́n ọgbọ́n ogun, olúkúlùkù kọ ìdá rẹ̀ nítorí ẹ̀rù ní òru. Solomoni ọba ṣe àkété ńlá fún ara rẹ̀ láti inú igi Lẹ́bánónì, ó fi fàdákà ṣe ọwọ́n rẹ̀, ó fi wúrà ṣe ibi ẹ̀yìn rẹ̀, ó fi elése àlùkò ṣe bùjókòó rẹ̀, inú rẹ̀ ni ó fi ìfẹ́ tẹ́. Nítorí àwọn ọmọbìnrin Jerusalemu, ẹ jáde lọ ẹ̀yin ọmọbìnrin Sioni. Kí ẹ sì wo Solomoni ọba tí ohun ti a dé tí ìyá rẹ̀ fi dé ní ọjọ́ ìgbéyàwó rẹ̀ àti ní ọjọ́ ayọ̀ ọkàn rẹ̀.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn, tí ó sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá délé ti ọmọ. kesi fun lori ofe lati je eni ti n gboran adupo yoko e ti gbo yoruko Jesu Christ Oluwa wa eje ki a si bibeli wa si orin Dafidi ori keta le ni adoje orin Dafidi ori keta le ni adoje o kan eta eta kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo o dabi ororo ikunra iyebiye li ori ani ti o shan de irungbon irungbon aroni ti o si shan si eti aso re bi iri amoni ti o shan sori oke sioni nitori nibe ni oluwa gbe pase ibukun ani iye lailai loni mo fe soro lori isokan laarin awon ara ninu oluwa isokan laarin awon ara ninu oluwa bi ati pejo loni ninu ijokan na bi ati pejo loni gbogbo wa lese agbelebo ohun ti o ye wa ni we pe bi ati wa ni irepo ke a tun wa ni isokan bi ati njosin papo ke a ri we pe irepo ati isokan awon eniyan mimo wi pe a fun laaye o si joba laarin wa gege bi ara ninu oluwa o ye ke a mo we pe isokan ni ohun ti olorun fe ati wi pe bi olorun ba gbe inu wa ti olorun si wa laarin wa o daju wi pe olorun ti ki se olupilese orudurodo olorun ti ki fon awon eniyan re tooto ti ki fon won ka o daju wi pe olorun yi bo ba wa ninu wa laarin wa o daju wi pe yo je ki isokan wa laarin wa bi a ba n pe enikan ni onigbagbo ti a pe elomiran na ti a pe ni onigbagbo bi won ti le je alejo sira won tele tele ti bi won ti le je ota papa si ara won tele tele o daju wi pe nigbati eje Jesu Christi ti we ni mo ti yi ni pada bi o ba ti we awon wonyi mo ti o si ti yi won pada o daju wi pe won ki se ota mo won ki se alejo si ara won mo sugbon won je ara ninu oluwa nitori wi pe ati gba okan won la awon ti o ti jina si ara won tele tele yala nipa ibi yala ni bi ti won ti jade wa awon ti o je pe boya awon kan wa lati ila orun awon miran wa lati iwo orun nigba ti ore ofe ti gbanila nigba ti o ba ti wo inu eni kankan won ohun ti a ma ri ni wo pe o ma nso won sokan papo nitori be o ye ke a le gbe ninu ife olorun ati ninu idapo irepo ati isokan awon eniyan mimo isokan je ohun ti o se yebiye o si je ibokun ti o je wi pe awon ti o wa ninu aye yi won ko ri nitori ohun ti a ri ninu aye ni ija ohun ti a ri ninu aye ni isota ohun ti a ri ninu aye ni wi pe a ma n ri iyapa laarin aladugbo si aladugbo a ma n ri ikosile laarin oko si aya a ma n ri wi pe omo papa a di asunta ko ni ni irepo tabi isokan pelu awon obi awon nkan wonyi ni o je ki ibanu je ki o po ninu aye sugbon bi abati di omo olorun bi abati gba omo alade alaafia lati wa fi okan wa se bogbe ti o si wa ninu okan wa ti o nto wa to nsakoso oro ti a nso irin ti a rin ohun ti a nse ati ise si wa si awon elomiran a o ri we pe isokan ni yo je abayori si iru iriri be ni igbese aye eni kankan wa isokan pelu Kristi o ma nfa isokan laarin awon ara loni bi a ti n wo oro yi o ye ki a wo kini eredi isokan awon ara kini eredi isokan awon ara ara ninu oluwa ki lo si ma nfa eni ikeji ki lo ma nfa iyapa isota laarin awon ti won jo n gbe papo tabi ki a kun so wi pe laarin awa ti a je omo olorun iketa kini awon ibukun ti o ro mo
3: ìṣọ̀kan láàrin wa. Ìkíní, kí a wo ìdí tàbí àwọn èrèdí fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Kí a wo orin Dáfídì níbi tí a ti kà. Orí kẹtàléní àádóje, òkan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta. Kí a wo ẹsẹ̀ ìkíní. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Bí Dáfídì, bí ó ti rí àwọn ènìyàn Ọlọ́run tí ó rí wípé wọ́n wà ní ìṣọ̀kan papọ̀, tí ó sì mọ àwọn èrè tí yóò bá àwọn tí wọ́n wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan, ó wò wọ́n báyìí, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Jẹ́ kí n ṣe àlàyé fún ọ kí o lè mọ èrèdí tí Dáfídì tí ó fi sọ báyìí, nítorí àwọn tí ó ti ka Bíbélì dáadára, tí wọ́n sì lóye bí Bíbélì ti rí, wọ́n jẹ́ kí a mọ̀ wípé Dáfídì ló kọ orin yìí tí à ń kà lónìí. Ṣé o mọ̀ wípé Dáfídì ó mọ ìtàn àwọn ọmọ Ísíráẹlì? Ìtàn ọmọ Ísíráẹlì ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Ábráhámù. Ṣé o rántí wípé nínú ìdílé Ábráhámù pàápàá àìní ìṣọ̀kan ó farahàn? Ṣé o rántí wípé Ágáì àti Sáràì wọ́n ní wàhálà, àìní ìṣọ̀kan ó farahàn? Ṣé o rántí wípé Ábráhámù àti Lọ́ọ̀tì pàápàá àìní ìṣọ̀kan ó tún farahàn? Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Íjíptì, tí a sì sọ fún Mósè wípé kí ó dá wọn sílẹ̀, ṣe o rántí wípé nígbà tí àwọn ọmọ Ísíráẹlì méjì tí wọ́n ń jà, ni Mósè ń sọ wípé ṣe bí ara nìyín, èé ṣe tí ẹ fi ń jà? Níhìn-ín ni a tún rí gbólóhùn tí ọkùnrin yìí tí ó pè sí Mósè, èyí tún sọ fún ọwà wípé wọ́n àìwà bí Ọlọ́run àti àìní ìṣọ̀kan ó farahàn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí Mósè tún padà wá láti ibi Midiani tí ó ti sá lọ, tí ó wá láti dá wọn sílẹ̀, láti tún wọn sílẹ̀, ìgbà tó ṣe àtún wọn sílẹ̀. Bí o bá wo ìrìn àjò wọn nínú aginjù, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìkùnsínú máa ń jáde wá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àìní ìṣọ̀kan ni ó máa ń farahàn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Kenani, ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní yan ọba. Ìgbà tí wọ́n yan Saulu ọba àkọ́kọ́, a rí àwọn kan tí wọ́n pè ní ọmọ Beliali, wọ́n ní àwọn ògbà. Àwọn ògbà kí irú ẹni báyìí kí ó jọba, ìgbà tó yá a rí wípé ọba Saulu ó papòdà. Àwa yan Dáfídì. Ìgbà tí a kọ́kọ́ yan Dáfídì, ó tó ìwọ̀n bí ọdún méje ààbọ̀, tí ó jẹ́ wípé àwọn kan wọn gba Dáfídì, àwọn kan wọn kò gba Dáfídì. Ṣùgbọ́n ìgbà tó wá yá ni a rí wípé Ọlọ́run mí sí gbogbo wọn pátápátá. Ni a rí pé àti ẹ̀yà ìkíní, ìkejì, ìkẹta, gbogbo àwọn ẹ̀yà méjìlá ni wọ́n fohùn ṣọ̀kan papọ̀ tí wọ́n gba Dáfídì. Ó wá jẹ́ kí ìtẹ̀síwájú kí ó wà fún ìjọba Dáfídì. Níhìn-ín ni Dáfídì wá sọ wípé ó ti dára tó. Ìbáṣe wípé ìrẹ́pọ̀, ìdàpọ̀ àti ìṣọ̀kan yìí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ohun tí ìbáṣe ṣe fún wa láti gbé ṣe, ìtẹ̀síwájú tí ẹnì kọ̀ọ̀kan wa ìbá ti ní, àti àwọn èrè tí ẹnì kọ̀ọ̀kan ìbá ti jẹ àǹfààní rẹ̀, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Bí a bá sọ pé ohun kan dára, ó ṣeé ṣe kí òun náà kí ó má dùn. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí ọmọ bá ń ṣe àìsàn, bí a bá sọ wípé ọmọ yìí, ìhóró àgbémì tí a fẹ́ fún ọ yìí, ó dára o, nítorí wípé yóò jẹ́ kí ara rẹ le ní kíákíá. Ọmọ, ó ṣeé ṣe kí ọmọ kí ó dáa lóhùn pé ó ṣeé ṣe, ó dára ṣùgbọ́n kò dùn, ó máa ń bani lẹ́nu jẹ́. Ṣé o mọ̀ wípé òótọ́ ni ọmọ yìí ń sọ, ohun yìí dára ṣùgbọ́n kò dùn? Ó tún ṣeé ṣe ní ọ̀nà mìíràn kí a rí wípé ọmọ yìí ó ń jẹ àwọn nǹkan aládùn. A sì rí pé àwọn nǹkan aládùn tí ọmọ yìí ń jẹ, ó máa ń bẹyín jẹ, ó máa ń ba nǹkan jẹ nínú àgọ́ ara. A wá ń sọ fún ọmọ yìí pé kí ló ń jẹ? Ohun tó ń jẹ ò dára, ó ní tòótọ́ ni ò dára ṣùgbọ́n ó dùn. Nǹkan tí mo ń sọ fún ọ ni pé ó ṣeé ṣe kí àwọn nǹkan kan dára ṣùgbọ́n kí wọn kí ó má dùn, ó sì ṣeé ṣe kí nǹkan kan kí ó dùn ṣùgbọ́n kí ó má dára. Ṣùgbọ́n Dáfídì ń sọ pé èyí tí a ń sọ nípa rẹ̀ lónìí, ìrẹ́pọ̀, ìdàpọ̀, àwọn ènìyàn mímọ́, kì í ṣe wípé ó dára nìkan ṣoṣo, ó tún dùn bákan náà. Ó ní kíyèsí, o ti dara to bi e ba so pe nkan dara bi e ba so pe o ti dara to e je wi pe o dara to je pe ko si bi kan ti a le ri ninu re o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a o ti e ka nkan miran e ti a kaye mo ro wi pe o ye ki o to awon baba wa ma so fun a wi pe aboro to fun omo luabi ni aya ati oko bi abaro nkan yi ke a so wi pe o ti dara to o si ti dun to fun oko ati aya lati ma jumo gbe ni irepo kendi kendi ki o ma ri arin won a le so wi pe o ti dara to o si ti dun to fun ebi oko aya ati awon omo fun ebi lati ma jumo gbe ni irepo kendi kendi ki o ma ri arin won a le so ninu ijo wi pe o ti dara to o si ti dun to fun awon ara ninu oluwa awa ti a wa ninu ijo awa ti a je omo olorun o ti dara to o si ti dun to ki a jo ma gbe ni irepo ki a jo ma gbe ni isokan ki eni keni ki o ma ri arin wa ki esu ki o ma le ri arin wa ki awon emi okunkun ki won ki o ma le ri arin wa sugbon o se ni laanu awon eniyan won ko mo we pe ohun ti a soro nipa re yi wi pe o dara pupo o si dun pupo iba se pe won ni oye iba se pe ati la won loju iba se pe won je ki emi olorun ki o ba won soro wo mo we pe ohun ti a ni lati se ti a ni lati la kaka fun ohun ti a ni lati se a pon ohun gbogbo ti a le se ki a se ni wi pe ki a wa ni irepo ki a si wa ni isokan je ki ti e bi o le re kan awon wo ni David n so wi pe yo wa ni isokan tabi irepo o ni awon ara awon wo ni a npe ni ara awa ti agbo ede yoruba bi aba so we pe ara ile mi ti ki ba se we pe a nlo ede yi ni agalamasa bi ki ba se we pe a nfi sefe we pe ah ara ile e o tun ti de o bi ki ba se be bi o ba je pe ni toto ni a so pe ara ile mi o je wi pe eni ti a ni isokan papo nitori boya jade lati inu iya kan na boya a ri wi pe eje kan na ni o wa ninu ara wa tabi ni ede wa wi pe ah o ri la oju e ni o mo wi pe omo lagbaja ni ah emi na ro be wi pe ara ile ni ah eni ti a npe ni ara ni ninu oluwa ni eni ti a ti fi eje Jesu Kristi so di omo olorun eni ti o wa ninu ese tele tele eni ti o ngbe ninu ese tele tele sugbon ti o ti ba Jesu pade ti o ti ronuku ada ti o ti gba Jesu Kristi gbo gege bi oluwa ati olugbala iru eni be o ti di ara ninu oluwa nitori o ti di ibatan fun Jesu Kristi ye ki a wo Matthew ori kejila lati ese ikejidini aadota sugbon o dahun o si we fun eni ti o so fun pe tani iya mi ati tani awon arakunrin mi o si na owo re si awon omo ehin re o wi pe e wo iya mi ati awon arakunrin mi e ni awon ara ninu oluwa o awon ti o ti gba Jesu Kristi gbo awon ti o ti di omo leyin Jesu Kristi nitori enikeni ti o ba nse ife baba mi ti nbe le orun ohun na li arakunrin mi ati arabinrin mi ati iya mi awon wonyi ni molebi fun Jesu Kristi nitori wipe won ti gba gbo eyi ni ife baba wipe ki a gba Jesu Kristi omo re nikan soso wipe ki a gba gbo eyi ni ife baba wipe ki a ronu pada awon ise wa ki a gba Jesu gege bi olugbala nitori wipe olorun ti ran Jesu gege bi odo agutan olorun ti o ku ese ara aye lo oni enikeni ti nse ife baba mi ti nbe le orun je kin bi o ni ibere kan se eni ti o gba Jesu Kristi gbo se o nse ife baba ti nbe le orun o sese kiru eni be ki o fun awon alagbe lowo o sese kiru eni be ki o ma gbadura le marun lojojumo sugbon ko gba Jesu Kristi gbo omo bibi olorun kan soso ko gba Jesu Kristi gbo odo agutan olorun ti o ku ese araye lo ko gba Jesu Kristi gbo eni ti olorun so nipa re we pe wo eni ti inu mi dun si gidigidi eni ti o gba Jesu Kristi gbo eni ti o ti fi eje Jesu Kristi we eni ti o ti so domo olorun nipa eje Jesu Kristi eje tutu iru eni be ko se ife olorun sugbon eni ti o tun ba ni waju Jesu eni ti o wole fun Jesu eni ti o ko ese sile ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, ẹni tí ó kọ àwọn nǹkan ayé wọ̀nyí tí ó kọ wọn sílẹ̀, tí ó rọ̀ mọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí Olùdánisílẹ̀ kúrò nínú àṣẹ. Irú ẹni bẹ́ẹ̀ ni a sọ pé ó ń ṣe ìfẹ́ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ pàápàá ari wípé àwọn ọ̀rọ̀ tí Jésù Kristi sọ nípa bí ó ṣe yẹ kí a gbé papọ̀, bí ó ṣe yẹ kí a jẹun, ohun tí ó yẹ kí a ṣe, ibi tí ó yẹ kí a lọ, àwọn ìwé ìwé, àwọn nǹkan tí ó ti sọ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé ó yẹ kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó máa ṣe. Irú ẹni tí ó bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ ò ní àsọ wípé ó ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run. Ó ní àwọn wọ̀nyí lé arákùnrin mi àti arábìnrin mi. Jẹ́ kí n sọ, jẹ́ kí n tún láyé ọ dáadáa nínú Kọ́ríntì kejì, Kọ́ríntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà ẹ jáde kúrò láàrin wọn, kẹ ẹ sì ya ara yín sọ̀tọ̀ lé Olúwa wí, kẹ ẹ má sì ṣe fi ọwọ́ kan ohun àìmọ́. Èmi ò sì gbà yín, èmi ò sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ò sì máa jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé Olúwa. Olódùmarè wí àwọn wọ̀nyí ni ara nínú Olúwa o. Àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti bọ́ Ọlọ́run dọ́rẹ̀ẹ́ nípa kíkọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nù, àwọn tí a ti gba, àwọn tí a ti gbà wọ́n là, àwọn tí a ti kọ orúkọ wọn ní ìwé ìyè Lọ́run, àwọn wọ̀nyí ni ara. Ṣe rántí ohun tí a kà ní àkọ́kọ́, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ara. Èyí ni àwọn tí ó ti bá Jésù Kristi pàdé, àwọn ara nínú Olúwa, láti wà ní ìrẹ́pọ̀, láti wà ní ìṣọ̀kan. Ní inú ìjọ wa níhìn-ín ni a ti máa ń tẹ̀mọ́ wa létí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, wípé a kì í tún máa ní ìyapa láàrin ara wa. Kẹ́ a máa sọ wípé lágbájá Ibo ni o, nítorí bẹ́ẹ̀ mi ò lè bá Ibo ṣe. Tàbí kẹ́ a máa sọ pé lágbájá Hausa ni o, mọ̀ òkè òkun ló dàgbà sí. Bó o bá bá irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan, o ti mọ̀ wípé ìwọ náà ẹni tọwọ́ egun ju tiẹ lọ, ẹni tí ṣíbí ẹ̀ tó gùn ju tiẹ lọ. Lẹ́jọ́ mu gàrí nínú àwo kan náà, ó parí fún ẹ. A kì í gba àwọn ènìyàn láàyè nínú ìjọ wa níhìn-ín láti máa lo irú èdè bẹ́ẹ̀. Nítorí kíni? Nítorí wípé kò ṣe nǹkan kan, kò jámọ̀ nǹkan kan. Ìbáà jẹ́ ìlà oòrùn tàbí ìwọ̀ oòrùn tàbí gúúsù tàbí àríwá ni ẹnikẹ́ni ti wá. Bí a bá ti di ọmọ Ọlọ́run, àdìẹ bí nínú Ọlọ́run. Nínú Gálátíà orí kẹta, Gálátíà orí kẹta ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Kò lè sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira, ọkùnrin tàbí obìnrin, nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù. A sọ fún wa wípé ìbáàjẹ́ Júù tàbí Eléni. Àwọn wọ̀nyí ni wọ́n wà ní àkókò ti Pọ́ọ̀lù. Èyí ni ó fi ń kọ sí wọn wípé bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Júù, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Eléni, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó ti àríwá tàbí gúúsù tàbí òkè òkun tí ó wá láti ibẹ̀, kí a má ṣe máa dá ẹnikẹ́ni yà sọ́tọ̀. Kí a mọ̀ wípé kò sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira. Kí a rò wípé lágbájá àwọn púrúǹtì ni, ṣùgbọ́n èmi ẹni tó gbajúmọ̀ lèmi, nítorí bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú lágbájá. Ó ní kí a má tún máa lo irú èdè bẹ́ẹ̀. Bí a bá ti di ọmọ Ọlọ́run, ó ní kí a má sì fi ìyàtọ̀ sí ọkùnrin tàbí obìnrin. Àwọn ẹlòmíràn ó máa ń ṣe ni lánàá, ó sì máa ń yà wá lẹ́nu. Bí ó bá ṣe é ṣe bóyá wọ́n rí obìnrin kan ni ó ń ṣe ìfilọ̀, wọ́n máa sùn. Bí o bá tọ́ wọn, a ní fimí sílẹ̀, ṣe bí obìnrin ló ń sọ̀rọ̀. Nínú ìgbàgbọ́ a kì í sọ bẹ́ẹ̀. Nínú ilé ìsìn tí a ti mọ Ọlọ́run, nínú ìjọ tí a ti gbé Bíbélì lárugẹ, tí a ti mọ̀ wípé Bíbélì ni ó ń ṣàkóso wa, àkóso ọ̀rọ̀ ẹnu wa, àkóso ìṣe wa, ohun gbogbo tí a ń ṣe, wípé Bíbélì ni ó ń tọpasẹ̀ wa, a kì í sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí ó ní kò sí ọkùnrin tàbí obìnrin o. Ó ní yálà o ti bí wá ni, o bí o ti tàn wá ni, ó ní gbogbo yín ẹ̀jẹ̀ ara nínú Olúwa. Èyí ni ó fi yẹ kí ìṣọ̀kan kí ó wà láàrin wa. Wo Kọ́ríntì kínní orí kínní ẹsẹ̀ ìkẹwàá. Kọ́ríntì kínní orí kínní ẹsẹ̀ ìkẹwàá. Mo sì bẹ̀yìn ara, àwọn ará ló ń bá sọ̀rọ̀. Kò ṣeé ṣe fún àwọn tí ò mọ Olúwa, àwọn tí wọn kì í ṣe ní Olúwa, kò ṣeé ṣe fún wọn láti wà ní ìrẹ́pọ̀, kò ṣeé ṣe fún wọn láti wà ní ìṣọ̀kan. Ó ní mo bẹ̀yìn ara lé orúkọ Olúwa, Olúwa wa Jésù Kristi, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà. Fiyèsí dáradára, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nínú ìjọ wa níhìn-ín, ìjọ jẹ́mọ̀, àti ó wà nínú ìjọ Yorùbá, ati o wa ninu ijo ti awon elede gesi ohun kan na la ma nso bi o ba je ni ti o ti fiyesi daadara o ri wepe bi a ba fe ko eko bibeli ni ojo aje e ti a nso ni ede gesi ina ohun kan na la nso ni ede yoruba bi o ba wa ni ti ojo ojobo ti o je ojo isoji ati ise iyan somo ohun kan na la ma nso ki se wepe ki a fun awon ti elede gesi ni eko kan ki a fun awon elede yoruba ni eko miran eko kan na ni gbogbo wa ni a n gbe yewo bi o tile je wepe ati pin ara wa ni elekun jekun o ri wepe lati ekun kan si omiran ohun kan na la n ko ni ki se wepe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan nibi kan ki a tun ko won ni nkan miran o ni ki gbogbo wa ki a ma soro ohun kan na eko kan na ni o bibeli kan na ni oro kan na la nso ki se wo pe gbati emi gbati mo wa si dipa mi o ba yen wa gbogbo wa ikan na la mu menu ikan na la nso o ni ki iyapa ki o ma se si ninu yin sugbon ke le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni a n gbe yewo ni ajoko ti eyi ni isokan tooto laarin awa laarin ara ninu olowa nitori wipe a je omo olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma n fa iyapa laarin awon elomiran o ye ki a fiyesi awon kan won ni daradara ki a koko wo boya ari arabirin abi arakun arabirin won je meji o ti loko won je omidan won jo n gbe ninu ile kan na a ri wipe pon mi si omi oto o ma sele laarin won ni igba ku igba ki lo ma n fa iru nkan be tabi o je wipe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo n se ise egbe na gbe na emi na n se ise egbe na gbe na gba ti a jo wa lototo a ri wipe awon ise ko lo ko jagara ko lo dede a wa so wipe gba to ajo ji arakunrin kan na to si je wipe ise kan na la jo n se a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti ajo papo ki lo de to je wipe ojojumo sa ni won ma n pari ija fun wa wipe lagbaja tun ti de o tun ti ko ise de mi o mo pe bayi lo ma ri ki lo de to je awa ta ji arakunrin kan na bo je aranso papo ni tabi o lagbara lati gba shop ti e loto tibi na o si lagbara lati gba ile itaja tire loto aso wepe ka jo gba ile itaja yi iba de wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata awa ri wepe ede wa oyera o dabi eni pe ona wa papo a si so wepe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo ngbele obirin si obirin ti won jo ngbele ki a so ti oko ati aya ki lo de ki a so wipe iwo ni jesu emi na ni jesu oko ni jesu iyawo ni jesu sugbon irepo isokan ko si ninu ile gbungbungun ni bi ti n lo e ka ro e ka ro ki lo de e jire ni mo jire omo olorun ojojumo lo jire ki lo de se ori pe mi o jire ni oju mi ni abi ori ibanujẹ loju mi ni bawo la se nsoro si awa be awa ti a je omo olorun kini de ti alaafia ati ife ati irepo ati isokan ki lo de ti o si laarin wa tabi ninu ijo ki a ri wepe awa ti a ti di omo olorun igba miran ti ba n kaakiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabinrin kan o n lo mo si bee lowo adari ekun pe arabinrin to n lo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ro ko jafafa ni olorun ewo lo n se ninu isin awon onigbagbo se idapoje lo wa ni won ni o pe ta ti n ba soro sugbon ede ti e o ye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be enikeni joko ki be enikeni soro ki be enikeni wewe ohunkohun nitori wipe o ro wipe ohun ni ohun moju laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma n fa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo je ki a wo won ni ikokan ninu Genesis ori keta dini ogoji. Genesis ori keta dini ogoji.

àwọn ọmọ rẹ̀ méjèèjìlá ni a rí wípé wọ́n ní wàhálà. Ohun tí ó sì fa wàhálà yìí ni ojúsàájú tí ó wà láàrin Jákọ́bù bàbá àti Jósẹ́fù ìkan nínú àwọn ọmọ. Ni kìí ṣe nítòótọ́ ni Jósẹ́fù jẹ́ ẹni tí ẹni rere, nítòótọ́ ni Jósẹ́fù la rí wípé ẹni tí ó jẹ́ bí ẹni tá lè pè ní ọmọ Ọlọ́run tó ní ìwà rere, tí kò darapọ̀ pẹ̀lú ìwà búburú àwọn ọmọ tó kù. Ṣùgbọ́n kìí ṣe nítorí èyí ni Jákọ́bù bàbá rẹ̀ ni ó fi ń ra nǹkan fún tí ó fi yàtọ̀ sí àwọn tó kù. Wọ́n ní nítorí ó jẹ́ ọmọ ogbó rẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí wa nígbà mìíràn, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ẹnìkan ó ti ní ọmọ mẹ́rin. Gbogbo àwọn ọmọ mẹ́rin wọ̀nyí ni wọ́n jẹ́ obìnrin. Ó ti ń gbàdúrà, ó ti ń gbà àwẹ̀, ó ti ń gba ìmọ̀ràn, ó ti ka Bíbélì, ó ti ṣe ohun gbogbo tó lè ṣe tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run láti lè bí ọmọkùnrin. Ìgbà tí ó máa bí ọmọ karùn-ún ni ó rí wípé ọkùnrin ni ọmọ yìí, inú rẹ̀ ti dùn ré kọjá. Ṣùgbọ́n bí ọmọkùnrin yìí bí ó ti ń dàgbà, bí ó bá ti lọ sí ibi iṣẹ́, bó bá ti dé, a ní lágbájá ńkọ́ ọmọkùnrin ẹ̀ ló ń béèrè yìí. Ó wá di pé àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ìṣáájú wọn ò já mọ́ nǹkan kan. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìyapa nínú ẹbí rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìkórira láàrin àwọn ọmọ mẹ́rin àkọ́kọ́ àti ọmọkùnrin yìí. Bí ó bá ti ń jẹun, àwọn ọmọ márùn-ún wọ́n ti jẹun o. Bí òun ti ń jẹun, a tún pe ọmọkùnrin yìí, a ní wájókòó tí mi ń bí, a tún jẹ ẹran, a pọ̀ sí lẹ́nu. A ní nítorí bẹ́ẹ̀ má sọ fáwọn tó kù o, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ, ìwọ nìkan ni ìwọ ni àròlé mi, ìwọ ni ọkùnrin. Gba ọmọ ìyá tún lọ sọ fáwọn tó kù, a ní nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ, ṣùgbọ́n òun lọ láti wọn lọ nítorí pé òun ni àròlé bàbá. Ní ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó fẹ́ fa ìyapa nínú ẹbí, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin. Má fọwọ́ kan o, má fọwọ́ kan, mo mọ àwẹ̀ tí mo gbà, mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn. Ẹnikẹ́ni tó wá fẹ́ náà lọ la àwọn ọmọbìnrin tó jẹ́ tó mú tẹ̀lé ẹ. Nítorí bẹ́ẹ̀ èyí ọkùnrin ò gbọdọ̀ fọ ohunkóhun tó bá ṣe jẹ́ kí n dé kó sọ fún mi. Irú ọmọ bẹ́ẹ̀ a máa ń ba irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ni, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó máa ń fa ìyapa nínú ẹbí. Jẹ́ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ. Ó ṣeéṣe bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, màmá tiẹ̀ ó wá jókòó tì í nínú ilé. Bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́, a ní màmá ńkọ́ ìyàwó ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà, ohun tóun bomi fún ẹ pé kó mu omi. Ìgbà tó ṣe dé láti ibi iṣẹ́, ó tiẹ̀ kí òun màmá ló ń béèrè, ṣó fẹ́ràn màmá jù mí lọ ni. Màmá mi ni o, màmá mi ni o, mi ò jẹ́ gbàgbé màmá nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi. Ìgbà tó mọ̀ pé ó jẹ́ gbàgbé màmá, ó ṣe fẹ́ mi sílé. Irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra, kí a rí wípé ojúsàájú kan kò sí, kí a sì rí wípé a kò gba ohunkóhun láyè láti fa ìyapa wọ inú ẹbí wa. Kí a máa fi ìfẹ́ hàn, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí. Wo ìwé òwe orí 16 ẹsẹ 28. Aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀, a sọ̀rọ̀ kẹ́lẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa. Bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́, ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run, bí ọkọ bá ti dé a ní káàbọ̀, etí ẹ̀ mélòó méjì ni, kí ló fi ń gbọ́ ọ̀rọ̀? Bí o bá mọ nǹkan tí ìyàwó rẹ̀ máa ń ṣe àti nǹkan tó máa ń sọ àti gbogbo ìrégbè tó máa ń wí nígbà tó o bá sinlé, wàá rí pé obìnrin yìí kì í ṣe èèyàn rere o. Gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n gbìn sínú, o mọ̀ wípé a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ tàbí a sọ̀rọ̀ kẹ́lẹ́, ó máa ń pínyà ìyàwó àti ọkọ ni. O ṣe sọ wípé mẹnu ẹ̀ mẹnu mi ò fẹ́ ṣe olùṣọ́ àbí adènà àbí ọlọ́pàá fún ìyàwó mi. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ọkùnrin kan nínú ilé ó ń bá ọkọ rẹ̀ ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ kan náà, ó wọ́n sọ fún ọ wípé etí ẹ̀ mélòó. Bí o bá mọ nǹkan tí ọkọ rẹ̀ ń ṣe níbi iṣẹ́, ó ní àwọn ojú mi níta o. Bó bá gbẹ́kẹ̀lé ọkùnrin ìta sọ pé dípà ló ń lọ, wípé kò ṣeé gbẹ́kẹ̀lé o, nítorí pé ní ojoojúmọ́ obìnrin kan wà níbi iṣẹ́ wa, wọ́n máa ń jọ jẹun lórí tábìlì kan náà. Àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́. Bí o bá ń gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn láyè tí o sọ fún un wípé mi ò fi ẹ́ ṣe ọlọ́pàá akọ́dà fún ọkọ mi, panu rẹ̀ mọ́. Bí o bá ṣe

0: Ẹjẹ́ kí á dìde dúró.
1: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn jẹ́ wípé Ọlọ́run dá wọn ní ìdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹjẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run. Ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bá tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a bá lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Ẹ́xódò orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá. Ẹ́xódò orí kejìlá láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmìlí Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní. Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní. Ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ti a se nso eleyi ni wepe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo Chronicle 2 ori 30 lati ese iketa dilogun nitori opolopo li o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori 14 ese ikini si ikeji Marko ori 14 ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igbati Jesu Christi pe wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wepe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wepe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori 12 lati ese ikini Exodus ori 12 lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigbakugba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wepe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o nso nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o nso wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ló ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wipe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju olowa a se so fun won wipe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titide iketalelogun o ni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wo pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akobapa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon wonyi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinth kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a n so nipa re yi ni lati wa lai ni aibuko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun o ni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Ọlọrun be lọwọ ọmọ Israeli ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe gaju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́à ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wípé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà.
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ichiti nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapa ni won gba ti a ti mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o logan ni eje yo we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodus ori kejila exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na o Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awo si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketale ni ogota ori kefa ti Johanu ese ketale ni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iye si ni oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wi pe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwo kara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwo kara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwo kara atijo be ni ki se pelu iwo kara aran kan ati iwa buburu bi ko se pelu aiwo kara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwo kara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon an so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwo kara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon afiye si wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agutan ni kia kia je kia wo exodo ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wipe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wipe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da olamu yo ma pon oloju nitori wipe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi
ejo lai lai ni iyi ni esho yo ma wole ni igba gbogbo pelu awon emi esho yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni perese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wipe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o n gbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o n gbe ile ti ko ni perese tabi ti ko ni orule o mo wipe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wipe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini aadota o mu kikoro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wipe idajo yi o ba awon omo Egypt wipe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo Olorun ni pe ki a gba Jesu Kristi gbo ki a ba le bo lowo ibinu Olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wipe nkan o tora won ni igbese aye won eredi eyi ni wipe idajo Olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku si iru ipo be idajo ayeraye ni o je ipin won pelu iketa a fi iyato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbese aye ti re ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wipe ki o wa se abe abo
ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodus rike edogun ese ikerin din logbon o si wi pe bi iwo ba tetin sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba petin si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe majiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa ori Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisiya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo wa ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo won kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o
gbagbọ ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀ bí iṣẹ́ búburú ìwà búburú ìrìnkúrìn ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀ ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ a ó gba ọkàn rẹ là ó di àtúnbí gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yóò wù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá àìsàn yóò re ọkọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò re ọkọjá wàhálà ayé yìí yóò re ọkọjá ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò re ọkọjá nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá

0: tó ní ayọ̀ tàbí ìdùnnú nínú olúwa a rí i wípé nínú ìwé òwe ni a ti kà á ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ ìkejìlélógún inú dídùn mú ìmúláradá rere wá ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn mú egungun gbẹ ó sọ fún wa wípé bí a bá ní ayọ̀ nínú wa bí a bá ní ayọ̀ olúwa tàbí inú dídùn wípé ó máa ń fúnni ní okun ó máa ń fúnni ní agbára ó máa ń ṣiṣẹ́ bí oògùn ìwòsàn nínú ìgbé ayé ẹnìkọ̀ọ̀kan wa ó máa mú ìmúláradá wá kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí a bá ní ayọ̀ tàbí inú dídùn èyí tún máa ń ran àwọn tí ó wà nítòsí wa àwọn tí ó yí wa ká ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ là fún wọn ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ wọn kí ó rúyọ sókè ó máa ń jẹ́ kí ìbànújẹ́ kí ó kúrò ní àrọ́wọ́tó ó sì máa mú kí ìlera ó máa mú kí ìmúláradá ó máa mú kí ọkàn tí ó ti rẹ̀wẹ̀sì kí ó lè fò sókè pẹ̀lú ayọ̀ ó sì máa mú ìrètí wá fún ẹnì kọ̀ọ̀kan wa èyí ni ó fi yẹ kí a mọ̀ wípé ó dára láti ní ayọ̀ nínú Ọlọ́run ó dára láti ní ayọ̀ olúwa ní ìgbésí ayé wa ayọ̀ tí a ń sọ yìí kì í ṣe ayọ̀ tí àwọn ẹlẹ́ṣẹ̀ máa ní fún ìgbà díẹ̀ kì í ṣe ayọ̀ tí àwọn ènìyàn búburú tàbí àwọn àgàbàgebè ènìyàn tí wọ́n máa ní fún ìgbà díẹ̀ ayọ̀ tí a ń sọ nípa rẹ̀ ó jẹ́ ayọ̀ ti àwọn ọmọ Ọlọ́run jẹ́ kí a wo ohun tí bíbélì sọ nípa ayọ̀ tàbí inú dídùn ti àwọn aláìgbàgbọ́ nínú Jóòbù orí ogún láti ẹsẹ̀ ìkarùn-ún pé orin ayọ̀ ènìyàn búburú ìgbà kúkúrú ni àti pé ní ìṣẹ́jú kan ni ayọ̀ àgàbàgebè ó ṣeéṣe kí ohun kan ṣẹlẹ̀ ní ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ ní ìgbésí ayé àwọn ọ̀daràn ní ìgbésí ayé àwọn tí kò lọ́lọ́run àwọn tí kò ní fọlọ́run ṣe ní ìgbésí ayé wọn kí ohun tí ó ṣẹlẹ̀ yìí bóyá wọ́n bímọ bóyá wọ́n gbéyàwó bóyá wọ́n ríṣẹ́ bóyá ohun kan tàbí òmíràn ó dàbí ìpèsè ní ìgbésí ayé wọn tàbí ó dàbí ìgbéga ní ìgbésí ayé wọn ó ṣeéṣe kí wọn kí ó ní ayọ̀ fún ìgbà kúkúrú tàbí fún ìṣẹ́jú kan ó ṣeéṣe kí a rí ẹni tí ó jókòó sí di ẹmu àbí sí di ọtí nígbà tí ọtí yìí tó bá wọ agbárí tí ó sì yí gbogbo ara padà a rí wípé ẹni yìí á gbàgbé àwọn òṣì tàbí àwọn ìṣòro rẹ̀ èyí kò sọ wípé ìṣòro ò sí níbẹ̀ ṣùgbọ́n ọtí mímu àmupara yìí á di lójú á fọ lójú á di lọ́kàn á sì di létí tó jẹ́ wípé kò ní mọ̀ wípé ìṣòro tàbí àìní tàbí àwọn ẹ̀gún tí ó wà ní ìhà rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé wọ́n ṣì wà níbẹ̀ ní irú ìgbà bẹ́ẹ̀ ó ṣeéṣe kí irú ènìyàn búburú bẹ́ẹ̀ ó ṣeéṣe kí àgàbàgebè bẹ́ẹ̀ ó ṣeéṣe kí ọ̀mùtí para bẹ́ẹ̀ kí ó máa ní ayọ̀ ṣùgbọ́n ayọ̀ ìgbà díẹ̀ ni ó ní orin ayọ̀ ènìyàn búburú fún ìgbà kúkúrú ni àti pé ní ìṣẹ́jú kan ní ayọ̀ alágàbàgebè nítorí bẹ́ẹ̀ ayọ̀ tí a ń sọ nípa rẹ̀ ó jẹ́ ayọ̀ tí ó pójú owó ó jẹ́ ayọ̀ tí ó dàbí ẹni wípé a mọ̀ wípé ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run yálà aríjẹ tàbí àoríjẹ ni yálà arímu tàbí àorímu yálà aníṣòro àbí aní wàhálà ni ayọ̀ yìí á wà níbẹ̀ síbẹ̀ ayọ̀ yìí máa ń bẹ̀rẹ̀ nígbà tí a bá mọ Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa nígbà tí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wa nígbà tí a bá ká àwọn àìṣedédé wa tí a ká wọn kúrò tí a mú wọn jìnà réré sí wa gẹ́gẹ́ bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn ohun tí a rí ni wípé Ọlọ́run máa ń fún wa ní ayọ̀ ìgbàlà rẹ̀ yẹ kí a wo orin Dáfídì orí kọkànléláàádọ́ta orin Dáfídì orí kọkànléláàádọ́ta ẹsẹ̀ ìkejìlá mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá Dáfídì ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run ó jẹ́ ẹni bíi tinú Ọlọ́run o je eni ti o ti ni iyipada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti inu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere ko si eni ti a bi gege bi eniyan rere eni keni ti a bi lati inu adamu o lati bi iran adamu o je eni obuburu o je elese dafidi papa o mo o ni oye nipa yi ko so fun a wi pe ohun ti je eni bi tinu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenu so fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba ndajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori ben nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe oni o se aropo fun Saulu eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe dafidi ti o ti mo pe ninu asede dide agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo siwaju olorun o ti toro idariji o ti bebe wi pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbesi aye re sugbon se ni laanu wi pe igba kan de ni igbesi aye dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ki a so ni ona kokoro osubo sinu ese ese ti o buru julo ese ti o je wi pe a ko gbodo guro re fun eni ti a ti pe ni eniyan olorun eni o mu ki dafidi ki o kuro lori ite eni o je ki o wole ni waju olorun eni o je ki o be si ni gbadura wi pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o se ohun ti ko dara ko se bi eni wo pe ah gba ti mo ti ni igbala tele tele eni ti o ba ti je omo olorun titi lai lai ni o ma je omo olorun ko so be o so wi pe nisinsin yi ohun ti di elese ohun ti di elebi ohun ti di eni ti atanu lati ni waju oluwa o wa nbebe wi pe ki olorun ki o fun ni idariji ninu ese ikeje o ni ki olorun ki o fi ewe hisopu fo ohun o so gege bi apere wi pe se iwo na mo bi o ba fe fo awo kan ti o dabi eni wi pe gari tabi eba tabi amala o ti gbe mo awo yi ki se be nikan awon nkan dududu miran o ti fe ba awo yi je a ma nja awon ewe kan bi awa ti adagba lati abule ewe yi o je ewe ti a le fi fo awo mo a fi erusi a we nkan won ni awe mo eyi ni apere ti dafidi nlo ti o fi so wi pe fi ewe hisopu fo mi ki se wi pe olorun ma nlo ewe hisopu ewe lati fo inu okan mo ohun ti o n so gege bi apere wi pe gege bi awa eniyan bi ati ma nja ewe lati le fo awo lati le fo isasun wa ki o mo laulau pe be gege ki olorun ki o we ohun ni awe mo o si ni ki o fo ohun ju egbun owu lo ni ese ikejo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo nisisin ni ari we pe dafidi o n so we pe ah bi o ba le dariji mi bi o ba le fun mi ni ayo igbala bi o ba le mu oju re kuro ninu ese ati asedede mi wi pe eyi yo fun mi ni ayo se o mo we pe bi a ba ni dariji tooto bi a ba ni igbala tooto eyi ma n fun ni ni ayo je ki n se apere kan fun o ki a wo ọdaran kan ti a mu lo si ile ejo bi ati mu lo si ile ejo ni a si iwe ofin ni a si niwaju re ni adajo wa ka ọran ti eni yi da o si ka ofin orilẹede o wa so fun pe ewon lai lai ewon gbere ni o to si iru eniyan bayi eni ri wo pe isise kan soso lo wa laarin ohun ati ewon gbere ewon lai lai ewon arimabo o mo wi pe bi ko ba si anu wi pe a o so se won ti ohun ki o fi ri iyawo ohun tàbí ọmọ òun tàbí àwọn ará ilé òun mọ wípé bí òun bá sì dé ẹ̀wọ̀n yìí kìí ṣe ẹ̀wọ̀n fàájì kìí ṣe ẹ̀wọ̀n gbẹ̀fẹ́ wípé ẹ̀wọ̀n ìjìyà tí ó pọ̀ jọjọ́ ni irú ẹni bẹ́ẹ̀ ó ṣeéṣe kí a sì wípé àánú dé láti ọ̀dọ̀ onídàájọ́ yìí kí ó sọ fún wípé a dá ọ sílẹ̀ kìí ṣe pé ó sanwó kìí ṣe pé ó sanwó àbẹ̀tẹ́lẹ̀ kìí ṣe pé ó ṣe ohunkóhun tí a lè fi dáríjì kí ni o rò wípé yóò wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀ yóò ní ayọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa tí a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwa tí ó jẹ́ wípé ọ̀daràn ni wá níwájú ọlọ́run àwọn áńgẹ́lì mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀ ọlọ́run mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀ jésù kristi pàápàá ó mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀ kí ni kí a sọ nípa ti ẹ̀mí mímọ́ tí ó ti ń tọ́ka sí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti ń dá ẹ̀rí ọkàn wa pàápàá mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá àti àwọn aládùúgbò wa àwọn alábàgbé wa wọ́n mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá a sì mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá yìí yóò mú wa lọ sí ọ̀run àpáàdì ṣùgbọ́n kí ni a ti rí i sí ìfẹ́ ọlọ́run inú dídùn ọlọ́run ni láti dáríjì wá ó sì dáríjì wá ó ní kò sí ìjìyà mọ́ wípé kò sí ẹ̀bi mọ́ fún wa nítorí wípé àgbà jésù kristi olúwa gbọ́ èyí ni ó mú kí ayọ̀ kí ó sọ láti inú ọkàn wa èyí ni olórin dáfídì ń sọ wípé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé gẹ́gẹ́ bí a ti ní ayọ̀ ìgbàlà bí a bá ń tẹ̀síwájú tí a wà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ayọ̀ yìí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa ga jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa gùn jù bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa yóò máa dàbí àgbọn ìgbẹ́ omi láti inú kànga tàbí àgbọn ìgbẹ́ omi láti inú odò tó ń ṣàn nítorí ìgbà tí ayọ̀ yìí ti bẹ̀rẹ̀ nígbà tí a ti ní ìgbàlà báyìí ni ayọ̀ yìí yóò máa lọ síwájú àti síwájú àti síwájú bí a ti ń wà nínú ọlọ́run nínú Isaiah orí 29 ẹsẹ 29 ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí sí i nínú Olúwa àti inú àwọn tálákà nínú àwọn ènìyàn yóò sì dùn nínú ẹni mímọ́ Ísírẹ́lì ó ní ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ ṣé a mọ̀ wípé ẹni tí ó bá ní ìgbàlà òun ni a lè pè ní onírẹ̀lẹ̀ nítorí wípé kò sí ẹni tí a bí nínú obìnrin ẹni tí kò tí ì bá Jésù Kristi pàdé ẹni tí kò tí ì tọ́ ìgbàlà Ọlọ́run wò tí a lè pè ní onírẹ̀lẹ̀ ó ṣeéṣe kí a rí ẹni jẹ́jẹ́ ní òde ara ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó dàbí ẹni wípé ó ní ìwà tútù bí a bá wò ó lójú ṣùgbọ́n ó jẹ́ oníjà gidijàgan ènìyàn nínú ṣùgbọ́n ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ ni ẹni tí ó ti bá Jésù pàdé ẹni tí ó ti rí oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run ẹni tí ó ti ní ìdáríjì ọkàn ẹni tí ó ti ní ìyípadà àyà èyí ni ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ tòótọ́ ó ní ayọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ayọ̀ àwọn àjògún ìgbàlà ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò máa bí sí i nínú Olúwa èyí ni wípé bí a bá Olúwa pàdé bí a bá ní ìgbàlà bí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa bí a bá kọrúkọ wa ní ìwé ìyè Ọlọ́run wípé ayọ̀ ìgbàlà yóò bẹ̀rẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ nìkan bí a ti ń rìn síwájú bí a ti ń tọ Jésù Kristi lẹ́yìn ni a rí wípé ayọ̀ wa yóò máa jù bẹ́ẹ̀ lọ yóò máa bí sí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ wa á jẹ́ ohun tí kò ní ní ìpẹ̀kun nínú Jeremiah ni a tún rí i Jeremiah orí 15 ẹsẹ 16 nígbà tí a rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi nítorí orúkọ rẹ lè a fi pè mí ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun níhìn-ín ni Jeremiah ń sọ fún wa wípé ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí oúnjẹ ó ní nígbà tí èmi rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé a fi ọ̀rọ̀ yìí a fi wé omi ó dàbí ẹni tí ó ní ara dídọ̀tí tàbí ẹni tí ò ń gbẹ́ngbẹ́ tí ó wá sí etí ipa odò tí a rí wípé ó mu nínú rẹ̀ ó wẹ̀ nínú rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bákan náà ó jẹ́ bí ohun tí ó ń fúnni lágbára ohun tó ń fúnni lókun nítorí ọ̀rọ̀ Ọlọ́run pàápàá àfiwé ìmọ́lẹ̀ wípé bóyá ọkàn rẹ̀ pòrúurò bóyá o wà ní ìkóríta o kò mọ ọ̀nà tí ó yẹ kí o yà sí bí o ti rí ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ló rí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò tọ́ka sí ọ̀nà tí ó yẹ kí o gbà kìí ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi wé iná iná ti máa ń jó àwọn ìtàkùn àwọn gbòǹgbò àwọn ewé àwọn nkan ti kò ní lárí tó máa jó wọn èyí ni ọ̀rọ̀ ọlọ́run máa ń ṣe ní ìgbésí ayé wa bóyá a ti ní àwọn nkan kan ní ìgbésí ayé wa tí a rí wípé àwọn nkan wọ̀nyí kò ní fún wa ní ìtẹ̀síwájú dáradára bí a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run bí iná bẹ́ẹ̀ ló ń jó wọn a tún fi ọ̀rọ̀ ọlọ́run wé òòlù bóyá ó ṣeé ṣe kí ó jẹ́ wípé apá kan ní ìgbésí ayé wa apá kan nínú ìṣe wa ni ó fi dàbí ẹni wípé a ń dágun lá sí ọ̀rọ̀ ọlọ́run ó dàbí wípé a ní ọkàn òkúta ní irú apá ìgbésí ayé wa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ọlọ́run bí ó ti ń ṣiṣẹ́ bí òòlù bẹ́ẹ̀ ni ó ń fún àwọn òkúta wọ̀nyí tútú ọ̀rọ̀ ọlọ́run yìí ni a tún sọ wípé ó dàbí oògùn ìmúniláradá wípé bí a bá fi ọ̀rọ̀ ọlọ́run sí ìgbésí ayé wa àti sínú ọkàn wa bí a bá gbẹ́kẹ̀lé bí a bá simile bí a bá dúró tì í bí a bá fi sínú ókàn àyà wa tí a kò jẹ́ kí ohunkóhun kí ó pààlà àwa àti ọlọ́run àwa àti ọ̀rọ̀ ọlọ́run a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò máa ṣiṣẹ́ bí oògùn ìmúniláradá nítorí bẹ́ẹ̀ èyí ni Jeremiah ni ó fi sọ wípé nígbà tí òun rí ọ̀rọ̀ ọlọ́run tí òun sì jẹ wọ́n tí òun gbé wọn mì tí òun fi sínú ókàn àyà òun wípé ọ̀rọ̀ ọlọ́run yìí ó jẹ́ inú dídùn fún òun nítorí wípé a ń pè òun ní pẹ̀lú orúkọ olúwa olúwa ọlọ́run àwọn ọmọ ogun àwa náà pàápàá lẹ́yìn ìgbà tí a bá ti rí ìgbàlà tí a ti di àtúnbí tí a ti di ènìyàn ọlọ́run mo sọ wípé ayọ̀ tí a ní nínú olúwa yóò máa tẹ̀síwájú àti síwájú nítorí wípé ọ̀rọ̀ ọlọ́run yóò máa wọnú ìgbésí ayé wa àti ìfẹ́ ọlọ́run àti ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run yóò máa mú kí ayọ̀ wa kí ó máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ nínú Jòhánù orí 15 ẹsẹ̀ 11 Jòhánù orí 15 ẹsẹ̀ 11 nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín èyí náà ni ọ̀rọ̀ ọlọ́run Jésù Kristì sọ wípé òun ti sọ ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ọmọ ẹ̀yìn nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín kí ayọ̀ mi kí ó lè wà nínú yín àti kí ayọ̀ yín kí ó lè kún nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ tòótọ́ ayọ̀ tí ó ṣe é fẹ̀yìntì ayọ̀ tí a lè gbẹ́kẹ̀lé ayọ̀ tí a mọ̀ wípé ó ti ọ̀dọ̀ ọlọ́run wá ó máa ń bẹ̀rẹ̀ nígbà tí a bá ní ìgbàlà ọkàn wa nígbà tí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa nígbà tí a bá bá Jésù Kristì lú apàdé tí a kó ẹ̀ṣẹ̀ wa lọ tí a kọ́rọ́kọ́ wa sí ìwé ìyè lọ́run ayọ̀ yìí sì máa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ ó máa ń kún jù bẹ́ẹ̀ lọ ó máa ń fẹ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà tí a bá ń bá ọlọ́run rìn nígbà tí a bá ń bá ọlọ́run lọ nígbà tí a bá ń tọ ọ̀nà tí ọlọ́run là sílẹ̀ fún wa láti tọ̀ àti nígbà tí a bá ń kà tí a bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo kí ni a lè rí wípé ó ń fa ayọ̀ fún ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run tòótọ́ kí ni a rí wípé ó ń fa ayọ̀ ìdùnnú fún ọmọ ọlọ́run tòótọ́ jẹ́ kí a wo orin Dáfídì lẹ́ẹ̀kan sí kí a rí wípé ìṣísẹ̀ àkọ́kọ́ bí a bá fẹ́ ní ayọ̀ ọlọ́run ní ìgbésí ayé wa ìṣísẹ̀ àkọ́kọ́ ni wípé kí a ní ìdáríjì kí a sì ní ìgbàlà ọkàn wa orin Dáfídì orí 51 ẹsẹ̀ 12 mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró ó ń sọ fún wa wípé nígbà tí ẹnìkan bí ó bá bá Jésù pàdé bí ó bá rí ìdáríjì ọlọ́run nígbà tí ẹnìkan bá rí oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run nígbà tí ẹnìkan bá rí wípé òun ti bọ́ lọ́rùn dọ́rẹ̀ẹ́ ẹni tó jẹ́ ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó ti bá ọlọ́run làjà nípa ikú àti ẹ̀jẹ̀ àti ètùtù Jésù Kristì lórí igi àgbélébò lákọ̀ọ́kọ́ èyí máa ń fa ayọ̀ wá sínú ẹnì kọ̀ọ̀kan wa ìkejì nígbà tí a bá rí wípé kì í ṣe àwa nìkan ṣùgbọ́n àwọn ẹlòmíràn pẹ̀lú bóyá àwọn ènìyàn wa bóyá àwọn ẹbí wa bóyá àwọn tí a mọ̀ bóyá àwọn tí a ń gbòòrò látòkèrè wípé wọ́n fi ayé wọn fún Jésù Kristì wọ́n ní ìgbàlà wọ́n di ọ̀rẹ́ ọlọ́run wípé a ń kọ orúkọ wọn sí ìwé ìyè ìgbà tí a bá rí wípé ìjọba ọlọ́run di gbígbòòrò tí a rí wípé àwọn tí ó ń di ẹni ìgbàlà wípé wọ́n pọ̀ ju bẹ́ẹ̀ lọ lójoojúmọ́ èyí máa ń fọ ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn ọlọ́run jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sítélì orí 15 ìṣe àwọn àpọ́sítélì orí 15 ẹsẹ̀ 3 nítorí náà nígbà tí ìjọ sì sìn wọ́n dé ọ̀nà wọ́n la Fẹ́níkè òun Samaria kọjá wọ́n ń ròyìn ìyípadà àwọn kèfèrí wọ́n sì fi ayọ̀ ńlá fún gbogbo awon arakunrin ayo nla nitori won gboro iyipada okan igbala ti awon keferi ti awon elese awon ti ko lolorun tele tele gba ti won gbo wi pe awon wonyi yipada sodo olorun wi pe awon wonyi gba Jesu Kristi gege bi oluwa ati olugbala won wi pe an koruko won ninu iwe eye lorun an we won ninu eje odo agutan eyi mu ki ayo ki o wa si arin awon arakunrin ikini ni wi pe iwo papa oni igbala olorun eyi ma nfa ayo ikeji ni wi pe o nguro awon elomiran ti won fi aye won fun Jesu Kristi o nguro awon elomiran ti won di omo olorun eyi ma nfa igbala o ma nfa ayo nla nla wa si okan won ni igbagbo toto iketa ni wi pe oni idapo irepo pelu olorun ninu orin dafidi ori 16 ese 11 orin dafidi ori 16 ese 11 iwo o si fi pa ona yi han mi ni iwaju re ni ekun ayo wa ni iwaju re ni ekun ayo wa li owo otun re ni didun inu wa lai lai nigbati abani idapo ati irepo pelu olorun ti a wa ni iwaju olorun ni igba gbogbo ti a ri wi pe o n seso lori wa awa paapa arin ni waju re gege bi eni yiye gege bi eni mimo an je ki eje Jesu Kristi ki o ma we wa ni igba gbogbo o ni ni waju olorun ni idapo pelu olorun ni irepo pelu olorun nibe ni ayo nla nibe lo wa ikerin nigbati a ri wi pe awon elomiran bi won tin bi a tin gbadura won ni itusile won ni dande won ni iwosan ari wi pe iru eyi na o ma nfa ayo fun awa omo olorun ise awon aposteli orikejo ise awon aposteli orikejo lati ese ikarun Philipi si sokale lo si ilu samaria o n wa so Kristi fun won awon ijo eniyan si fi okan kan fi ye si ohun ti Philipi n so nigbati won gbo ti won si ri ise ami ti o nse ese ikeje nitori opo ninu awon ti o ni emi aimo ti n kigbe lohun rara jade wa ati opo awon ti egba n baja ati awon amokun a se se dida ara won kini abayori si nkan wonyi kini o fa ni samaria nigba ti won ri o pe opolopo ni igbala won gba Jesu gbo a n wo won san a si n tu won sile kuro ninu ijiya idaniloro awon emi esu ese ikejo ayo pepo si wa ni ilu naa ayo pepo si wa ni ilu naa kii se bayi nikan nigbati a ba ri wi pe ise olorun o n fese mule lati owo wa ise olorun o n fese mule pelu ijo wa o ma n je ayo ati inu didun awon eniyan olorun ninu Ezra ori keta ese ikejila sugbon popo ninu awon alufa ati awon omo lefi pelu awon olori awon baba ti se alagba ti won ti ri ile atete ko se won fi ohun rara sokun nigbati a fi ipile eleyi lele li oju won sugbon awon popo si ho iho nla fun ayo awon popo si ho iho nla fun ayo to be ti awon eniyan ko le mo iyato ariwo ayo kuro ninu ariwo ekun awon eniyan nitori awon eniyan ho iho nla a si gbo ariwo won li okere rere awon wonyi won je eni ti a ti ko lo si oko eru tele tele sugbon bi won ti n pada sile be ni won ko odi Jerusalemu ti o ti wolule ti o ti faya gbati a si fi ipile ile olorun lele ti won ri wi pe yo je anfani fun nisinsinyi lati ma josin ti won ri wi pe awon ti kuro ni ile ajeji awon tun wa si ile baba won ibi ti a se ileri fun Abrahamu fun Isaki ati fun Jacobu wi pe awon ni ominira nisinsin lati sin olorun lemi ati lotito awon agbagba ti o wa nibe pe ayo ti won ni o je ki won ki o bo si ekun awon omode paapaa won ko iho nla fun ayo eyi ni a ri larowo to wa pelu bi awa naa bi a ti ri tele tele se a mo wi pe ninu kilasi awon elede yoruba ni a ma n wa ari wipe bi abatin wa su ni gesi iwon ba ti agbenuso ati eni ton se itumo ti o ba le so fun wa iwon bayi lo ma ta si wa leti sugbon kilari ari wipe ninu anu olorun ninu ipese olorun ni olorun fun awa elede yoruba ni o fun wa ni anfani anfani ti o fun wa yi enu mu ade ekun kokan eni apiri pe akilari ni isin yoruba lo nbere die die kilari wahala ti a tin se tele tele ki a ma teko leti lati lo si gbagada lati tabi lati wa si gbagada ona jijin re ni a ri pe amu nkan woyi kuro ni a ri pe awa paapa a le joko ni ni isin ti yoruba ka korin ni yoruba ka gbadura ni yoruba ka se bele wa ni yoruba ka ka bibeli ni yoruba ka gbo iwaasu ni yoruba atun ri ki se be nikan wi pe e ka se ti tun wa fun wa bi oloyinbo awon onigesi bi won tin lo ti won lo si ile itaja wa wi pe awon fe ra cassette be la wa paapa la to yan fanda fanda la so wi pe olede yoruba ni mi o mo fe cassette yoruba se eni ti bi se eni ton a ayo nla to de ba awa eni olorun nitori wi pe ari pe ise olorun o n fese mule mo ki awa olede yoruba ku orire o da mi lohun mo ni mo ki e ku orire wipe awa papa aje alayo nisisiyi awon nkan ti ati padanu re tele tele ise olorun tin fese mule awa papa ati je eni ti o ni ayo olorun adura mi ni wipe ayo ti a ni yi wipe ohunkohun ko ni gba lowo wa mo ti so nipa nkan marun ti o fun awon omo olorun ni ayo ikini wipe ani igbala ani idariji ese wa ikeji wipe a n gbo iroyin wipe awon elomiran won fi aye won fun Jesu a n gba okan won la won wa si ijoba olorun iketa wipe ani idapo ani irepo pelu olorun wipe ati ba olorun laja a si rin ni ona toro ti o lo si iye ani pekun pelu Jesu Christi oluwa ati olugbala wa ikerin wipe awon eniyan won ni idande won ni iwosan won ni itusile emi esu ti o tin da won loro tele tele aisan ti o tin je gaba lori won tele tele we pe amu won laada an tun won sile ikarun wi pe oro olorun ise olorun wi pe o n fese mule laarin wa ikefa o ye ke amo wi pe ayo ma n wa si igbesi aye wa wi pe bi a ba ni idahun si adura se o mo awa ta ti gbadura titi ti ta ti yira nle ta ti sutura ri ta ti tan abela ta ti lo sori oke ta ti lo seti okun ta ti gba awe funfun ta ti gba awe biribi a ti gba gbogbo awe to wa laye teyan le gba sugbon sibe sibe ko si idahun adura gbata wa ba Jesu pade were lo se fun wa baba ti n kunle baba ti ran olorun leti awon ileri re be n olorun se fun wa boya wa si ipejopo ni bi a ti n daruko Jesu be lo n wo wa san be lo n wo omo wa san bi alakala ba ti ewa bi nkan kan ba ti ewa baba ti ji ta ba ti ke pe oruko Jesu be ni alaafia olorun be ni iye olorun be ni agbara olorun be lo nwo igbesi aye wa eyi ma fun ni ayo nigba ti a ba ri wipe nisisiyi lai logun nisisiyi lai ru ebo nisisiyi lai gbe ebo kaakiri si ikorita nisisiyi lai lo ba awon yemi wo awon woli yemi wo yetinu wo yeteyin wo lai tun lo ba enikan mama arugbo kan ko ma fowo te wa nu ko ma fowo sibi ti o ye ko fowo si lai se iru ohun ko nbe baba ti n kunle ta n gbadura ta n ke pe oruko Jesu loruko Jesu gbogbo awon emi esu gbogbo awon inira gbogbo awon ira won pora ni igbesi aye wa eyi to ayo loto je ki a wo Johanu Johanu ori ikerindinlogun ese ikerinlelogun Johanu ori ikerindinlogun ese ikerinlelogun ati ni ijo na eyin ki yo bi mi lere ohunkohun looto looto ni mo wi fun yin olukuluku ohunkohun ti eyin ba bere lowo baba le oruko mi ohun o fi fun yin ese ketalelogun ni mo ka yi wa lo si ese ikerinlelogun bayi titi di sisiyi e ko bere e ko ti bere ohunkohun le oruko mi e bere e o si ri igba ki ayo yin ki o le kun nigba ti a ba n gbadura ti a ri we pe olorun da wa lohun eyi ma n fa ayo popo wa sinu igbesi aye wa ikeje nigba ti ise iyanu to ba n fa han ni igbesi aye wa awon meriri awon to je wipe a ko gburo re nibi kibiri nigba ti a ba n gbadura ti olorun se awon nkan nla awon nkan banta banta
1: awon nkan to karama ni niwaju awon alaigbagbo ti won se kayefi wi pe bawo ni iru ise iyanu bayi bawo lo se nse ninu aye ta wa yi pe awon eniyan won o gbara awon jo o gbara yile won o fosoke won o lo sori oke won o tan abela bi won tin pe oruko Jesu adi tin gboran oju nla oju afoju nla awon amokun won de ala sisa ara adida sasa ati opolopo awon ise iyanu miran eyi ma fa ayo ati inu didun fun awon eni olorun wo orin dafidi ori ikerin dini adoje orin dafidi o kan eji efa ori ikerin dini adoje lati ese ikeji si ese iketa nigba na lenu wa kun fun erin ati ahan wa ko orin nigba na ni won wi ninu awon keferi pe oluwa se ohun la fun won oluwa se ohun la fun wa nitori na awan yo oluwa se ohun la fun wa nitori na awan yo nigba ti a ba n gbo iroyin awon to n sele nigba ti a ba n gbo iroyin bi olorun tin dan wa dura nigba ti a ba n gbo iroyin awon nkan ti olorun se laarin wa yi ma n je ki ayo nigba ti awon keferi awon ti ko lo olorun nigba ti awon elese ti won ba n so wi pe mo ti gbọ nipa ile isin yen mo ti gbọ nipa bi olorun se dan adura laarin won mo ti gbọ nipa awon ise iyanu ti olorun se yi ma n je ki ayo ati inu didun ki o ma wa si igbesi aye wa sugbon je ki n bi o le rin ibeere kan se nigba ti a ba ri je nikan soso se nigba ti a sese ni igbala nikan soso se nigba ti a ba ti dahun adura wa nikan ni o ye ki omo olorun ki o ma yo rara ye ki a wo Filipi ori kerin Filipi ori kerin ese ikerin Filipi ori kerin ese ikerin e ma yo ninu oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo oni e ma yo ninu oluwa niwon igba ti a ti mo wi pe a wa ninu oluwa niwon igba ti a ti mo wi pe a ko si lodo esu mo a ki se eru esu eru ese eru aye tabi eru eran ara mo ti a ti mo wi pe a ti dariji wa ati da wa sile a n gbe inu Jesu Jesu n gbe inu wa a wa ninu ore ofe Olorun igbala Olorun o wa ninu wa a n yo ayo orun lati inu aye nisinsin yi ni gbo se a o lo si orun nibi ti ayo ki dekun oni nigba ti a mo wi pe a ti wa ninu Oluwa oni ki a ma yo ni igba gbogbo oni ki a ma gbagbe o oni mo tun wi fun yin e ma yo nigba wo ni a ri wi pe o ye ki omo Olorun ki o ma yo nigba gbogbo ni o ye ki a ma yo bi a ri je o ye ki a yo bi o dabi eni pe o ku die fun wa o ye ki a yo bi a ti gbadura ti olorun ti dahun lese kese o ye ki a ma yo sugbon bi a tun gbadura ti olorun ti o fe dan igbagbo wa wo ti olorun ti o fe mo boya a feran ohun ju awon nkan ti a n bere lowo ohun lo tabi a n si ohun nitori awon nkan ti a n ri gba lowo ohun ti o dese duro die ti o fe mo kini iha ti a ko si ohun kini ife ti a ni si ohun kini a o se kini a o so bi ohun ko ba dahun lesekese iru igba bee ti a mo wi pe olorun yire wa wo ni o olorun dan wa wo ni o olorun fe wo ohun ti igbekele wa ohun ti ayo wa to duro le lori iru igba bee ni o ye ki a ma yo bi o dabi eni wi pe ko si ohun ti o ye ki a je a o ti ni won to abi a ni inu nibi ni tabi o dabi eni wi pe a n so awon eniyan ninu nibi ni yi won so won sinu ewon tabi o dabi eni pe ibanuje wa abi a padanu awon nkan kan nitori pe a mu iduro wa gege bi onigbagbo tabi a ni awon isoro ti o le ponran tabi o dabi eni wi pe a wa ni iwaya ogun ija ogun ninu aye yi o ye ki a ma yo ni igba gbogbo tele mi ka lo si bibeli ninu habakuku ori keta lati ese iketadinlogun habakuku ori keta lati ese iketadinlogun bi igi opoto ki yo tile tana ti eso ko si ninu ajara ise igi olifi yo si je asedanu awon oko ki yo si mu ounje wa a o ke agbo eran kuro ninu agbo owo eran ki yo si si ibosomo ki yo si ni ibosomo sugbon ninu nkan wonyi o ni sibe emi o ma yo ninu Oluwa emi o ma yo ninu Olorun igbala mi o n so fun a wipe bi o tile je wipe oda wa bi o ti le je wi pe iyan ja bi o ti le je wi pe awri je to bi o ti le je wi pe ise eran osin wi pe won o lere to bon se ri tele tele bi o ti le je wi pe ise oko tabi ise awon agbe wi pe ko gberu ko lo soju bi o ti ye ki o ri oni sibe sibe oni emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi kini ayo be ki lo ma nfa ni igbese aye wa wese kokandilogun olowa olorun si ni agbara mi o ni ohun o si se ese mi bi ese agbonrin lori ibi giga ni mi ni yo mu mi rin o so fun a wi pe bi a ba yo ninu olowa ni asiko ni akoko wahala bi a ba yo ninu olowa ni akoko inu nibi ni bi a ba yo ninu olowa ni igba gbogbo we pe o daju we pe iyipada rere yo de yo mu wa goke yo gbe wa ga yo mu wa ni itesiwaju yo mu wa lo si ibi giga mo so lekan we pe lakoko inu nibi ni pelu o ye ka ma yo ninu olowa bi a ba nse fitina wa bi a ba koju ija se wa bi o ba dabi eni wo pe a n soro wa gege bi ati bi a n pe gan wa nitori wi pe agbagbo ninu Jesu Christi o ye ki ayo orun ayo igbala olorun ki o wa ni igbese aye wa ise awon aposteli ese ori karun ese ogoji ati ese ogoji lekan ise awon aposteli ori karun ese ogoji ati ese ogoji lekan won si te won si te siti re nigba ti won si pe awon aposteli wole won lu won won si kilo fun won pe ki won ki o ma se soro le oruko Jesu mo won si jowo won lowo lo ki won ni won se nigba ti won ti lu won nigba ti won ti se won ise nigba ti won ti fitini won bayi ti won si ti kilo fun won ti won so fun pe iya popo ni o de ba won bi won ba tesi waju lati ma wa su oruko Jesu wese ikokanlelogoji nitori na won si lo kuro ni waju ijo ajo igbimo won yo won banu je o won yo won so kun o won yo won o kerora we pe ah ewo lo de ba won yi kini ti won gba Jesu Kristi gbo o ni won yo nitori ti aka won ye si iya ije nitori oruko re nitori be o ye ki awa papa ki a ma yo ninu olowa bi atile ni wahala die bi atile ni inu nibi ni o ye ki a ma yo ninu olowa awon aposteli ti an kan nipa won yi igba kan wa igba kan de ni igbesi aye won ti ari wo pe won ti le so won sinu tubu sugbon sibe sibe ninu ni oganjo oru ninu tubu yi ni won be si ni yo ye ki a wo ise awon aposteli ori 16 ese ke 25 sugbon laarin oganjo Paul o Sila n gbadura won si korin iyin si Olorun awon ara tubu si teti si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi ogan gbogbo ilekun si si ide won si tu sile o se se ki ari enikeni ninu wa ki o ma so pe ah ohun ti ka iyiri o ka ri se o nse nigba ti o ba bo sinu wahala se o nse bayi se o n gbadura se o n korin se o n yo niwaju olowa èyí ni a rí wípé àwọn wọ̀nyí ṣe bí wọ́n ti ń yọ̀ níwájú olúwa tí wọ́n ń sọ fún ọlọ́run wípé ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ ó jẹ́ olóòótọ́ ó jẹ́ ẹni gíga ó jẹ́ ẹni tó ju ogba àwọn ènìyàn lọ ó jẹ́ ẹni tó wà láti ayérayé títí dé ayérayé bí wọ́n ti ń yin olúwa lógo bí wọ́n ti ń kọrin yìí sí olúwa bí wọ́n ti ń yọ̀ níwájú olúwa nínú wàhálà wọn nínú ilé túbú tí wọ́n wà ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ lọ́gán ni a rí pé gbogbo ìdè àwọn onítúbú yìí àwọn tí ó wà nínú túbú gbogbo èdè wọn já a tú wọn sílẹ̀ àwọn ilẹ̀kùn tí a ti tìpa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni a rí pé wọ́n ṣe wọn sílẹ̀ pẹ̀lú agbára ọlọ́run bí àwa pàápàá nínú bí ni nínú wàhálà wa nínú èèyàn nínú àìríjẹ bí a bá lè kọrin sí ọlọ́run bí a bá lè gbàdúrà níwájú ọlọ́run bí a bá lè máa dúpẹ́ fún àwọn nǹkan tí ọlọ́run ti ṣe fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a rí wí pé ìdè wa yóò já àwọn wàhálà wa a ó mú wọn kúrò wo bí a bá wà nínú ìbànújẹ́ pàápàá ó yẹ kí a máa kọrin sí ọlọ́run ó yẹ kí a máa gbàdúrà sí ọlọ́run ó yẹ kí a máa yọ̀ níwájú olúwa ní ìgbà gbogbo ni ó yẹ kí a máa yọ̀ nínú Kọ́ríntì 2:10 bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo èyí ni ìtara ati ilepa awon omo Olorun eni ari eyi ari iwa bi Olorun ti awon eniyan wonyi ni oni bi eni ti o kun fun ibinu je eje pe ki se ibanu je die ni Paul apostle ni oni o da bi eni pe awon nkan wonyi won wa si oju kan latotun latosi lati waju lati eyin oni bi eni ti o kun fun ibinu je oni sugbon sibe awon yo ni igba gbogbo nitori be o ye ke a ma yo ni waju Olowa bi o ti le je we pe a padanu awon nkan kan ti mo ti so tele nitori pe amu iduro onigbagbo ni bi ise nitori pe amu iduro onigbagbo ninu ebi wa nitori pe a ko gbojege fun awon eletan fun awon ti o wa ninu aye awon molebi wa ti won fe ki a koju si won ki a si ko eyin si Jesu Kristi a ko gbojege a ko peyida nitori be o sese ki a padanu awon anfani die die lati odo won ṣugbọn sibe o ye ki a ma yo ninu Olowa ninu Heberu orikewa ese kerin le logbon nitori eyin ba awon ti o wa ninu ide kedun ese fi ayo gba ikolo eruyin ese fi ayo gba ikolo eruyin nitori eyin mo ninu ara yin pe eni oro ti o wa titi ti o si dara ju be lo li orun eni ari ti awon onigbagbo ti isaju ti won se we pe nigba ti a ko won leru we pe nigba ti a je won niya we pe nigba ti a re won je we pe nigba ti a gba eto won lowo won e ti won iba fi bohun e ti won iba fi ma raun e ti won iba fi ma so we pe Olorun kilode ki won ma fi were pe Olorun lejo sugbon ari we pe won yo ni waju Olowa ni akoko ti atun ni awon wahala miran je ki a wo Peteru kini lati ori kerin lati ese ikeji la si ese iketala oni olufe e ma se ka idanwo ina ti nbe laarin yin eyi ti o de si yin lati dan yin wo be ni pe ohun ajeji le o de ba yin o se se ki idanwo ti joni bi ina idanwo ti da okan ru gege bi ina ti da gbo nkan ru idanwo ti o le pupo oni olufe eyin eniyan Olorun e ma se ka idanwo ina idanwo ti o le la npe be idanwo ti joni lara la npe be idanwo ti o da bi eni pe a ko riro iri la npe be oni ti nbe laarin yin eyi ti o de si yin lati dan yin wo lati dan igbagbo yin wo lati dan ife yin si Olorun wo lati dan ijolo ton yin wo lati dan ifara eni rubo ijowo ayin lowo fun Olorun lati dan wo lati dan gbogbo awon ileri ta tin se fo Olorun ma je mu ti a tin ba Olorun da lati dan won wo oni awon idan won ti o de sarin wa lati dan igbagbo wa wo lati dan ife wa wo lati dan ijowo eni lowo ti a ni lati dan wo oni bi ohun ajeji ti o de ba yin sugbon niwon bi eyin ti je alabapin iya Kristi e ma yo ki e si le yo ayo pupo nigbati aba fi ogo re han nitori be e je ki a ma yo ni igba gbogbo ni ipari je ki a wo ohun to ma nsele bi aba ni ayo Olorun yi ni igbese aye wa bi aba fi ayo gba ohun gbogbo inu ni bi ni de ni iyan lo de tabi arije tabi arisese tabi inu tubu le ati le fi wa si nitori igbagbo wa ninu Kristi tabi ibanuje ni tabi o pe a ni ikolo eru abi dukia aye yi tabi a ni awon idanwo bi ina to njoni tabi a ni awon ogun to nja yi waka kini o ye ki a se bi o tire ninu beli o ye ki a ma yo bi a ba yo be kini awon nkan ti yo sele je ki a wo la apere kan ni igbesi aye oba kan ninu bibeli ninu chronicle 2 ori ogun chronicle 2 ori ogun lati ese ikini o si se leyin eyi ti awon omo Moabu ati awon omo Amoni ati ninu awon omo Edomu pelu won gbe ogun to Jehoshaphati wa ese iketa Jehoshaphati siberu o si fi ara re si ati wa Olowa o si kede awe ja gbogbo Juda wo ese ikokanlelogun o si ba awon eniyan na gbero o bi won pe kilo ye ka se nitori wahala ti dele ogun ti de kilo ye ka se kini amoran ti won fe fun ohun gege bi oba kini igbese ti o ye ki agbe ki ogun yi ki o le pari nitori awon eniyan wonyi bi won ba je ki ogun yi ki o ma tese waju o daju we pe ohun ti o ma nsele leyin ogun ni pe wahala iyan airije yo de inu ni bi ni yo si de bi awon won yi ba segun won won ma fiti won una won won ma se won ni wahala o sese ki won ko awon miran ninu awon jagun jagun won ki won ko won lo si ile ajeje ki won so won di eru ibanuje popo ni o si ma tele ru nkan be nitori pe a o ya ebi nipa a o mo baba kuro yo ko iya ati awon omo lai si olupese ati olutoju fun won o sese ki a ri wo pe a o ba opolopo dukia opolopo ile opolopo ohun ni won je nitori ogun yi o sese ki o mu idanwo nla ba won ogun yi o je ohun ti o ba won leru sugbon nigbati Josafati ti o ri ogun nlanla ti o de ba won yi awon oba keferi ti won parapo ti won fe lati segun won o gbimo pelu awon eniyan re wepe kini ki o ye ki a se kini mo ti won fun wese kokan le logun le kan si o si ba won awon eniyan na gbero o si yan awon akorin si oluwa ti yo ma yin ewa iwa mimo bi won tin jade lo ni waju ogun na ati lati ma wi pe eyin oluwa nitori ti anu re duro lai lai awon yin yo ni waju oluwa won ko ti segun sugbon won yo won ko ti ri ipari ogun yi sugbon won yo awon ota won si nle pa won sugbon won yo nje e won se be nigba ti awon ota wa nitosi nigba ti o dabi eni wo pe wahala wa fun je won yo ninu oluwa wese ikeji le logun nigba ti won si bere si ni korin ti won si yin oluwa oluwa yan ogun ehin si awon omo amoni ati moabu ati awon ara oke seiri ti o wa si juda o si kolu won ba ni ari pe isegunde isegunle de fun awa na bi aban yo ninu oluwa bi aban ki gbesi oluwa bi aban ko ni iwaju oluwa o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe awa nyo ni waju re o ye ki a ko ni waju oluwa o ye ki a re ni waju oluwa o ye ki a so fun olorun wi pe ati dite olorun nitori be ninu wahala ninu iyan ninu iponju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wo pe a o ma yo ni waju oluwa gbe ohun re soke ki o yo ni waju oluwa awon wonyi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se pe won be pe olohun se ti bi fun mi olohun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si oluwa nibe ni ari wo pe isegun je ti won nitori be ki pe oluwa so fun oluwa ki o yo ni waju oluwa wi pe bi awon wahala won yi ti le wa sibe sibe emi o yo ni waju oluwa olorun igbala mi.

0: Orin Solomoni, orí ìkẹrin. Wo, ìwọ́ ní ẹwà, olùfẹ́ mi. Wo, ìwọ́ ní ẹwà, ìwọ́ ní ojú àdàbà lábẹ́ ìbòjú rẹ. Irun rẹ dàbí ọ̀wọ́ ewúrẹ́ tí ó dùbúlẹ̀ lórí òkè Gileadi. Ẹyin rẹ dàbí ọ̀wọ́ ewúrẹ́ tí a rẹ́ ní irun tí ó gòkè láti ibi ìwẹ̀ wá. Olúkúlùkù wọn bí ìjìrẹ́, kò sì sí ọ̀kan tí ó yàgàn nínú wọn. Ètè rẹ dàbí òwú òdòdó, ohùn rẹ sì dùn, ẹ̀rẹ̀kẹ́ rẹ sì dàbí ẹ̀là pomegranate kan lábẹ́ ìbòjú rẹ. Ọrùn rẹ dàbí ilé ìṣọ́ Dáfídì tí a kọ́ fún ìhámọ́ra lórí èyí tí a fi ẹgbẹ̀rún àpáta kọ́. Gbogbo wọn jẹ́ àṣà àwọn alágbára. Ọmú rẹ méjèèjì dàbí abo egbin kékeré méjì tí í ṣe ìjìrẹ́ tí ń jẹ láàrin ìtànà líle. Títí ọjọ́ yóò fi rọ̀ tí òjìji yóò sì fi fò lọ. Èmi ò lọ sí òkè ńlá òjìá àti sí òkè kéékèèké tùràrí. Ìwọ lé ẹwà gbogbo, olùfẹ́ mi. Kí a lọ kúrò ní Lẹ́bánónì, ìyàwó mi. Kí a lọ kúrò ní Lẹ́bánónì, wò láti orí òkè Amana àti lórí òkè Ṣẹ́nírì àti Hámónì láti ibi ihò kìnìún láti òkè àwọn ẹkùn. Ìwọ ti gbà mí lé ọkàn, arábìnrin mi, ìyàwó. Ìwọ ti fi ọ̀kan nínú ìwò ojú rẹ àti ọ̀kan nínú ẹ̀wọ̀n ọrùn rẹ gbà mí lé ọkàn. Ìfẹ́ rẹ ti dára tó, arábìnrin mi, ìyàwó. Ìfẹ́ rẹ ti sàn ju ọtí wáìnì tó, òórùn ìkunra rẹ sì ju tùràrí gbogbo lọ, ìyàwó. Ètè rẹ ń kán bí afárá oyin, oyin àti wàrà ń bẹ lábẹ́ ahọ́n rẹ. Òórùn aṣọ rẹ sì dàbí òórùn Lẹ́bánónì. Ọgbà tí a sọ ni arábìnrin mi, ìyàwó. Ìsun tí a sé, orísun tí a fi èdí dídí. Ohun gbígbìn rẹ, àgbàlá pomegranate ni, tí ohun ti èso tí ó wu ni, kíprèsì àti náàdì, náàdì àti sáfróní, kálámúsì, kínámúnì, pẹ̀lú gbogbo igi tùràrí, òjíá àti álóè, pẹ̀lú gbogbo àwọn olórí olóòórùn dídùn. Orísun nínú ọgbà kànga omi ìyè tí ń ṣàn láti Lẹ́bánónì wá. Jí afẹ́fẹ́ àríwá ti wá ìwọ ti gúúsù fẹ́ sórí ọgbà mi kí òórùn inú rẹ lè fẹ́ jáde. Jẹ́ kí olùfẹ́ mi wá sínú ọgbà rẹ kí ó sì jẹ èso dáradára rẹ.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ ni o máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi. O sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà. À ń bẹ̀ ọ́ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà, ẹ̀mí tí o máa ń gbà sí ọ lẹ́nu wá fi fún wa. Agbára tí o máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ ọ́ wípé gbogbo ọkàn aṣáko àti tí o máa ń rìn kiri, èyí tí o máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run aláàyè, jẹ́ kí o jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní, ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà, ó jẹ́ ayé tí a ò tíì wá rí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí Ìyábọ̀. Ìyá kì í padà wá. Bí bàbá bá sì ti lọ, ó lọ náà nìyẹn. Kò sí Babátúndé, kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ bẹ́ẹ̀, ká lè mẹ́ni tó ṣe láṣẹ lórúkọ, wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀, wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la. Nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú, kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣeṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. Awo itoni Olorun ni Exodu. Monka ese ti o gbeyin ninu ori ikejila Exodu. Ori ikokan le ni aadota Exodu ori ikejila mutografara ese ikokan le ni aadota o si se ile ojo na gan Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt gege bi ogun won mo fe ki o fiyesi wipe ki se Mose le o mu awon omo Israeli jade ki si se Aaron ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade Olorun fun rara re Oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbesi aye wa eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo Israeli ori wipe bi won ti le ti je iran Abrahamu sugbon gege bi eni to nka bibeli o ti mo wipe Joseph ni eni ti ata si Egypt bi ojo ti ngori ojo ti odun si ngori odun ni iyan bere

wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wí, ó sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì, ẹ ń fẹ́ rí ìhòhò ilẹ̀ náà, wọ́n ní da ò rárá, kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fi yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjámínì, ẹ̀ tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn, tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù, wọ́n láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí, èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Íjíptì. Gbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísíráélì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa, ni Ọlọ́run rán Mósè sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an, Olúwa mú àwọn ọmọ Ísíráélì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú, ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ani a ti wà nínú ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, tí a sì ń sin Olúwa òǹrorò òní, tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbé nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀, ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà, nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa. Èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá, a di ẹni ìgbàlà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ní ayé wa, ìfẹ́ wa, ọkàn wa, ara wa, iṣẹ́ wa, ètò ìṣiṣẹ́ wa níṣísẹ̀ntẹ̀lé, ni a kó gbogbo rẹ̀ pátápátá, ni a kò lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Nǹkan tí n bá fẹ́ màá ṣe, ohun tó bá wù mí màá dáwọ́ lé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa, òun ló máa ń tọ́ wa, kìí ṣe tiwa mọ́, láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀, tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti

0: àwọn pàdé ó sì ṣe é ṣe nínú ọjà kí a bá wọn pàdé àwọn tá a bá pàdé bẹ́ẹ̀ wọn kì í lè dúró nílé nítorí wípé àwọn pàápàá a ò fipá nìtàn fún wọn bàbá tiwọn ó fẹ púpọ̀ ni ìyá tiwọn náà ó ṣe é ṣe kó jẹ́ ìkarùn tàbí ìkẹfà nínú ilé bí àwọn náà sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkàn òmùgọ̀ wọn bó bá ṣe darí wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé ṣùgbọ́n àwa ni ọlọ́run ṣe ní olóríire bí o bá wà níbí ní àṣálẹ̀ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó wípé ẹnìkan pè wọ́n jókòó ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀ kò rí bẹ́ẹ̀ tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde wípé mo máa ṣe alárìnbápàdé ètò ìgbéyàwó wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́ ẹtí abájókòó sí ìdí ẹmu àti ìdí ọtí tàbí tí a ń ta ayò bó sì jẹ́ ludo ni atanámọ́rí tí a ń ta a ò pa ní ìtàn fún wa wípé ẹníbi tí a ti ń ta ayò tàbí ludo tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣí wa létí tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ́ nìyí rárá ò kì í rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ni ọlọ́run dìídì jókòó ni ó kọ bíbélì fún àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé kí ayé wa kí ó má ba dàrú kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà ti ìgbàgbọ́ ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí àbí inú ọ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí mo sì ń bẹ ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́ kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe kí a lè ṣe ìfẹ́ ọlọ́run títí ó fi rí jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run àwọn wọ̀nyí lẹ́yìn tí ọlọ́run gba ọkàn wọn là tí ó yọ wọ́n kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọ́n kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà ni a sọ fún wa ní orí ìkẹtàlá exodus ẹsẹ ìkẹta mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹran ti ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní íjíbítì kúrò lé oko ẹrú nítorí ọwọ́ agbára lé olúwa fi mú yín jáde kúrò níhìn-ín a kì yóò jẹ àkàrà wíwú ó ń sọ fún wa ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ là ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀ ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ tí o ti di ènìyàn ọ̀tún ẹ̀dá titun ó ní ẹran tí ọjọ́ òní ọjọ́ tí a gbà ọ́ là ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ ọjọ́ tí ọ̀rọ̀ ọlọ́run tí ó là ọ́ lóye tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà ó ní ẹran ti ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé kúrò nínú ìfẹ́ ti ara ẹni kúrò nínú ìwà oríkunkun ti àtijọ́ ó ní àní láti rántí èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀ bóyá o fẹ́ gbéyàwó ni ó ṣe é ṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ kí ó máa sọ fún ọ wípé kí ó máa tì ọ́ gbọ̀ngbọ̀n wípé kí ó ṣe èyí tàbí kí ó ṣe èyí nì mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí jésù tí ó gbà mí ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ jésù wẹ ọkàn rẹ mọ́ ọjọ́ ńlá ni ọjọ́ náà kò sì yẹ kí o gbàgbé ó ṣe é ṣe níbi tí o ti ń wá owó níbi tí o ti ń fẹ́ ṣòwò kí àwọn ènìyàn kí wọn kí ó fẹ́ kí o ṣe fàyàwọ́ rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré o ní jẹ bí ayé ṣe ń jẹ o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó bí o bá fẹ́ jẹ aṣẹ́gun o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ṣùgbọ́n tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kìí ṣe wípé ọkàn wọn nìkan ni ọlọ́run gbà ó gba ètò ìgbésí ayé wọn ó gba ẹ̀mí wọn ó gba ọkàn wọn ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní ẹ́tísódù orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléní ogún wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Sukkoti lọ wọ́n sì dó sí Etamu létí ijù olúwa sì ń lọ níwájú wọn olúwa sì ń lọ níwájú wọn ìwọ tó ṣáájú ọlọ́run níbo ló ń sáré lọ bó bá sáré ṣáájú ọlọ́run wàá pòfo gbà tó bá sáré ibi tọ́lọ́run ò bá ẹ dé wàá kan ìdí nínú iyọ̀ ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀ wàá débẹ̀ ó sì mọ̀ pé ní aginjù o mọ bi tí omi wà wàá kan àpáta báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta ìwọ tó fẹ́ gbéyàwó tó tí ì gbé kan rí tó sì béèrè lọ́wọ́ ọlọ́run ẹni tó lágbára tó bẹ́ẹ̀ tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀ tó gbéyàwó fún ádámù ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noah àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tó yẹ kí a gbẹ́kẹ̀lé níbo ló ń sáré lọ àwọn wọ̀nyí gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì ó yẹ kí wọ́n kọ́ jù ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní sáré ṣùgbọ́n wọ́n dúró de olúwa wọ́n sì sọ fún wa wípé olúwa sì ń lọ níwájú wọn nínú ọ̀wọ̀n àwọ̀ sánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà tó sì ń lọ ṣíwájú tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀run láti àti ilé òru li ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn láti máa rìn lé ọ̀sán àti lé òru ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà ẹ dúró ṣe bí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún tó sì máa ń kó àwọn ẹran Jethro tó máa ń kó wọn rìn láti jẹun láti momi irú olùdarí bẹ́ẹ̀ alákòóso bẹ́ẹ̀ tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣe bí Mose ti mọ̀nà àwa tí a wá wòlíì káàkiri wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀ ìyàwó tiẹ̀ sá lọ kò mọ bó ṣe máa pè é padà àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi wọ́n ya kò gbọ́ kan alágídí sínú ilé tiẹ̀ ohun ò tí ì fètò sí ilé tiẹ̀ ìwọ náà tún lọ kó tiẹ̀ bá o fẹ́ ṣìnà nìyẹn Mose tó ti lo 40 ọdún nínú aginjù ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà ọmọ Israẹli lé e lọ́wọ́ ọlọ́run fúnra rẹ̀ ó tún ṣáájú wọn jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀ ṣé ọlọ́run ṣáájú ẹ̀ ṣó ń sọ ọ̀nà ṣó ń sọ fún ọ nínú ìṣòwò rẹ nínú ọjà rẹ níbi tí o máa ń lọ ṣé ọlọ́run ṣáájú rẹ lọ àwọn tó ń lọ sílé ọtí tí wọ́n gbé bíbélì sílẹ̀ tí wọ́n sì ń ka bíbélì wọ́n lè ka sáàmù ju kínní lọ ó yẹ kí a bí wọ́n ṣé ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí àwọn tí wọ́n lọ sí ilé sinimá tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ́ se Olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo yin omo mi e wa wo nkan aramanda lati India se Olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tetenkose Olorun lo se waju won lo to tin ro ko sile to lana sile fun wi pe o ya ni le tete ile otinko ile ijonko abi awon ti won fi ese sere ti ballu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se Olorun lo se amona ti e lo sibe to so pe o ya o ko ri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo ṣugbọn bo se ti amọ Israeli ni won so fun wi pe Oluwa si nlo saaju won ewo numeri ori ikewa numeri ori ikewa eje ki awo asise ti amọ Israeli won yi ti won se nipa itoni Olorun numeri ori kewa ki awo lati ese kokandini ogbon Mose si we fun Hobabu omo Ragueli ara Midiani ana Mose pe awan shilo si ibi ti Oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe Oluwa soro rere nipa Israeli ranti wi pe Oluwa ni o tin dari awon Israeli Olorun samona won owon ina ni oru ati ikuku ti awo samo gege bi owon pila ni an pe ni owon ni osan gangan o si nlo ni waju won angeli Oluwa paapa nlo ni waju won ṣugbọn o to akoko kan eto ni Olorun dabi eni wo pe o fe su awon eniyan won yi ka ma duro de Olorun o fe su won ka so wi pe a o mona ki ka se ma so pe ko Olorun samona wa o fe su won ni Mose ba so fun o babo omo Ragueli ana re wi pe wa ba wa lo a san wo fun e e to n gba lo fe bi owo nla ni won san ni ta fun ewo san lo fe t'Olorun wo wa san baba be ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wipe lati igba ti o ti di onigbagbo atun bi ti Olorun ti gba okan re la bi ori ba nfo Jesu ori nfo mi o asimu kuro binu run o ni Jesu ewo ni mo tun ri ba mu kuro a mu kuro bo da bi eni wipe o wa nipo iloyun ni bo ba sa ti bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won Ìṣó a sọ pé wọn gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́. Bó jẹ́ àgbálùmọ̀ ni, bó jẹ́ ọ̀sán ni, Ìṣó a sọ wípé o gbọdọ̀ jẹ́ bó bá jẹ́ ara ẹ̀ funfun bí lájáde kò gbọdọ̀ jẹ́. Bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀ kò gbọdọ̀ jẹ́. Bó jẹ́ ọ̀sán ni, a kan máa wọ̀ dànù. Bó jẹ́ ẹ̀bẹ́pẹ kò gbọdọ̀ jẹ́. Ó sì lè wà nípò ìlóyún gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ara nílò nírú ipò bẹ́ẹ̀. Bóyá bí ẹyin ni wọ́n á ti máa ka ìwọ̀ fún wípé òrìṣà ẹni ò gbọ́dọ̀ jẹ́yìn o òrìṣà ọ̀fẹ́ rere fún ẹ̀ ó fẹ́ kó kú sínú oyún yẹn ni ó ti ẹ̀ ṣe é ṣe kán wọ́n lè sọ débi wípé kán tún máa ka ìwọ̀ omi mímu fún ẹ ó parí folúwa ẹ̀ ṣùgbọ́n bàtà ti di onígbàgbọ́ gbogbo ìwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀sán ni ìbẹ́pẹ ni gbogbo nǹkan pátápátá làwa ń jẹ tara ẹ̀ ń dán ṣùgbọ́n kò sípò tún sanwó mọ́ bẹ́ẹ̀ náà ni pé ó ń fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ Ọlọ́run ó ń fẹ́ ìtọ́sọ́nà kò ní pé ó ń sanwó nǹkan tó jẹ́ pé nínú ayé àwọn tí wọ́n ń pè ní kánsẹ́lọ̀ àwọn tí wọ́n ń gbani ní ìmọ̀ràn owó púpọ̀ ni wọ́n ń san fún wọn èyí ni ìṣìnà tí Mose àti ọmọ Israel tí wọ́n tún fẹ́ wọnú rẹ̀ lọ wọ́n ń san fún Bábù wípé a ṣe ọ́ lóore a san fún ọ bó bá lè bá wa lọ nínú ẹsẹ ọgbọ̀n òun sì wí fún wọn pé èmi kì yóò lọ ṣùgbọ́n èmi ó padà lọ sí ilẹ̀ mi àti sọ́dọ̀ ará mi, ó sì wí pé má ṣe fi wá sílẹ̀. Èmi bẹ̀ ọ́, ìwọ sáà mọ̀ pé ní ìjùlẹ̀ àwa dó sí, ìwọ ó sì máa ṣe ojú fún wa. Ìṣìnà púpọ̀ ni èyí. Wọ́n ti rí ọwọ́ Ọlọ́run, agbára Ọlọ́run, ìtọ́ni Ọlọ́run ṣáájú àkókò yìí, ṣùgbọ́n wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ara tiwọn. Wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n fojú rí, ẹni tí wọ́n mọ̀. Ta ni ìwọ fẹ́ gbẹ́kẹ̀lé? Ta ló fẹ́ kó yan ìyàwó fún ọ? Èyí tó ti ń dúró de Ọlọ́run tọ́lọ́run ti ń tọ ọ́ ń kọ́. O rántí ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ni, ṣé bí Ọlọ́run ló darí rẹ? O rántí kò tó wá sí kò ṣe bí Ọlọ́run ló darí rẹ? O rántí ilé tó ń gbé ni, ṣé bí Ọlọ́run ló darí rẹ? Gbà tíṣẹ́ wọ́n púpọ̀ tí ò sẹ́ni tó ríṣẹ́, ṣe bí Ọlọ́run ló darí rẹ síbi tí o ti ríṣẹ́? Gbà tó dàbẹ ni wípé ẹ̀yìn kan wọ́n níta, ṣe bí Ọlọ́run ló ti ń darí rẹ? O wá fi Ọlọ́run yìí sílẹ̀. O wá dàbí ẹni wípé ẹ kò ní tọ ọmọ. O wá ń lọ bá àwọn ènìyàn wípé ẹ jọwọ́, èyí ni àṣìṣe tí Mose àti àwọn àgbà Israẹl tí wọ́n ṣe ní àkókò yìí. Ṣùgbọ́n ó bá bù sọ pé rárá o, mo fẹ́ lọ bá àwọn ará mi. Wọ́n ní má ṣe bẹ́ẹ̀, tó bá bá wa lọ, wàá jẹ́ ojú fún wa. Mose fẹ́ fi ipò rẹ̀ gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí ojú àwọn ènìyàn, ó fẹ́ fi sílẹ̀, ó fẹ́ fi fún Óbábù. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó rí ìjà tilẹ̀ lọ́dọ̀ ènìyàn. Bó o bá rí ìjà tilẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn, àánú Ọlọ́run ni fún ọ. Ọlọ́run fẹ́ kí o lè tẹjú mọ́ òun ni ó ṣe jẹ́ kí irú ẹ̀jẹ̀ kulẹ̀ bẹ́ẹ̀ kí ó wá ayé. Ní ẹsẹ̀ 22, ní ẹsẹ̀ 23, wọ́n sì ṣí kúrò ní òkè Olúwa ní ìrìn ọjọ́ mẹ́ta. Àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn àjò ọjọ́ mẹ́ta láti wá ibi ìsinmi fún wọn. Ọlọ́run ló ń wá ibi ìsinmi. Ṣé wọn náà mọ̀ pé ìgbà tó bá fẹ́ gbéyàwó, ó ń sọ pé mo tiẹ̀ fẹ́ sinmi. Bí n bá gbéyàwó nsìn, ilé ẹni tí n bá wà, màá lè mọ̀ wípé mo débi tí mo ń lọ. Ọlọ́run ló máa ń wá ibi ìsinmi. Orí tí wọ́n sọ wípé àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn ọjọ́ mẹ́ta láti wá, láti ṣe àwárí ibi ìsinmi fún wọn. Ọlọ́run ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa. Ilé tí a ó gbé, ọkọ̀ tí a ó fẹ́, ìyàwó tí a ó fẹ́, Ọlọ́run ló máa ń wá, tó sì máa ń rí, tó sì máa ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé òun ti rí. Ní ẹsẹ̀ 24, àwọ̀ sánmọ̀ Olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán. Nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó, ó ń sọ fún wa ní Exodus orí 14. Ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa sọ wípé tó bá ṣe wípé Ọlọ́run ló ń darí mi, èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n. Lára àwọn ọmọ Ísíráẹlì, mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ, ohun tó yẹ kó wádìí ni wípé wádìí ara rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí, kí ni èrèdí rẹ̀? Ohunkóhun ló lè ṣẹlẹ̀? Bóyá ní ìgbéyàwó rẹ, béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, kí ni dé tẹ́lẹ̀ dé bá mi? Àlàyé ọ. Bó bá jẹ́ wípé ìṣòro yìí dé, kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ. Bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀, kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ, àfihàn ọ́. Bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ, àfihàn ọ́. Bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà, àfihàn ọ́. Bákan náà, rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹlì, ó sì ń tọ́ wọn, ó sì ń tọ́ wọn. Wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé, wọ́n tẹ̀lé Ọlọ́run. Wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì. Wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní. Bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, yóò máa darí rẹ. Ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Exodus orí 14 láti ẹsẹ̀ 10. Nígbà tí Pharaoh sì ń sún mọ́tò sí, àwọn ọmọ Ísíráẹlì gbé ojú sókè, wọ́n sì kíyèsí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Àwọn ọmọ Ísíráẹlì sì kígbe pé Olúwa, ó ṣeéṣe nigbati o tin wa ti a tin to sona gege bi oro olorun ti a tin ko gege bi oro olorun ti a laaye o ni kinikini gege bi oro olorun o si bere si tele oro olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bele bo se n gbadura sugbon o sese gege bi a tin dari re ti a to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le jo lo tele o okun pa wa niwaju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si n so wipe ah se bi won so fun wa wipe baba gboto olorun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni je lo ni mo ri to n tele mi abi ki se aisan to fi mi si e lojo ti mo ri gbala onko lo tun de yi kini ki n se won ba ki gbe gbati farao de ranti o baba so nkan kan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun e pe ore ofe olorun yo tun fun o pe bo ba ti ni iyawo meji dandan ni ohun lati se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan ohun lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si lati duro de itoni olorun o si je wipe o ti n gboran o ti n gboran yi tọlọrun si n to tinu re n dun to n kọrin ayọ to n sọ pe ah gbangba ijọba ọlọrun ajọ debẹ ni bina n jo bojo n rọ amajọ dejọba ọlọrun ni iṣọ wa ni ko foko niṣo pe ṣo n kọrin ni o sọ pe o bọ lọwọ mi ah mi o ti ku mo lọ sabule ni mo lọ ṣiṣẹ labule ni mo tun ti de nsin aya awaja biru e ba ṣẹlẹ lọjọ monday wa ma so pe nje ma le lo ni ojo isegun lojo tuesday ba nje ma le lo seko beli yen pe awon so pe ah o se bere ni awon ara ile won so pe ah mi o so fun e igbagbo en to ko se en to ka bibeli bi ti eyi ti ki daran bibeli ah e tan woyin bo kakaka ti o gbe won iwo na wa gbe iwo eyan dudu ifa na fi ko wa ninu ile ti wa oju orisa ti wa le o gbe bibeli ah o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye wa ja oni kini kin se eyi ni o de ba mo israeli ni won gboju soke na ri farao lo wa nbo na wa ki gbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati ku ni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun gbato ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun amajo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won dahun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni eje maju iya eju iya were iya je ejule olomo nkan to n wakaki loru yi o tun kan lekun ko se to dahun o pe omo e pe ade o to ba dahun to ba silekun ade na joko le abomo mi ko yi ni iṣu a ma so pe se mo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju a ri nkan aya be si ni ja awon israeli na ba be si ni kigbe na so pe mose se ko si isa oku ni ijipti o ba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese ka kun lo sorun apadi ju eto mu wa jade wo eto wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun o yeke yeke eti o fi je wipe eduro je to wi ni o ye ko wi be oni e ma beru eduro je ki e si ri igbala oluwa ti yo fi han yin le oni nitori awon ara egypt ti eyin ri le oni yi eyin ki o tun ri won mo lai lai nitori ti oluwa yo ja fun yin ki eyin ki o pa enu yin mo oluwa si wi fun mose pe e se ti iwo nke pe mi so fun awon omo israeli ki o si so omo israeli ki won ki o duro je abi ki won ki o se kini olorun o ni ka duro eko bibele tori isoro olorun o ni ka duro pe a o gbodo sise sin o nitori isoro nitori wipe egba ti mo de fe gbe yawo na won de so fun mi o ka gbadura ka gbadu mo si gbadura wo iso ti mo ri eyi ti olorun si yan fun mi a mo de ti gbe yawo nsin onu kan koja odun meji nkoja a o bi mo olorun ni ko tesi waju ni tesi waju adura ni ko tesi waju eko bibeli ni ko tesi waju ati ma korin yan olorun logo ni ko tesi waju ati ma jeri ka ki pe jesu ngbala jesu so di mimo jesu fi agbara e mo kun ni jesu wo san jesu si ma pese Jesu ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo esu a ma so pe duro je o e to tin wo asu tele tele yen panumo duro je olorun ni o ti olorun ni bo ti e ti bimo te si waju lati ma so pe olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tawon obi e tan so fun e wi pe o to su ena awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti tu omo ogbon o si ti loko o si ti igbeyawo awon eyan si ma so fun e pe tejeje ti eyin na ti poju iwo lo pa jesu ni ewo ni ti e ba ni ti e ti wale o ti ngba were mesi o ti eyi ti poju won ma so fun e pe duro je olorun si so fun o wi pe e ton e bon se nsoro si yen ton se nunu bi ni se si yen oni ko tun tesi waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo israeli yo si la aarin okun na koja ni iyangbe ile aarin isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen aarin e na la ma gba koja awon ti o mo ona olorun se o mo pe awa mayidi ni se olorun awon ti won o ni igbagbo afoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o a fe bere rin ajo wa ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o eje ka tesi waju o eje ka lo o iwo to ri isoro ni gbesi aye e ta so pe o ya o eje tesi waju afa ise fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o eje ka tesi waju o tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nko ni ona olorun isoro si de mama kigbe mama sunko mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon sepe lorun mama sepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesi waju ni tesi waju adura tesi waju ati ma ka oro olorun tesi waju ati ma gbo on si olorun lenu tesi waju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re bile olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesi waju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesi waju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa nwaju eyen fara o wa leyin bo ba pada olorun o ni be pada o olorun ti be ko ni ba ni keni pada si egypt bo ba pada owo fara o ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bọlọrun ba wo okun pa mo ro ko ye ka ni igba lati wo okun pa bọlọrun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gbodo ju omo olorun se bi awon Sedraki Mesaki ati Abednego ati se ife Olorun ni o wa ninu okan won ni Nebukadnezari wa pe won pe ah ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je wepe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ti won be ba ko tani olorun na ti o gba yin lowo mi ah won ba je be oba e to so yen o ti so koja e teyan so bo ba je be ni so ina na lo dale olorun yen a fe sin a sin fe ko ye oba wi pe olorun ti a wa nsin o le gba wa inu ba bi Nebukadnezari awon elomiran ma ma se gbagbo won so pe ah ma je kinu bi awon agba o batelese o ba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lọlọrun fi kan setan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnezari o ba dana okun men to nda ko men to dana fun awon omo odo ti e lo dana fun lati pa oko simo o ba de awon omo lọrun a ki de omo lọrun owo to ba fi de omo lọrun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnezari won ba bo siwaju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon Sedraki Mesaki ati Abednego ton so pe bina njo ma debi ton tin ko oro olorun bojo nro bi o so umbrella ma debe bo je pe fara n bo leyin okun po wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won won opo o won opo rara ra bo ba ton denu na okun ta fi de won ojo rau rau irun won aso won bata won ko si nkan tojo ni Jesu ba Jesu latoke onu Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won lo ni won ba n rin kakiri ni una na ba soro o le mo nkan ton so o le mo gba ti o ba se tan lati line na ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba wa so ru e iwo ta ya nja to debe o le gboru oro be a ki kan gbo ni ni ara ofosa kakan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oki o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebukadnezari ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mimi laya mo nlo ninu na yen Jesu wa pade e nbe on wa soro Nebukadnezari ba taju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipalara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo o ni ejade na ba jade ah won ni ko siru olorun to le gba yan bi ru eyi awon ton fe tele ona to olorun niyan ki la ti ri si ko pe na gba ti Nebukadnezari to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niyan gba ta ba gbadura ku lo patapata ni abi ki se be ofin to nwo oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wọ́n jẹ fún mi òfin dáadáa ni òfin wípé taṣọ mi bá dọ̀tí ní Sátidé bá mi kókó fọ́ òfin dáadáa ni ṣùgbọ́n òfin má lọ sẹ́kọ̀ bíbélì ìyẹn ti kọjá òfin pé nílé bí o ní gbàdúrà sí ọlọ́run o tara tún fẹ́ gbàdúrà sí ṣéṣù la fẹ́ sìn ni Dáníẹ́lì bá sọ pé mo gbọ́ ti gbogbo òfin eléyìí tẹ́ tún wá gbé kalẹ̀ yìí ó ti kọjá ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń sọ lọ́wọ́ lẹ́sẹ̀ náà bá rí wọn sọ pé aha a ti mú o ti gbàdúrà ẹ̀ṣẹ̀ tó dá nìyẹn o loju awon okunrin mi ninu ile to nba yawo ja e pe won jo e ki lese yawo e e o nka bibeli ni ese na ni ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lohun ti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njoko sinsin iyen gan lo nta mi lara pe oju esu sile ko si fe sin esu ba se sin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu le bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale e iwe ton ma nfun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma nre koja ni iru ofin be ni Daniel le gbo lo so pe o mo nkan to n se ibi ki se le ohun orun ni le gbata ba gbadura ba o le la se fe lo si joba orun kia lo ba lo n gbadura gbatan wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni won so pe ko si sise ko si aise inu okini oni wa pari esi oloya awon kini ibi ti n pa won won ba ju Daniel sinu e eni to n gbadura a le pa en to n gbadura olorun ayeraye wa pele en to n gbadura eni to fe se fe olorun to fe fi oro olorun se amona re olorun ayeraye wa pelu e kini o ba panu mo won ba di ore Daniel ni Daniel sun ninu oro kini o ti e kan na o ya Daniel lara ni oba ba de laaro ojo keji pe Daniel olorun to nsin sogba o ta ba nsin olorun o ma ngba ninin Daniel ba so pe olorun temi si o ki se awon olorun ton loju ton riran e to le titi o gboran ki se olorun tigi ati ope ati rin ati orisa olorun temi sin o gba mi o ran angeli re o seso lori mi ah oni ko jade o ba jade awon iyoku ti won se esun eke ti won fi ofin buburu lele oba ba ni eyin na adanra wo abi eyin na sa nsin olorun eyin na sa to e ma bojo fo le npe bojo dura le ngba e sa nse kan eh o ye ka mo olorun to ngba ni tori be eyin na o ya o na wa ko ojo nu e ah igbagbo yato si igbagbo igbagbo agala ma sa ko gbe eyan debi kankan o bi won se ju won nu e tegun tegun teran teran lo je won patapata iru olorun wo ni won nsin seru ti Daniel ni abi olorun Sedraki Mesaki ati Abednego olorun ti Mose ti Aaroni olorun to ma se amona awon eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igbani lojo oponju bolorun ba lana fun wa ba so fun pe ka lo si bi ma mi kan bi wahala wa loju ona tolorun ni ko lo olorun wa ka kuro bomi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fomo olorun olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe joko ti abi o fe joko ti pe ohun kun tolorun ba fe ibi kibi tolorun ba ni kin lo ona kona tolorun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya ofo mi lori ohun ko nitori pe mo fe sin olorun yo si waju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala ba de ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba dabi ẹni pe ọta n dojukọ sa tẹsiwaju ninu iṣẹ ẹsin ọlọrun bi leri re tile pe ki yo pale bekele oluwa ma se foya ni oruko Jesu Kristi oluwa wa adupe lowo re olorun wi pe o je ki o da wa loju wi pe bi o ba gba ni la o ma nduro tini pe bi o ba gba ni la igbesi aye wa ona wa irin wa o ma nwa lowo re je ambe o wi pe ma je ki abule o lowo ma je ki ayan fun ara wa gbogbo eyi to ma nje ki a fe se tinu ara eni lai bere lowo iwo olorun alaye gbogbo iwo ori kunkun ti o ma nje ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re yo kuro ni okan wa ni oruko Jesu oro re so fun wa wipe iwo gbe oro re gaju oruko re lo ati wipe oro re to imole si pa ona wa je ambe o wi pe bi a se ngbo yi je ki a fi oro re si se gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko Jesu ma to wa ma saju wa lo lana sile fun wa je ki oro re ki o ye wa gbogbo isina ti a ti tori bo tele tele abe o wi pe ki o ka won kuro ni waju wa a si nbe o wi pe iwon ibadie ti igbesi aye wa ku ki Jesu Kristi ki o to de sanu fun a ma je ki a sako kiri ma je ki a sonu ninu igbeyawo wa ninu esise wa ninu igbese ki igbese ti a fe gbe je ki itoni re ki o da wa loju ki a to gbese bi a se nlo loni je ki abo re ki o wa lori eni kankan wa a nbe pe ki o fi eje Jesu sami se eni kankan wa lara ki o wo awon eni bi ki o ma se tewa pa wa mo ki o si je ki a layo ninu isin re gbogbo wahala ti a si ko wa si hin boya bi aisan tabi wahala tabi iponju ohun kan ti o rin wu ki o je le won jiyan si wa ni oruko Jesu adupe ko ti gbo ti wa ma to wa lo ni oruko Jesu Kristi Oluwa wa
1: e je ki a gbadura baba wa ti nbe le orun awa sodo yin loni nitori awa gege bi omo si baba asimo wi pe e ko fi wa sile nigba kan ri amo wi pe o je didu inu yin lati fa wa somodo ara yin lati joko ke ateti sile ke agboro gege bi omo ti gboran gege bi omo ti o ni oye wi pe ife baba si ohun o po re koja ju eti a le fenu so loni bi ati wa ani igbagbo wi pe e o dan wadura wa ani igbagbo wi pe e ko je tawanu bi o ti wo ki ori ani igbagbo wi pe ife ti e ti fe wa lati igba ti Jesu Kristi ti ku wi pe ife yi o wa ba kan na se be loni nje bi ati wa bi a o ti ma gboro yin bi a o ti ma la wa loye a nbe yin wi pe iye otun ati okun otun agbara otun yo soji ninu okan wa ni oruko Jesu e ba wa soro e fun wa ni eti omo e je ki a le gboran e je ki a le ma tele yin ni isise kokan ki a ma se pada seyin ki awon ti a nreti lati odo yin gege bi awon ileri te ti se fun wa ki won ki o le je ti wa adupe wepe ti gbo ti wa ni oruko Jesu Kristi Oluwa wa loni a nwo iwe woli Isaiah ori ogoji lati ese ike dogbon iwe woli Isaiah ori ogoji lati ese ike dogbon ma fi ojuka bi atijo nka papo nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mimo wi gbe oju yin soke se bi giga ke se wo tali o da nkan won yi ti mu ogun won jade wa ni iye o npe gbogbo won le oroko nipa ti tobi ipa re nitori pe oun le ni ipa ko si okan ti o ku e se ti iwo fi nwi iwo Jacobo ti iwo si nso iwo Israeli pe ona mi pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi iwo ko ti imo iwo ko ti igbo pe Olorun ayeraye Olowa eleda gbogbo ipekun aye ki share be ni are ki mu ko si awari oye re o nfi agbara fun ala re o si fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le sobo patapata sugbon awon ti o ba duro de Oluwa yo tun agbara won se won fi ye gun oke bidi won sare ki o si re won won rin are ki o si mu won loni mo fe ba wa soro lori diduro de Oluwa diduro de Oluwa bi o ba wa nihin ni ose ti o koja mo soro lori ayo Olorun e ti je agbara ati okun fun onigbagbo awon nkan wonyi ti Olorun se wa loju lati ri ti Olorun ko si wahala o kan aya wa won je awon nkan ti o je ki igbagbo wa ki o le ki o gbona ki o lagbara ju be lo won o je ki ayo wa ninu Olorun ati ife wa fun Olorun ati igbagbo lati duro ti ri pelu Olorun titi a o fi ri dahun si adura wa won o je ki won ki o le fi ese mule ju be lo nitori be ma to awon nkan wonyi si o kan aya re ma se je ki won ki o lo kuro ni okan re ni igba kan loni ni an soro lori diduro de Oluwa diduro de Oluwa kini eredi ti a fi duro de Oluwa bawo ni a se le duro de Oluwa kini awon abayori si awon ami ti o le wa ni igbesi aye wa wi pe a je eni ti o ti duro de Oluwa a si ti ri idahun eredi ti a fi duro de Oluwa ati paapa akoko wo ni o ye ki a ma duro de Oluwa ki awon ibere wonyi ki a to le dahun won lese lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye diduro de Oluwa je kin tun ka ese ikokan le logbon le kan si o ni sugbon awon ti o ba duro de Oluwa ki se awon ti o sare koja Oluwa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru ti won so wi pe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu Oluwa awon ti o duro de Oluwa o ni sugbon awon ti o duro de Oluwa yo tun agbara won se won o si fi iye gun oke bidi won o fi iye gun oke bidi won o sare ki yo si re won won o rin are ki yo si mu won bi a ba nso wi pe awon wonyi won o tun agbara won se eyi nso wi pe se iwo na mo awa ti a nlo moto lekookan bi a ba ti lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wa wi pe o ye ki a gbe lo si odo awon mechanic wi pe ki won ki o tuntun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daradara nitori be a fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re sese ki o mu wa o sese ki o dabi eni wo pe ade ikorita a o mo ibi ti a o gba o sese ki o dabi eni wo pe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o sese ki o je wi pe omi ti o kun popo ti o si kunre koja oni o wa ni waju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wi pe bi abaduro de olowa wi pe a o fi iye gun oke bi idi eni wi pe oke ti o wa ni waju wa ti o dabi eni wi pe ko si ohun ti o le si oke yi nidi bi abaduro de olowa Olorun a fun wa ni iye BTD nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wi pe oke yi ki o ja mo nkan ni igbesi aye wa oni a o sare ki yo si re wa bi abati wo awon omo wa ni ileiwe ti won ma n sare ije bi won ba tin dije a ma ri wi pe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobo lole are won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo won yi won ti mura sile won ti sun daradara loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wi pe won ti sare won sare yi won sare eje yi won ti gbianju sile bi won ba ti be sin sare won ma sare lo won ma sare lo tete ki yo si re won ibe na ni an so fun awa ti a je onigbagbo awa ti o je wi pe a ko duro de oluwa a ko je ki emi wa ki o simi le oluwa o je wi pe a n gbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de oluwa o ni sugbon awa ti a ba n duro de oluwa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba nsare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o ntaja ti a n gbe awon nkan ti a nta ti a n gbe lo soja ti ki si se wi pe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni a n fi rin a o ri wi pe awon miran ti o je wi pe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won a gbe eru won won a gbe sokale won a joko seba titi won a ma duro de moto sugbon awon ti o je wi pe won ni okun won ni agbara won ti doja ni kiakia won a le ta awon nkan won yi fun awon ni bara won awa ti o je pe a duro de oluwa nipa ti emi bi a ba rin ti a re sin mu wa bawo ni a o se de ibute ibi ti a n lo lakoko ti o ye ki a debe eni o fi se pataki wi pe a ni lati duro de oluwa sugbon mo so tele wi pe ki a to le duro de oluwa ki a to le so agbara wa di otun ohun kan ni a ni lati koko mo ye ki a wo lati ese ikedogbon o ni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mimo wi eyi ni ibere pepe eko ti o ye ki a ko ati ti o ye ki a mo se o mo wi pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won daradara o se se awon elomiran a ma wa si ilesin won ma so wi pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete te awon lowo awon a tun gba ona eburu miran awon a lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon eyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won eni olorun fi n bi wa pe ki a tile to so wi pe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye iwe mimo wo lati wo awon ileri pataki ti o se fun wa o ni lakoko ta ni eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wi pe olorun o ni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi o ni be a ba wo

Ọlọ́run lágbájá, Ọlọ́run tẹ̀mẹ̀dù, wọ́n ń fi Ọlọ́run, Ọlọ́run ọ̀gá ògo, Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá, Ọlọ́run olódùmarè, wọ́n ń fi wé àwọn ènìyàn ẹlẹ́ran ara tí èmi rẹ̀ wà ní ihò imú rẹ̀. Èni Ọlọ́run fi wípé kí á tilẹ̀ tó dúró di olúwa. Kí á tó sọ wípé à ń lọ bá Ọlọ́run láti gbàdúrà, láti mú àwọn ẹ̀bẹ̀ wa, láti ṣí wọn payá níwájú olúwa. Ó ní lákọ̀ọ́kọ́, ta ni ẹ̀yin fi mí wé? Ó ní lákọ̀ọ́kọ́, ta ni èmi ò bá dọ́gba? Èyí ni ẹni mímọ́ Ísírẹ́lì wí. Jẹ́ kí ẹ wo Exodu orí kẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Exodu orí kẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Òun sì wí pé lé ọ̀la, ó sì wí pé kí ó rí bí ọ̀rọ̀ rẹ, kí ìwọ kí ó lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Ó ní kí ìwọ kí ó lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Àwọn ẹlòmíràn tí òye òye bí mo ti sọ tẹ́lẹ̀, wọ́n a máa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìsìn ló wà wípé bí ò bá sí ọ̀nà níbí, òun á tún wá ọ̀nà mìíràn lọ. Èyí ń jẹ́ wípé wọ́n rò wípé Ọlọ́run mìíràn tún wà níbòmíràn. Ìbànújẹ́ àwọn tí ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. Àwọn ẹlòmíràn wọ́n a máa rò wípé bóyá òrìṣà kan, òrìṣà ìdílé, òrìṣà bàbá wọn, òrìṣà ti abúlé, òrìṣà ti àwọn ẹlẹ́yàmẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n máa rò wípé bóyá nǹkan wọ̀nyí ó lè gbà wọ́n. Wọ́n máa rò wípé bí àwọn bá wá sí ilé ìsìn, bí àwọn bá ka Bíbélì, tí àdúrà ò bá gbà, tí ó bá dàbí ẹni wípé nǹkan tí àwọn ń retí kò ti àwọn lọ́wọ́, wọ́n á sọ wípé àwọn mọ̀bì kan tí àwọn lè lọ, mbò ló tún fẹ́ lọ, mbò ló tún fẹ́ lọ. Ó tún fẹ́ dá ìbànújẹ́ kún ìbànújẹ́ fún ara rẹ. Ó ní kí ìwọ kí ó lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Jẹ́ kí ó kalẹ̀ nínú ọkàn rẹ bí ó ti kalẹ̀ lé ọ̀run ní iwájú àwọn áńgẹ́lì. Jẹ́ kí ó kalẹ̀ lé ọkàn rẹ bí ó ti kalẹ̀ lé ọkàn gbogbo àwọn tí ó ti mọ Ọlọ́run láti ìgbà Ádámù títí di àkókò tí a wà yìí, wípé kò sí ẹlòmíràn, yálà lé ọ̀run, yálà lé ayé, yálà ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí nínú òkun, kò tún sí ẹlòmíràn. Ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni. Nínú Exodu yìí kan náà, orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkànlá, Exodu orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkànlá, ta lè ó dàbí ìwọ Olúwa nínú àwọn alágbára? Ta lè ó dàbí ìwọ ológo ní mímọ́, ẹlẹ́rù ní ìyìn tí ń ṣe ohun ìyanu? Bí a bá ń dárúkọ Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé ẹni tí ń ṣe ohun ńláńlá, ohun abàmì, ohun ìyanu, ohun tí ó jẹ́ wípé kò sí ẹnìkan nínú àwọn áńgẹ́lì tàbí ẹnìkan nínú àwọn ènìyàn tí ó lè ṣe ohun tí Ọlọ́run ń ṣe. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó sinmi lé Olúwa, kí ó sì mọ̀ wípé àbáyọrí ohun gbogbo tí ó yẹ kí o ṣe. Bí o bá fẹ́ ní ìyọrísí rere àti ìtẹ̀síwájú ni wípé kí o dúró de Olúwa. Ṣo ní wàhálà ni? Ṣó dàbí ẹni wípé ó ń sun ẹkún àsunrìn? Ṣó dàbí ẹni wípé àwọn nǹkan tí ó ń wá ó jìnà rere sí ọ? Ṣó dàbí ẹni wípé wàhálà nínú ẹbí, wàhálà níbi iṣẹ́, wàhálà níbi okòwò rẹ, wàhálà pẹ̀lú àwọn alábàágbé wípé ó fẹ́ mú ọ lómi? Ó dàbí ẹni wípé ó ti jìn sínú ọ̀fìn, kò sí ẹni tí ó lè yọ ọ jáde. Ò ṣe dúró de Olúwa, ò ṣe dúró de Olúwa. Ò rántí àwọn tí ó wà nínú Bíbélì. Bí a bá ń ka àwọn tí ó wà nínú Bíbélì, àwọn tí wọ́n ní wàhálà bí tiwa ni. Ò rántí Jábésì, ó ní wàhálà. Nǹkan tí ó gbà á ni wípé ó dúró de Olúwa. Ò rántí Jósẹ́fù, àparọ́mọ, atà sí oko ẹrú, ó lọ sí ẹ̀wọ̀n. Wo irú ẹni báyìí, ṣé ó jẹ́ wípé Ọlọ́run ti gbàgbé rẹ̀ ni? Ṣé ó jẹ́ wípé àwọn ìlérí Ọlọ́run tí Ọlọ́run ti fún tẹ́lẹ̀? Ṣé ó jẹ́ wípé àwọn ìlérí wọ̀nyí ti kùnà ni? Ṣé ó jẹ́ wípé Ọlọ́run kò sí lórí ìtẹ́mọ́ni rárá? Ṣùgbọ́n nígbà tí Jósẹ́fù tí ó dúró de Olúwa, nígbà yìí ni a sọ agbára rẹ̀ di ọ̀tun. A mú u kúrò láti ọgbà ẹ̀wọ̀n, a mú u wá sí orí ìtẹ́. Òòrán ti Samsoni, bí ó tilẹ̀ jẹ́ wípé àfọwọ́fà Samsoni ni, nítorí wípé ó lọ sínú ẹ̀ṣẹ̀. Ohun tí ó jẹ́ wípé kò yẹ kí ẹni tí ó jẹ́ onídàájọ́ bíi tirẹ̀, alákòóso bíi tirẹ̀, olórí bíi tirẹ̀, ohun tí ó yẹ kò yẹ kí ó ṣe ohun tí ó ṣe. Ayé ojú rẹ̀ méjèèjì, ṣùgbọ́n kí ni ó ṣe? Bí ó bá jẹ́ ẹlòmíràn ni, a rò wípé gbogbo nǹkan ti pin, wípé ohun tí ó kù ni pé kí òun lọ pokùnso,
ohun tí ó kù ni pé kí òun wá ọ̀nà tàbí ààyè láti para òun dànù, ṣùgbọ́n rárá ojú odò ló wà.

oduro de olowa oni oni olowa nigba kan sosho yi so agbara mi dotun iwo na o se duro de olowa be o ranti dafidi ni wahala popo ninu ebi ni o ranti igba ti omo re absalom ti o dide si tabi o ranti nigba ti oba saul nigba ti o dide si dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se oduro de olowa ni bi a ba wa sinu majemu titun se o ranti awon aposteli aso won sinu tubo Shoran ti awon apostili ana won legba aje won ni iya a fi opolopo nkan du won sugbon won duro de oluwa awa na be na lo ye ka se we pe bi awon ti isaju bi won ti duro de oluwa ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de oluwa oju ko si ni ti wa ni oruko jesu wo orin dafidi ikokan dini adorun ejo esan Orin Dafidi ikokan dini adorun ese ikefa nitori pe tali o wa le orun ti a le fi we olowa daun se angeli kan wa le orun boya michael ni o tabi gabriel ni tabi angeli miran o ni tali o wa le orun ti a le fi we olowa je iru eni be wa rara tani ninu awon omo alagbara ti a le fi we oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a le fi we oluwa o tun wa so fun wa wipe ninu aye yi bakan na wipe ko si omo alagbara kan ti a le fi we oluwa o se je ki okan re ki o sinmi le oluwa nigba ti o ti mo wipe ko si eni ti a fi le we olorun ti a le fi we olorun wa nigba ti o ti mo we pe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijoloto ni ninu ohunkohun ko si eni ti a le fi we oluwa o se duro de oluwa o se gbe oju re si oke ki o so fun oluwa wi pe won duro de o ye ki a tun pada lo si iwe isaiah ori ogoji iwe isaiah ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si bi giga Eni ohun ti Olorun so fun wa. O ni ki a gbe oju wa soke si ibi giga ki a mu oju wa kuro ninu awon orisa petele. Ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara. Eniyan ma nse ileri popo. O sese ki enikan ki o so pe ma se yonu. Ohun gbogbo to ba nfe ni ma fo. Ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi o ni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele o ni ki a gbe oju wa soke si bi giga ki e se wo tali o da nkan won yi wa awon irawo tani o da won so fun mi be na ni olorun le o da won o ni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se katan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re loni ki a wo je ki a mo we pe awon nkan wonyi won wa lati owo olowa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oruko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ki a gbe oju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese iketadinlogbon Yeshe ti iwo fin wi iwo Jacobu ti iwo si nso iwo Israeli pe ona mi pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi eni ariti awon omo Israeli se ranti itan omo Israeli o se ni laanu we pe awon wonyi won gbagbe ore Olorun won gbagbe anu Olorun won gbagbe ileri Olorun won gbagbe majemu ti olorun ti ba won da ohun ti o se lanu ninu ni ti awon omo Israeli ni wo pe se oranti lati akoko Abrahamu ni olorun ti fun oni ileri
ti o si so wipe lati odun de odun ni ibukun olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase Abrahamu ati awon omo omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo olorun kokuna olorun ko ja fara ni akoko mose ni olorun pe mose wo pe akoko ati mu iliri ise wo pe o ti de bi o ti re je wo pe oye ko ye mose ni akoko ti o so wi pe ta le emi ti won lo doju ko farao olorun so wi pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o nka bibeli daadara o ri wo pe opolopo ise ami opolopo ise iyanu le olorun se titi okan awon omo Egypt ti okan won fi remi ti o fi je wi pe won ko ni agbara ti okun mo ti won so fun amo ise pe oya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se ran ti wi pe bi won ti de bi bebe okun pupa ti won be sin ro wi pe aye fe pari ti won ro wi pe o da be ni pe iku ti de fun won nisinsin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun pupa wa ni waju nbo ni ke agbegba be ni won ke pe Olowa ni Olorun so fun Mose pe ki o na pa re ni okun pupa pin si meji ke se be ni kan ogoji odun ni won fi nje mana lai sanwo ti o je pe bi won ba ti ji loro ni won lo ko mana won ma jeun aso ogbomo won lara bata ogbomo won lese nihi ni won wa so wi pe ona wa pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi e se ti Israel fi di afoju bayi ti iye won ra ti won ran ti awon ore Olorun won ran ti agbara Olorun won ran ti awon ileri Olorun won ran ti awon majemu ti Olorun ti ba won da sugbon ki a to ma da Israel lebi awa na nko nje awa na nigba ti a ba de ikorita awa na nigba ti o ba da bi eni wi pe omi poju oka fun wa tabi o poju gari fun wa nigba ti o ba da bi eni wi pe wahala wa fun wa ti o le ponran awa paapa ati gbagbe ori Olorun ati gbagbe awon eri ti an je tele tele wi pe nigba ti mo ti denu ijo yi nigba ti mo ti ba Jesu pade nigba ti mo ti ni igbala nigba ti Olorun ti la mi loju nigba ti mo ti kuro ninu iborisa nigba ti mo ti je wese ti mo ti ko sile wo nkan ti Olorun se fun mi awa ti a ti n jeri tele tele awa di awa eni to awa di eni to kari so awa di eni to sunkun asun dekun awa di eni to rin kaakiri bi eni ti ko lo Olorun awa di atoroje atun wa ronu pe boya ka pada sibi ta ti nbo bawo lo se ri bayi se orowe po Olorun ti gbagbe re ni e se ti iwo fi n wi wi pe ona mi wahala mi awon nkan to n doju ko mi awon inu ni bi ni ti mo n doju ko ti mo n ba pade wi pe Olorun ko mo nkan won yi mo awon nkan won yi pamo kuro lodo Oluwa e se ti a fi sunkun beni ti o ni baba e se ti a fi kaakiri beni ti o lo Olorun se Olorun wa ti ku ni se Olorun wa o si laaye mo ni se ileri re ti yi pada ni se majemu ti o ba wa da nipase Jesu Christi nigba ti o ku lori igi agbelebo se awon nkan won yi ko tun ja mo nkan ni waju Olorun ni e se ti a wa fi so bi awon mo Israeli bi alai loye bi alai logbon bi eni ti oju emi re ti fo wi pe ona mi pamo kuro lodo Olowa ati wi pe idajo mi awon eto mi wi pe won ti re koja kuro lodo Olorun mi eni o wa fi n bi wa ni ese ikejidinlogbon iwo ko ti mo iwo ko ti gbo pe Olorun aye raye Olowa eleda gbogbo ipekun aye ki saare be ni aare ki mu ko si awari oye re ijile ni agbara Olorun awa maridi ni agbara Olorun bi abawa lati ipekun kan lo si ipekun miran ninu aye yi ko sese awa maridi ni ijile ni ife re ijile ni majemu re ijile ni awon ileri ti o ti se fun wa a o ti mo ni bi a ba je eni ti o mo Olorun nigba ti a ba ti je wese ti a ti ko sile ti a ti gba Jesu Christi bo gege bi olugbala wa bayi ni ona ti si sile fun wa lati mo Olorun awa ti a ni igbala awa ni a ni imo Olorun awon elesin ti won kan sin awon o ni imo Olorun nitori be o ye ki okan wa ki o bale o ye ki a simi o ye ki a mo we pe a ni Olorun
tó ga lé ọrun ọlọrun ti agbára rẹ kì í bá tì oni nítorí bẹẹ o kí a mọ wípé láti ẹsẹ kọkàndínlọgbọn òun fi agbára fún aláàrẹ òun fi agbára kún àwọn tí kò ní ipá àní àárẹ yóò mú àwọn ọdọmọdé yóò sì rẹ wọn àti àwọn ọdọmọkùnrin yóò tilẹ ṣubú pátápátá ó ní ṣùgbọn àwọn tí ó bá dúró de olúwa ohun tí a ṣe ń dúró de olúwa ni wípé kí ó lè fún wa ní agbára kí ó lè fún wa ní okun wípé nígbà tí àwọn mìíràn tí a jọ ń sáré eré ìje yìí nígbà tí wọn bá ń ṣubú lẹ́bàá ọ̀nà nítorí wípé ọlọ́run ayérayé apá ayérayé kò jẹ́ ibi ìsádi wọn kò sì jẹ́ ohun tó ń gbé wọn ró kò jẹ́ ohun tó ń fún olókun àti agbára nígbà tí àwọn bá ń ṣubú lẹ́bàá ọ̀nà wípé àwa ó máa sáré kì yóò sì rẹ̀ wá a ó máa rìn wípé àárẹ̀ kì yóò mú wa ṣùgbọ́n jẹ́ kí n bí ọ léèrè nígbà wo ni ó yẹ kí a dúró de olúwa àti báwo ni ó yẹ kí a ṣe dúró de olúwa bí a bá ń sọ wípé báwo ni ó yẹ kí a ṣe dúró de olúwa bí a bá ń sọ nípa dídúró de olúwa èyí jẹ́ wípé kí a gbàdúrà kí a pa ọ̀pọ̀lọpọ̀ ojúṣe kí a pa á tì sẹ́gbẹ́ kan ó yà mí lẹ́nu ó sì ṣe mí láàánú wípé àwọn tí ó dàbí ẹni pé wọn kò mọ ọlọ́run àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà wọn tilẹ̀ máa ń gbìyànjú láti dúró de olúwa ní ìmọ̀ tiwọn ní ìdánú tiwọn ó kàn jẹ́ wípé àwọn ò mọ ohun tí a ń pè ní jésù gẹ́gẹ́ bí olùgbàlà àwọn ò mọ ìdáríjì àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n wọ́n máa ń gbìyànjú láti dúró de olúwa bí a bá rí ẹlòmíràn tí ó jẹ́ aláìgbàgbọ́ tí ó jẹ́ pé kò tí ì mọ jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà ṣùgbọ́n ó jẹ́ bí ẹlẹ́sìn bí ó bá ní ìṣòro ráńpẹ́ kan bí ó bá ní ìṣòro kékeré kan a ti sọ wípé òun fẹ́ lọ gbàdúrà òun fẹ́ dúró de olúwa àwọn ẹlòmíràn ó ṣeé ṣe nítorí pé òye bíbélì òye wọn tó wọ́n ti lè ka nǹkan kan nínú májẹ̀mú láéláé àbí nǹkan kan nínú májẹ̀mú tuntun wọ́n sọ pé àwọn fẹ́ lọ sórí òkè òkè yanu òkè anu òkè orí ọ̀fẹ́ òkè àlàáfíà òkè báyìí òkè tọ̀hún wọ́n á dúró síbẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ ọjọ́ mẹ́ta kí ló dé tí ó jẹ́ wípé àwọn wọ̀nyí tí wọn ò mọ ìgbàlà jésù kristi àwọn wọ̀nyí tí ó jẹ́ pé wọn kò tí ì ní ìdánilójú ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn kí ló dé tó jẹ́ wípé àwọn ni wọ́n mọ̀ bí a ti dúró de olúwa àwa tí ọlọ́run sì ti pè tí ó ti bá sọ̀rọ̀ àṣírí àwa tí ọlọ́run ti sọ fún wípé òun jẹ́ bàbá fún wa tí ẹ̀mí ọlọ́run ké ábà bàbá nínú wa kí ló dé tí a ò lè farabalẹ̀ kí a lè dúró de olúwa yẹ kí a wò nígbà wo ni ó yẹ kí a dúró de olúwa àti bí a bá dúró de olúwa kí ni àwọn èrè àwọn àǹfààní tí yóò jẹ tiwa nínú orin dáfídì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún sìnmí lé ọ̀nà òtítọ́ rẹ kí o sì kọ́ mi nítorí ìwọ lé ọlọ́run ìgbàlà mi ìwọ ni mo dúró tì lé ọjọ́ gbogbo níhìn ni olórin dáfídì ló ti ń sọ fún wa wípé òun ní láti dúró de olúwa kì í ṣe ní ọjọ́ kan ó ní lé ọjọ́ gbogbo ìwọ ni mo dúró tì ìwọ ni mo dúró de lé ọjọ́ gbogbo kí ni ṣe tí ọ̀gbẹ́ni yìí tí ó fẹ́ dúró de olúwa ṣé o mọ̀ wípé dáfídì tí ó kọrin dáfídì tí a kà yìí ó jẹ́ jagunjagun ó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní ìgbésí ayé rẹ̀ nígbà mìíràn àwọn nǹkan mìíràn tó ń gbọ́ látọ̀tún látòsí wọ́n ń tako ara wọn kò sì mọ èyí tó jẹ́ òtítọ́ tí òun lè dúró lé nínú wọn ó dàbí ẹni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni dáfídì ni ó dé ìkóríta nínú àwọn nǹkan mìíràn nínú ẹbí rẹ̀ ó dé ìkóríta tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun tọ̀ tàbí gẹ́gẹ́ bí ọba àwọn ìdájọ́ mìíràn àwọn mìíràn tí ó yẹ kí ó ṣe tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun gbà ìpinnu tí ó yẹ kí òun ṣe tàbí àbá tí ó yẹ kí ó dá nítorí bẹ́ẹ̀ ó fẹ́ dúró de olúwa nígbà mìíràn ní ìgbésí ayé tirẹ̀ ó ṣeéṣe kí nǹkan kan kí ó ṣe láàrin ọkọ sí aya ó ṣeéṣe láàrin ẹbí láàrin bàbá ìyá sí ọmọ ó ṣeéṣe ní láàrin àwọn aládùúgbò tàbí níbi iṣẹ́ òde ìkóríta àwọn nǹkan tí ó ń gbọ́ wọ́n ń tako ara wọn tibí aṣọ tibí tọ̀hún aṣọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu ó sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo
awon nkan to pamo loju eniyan won si paya ni waju olorun nitori be o ye ki o le duro ti oluwa ki o duro de wi pe olorun mo woju re olorun mo mo wi pe gbogbo tito awon nkan wonyi won o pamo fun o nitori be mu duro de o eni a fin duro de oluwa ni akoko ti an duro de oluwa yi a o ka bibeli a wo awon iliri olorun a wo awon ase olorun a wo awon nkan ti olorun pase fun wa lati se ti o da bi eni wi pe ati gboju foda tele tele nkan miran ti o ma nse wa lose gege bi eni ti o ja fafa ninu isin olorun ni wi pe awon akoledo isin awon agbekari esin won ki je ki a le raye lati duro de oluwa elomiran o sese ibi to ti fe ka bibeli won so wi pe arakunrin kan bere re o fe ki won lo se jire okan nita atundide elomiran boyo fe gbadura lori nkan kan ni boyo nduro de oluwa ni o si fe mo o fe mu ona re gun ni waju lo ah won ni won pe yin o e ko a lo si sise bayi o ko a lo se bayi nkan won yi ki je ki elomiran ki o le duro de oluwa je ki a wo orin dafidi ori keta din logbon ori dafidi ori keta din logbon lati ese keta la di ese kerin la sugbon emi ti gbagbo lati ri ire oluwa ni ile alaye duro de oluwa ki o si tujuka ki yo si mu ole ayale mu ni duro de oluwa yo si mu ole ayale e je wi pe nigba ti o ba dabi ni pe aje alaye lagbara nigba ti o ba dabi eni wi pe aje alaye lera yala nipa ti ara yala nipa ti emi o je wi pe okun tan ninu wa agbara tan ninu wa o je wi pe ati rin irin igbagbo o nsoro fun wa ati gbe igbese aye igbagbo o nsoro fun wa o fe dabi eni wi pe agbara lati dojuko ota ati lati dojuko idanwo agbara lati duro shinshin ki a ma yese o dabi eni wi pe agbara yi o ndinku die die ni igbese aye wa o ni iru akoko be o ye ki a duro de oluwa iru akoko be o ye ki a duro de oluwa pelu igbagbo lati ri ire olorun ire oluwa ni ile alaye ni orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wo pe ireti npin nigba ti o ba dabi eni wo pe o nse afeeri nkankan nkan yo si ti ite o lowo nigba ti o ba dabi eni wo pe awon abani gbadura e ti jo gbadura awon ore re ti ejo ma nka bibeli ti ejo ma gbadura ti ejo ma mu ibere ara yin lo si waju olorun won ti ba gbadura sugbon awon nkan won yi awon isoro won si wa sibe sibe o so wo pe akoko de lati duro je de olorun akoko de lati lo si waju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to ma ndi wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tilekun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu olorun boya otisu bo sinu ese lai ro tele ni boya o dabi eni wi pe idanwo ni o le rekoja ore ofe ti o ni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori wi pe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori wi pe awon nkan to lero tele tele won tin yo wole o si ri wi pe o n ba igbese aye igbagbo re je o n so di apeyinda o ni iru akoko be ni o ye ki o woju oluwa iru akoko be ni o ye ki o kepe oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu oluwa iwe owe ni a tun ka nisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji le logun iwo ma se wi pe emi o gbesan ibi iwo ma se wi pe emi o gbesan ibi
ṣùgbọ́n dúró de olúwa òun ó sì gbà ọ́ ó ṣeéṣe kí ọ̀rọ̀ kan bí àáwọ̀ kí ó wà láàrin ìwọ àti ẹnìkan kí ẹni yìí kí ó sọ̀rọ̀ ibi nípa rẹ kí ẹni yìí kí ó ṣe ibi sí ọ kí ìdánwò láti ọ̀dọ̀ ṣù kí ó máa sọ sí ọ lọ́kàn wípé gbẹ̀san ló padà parọ́mọ́ òun náà ṣe báyìí ó ní nírú àkókò bẹ́ẹ̀ tí èṣù tó ń fòòró rẹ tó ń fòòró ọkàn rẹ tó ń sọ wípé kí o gbẹ̀san fún ara rẹ ó ní nírú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí o dúró de olúwa wípé bí o bá dúró de olúwa òun ó gbà ọ́ nínú àwọn ìkẹkùn tí ó ń débá ọ̀wọ̀n yìí nínú Aesaya orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún Aesaya orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún èmi ó dúró de olúwa tí ó pa ojú rẹ̀ mọ́ kúrò lára ilé Jákọ́bù èmi ó sì máa wo ọ̀nà rẹ̀ ó ní nígbà tí ó bá dàbí ẹni wípé ọlọ́run wà ó jìnà réré nígbà tí ó bá dàbí ẹni wípé àánú rẹ̀ ń jìnà sí wa nígbà tí ó bá dàbí ẹni pé àwọn ìlérí rẹ̀ ìmúṣẹ wọn jìnà sí wa ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí á dúró de olúwa àwọn ẹlòmíràn wọn máa kùn nírú ìgbà bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wọn máa sá káàkiri nírú ìgbà bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wọn máa tún mú ìgbẹkẹlé wọn kí ó wà nínú ènìyàn tàbí nínú òrìṣà ní ìgbà bẹ́ẹ̀ ó ní àwa tí a fẹ́ dé ọ̀run àwa tí a fẹ́ fi ọ̀run ṣeré jẹ lẹ́yìn ayé yìí ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí a dúró de olúwa yẹ kí a padà sí Aesaya orí ogójì kí a tó gbàdúrà Aesaya orí ogójì ẹsẹ ìkọkànlélọ́gbọ̀n ṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa yóò sọ agbára wọn dọ̀tun àwọn tí ó bá dúró de olúwa wọn ó tún agbára wọn ṣe wọn ó fi ìyẹ́ gun òkè bí ìdì wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn ṣé òkè kan wà níwájú rẹ dúró de olúwa ṣé ó dàbí ẹni pé òkun ló wà níwájú rẹ o sì mọ bó ṣe fò ré kọjá òkun yìí dúró de olúwa ṣé ó ti ń rẹ̀ ọ́ ni ṣé ó dàbí ẹni pé àdúrà ọgbà ni ṣó ní wàhálà ni ṣé ó dàbí ẹni pé àwọn kèfèrí fi ọṣẹ sí wọn fi ọṣẹ ẹlẹyà ṣé ó dàbí ẹni pé ohun tó ti ń retí ó dàbí ẹni pé wọn jìnà rẹ wọn ò tí ì dé ó ní ohun tí a láti ṣe ni pé kí a dúró de olúwa kí a dúró de olúwa kí a má jẹ kí ohun kan kí ó dí wa lọwọ nítorí bẹẹ dìde dúró kí o sọ fún ọlọrun wípé o ṣetán láti dúró de o ṣetán láti gbàdúrà o ṣetán láti mú sùúrù o ṣetán láti ké pé dúró de olúwa o dúró de olúwa má ṣe jẹ́ kí àárẹ̀ kí ó mú ọ dúró de olúwa ké pé olúwa yóò sì dá ọ sílẹ̀ yóò tún ọ sílẹ̀ dúró de olúwa yóò tún agbára rẹ ṣe. Thank you.

a ní láti mọ̀ wípé a ní láti jẹ́ aṣẹ́gun nítorí pé ìsinmi ayérayé àánú ọlọ́run ti ayérayé àtijọba pẹ̀lú Jésù Kristi ìlérí yìí ni a ṣe fún àwọn aṣẹ́gun nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún ẹni tí ó bá ṣẹ́gun òun náà ni a ó fi aṣọ funfun wọ̀ èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀ ó wí pé ẹni tí ó bá ṣẹ́gun ẹni tí ó bá ṣẹ́gun a kì í ṣẹ́gun bí kò bá sí ìjà ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé ayé kọjú ìjà sí wa ara pàápàá kọjú ìjà sí wa èṣù kọjú ìjà sí wa ó ń fẹ́ dán wa wò ó ń fẹ́ bì wá ṣubú ó ń fẹ́ yẹ̀ wá lẹ́sẹ̀ ó ń fẹ́ kí a tún kúrò nínú ìjọba ọlọ́run ó ní bí a bá ṣẹ́gun bí a bá bá ẹ̀ṣẹ̀ jagun tí a sì ṣẹ́gun bí a bá bá ẹran ara tí ó fẹ́ lò wá bí a bá bá jà tí a sì ṣẹ́gun bí a bá bá àwọn òǹfà tí ó ń fà wá lọ sínú ayé tí ó fẹ́ tún fà wá padà sínú ayé bí a bá bá wọn jà tí a sì ṣẹ́gun bí a bá dúró nínú ìṣẹ́gun ọlọ́run bí a bá dúró tí a kò padà sínú ẹ̀ṣẹ̀ tí a kò yí ẹsẹ̀ kúrò nínú ìjọba ọlọ́run ó wí pé nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run wo Jọ́hánù kínní orí karùn-ún Jọ́hánù kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti ọlọ́run ó ṣẹ́gun ayé olúkúlùkù ẹni tí a bí nípa ti ọlọ́run ó ṣẹ́gun ayé bí a bá ń sọ wípé ayé ẹ̀ṣẹ̀ wà nínú ayé bí a bá bí wa nípa ti ọlọ́run tí a sì dúró nínú ìgbàlà ọlọ́run àti orí ọ̀fẹ́ tí ó sọ wá dọmọ ó wí pé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń wá láti inú ayé a ó ṣẹ́gun a kò ní lọ sínú ẹ̀ṣẹ̀ ìsìn ìrúbọ tàbí ìbọ̀rìṣà ó wà nínú ayé ṣùgbọ́n bí a bá ṣẹ́gun bí àwọn ènìyàn bá ń fà wá bí àwọn ẹbí bá ń pè wá láti tún bọ̀rìṣà tí a sọ wípé rárá àti jẹ́ ti ọlọ́run a kò ní padà sínú ìrúbọ tàbí a kò ní padà sínú ẹ̀sìn ayé ó ní bí a bá ṣẹ́gun nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run ìdánwò wà nínú ayé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ayé gẹ́gẹ́ bí inúnibíni ó wí pé bí a bá ṣẹ́gun a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run ṣùgbọ́n bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀ kí ni ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wo Exodus orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n Exodus orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ṣùgbọ́n ṣe gáfrà fún mi ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n Olúwa sì wí fún Mose pé ẹnikẹ́ni tí ó ṣẹ̀mí òun ni èmi ó pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé mi bí a bá ní ìgbàlà a kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run ṣùgbọ́n gẹ́rẹ́ bí a bá tún ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ tí irọ́ bá ti padà wá sí ìgbésí ayé wa tí àgbèrè tàbí panṣágà bá ti padà wá sí ìgbésí ayé wa tí ìkóbìnrin jọ tí ó bá tún ti ń padà sí ìgbésí ayé wa tàbí ìbọ̀rìṣà tàbí ojú kòkòrò ni ó ń padà sí ìgbésí ayé wa tàbí kí a máa yíwè kí a máa jalè ni ó ń padà sí ìgbésí ayé wa bóyá a jẹ́ ẹni tí a ti fún lówó nínú ilé ìsìn ní ẹkùn wa wípé kí a lọ ra igi tàbí kí a lọ ra nǹkan mọ̀nàmọ́ná tàbí kí a lọ ra nǹkan mìíràn tí a ń jí owó nínú ilé ọlọ́run tàbí a ń jí owó nínú ilé tiwa tàbí a ń jí owó níbi iṣẹ́ wípé bí a bá ti padà sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò lè ẹ̀ṣẹ̀ kí a máa fọwọ́ fẹ́ wípé a ti pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run ó dájú wípé bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú sínú ẹ̀ṣẹ̀ kì yóò lè wà pẹ̀lú ọlọ́run títí láé wo ìfihàn orí ogún ẹsẹ̀ ìkẹẹ̀dógún
bi abasiri enikeni ti akoko oruko re sinu iweye aso sinu adagun ina bi abati ko oruko re sinu iweye tele sugbon ti o je asegun ti o tun ti pada lo sinu ese o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi abari enikeni bi o tile je omo ijo bi o tile je eni tin ka bibeli bi o tile je eni tin wa si ilesin sugbon bi abari enikeni ti a ko ko ruko re si inu iweye a o so si adagun ina ani lati je asegun ki a to le ba jesu joba ani lati je asegun ki a to le gba awon ileri olorun ti a ti fi lele fun wa ninu iwe ifihan ori keji ese ikeje ifihan ori keji ese ikeje eni ti o ba le ti ki o gbo ohun ti emi so fun awon ijo eni ti o ba segun li emi o fi eso igi ni fun je ti nbe laarin paradise olorun ranti we pe awon ileri wonyi won wa fun awon asegun ifihan ori keta ese ikejila eni ti o ba segun o ni emi o fi se owon ninu tempili olorun mi on ki yo si jade kuro ni be mo emi o si ko oruko olorun mi si lara ati oruko ilu olorun mi ti se Jerusalemu titun ti on ti orun sokale lati odo olorun mi wa ati

0: Bí èmi ti kára mi.
1: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́, wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwọn pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run, ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run, kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodo orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodo orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà, ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn. Àwọn wọ̀nyí tí ò yé kò yé dáradára, wọ́n bẹ̀rẹ̀ sí ní pa á mọ́, ṣùgbọ́n ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn. Ohun tí a ṣe ń sọ eléyìí ni wípé kí àwọn àǹfààní wọ̀nyí kí ó má bàa ré wa kọjá. Bí o bá wo Chronicle 2 orí 30 láti ẹsẹ̀ 17, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó wà nínú ìjọ ènìyàn náà tí kò ya ara wọn sí mímọ́. Nítorí náà ni àwọn ọmọ Lefi ṣe ń tọ́jú àti pa ẹran ìré kọjá fún olúkúlùkù ẹni tí ó ṣe aláìmọ́ láti yà á sí mímọ́ sí Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àní ọ̀pọ̀lọpọ̀ nínú Ephraimu àti Manase, Isakari àti Sebuloni kò sáàwẹ ara wọn mọ́ síbẹ̀. Wọ́n jẹ ìrékọjá náà kìí ṣe gẹ́gẹ́ bí àti kọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé bí àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí bí wọ́n tilẹ̀ ń pa àjọ ìrékọjá mọ́, àwọn ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n pa á mọ́ kìí ṣe gẹ́gẹ́ bí àti kọ́. Nínú ìwé Máàkù, èyí ni nínú Májẹ̀mú Titun orí 14 ẹsẹ̀ 1-2. Máàkù orí 14 ẹsẹ̀ 1-2, ó sọ wípé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìré kọjá, àti tí àìwúkàrà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un kí wọn kí ó sì pa á. Ṣùgbọ́n wọ́n wí pé kì í ṣe lé ọjọ́ àjọ kí ariwo kí ó má ba wà nínú àwọn ènìyàn. Títí ìgbà tí Jésù Kristi fi wá sí ayé yìí ni àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n sì ń pa àjọ ìré kọjá mọ́. Ṣùgbọ́n ẹ̀tàn tàbí àgàbàgebè tàbí ìwà búburú tí ó pọ̀ ni ó kún ọwọ́ wọn. Èyí ni ó jẹ́ kí àǹfààní tí ó pọ̀ yanturu tí ìbá dé bá wọn kí ó fò wọn kọjá. Ohun tí a fi ń sọ yìí ni wípé kí ó má ṣe sí ẹnikẹ́ni nínú wa tí yóò wá síhìn lásán. Àdúrà mi ni wípé gẹ́gẹ́ bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, iyè tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀. Ìwòsàn àti ìbùkún tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀. A ti rí i wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé a ṣe ìlànà fún wọn, èyí tí ìbá fún wọn ní àǹfààní àti ìbùkún, àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn, nítorí wípé wọn kò fiyèsí àwọn àfiyèsí tí ó pọ̀ tí ó yẹ kí ó jẹ́ tiwọn. Nítorí bẹ́ẹ̀, bí a ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run yìí, jẹ́ kí ó yé ọ wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá síhìn ni wọ́n máa ń pàdánù oore ọ̀fẹ́ àti ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn, nítorí wípé wọn kìí fetí sílẹ̀ láti gbọ́ àti láti mọ̀ ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn. Nísinsìnyí, jẹ́ kí a padà lọ sí Exodus orí 12 láti ẹsẹ̀ 1. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Íjíptì pé, kí n tó tẹ̀síwájú jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé nígbàkúgbà tí o bá rí nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa sì sọ pé, yálà ó ń bá Mose sọ̀rọ̀ tàbí ó ń bá Aaroni sọ̀rọ̀ tàbí Elijah tàbí Elisha ni ó ń bá sọ̀rọ̀ tàbí Dáfídì tàbí Dánielì tàbí ẹnikẹ́ni, bi o ba tin ri wi pe oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti olorun ba so yo seye bi e fun wa bi abakogbon ti a se tele ohun ti o nso nihin yi ni a ri wi pe eyi ki se oro mose tabi oro ti aroni tabi oro lati enu oni keni o nso wi pe eyi ni oro oluwa si mose si aroni si awon omo israeli ati si oloni pelu ni akoko yi won wa ninu ile egypt eyi ni a fi so wi pe oluwa si so fun mose ati aroni ni ile egypt pe kini itumo yi jasi nigba ti a so wi pe won wa ni ile egypt eyi so wi pe won wa ninu isiru won wa ninu iponju lasiko ti won wa ninu iponju ni oluwa ba mose soro wi pe ki won ki o lo ba awon mo israeli lati ba won soro lati je ki won ki o mo ona ti won le kuro ninu isiru ohun to ma nse wa laanu ni wo pe awon elomiran nigba ti won ba wa ni ile egypt ninu iponju ninu waya aja nla pelu esio ati awon omogun re bi e ba nsoro oluwa fun won bi e ba je ki o to won leti ohun ti yo gba won la kuro ninu ipo osi tabi inu iponju ti won wa won ma so pe awon ko raye lati gbo oro olorun nitori wo pe iponju wa lara won tabi ni idile won ran ti wo pe nigba ti awon wonyi wa ni ile egypt ninu iponju nla ni olorun so fun mose ati aroni lati lo so fun won oro igbala oro ti yo mu won kuro ni ile egypt ye ki o tun yo wi pe bi a ba nso nipa ile egypt o je ile ti o kun fun iborisa ni igbese aye ti won wa yi ti won si wa ninu isiro ati iponju ati ninu ayika won ti won ni awon aborisa nigba naa ni oluwa ba won soro o ran mose ati aroni si won o seese we pe idile ti o ti jade awon ti o wa ni ayika re o seese we pe ki won ki o je aborisa ni igba ti o si wa ni iru ipo be ni olorun ranse si o wi pe ki o gbo oro idande oro igbala oro ti tuni sile oro ti sanu poni oro ti wo nisan oluwa si so fun mose ati aroni ni ile egypt o seese wi pe iwo na paapa wa ni ile egypt o je bi eru fun esu fun awon emewa tabi awon omo ogun re tabi aisan ni o fi ile re se bojoko tabi o seese ki o je wi pe awon alalopaida ile egypt ni o ko ti o ni ipo yi kan na ni awon omo israeli wa ti oluwa fi ranse si won bi o ba wa ninu iponju tabi awon alalopaida awon elebologun aye yi ni o yi oka ni won rogba yi oka ti won ko je ki aye re ki o ni ojutu ohun ti a n so fun ni wo pe nigba ti o ba tetisi sile gbo oro olorun idande yo de ba o igbala yo de ba o yo si tu o sile kuro ninu ide ti o wa oluwa si so fun mose ati aroni ni ile egypt pe je ki a bere lowo ara wa bi awon mose ati aroni bi won ba so wi pe won ko raye fun oro olorun kini ibaje ini won kini ibaje ini awon omo israeli ni akoko yi ohun ti a ma ri ni wi pe awon popo ti won wa ni airije airimu ainitoju ainile to ma gbe won ma so fun wi pe awon ko raye nisisin fun oro olorun awon ko raye nisisin fun isin olorun awon ko raye nisisin fun adura ranti wi pe bi awon wonyi ba so wi pe awon ko raye nipa adura gbigba nipa oro olorun gbigbo nipa ati sin olorun won iba wa ninu osi ati iponju won sibe sugbon ope ni fun olorun wi pe bi olorun ti nsoro be ni mo se ngbo bi olorun ti nsoro be ni aroni ngbo mo nbebe lowo lodo olorun wi pe ohunkohun ti o di wa leti ohunkohun ti ko ni je ki a gbo oro olorun ni agboye ki olorun ki o ba mu kuro ni oruko jesu ni ese ikeji osu yi ni yo je akoka osu fun yin oni yo se se ikini osu odun fun yin awon yi ti wa ni ile egypt lati iran de iran fun odun popo o dabi eni wi pe gbogbo odun ti won ti lo ni ile Egypt ko se anfani kankan fun won o dabi eni wi pe ninu isinru won ninu iya tabi iponju won ninu awon edun ti won ti la koja o dabi eni wi pe won ti fi gbogbo akoko sofo patapata be ni igbesi aye lese ri nitori pe lai mo Jesu o ni iye lai mo Jesu o dabi eni wi pe o wa ninu aye o nfi akoko sofo ni akoko ti Olorun fe se ilana igbala won ilana idasile ati idande won ni Olorun so fun won wi pe ni osu yi gan ti a o da won sile ti a o gba won la ni yo je akoka osu fun won ati ni osu ni o je osu ikini fun won ni ojo ti o ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye tooto igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni Olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki eshiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore eyin o fi pamo titi di ijo kerila osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja o ni a so fun won wipe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri o ni lati je eyi ti o mo o ni lati je eyi ti o se iteogba ni waju Olowa a se so fun won wipe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun won pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Olowa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Olowa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wi pe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon mo israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile egypt koja awon mo israeli ati opo awon elesin loni ni o npadanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won eje ke awo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju poda ikini ni wi pe a o pa odo agutan eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi a ko ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni jesu christi oluwa wa wo lati johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji johanu ri jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan sosho le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti jesu kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile egypt koja wo ni korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ati fi irekoja wa ani kristi robo fun wa je ki o ye wi pe jesu kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti ata sile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo aye raye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo israeli ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si jesu christi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agotan ti o ko fun wa odo agotan ti ko laboko eyi ni Heberu n toka si ni ori keje Heberu ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wi pe eje yebiye yi ni a fin gba wala kuro lowo idajo olorun ninu peteru kini ori kini ese ikokandinlogun peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agotan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi awon elomiran ma gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati nu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aileri ailegan nitori be ni o fi je wi pe Jesu Kristi ni kan soso o ni odo agotan alailaboko eni ti o le ko ese wa lo siranti wi pe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko irekoja lasiko awon omo Israeli ranti ni eketa wi pe afiyesi keta ti o ye ki a ni wo Exodus ori kejila ese ikerin dini adota Exodus ori kejila ese ikerin dini adota ni lekan le o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode kuro ninu ile na be li eyin ko gbodo fo okan ninu egungun re eyin ko gbodo fo okan ninu egungun re tani eyi n toka si nitori pe ankeko nipa odo agutan ti apa ni asiko igbesi aye omo Israeli nipa ise yi to je pe won ni igbala won ni idande asi gba won kuro ninu iponju nla ti o wa ni ile awon ara Egypt ni akoko na aso we pe odo agutan yi ti a fi robo fun won won ko gbodo fo egungun re tani eyi n toka si je ke awo Johanu ori ikokandinlogun ese ketalelogbon sugbon nigbati won de odo Jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerindinlogoji nkan woyi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Kristi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon won yi ni a ri ninu majemu titun ti o n toka si Jesu Kristi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon nkan ti o wa ninu aye afiyesi kerin eje ti a ta sile yi ko to bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi ko to ikeji o pe odo agutan na lati je alailaboko alaileri alailegan eyi ko to iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a n so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o ti le je wi pe ati pa odo agutan na bi o ti le je pe ati gba eje re si ibi kan bi o ti le je wi pe ati se awon nkan won yi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan won yi ba se pe pata pata wo exodus ori kejila exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto el fi el si fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigba ti o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wipe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodus ori kejila exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerin la oro na le o di ara o si n ba wa gbe awo si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa okun fo re ofe ati otito itumo wipe ki a je odo agutan na ni wipe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wipe ki a gba awon oro won yi sokan nitori pe o so ni ori kefa johanu ese keta le ni ogota ori kefa ti johanu ese keta le ni ogota emi ni nso ni di aye ara koni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti an so fun wa lati enu jesu christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje jesu christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun bẹ́ẹ̀ni a ń láti fi ọ̀rọ̀ ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín iyì ni ó ní ẹ̀mí sì ni pẹ̀lú ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwò pẹ̀lú rẹ̀ gbogbo èyí ni a ti kà fún wa ní exodo orí kejìlá a sì ti kà á fún wa nínú kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ láti jẹ àkàrà àìwò kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà nítorí tí a ti fi ère kọjá wa àní kristi robọ fún wa nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́ bẹ́ẹ̀ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù ṣùgbọ́n ìwà búburú èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́ ó wà ní ìgbésí ayé wọn àrán kan tàbí kí a máa hùwà tí kò bá bíbélì tí kò bá ọ̀rọ̀ ọlọ́run mu èyí sì wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wípé àìwókàrà àrán kan ìwà búburú àgbèrè panṣágà olè òfófó ojú kòkòrò àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí kí wá ní àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní kíákíá jẹ́ kí a wo exodo orí kejìlá lẹ́ẹ̀kan sí láti ẹsẹ̀ ìkẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa aṣọ funfun nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sẹ̀ lásán ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ íjíptì ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ jésù ó dàbí ẹni tí ó ń gbé ilé kan ilé tí kò ní ilẹ̀kùn ilé tí kò ní fèrèsé ilé tí kò ní òrùlé kini atimo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni eja pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni tin gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o gbe iru ile be awon eran ko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile ti ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye awon eye ojorun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki eni kokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodo nso fun wa ninu ori keji lati ati kale kan o so wipe idajo yi o ba awon omo Egypt wipe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba jesu christ gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won erede yi ni wi pe idajo olorun ti aye esinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon mo israeli ati ti egypti nipa wi pe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki yato ki o wa laarin igbese aye tire ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wi pe ki o wa se abe abo ti o wa ninu eje jesu christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu exodo rike edogun ese ikerin din logbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to le oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje jesu christi ikerin iwosan je ti awon omo israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin dafidi lekan si orin dafidi ori karun dini adofa orin dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o se sese fun ogunlogo awon eniyan won yi egberun lona egberun lona

ni. Ìkejì, ó bọ̀ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pépé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tirẹ̀. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ. A ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú. Wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa. Kí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa. Àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, tí ó ń sọ fún Ọlọ́run tí ó ń kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run. Ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó tí o ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ̀ ọ́ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá. Nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,

ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò re yín kọjá àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristi lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò re ọ kọjá wàhálà ayé yìí yóò re ọ kọjá ìsìnrú lábẹ́ agbára sàtánì yóò re ọ kọjá nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò re yín kọjá

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin Solomoni, ori ikarun, mo de inu ogba mi, arabirin mi, iyawo, mo ti ko oje mi pelu orun didun mi jo, mo ti je afara mi pelu oyin mi, mo ti mu oti wine mi pelu wara mi, e jeun eyin ore, mu ani mu amuyo eyin olufe, emi sun sugbon okan mi ji, ohun olufe mi ni nkankun wipe silekun fun mi arabirin mi olufe mi adaba mi alailabawon mi nitori ori mi kun fun iri ati idirun mi fun kikan oru mo ti bo awotele mi emi o ti se gbe ewo mo ti wese mi emi o ti se so won di aimo olufe mi nawo re lati inu ipo ilekun inu mi si yo si emi dide lati silekun fun olufe mi ojia si nkan lowo mi ati ojia olorun didun ni ika mi sori idimu isika mo silekun fun olufe mi sugbon olufe mi ti fa seyin o si ti lo aya pa mi nigba ti o soro mo wa sugbon emi ko ri mo pe sugbon ohun ko da mi lohun awon oluso tin rin ilu kiriri mi won lu mi won si sa mi logbe awon oluso gba iborun mi lowo mi mo fi yin bu eyin omobirin Jerusalemu bi eyin ba ri olufe mi ki e wi fun pe aisan ife nse mi kini olufe re ju olufe miran lo iwo are wa julo ninu awon obirin kini olufe re ju olufe miran ti iwo fi nfi wa bu be olufe mi funfun o si pon o ni ola ju opolopo lo ori re dabi wura ti o dara julo idirun re dabi imo ope o si du bi eye iwo oju re dabi adaba li eba odo ti a fi wara we ti o si n gbe inu alaafia ereke re dabi ebe turari bi olorun didun ete re bi itana lili o nkan oje olorun didun owo re dabi oruka wura ti o to ni berili yika ara re bi ehin erin didan ti a fi safirebo itan re bi owon mabili ti a gbe ka ipo itebo wura daradara iwo re dabi lebanoni ti tayo re bi igi kedari enu re dun re koja ani o wu ni patapata eyi le olufe mi eyi si le ore mi eyin omobirin Jerusalemu.
2: Orin Solomoni, ori ikefa. Nibo ni olufe re lo, iwa re wa julo, ninu awon obirin. Nibo ni olufe re ya si, ki a le ba o wa. Olufe mi sokale lo sinu ogba re, si ebe turari, lati ma je ninu ogba, ati lati ka itana lili, emi ni ti olufe mi, olufe mi si ni ti emi, onje la rin itana lili, iwo nyanju olufe mi, bi itasa, oli ewa bi Jerusalemu, chugman oli eru bi ogun pelu opagun. Mo oju re kuro lara mi nitori won bori mi irun re si dabi owo ewure ti o dubule ni Gileadi ehin re dabi owo aguntan ti n goke lati ibi iwe wa ti olukuluku won bi ibeje osi si okan ti o yagan ninu won bi ela eso pomegranate kan ni ereke re ri laarin iboju re ogota ayaba ni nbe ati ogorin ale ati awon wundia lai niye okan ni adaba mi alailaba won mi o nikan soso ni ti iya re o ni ayo eni ti o bi awon omobirin ri won si sure fun ani awon ayaba ati awon ale won si yin ta ni eni ti n tan jade bi owuro ti o li ewa bi osupa ti o mo bi orun ti o si li eru bi ogun pelu opagun emi sokale lo sinu ogba eso igi lati ri awon eka igi tutu aforifoji ati lati ri bi ajara ba ruwe ati bi igi granate ba rudi ki emi to mo okan mi gbe mi ka ori ti
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura. Baba wa ti nbe le orun. Adupe lowo yin lopolopo. Wepe loni ni a tun wa si waju yin. Ni akoko isoji ati ise iyanu yi. Adupe wepe o yi pada. Adupe wepe oro yin ko yi pada. Adupe wepe anu yin ore ofe ati agbara yin ko yi pada wepe sibe sibe loni bi a ba wa oju yin a o ri bi a ba nfe ore lati odo yin e o se fun wa adupe wepe e ka wa ye si eni ti o wa se waju yin lati wa gbo oro olorun lati wa mura wa sile fun ipada bo Jesu Christi e gba pe ati yin wa ni oruko Jesu loni bi ati wa adura wa ni wepe e o ba wa soro gege bi baba si omo e o se wa loju lati je ke a ri ipese atorun wa te ti pese fun wa ni akoko ti a wa yi adupe e gba pe ati yin wa ke se gbo adura wa nitori wepe agbadura ni oruko Jesu Kristi Oluwa wa. Loni mo gbagbo wepe o ti gbo lati enu adari wa nipa imura sile ti a nse ati awon imura sile ti o ye ki a tun se nitori ipade ti o nbo ni waju wa wepe ni akoko ajinde ani ipago awon eniyan mimo nitori be gege bi ati so fun o ye ki o ma gbaradi o ye ki o ma mura sile ki o ba le je alabapin ninu awon ebun orun ati ninu awon ipese atoke wa ti Olorun yo ya lo wa ni akoko ipago yi ati so wipe ni ojobo ni ose ti nbo eyi ni ojo alamisi gege bi ojo oni ni ose ti nbo titi di ojo aje eyi ni ojo Monday ni ojo ikeji dinlogbon osu yi titi di ojo kini osu ti nbo ni a o fi ni ipago yi mo si mo wi pe awon adari wa yo ti so fun ibi ti ipago ti re yo wa pelu awon eniyan Olorun nitori be ke a ma se jafara ke a mura sile ke a ma se ri enikan ti yo rin rin ajo ni akoko yi nitori o je akoko ti Olorun fe bokun wa ti o nfe mu aini nipa ti emi igbese aye wa ti o fe mu kuro ti o nfe pese wa sile fun bibo Jesu nitori gege bi ati nfoju sona ati gege bi ati nse akiyesi ari wepe Jesu Kristi Oluwa Olugbala wa ti a nreti ki yo pe de o si ye ki a mura sile ki a ma se dabi awon wundia alaigbon sugbon ki a le je wundia ologbon nitori be mura sile ki o ri wepe o wa ni ipago ni akoko yi ki se be nikan o ye ki o so fun awon ara ile re awon aladugbo re awon ti ejo ngbele o ye ki o so fun won nipa ti ipago ti nbo yi ki o si mo wepe Olorun setan o mura sile lati bokun wa ki iwo paapa pelu awon na ki e ba le je alabapin ninu awon ti Olorun fe se fun wa loni nitori ti akoko wa ti lo won o ma ba wa soro die nipa ipese Olorun ni akoko iyan ipese Olorun ni akoko iyan bi a ba nso nipa iyan tabi nipa oda mo ro wepe o ye ki o je ohun ti o ye enikokan wa awon ti won wa ni aye ni igba ajakale ajakaye ti ikeji ni odun die seyin ge ni bi adota odun seyin a o ri wepe ni akoko na iyan ati oda o mu ni ile wa iyo o so lati ri ounje o so lati ri ti o fi je wepe opolopo ni o je wepe ebi ni o pa won ku tabi awon arun miran ni o fi ara won se bogbe ti o je ki won ki o fi ile bora bi a ba nso nipa iyan o je akoko ti o buru jojo ti a n gbadura wepe ki Olorun ki o ma je ki a ma ri iru igba be sugbon o ye ki a mo wepe ninu oro Olorun akoko iyan wa ati wepe ninu akoko iyan yi Olorun ma n pese fun awon eniyan ti re ye ki a wo Amosi ori kejo lati ese ikokanla Amosi ori kejo bi o ba ti si iwe Danieli bi o ba tesiwaju ori iwe Osea bi o ba tesiwaju lati iwe Osea ori Joeli bi o ba si tesiwaju lati Joeli ori Amosi ori kejo lati ese ikokanla kíyèsí ọjọ́ náà dé tí ni Olúwa Ọlọ́run wí, èmi ó ran èèyàn wá sí ilẹ̀ náà, kì í ṣe èèyàn oúnjẹ tàbí òǹgbẹ fún omi, ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Níhìn lè a ti sọ láti ẹnu wòlíì Ọlọ́run, ó sọ wípé báyìí lè Olúwa wí, wípé èèyàn ń bọ̀ ní ilẹ̀ náà. Ọlọ́run rán Amosi láti sọ fún àwọn ara Ísírẹ́lì, ó ń sọ fún wọn wípé àkókò èèyàn dé. Pàtàkì ó ń sọ fún àwọn ara Samaria ní àkókò náà wípé èmi ó ràn èèyàn wá sí ilẹ̀ náà, ṣùgbọ́n ó sọ fún wa, ó ní kì í ṣe èèyàn nípa ti oúnjẹ jíjẹ tàbí kì í ṣe ti òǹgbẹ nípa omi mímu, ó ní ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó ṣeéṣe kí ó má jọ ọ́ lójú, ó ṣeéṣe kí o má mọ bí ó ṣe ṣe pàtàkì tó wípé Ọlọ́run ń sọ nípa èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìgbà tí a ń sọ nípa gbígbọ́ ọ̀rọ̀ Olúwa, ó pín sí ipa méjì. Ìkíní, àti fún àwọn ọmọ Ísírẹ́lì ní ọ̀rọ̀ Olúwa tí a kọ sílẹ̀, a sì ti rán àwọn ọmọ Léfì àti àwọn àlùfáà, a ti rán ọ sí wọn láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí a kọ sílẹ̀ yìí nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé ní ìgbésí ayé àwọn ọmọ Ísírẹ́lì tí ó jẹ́ wípé ìmísí tí ó yẹ àwọn ọmọ Léfì, ìmísí tí ó yẹ àwọn àlùfáà láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, kí ó ba lè tù wọ́n lára, kí ó ba lè yí wọn padà, kí ó ba lè jẹ́ kí wọn kí ó ní ìgbàgbọ́ wípé ìmísí àtọ̀run wá yìí a kì yóò fún ọmọ Léfì, àti wípé wọn kì yóò lè gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe ní yẹ, tí ń ṣe ní pé. Ìkejì ni wípé Ọlọ́run rán àwọn wòlíì sí àwọn ọmọ Ísírẹ́lì, ó sì máa ń fún wọn ní ọ̀rọ̀ tí ó wá láti ẹnu Olúwa, ó máa ń fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n Ọlọ́run wá ń sọ fún wọn wípé ìgbà kan yóò dé tí ọ̀rọ̀ tí ó ń wá tààrà láti ẹnu Olúwa wá sí ọkàn, wá sí ìṣípayá àwọn wòlíì wọ̀nyìí, kí a ba lè fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ìgbà kan yóò dé tí wọn kì yóò ní irú àǹfààní bẹ́ẹ̀, wípé yóò jẹ́ ìgbà èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní irú àkókò bẹ́ẹ̀, òkùnkùn yóò bolẹ̀ biribiri. Ní irú àkókò bẹ́ẹ̀, agbára àti bọ́lọ́wọ́ èṣù kì yóò sí. Ní irú àkókò bẹ́ẹ̀, àti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run láti mọ bí a ti gbàdúrà yóò ṣòro jọjọ. Ní irú ìgbà bẹ́ẹ̀, ìtùnú láti òkè wá tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa mú wá kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ènìyàn náà. Ní irú ìgbà náà tí èèyàn ọ̀rọ̀ Ọlọ́run bí ó bá wà, kì yóò lè sí ìrètí nínú Ọlọ́run, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run ní fini lọ́kànbalẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ní funi ní ìtùnú, ọ̀rọ̀ Ọlọ́run ní funi ní ìrètí, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ bí a ti gbàdúrà, ọ̀rọ̀ Ọlọ́run ní fún wa ní ìgbàgbọ́, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé bàbá wa ń bẹ lé ọ̀run, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé èṣù lágbára lórí àwọn ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé Ọlọ́run ń pèsè àyè kan sílẹ̀ fún wa, wípé ní ìgbà tí àkókò bá tó yóò mú wa lọ sí ọ̀dọ̀ ara òun ti kára rẹ̀. Ọlọ́run wá ń sọ fún wa wípé ìgbà ń bọ̀. Ní àkókò ayé àwọn ọmọ Ísírẹ́lì tí ó jẹ́ wípé òkùnkùn yóò bolẹ̀ biribiri, nítorí wípé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yóò wà láàrin wọn. Wò ó láti ẹsẹ̀ kejìlá, wọn ó sì máa rìn kiri láti òkùnkùn dé òkùnkùn àti láti àríwá, ṣe gáfárà fún mi, wọn ó sì máa rìn kiri láti òkun dé òkun àti láti àríwá àní títí dé Gabasi, wọn ó sáré sí wá sẹ́yìn láti wá ọ̀rọ̀ Olúwa, wọn kì yóò sì rí i. Lé ọjọ́ náà lé àwọn arẹwà wúndíá àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò dákú fún òǹgbẹ. Èyí ni a sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé àkókò èèyàn ó ń bọ̀ láàrin wọn, èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Olúwa. Kí ni ṣe tí Ọlọ́run sọ bẹ́ẹ̀? Kí ló mú irú àkókò bẹ́ẹ̀ wá sí ìgbésí ayé wọn? Ó ṣe ní láàánú wípé afọwọfà àwọn ọmọ Israeli tàbí àwọn ara Samaria ni èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó fi dé bá wọn. O jẹ́ mọ̀ ní ayé tí a wà lónìí, bí èèyàn bá wà níbikíbi, èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àwọn abúlé tàbí ìletò tàbí ní ìlú tàbí ní àwọn ilé ìsìn tí a ti kọ́ kalẹ̀, èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà níbẹ̀, wọ́n jẹ́ àfọwọ́fà àwọn ènìyàn olùgbé ìlú náà. Yẹ kí a wo Amosi orí keje láti ẹsẹ̀ ìkejìlá. Amasiah sọ fún Amosi pẹ̀lú pé ìwọ aríran lọ, sá lọ sí ilẹ̀ Júdà, sì máa jẹun níbẹ̀, sì máa sọ tẹ́lẹ̀ níbẹ̀, ṣùgbọ́n má ṣe sọ tẹ́lẹ̀ mọ́ ní Bẹ́tẹ́lì, nítorí ibi mímọ́ ọba ni, ààfin ọba sì ni. Ṣé o rí ohun tí mo fi sọ wípé èèyàn ọ̀rọ̀ Ọlọ́run tí ó mú láàrin wọn, tàbí tí a ń sọ wípé yóò mú láàrin wọn, ó jẹ́ àfọwọ́fà wọn? Ohun tí a rí ni wípé ìkan nínú àwọn ìjòyè, ó pe Amosi, ó sọ fún yín pé kí ó kúrò ní ìlú, nítorí wípé ọba ń gbé níhìn-ín, àti nítorí wípé ààfin ọba ó wà níhìn-ín, àti wípé ibi mímọ́, èyí ni ibi ilé ìsìn èyí tí ọba máa ń lọ, ó wà níhìn-ín, nítorí bẹ́ẹ̀ wọn ò fẹ́ kí ó máa sọ̀rọ̀ tí ó ti máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ wípé a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́bi, a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́jọ́, wípé a ní láti ronúpìwàdà. Wọ́n sọ wípé àwọn ò fẹ́ gbọ́ irú ìwàásù bẹ́ẹ̀. Bí ó bá ka gbogbo ìwé Amosi, ó rí wípé ohun tí Amosi tí ó ń tẹnumọ́ ni wípé fún ìrékọjá mẹ́fà àti ẹ̀ṣẹ̀ ńlá tàbí méje, wípé nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ lórí àwọn ènìyàn náà. Nǹkan tí ó ń sọ fún ọ ni wípé wọ́n láti ronúpìwàdà, bí wọ́n bá ń fẹ́ rí ojú Ọlọ́run, wọ́n fẹ́ ojú rere láti ọ̀dọ̀ Ọlọ́run, wọ́n fẹ́ ẹ̀mí sí láti òkè wá, wọ́n fẹ́ àlàáfíà àti àánú láti ọ̀dọ̀ Olúwa, wípé wọ́n láti ronúpìwàdà. Ṣùgbọ́n Amasiah wá ń sọ fún Amosi wípé ó tó gẹ́ẹ́, ìrònúpìwàdà ti pọ̀ jù, wípé kí a ṣe àtúnṣe ó ti pọ̀ jù, kí a máa ké pe Olúwa wípé kí ó sọ wá di mímọ́, kí ó yí ọkàn wa padà ó ti pọ̀ jù, wípé kí ó sá lọ sí Bẹ́tẹ́lì, kí ó sá lọ sí ibòmíràn, nítorí pé ààfin ọba wà níhìn-ín. Ǹjẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ni? Ó rí lónìí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn, ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ẹlẹ́yàmẹ̀yà, ni a ti rí wípé wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa, wọn a kọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. Bákan náà ni a rí wípé bí wọ́n ti ṣe ní àkókò àwọn ti Amosi, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lónìí, èyí ni èèyàn fi dé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Nínú Timothy kejì orí kẹrin, Timothy kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro, ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin, wọ́n ó lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn, wọ́n ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́, wọ́n ó sì yí padà sí ìtàn asán. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń lọ sí ilé ìsìn kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kí o tó wá sí ìhín, ó rí wípé ohun tí a sọ yìí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn, wípé ìgbà yóò dé, ìgbà náà sì ti dé tán, tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ìsìn ni a ti rí àwọn ìgbìmọ̀ alábẹ́ṣẹ́kélé, tí a rí wípé wọ́n máa sọ fún oníwàásù wípé bí a bá ń wàásù wípé kí a má kóbìnrin jọ, a ò ní lè dáwọ́ àpò àlùfáà o. Bí a bá ń wàásù ọkọ kan aya kan, àwọn olókìkí ènìyàn wọn kì yóò lè wá sí ilé ìsìn wa. Bí a bá ń wàásù wípé kí a ṣe àtúnṣe owó tí a ti jí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí a ti fi kọ́lé, tí a ti fi ra mọ́tò, wípé kí a tún padà lọ síbi tí a ti jí àwọn owó wọ̀nyí, ilé iṣẹ́ tí a ti kó dúkìá wọn, wípé kí a tún lọ ṣe àtúnṣe. Bí a bá ń sọ bẹ́ẹ̀, àwọn olóṣèlú wọn kì yóò lè wá sí ilé ìsìn wa. Bí a bá ń sọ wípé kí a má ṣe ọ̀ṣọ́ ayé, ke a ma rin irin aye bi e ba wa so eko ti o ye koro lati inu oro olorun we pe awon gbajumo obirin won ki o le wa si ile isin wa nitori be won ma so fun bishop won ma so fun awon alufa won ma so fun awon alori oniwasun won wi pe ki won ki o menu duro nipa ti oro irunupo oda nipa oro atunse nipa oro gbegbekele Jesu Christi fun igbala won ma so wi pe ah bi a ba nso pe ki awon eniyan ki o ma se je egbe awo bi a ba nso be awon eniyan ti o se pataki won ki o le wa si ile isin wa e ni won fi pa awon ni wasun won lenu mo e ni o fi je wi pe ni opolopo ile isin ni ayika wa nihin bi o ba lo sibe ati gbo oro olorun ti o ye koro o soro popo nitori pe igba yi o de ti won ki yo le gba eko ti o ye koro bi ati le wasu re fun won won ki yo le gba se o mo we pe nihin olorun ni o pese fun wa olorun ni o foju anuwo wa ti o je ki a le duro lori eko ti o ye koro ti a fi so fun gbogbo eniyan we pe gbogbo eniyan le o sa ti se ti o si ti kuna ogo olorun gbogbo eniyan iba se olola iba se olokiki iba se ijoye iba se mekunu wi pe ninu agbara ti wa ise ododo ti wa wi pe ko sese lati ri oju oluwa bi a ba fe ni igbala bi a ba fe ni idariji bi a ba fe di omo olorun ani lati je wese wa ki a ko sile ki a si gba Jesu Christi eni ti o ku fun wa ni ori ige agbelebo ki a gba gbo eko ti o ye koro ni yi sugbon opolopo ilesin ni o ti soro lati waasu igbala nipasẹ itutu Jesu Christi tabi ki a ma wasu nipa iso di mimo we pe nigba ti a ba ti ni igbala ani lo siwaju olowa ki olorun ki o we okan wa mo ki olorun fun ara re ki o mu gbongbo ese ti o wa ninu wa ki o yo kuro eda adamu ti o wa ninu wa ki o fa tu ki o fa jade we pe ki o le so wa di mimo awa ti a ti je eni egbin eni eleri tele tele ninu ironu wa ninu ilepa wa ninu okan wa ninu emi wa ki eje Jesu Christi ti weni mo titi de inu ki o we wa mo tinu tinu ki a ba le funju egbon wu lo ni opolopo ilesin ni o ti soro lati waasu nipa iso di mimo be ni asiranti pe Jesu ni eje pipe mimo bi baba yin tin be le orun bi o ti je pipe bi o ti je mimo nitori be igba ti de fun opolopo ilesin ti won ko gba eko ti o ye koro sugbon bi won ti je ni ti tin rin won lo ko olukojo fun ara won nipa ife ku fe ara won ese ikerin won si ye ti won pada kuro ninu otito won si yi pada si itan asan e ni ari ni opolopo ilesin ti a n ba pade e ni a fi so wi pe iyan gbigbo oro olorun o ti de sugbon gege bi a ti so fun o ipago ajo ti n bo yi fun ti akoko ajinde o je igba ipese lati oke wa o je igba ti olorun yi o ma yi opolopo okan pada igba ti opolopo yi o le di atunbi igba ti opolopo yi o le gbadura agbayori lati le ni ore ofe idaniloju ninu okan won wi pe won je ti olorun o je igba ti opolopo omo oninakuna lokunrin lobirin yo le pada wale o je igba ti a o dari ese won je won o je igba ti a o ko oruko won ni iwe iye le orun o je igba ti olorun fun ara re pelu ina atorun wa yo jo gbogbo ohun ti o wa ninu okan ti ko je ife olorun yo jo won kuro o je igba ti a o da emi olorun si ori awon ti a ti so di mimo o je igba ti a o le gbadura ti awon aini wa nipa ti emi aini wa nipa ti ara ti olorun fun ara re yo pese fun wa lati orun wa awon ti o ba gba olorun bo yo ma foju sona fun iru akoko be ti olorun yo tu emi re jade si ori awon eniyan re sugbon je kin so fun o we pe bi iyan ti le wa kaakiri agbaye kaakiri orile ede kaakiri awon ilesin kaakiri ni idile kankan olorun o ti pese fun awon eniyan ti re ipese olorun ni a si je ki o di mo fun wi pe ni igba ipago ajo ti a fe se ni akoko ajinde yi olorun fun ara re o fe farahan wa mo si gbadura wi pe fun enikokan wa ti an gbo mi loni olorun yo farahan wa ni oruko jesu olorun yo pese ni kikun fun aini wa nipa ti emi ni oruko jesu wo lati awon oba keji ori keje awon oba keji ori keje lati ese ikini nigba na ni elisha wi pe egbo oro oluwa bayi li oluwa wi ni iwoye ola li aota osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ye ki adro ni be iyan ti mu ni akoko elisha ni samaria ni israeli iyan yi o si ti ko iya opolopo ba won wo ori kefa awon oba keji ese ike dogbon iyan nla kan si mu ni samaria se kiye si won doti to be ti o fi ti afinta ori ketekete kan ni ogorun iwon fadaka ati idamerin osuwon kabo imi eyele ni iwon fadaka marun nkan ti o de ba won yi o je nkan ti won ko ronu we pe o le de ba awon israeli awon ara samaria sugbon o de ba won iyan mu ni ile na sugbon adupe lowo olorun eni ti ko ko won sile patapata eni ti o ran woli re si won eyi ni a fi rika ninu ori keje ese ikini nigba na ni akoko iyan na ni akoko oda ti o de ba won ni akoko airije airimu ti o de ba won ni akoko iponju akoko ise nise ti o de ba won ni igba na ni elisha wi pe egbo oro oluwa ohun ti o ye ki o dun mo ninu ni wi pe bi okunko ti le su bi a ba le gbo oro oluwa imole yo de bi ebi ti le npa wa bi a ba le gbo oro oluwa ounje yo wa fun wa bi o ti le je wi pe isu ti mu ki a subu o ti mu ki a pada seyin bi a ba le gbo oro lati enu oluwa o daju wi pe a o bukun wa nihi ni a so wi pe gbo oro oluwa bayi le oluwa wi ni iwoye ola li a o ta osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria awon elomiran won o mo iyato laarin woli ati omo lefi awon elomiran won mo iyato laarin omo lefi ati omo israeli awon elomiran won o mo iyato laarin omo israeli ati awon ara jebusi awon keferi bi won ba gbo oro kan lati enu enikan won ki ro wi pe ta lo nsoro se o je woli olorun se o je omo lefi eti ati fi ami ororo yan soto eti a fi emi olorun fun lati se itumo oro olorun fun awon eniyan tabi o je omo israeli awon ti ati fun ni majemu olorun tabi o je keferi ara jebusi nihi ni woli olorun elisha eni ti o je wi pe ilopo meji emi ati agbara elija ni o wa ni igbesi aye re ti o si wi pe gbo oro oluwa mo je so fun o bi o ba ri eniyan bi elisha eni ti o kun fun imo olorun eni ti o kun fun oye oro olorun eni ti o kun fun ilopo meji tabi ilopo meje agbara ti o wa lori awon elomiran bi iru eni be bi o ba to wa bi o ba so wi pe gbo oro lati enu oluwa o ye ki o fi iyato si woli tabi omo lefi o ye ki omo iyato ti o wa laarin asoju olorun ati keferi awon elomiran won o mo we pe olorun o da wa lola ninu ijo wa nihin gba ti o ba ri ti mo duro ni waju re ti mo nso fun o wi pe ki o gbo oro oluwa o ye ki o mo wi pe iyato wa laarin emi ati omo lefi iyato wa laarin emi ati awon onigbagbo miran ti o ba pade iyato wa laarin emi ati awon keferi mo nso fun o wi pe ni ofe ti o nbo yi gege bi oro lati enu oluwa
4: wipe ninu ipago ajinde ti o nbo olorun yo dabira ni igbese aye re bi oro ti mo so fun oyi bi o ba gba lati enu oluwa bi o ba mo wipe ki se omo lefi ni soro bi o ba mo wipe ki se eniyan lasan lasan ni soro fun o wipe eni ti o mo inu olorun eni ti o ni emi olorun eni ti o ni imole lati oke wa eni ti a si loju eni ti a je ki o ni isepaya lati orun wa oni o ba o soro wipe ki o gbo wipe ki o ma se rinrin ajo wipe ki o ma se lo si ibikibi wipe ni ofe ti o nbo yi olorun yo dabira ni igbese aye re mo se gbagbo mo gba ere olorun je wipe ni ofe ti o nbo yi bi o ba je eni ti o gbagbo bi o ba farabale bi o ba wa Olorun yo se opolopo ise iyanu ni igbese aye re. Mo so nipa ise iyanu ti atunbi. Ise iyanu ti ore ofe akunwo sile ni igbese aye re. Ise iyanu ti sodi mimo, ise iyanu ti ife agbara mi Olorun kun ni. Ise iyanu ti adura re ti Olorun yo gba ati opolopo un miran ti Olorun yo se fun o. Wo nihi ni ari enikan ti ko gba oro Olorun gbo. Awon ti o gbagbo ni won ma nfi oro Olorun se agalamasa ti won ma so wipe be na ni won ma so ki abale lo si ipago ajo be na ni won ma so mi o gbagbo wipe iru nkan be le sele ye ki a wo ibatan iru awon eniyan be eni ti o ti se be saju ti won ni ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti o ba nfi ara ti da eniyan Olorun li ohun o si wipe ki ye si bi oluwa ti le se perese li orun nkan yi a le ri be o si we pe kiyesi iwo ki oju re ri sugbon iwo ki o je ninu re adura mi ni wo pe iru ohun ti o fo si ijoye yi ki iru ohun be ki o ma se fo si wa lai lai ni oruko Jesu sugbon ranti o oro enu re ni o se ko pa aigbagbo re ni o je ki o ku ni aitu ojo aigbagbo re ni o je wipe iyan na ni o ba lo nigba ti ipese olorun de nigba ti olorun ti o boju wa awon eniyan re ti o ran ipese si won o se ni lanu wipe alaigbagbo yi ko le je ninu re I awon elomiran won ma nfi aigbagbo han ni ru ipago ajinde ti o nbo yi won ma so wipe awon ogbagbo wipe ipago yi yo yato si eyi ti a ti ni lati eyin wa tabi yo yato si awon isin ti a ti ni lati ojo aiku ojo aje ati ojo bo won ki le fiye si oro Olorun wipe Olorun ti o ti se ileri yo muse nitori be je ki o yi o ma se wa ninu egbe awon alaigbagbo sugbon wa ninu egbe awon ti o gba Olorun gbo ni ese keta si ese kejo bi o ba dele ki o lo ka o ri wipe awon adete ni o koko je alabapin ipese Olorun ma se je ki o ya o lenu nitori wipe eyi ni a ti so fun wa wipe alabokun fun ni awon otoshi li emi nitori pe ti won ni ijoba Olorun awon ti a o ka si gege bi eniyan awon ti a o ka si gege bi eni nla gege bi oloye gege bi ojogbon gege bi awon ti o ba le farati awon ni won koko se alabapin ninu ebun atorunwa ti a fun awon ara samaria ni akoko yi be na ni bi iwo paapa bi o ba le je otosi ni emi bi o ba le je eni ti o seriba bi o ba le je eni ti o gbo ti olorun bi o ba le je eni ti o farati olorun ti o si je eni irele ti o so wipe bi won ti so fun wa be ni emi na yo se ti o je eni ti n gberaga ti o je eni ti n jiyan ti o je eni ti n so wipe oro Olorun o ri be bi o ba le je otose li emi o ri wipe Olorun yo bukun olopolopo ni ipago ajo ti n bo yi o ni esa wo ipe yin ara bi o ti se pe ki se opo awon ologbon eniyan nipa ti ara kii se opo awon alagbara kii se opo awon olola le ape sugbon Olorun ti yan awon were awon otosi le emi le aye yi lati fi daamu awon ologbon Olorun si ti yan awon ohun ailera aye lati fi daamu awon ti o le agbara o ti an so ni we pe ti o ba je eni ti o rele ni iwa ni ero ni ise bi o ba je ele ti omo ti ntete gboran ti o gberaga si oro olorun bi o ba gba oro olorun gbo ti a ti so lati enu eni olorun o daju we pe a o bokun o sugbon bi a ba wo ese ikesan ob awon ba keji ori keje ese ikesan nigba na ni won wi fun ara won pe awa ko se rere oni yi ojo ihin rere ni awa se dake bi awa ba duro titi di afẹ mojumo iya yo je wa nje nisisin yi e wa e je ki a lo iso fun awon ara ile oba awon adete merin won yi nigba ti won ri awon ikogun awon aso awon agbada awon onje won be si ni jeun won be si ni ko awon kan won yi won fe je ki o je ti won nikan nigba yi ni emi olorun ran won leti wo pe anikan jokun ko se dara dara wi pe o ye ki won ki o lo so fun awon elomiran yi ni ise ti olorun gbele wa lowo wi pe bi akoko ipade yi ti nbo o ye ki a so fun awon aladugbo wa o ye ki a so fun awon ebi wa o ye ki a so fun awon ti an ba pade loja o ye ki a so fun awon ti an ba pade ni ibodoko o ye ki a so fun awon ti an ba pade ni opopona wi pe akoko ipese lati orun wa igbala latoke wa idariji ese isodi mimo ife agbara emi olorun kun ni akoko ti olorun yo gba adura wa akoko na nbo wi pe o ye ki enikokan won ati awa pelu ki a pejo pelu awon eniyan olorun nitori be mo fe ki o dide duro nisinsin yi ki o so fun olorun wi pe o di agbenuso fun olorun o si so fun awon elomiran o sese ki a ti fun ani iwe kekeke ni owo wa bi a ba si fun ani iwe kankan ni owo wa ki a mu iwe kan ki a be si ni ko awon ti a fe so fun awon ti a fe fi toleti awon ti a fe pe wa nitori akoko eyan ni a wa yi akoko oda ni a wa yi so fun awon elomiran wi pe olorun fe bokun won so fun awon elomiran wi pe a nreti won so fun awon elomiran wi pe akoko ipese lati orun wa o ti de ni akoko ipago yi so ranti ni eyi ti o koja awon ti o le so fun tabi awon ti o so fun ti won o wa lo so fun won ni akoko yi wi pe olorun nreti won igba itura igba ipese igba anu igba ibukun o tun ti de nitori be ye ki a so fun won awon ti a ba nso fun bi won ti ngba bi won ti nwa be ni irawo kokan yo ma wa ni ade wa ni igba ti awon eniyan won yi ton ba gbadura agba yori si igbala ni igba ti a ba mu won wa ti a gbadura pelu won ti a ri wi pe won gba Jesu gege bi oluwa ati olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti olorun se fun wa yo je ki o di mimu se yo si je ki ere wa lorun ki o ma poju be lo gbadura ki o so fun olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti olorun pese fun wa ni akoko ti nbo yi
1: Solomoni, ori ikeje. Pada, pada, Shulamite. Pada, pada, ki awa ki ole wo, e se ti eyin fe wo Shulamite, be ni pe orin jo Mahanaimu. Ese re ti ni ewa to, ninu bata, iwo ma alade, ori ke itan re dabi ohun oso, ise owo ologun onisona. Iwo re dabi ago, ti ko si ala eni oti. Ara re dabi okite alikama, ti a fi lili yika. Omu re mejeji dabi abu omu agwani meji, ti ise ibeji. Orun re dabi ile iso eyin erin oju re dabi adagun ni Eshboni leba enu bode Batrabimu imu re dabi ile iso Lebanoni ti o koju si iha Damascus
2: ori re dabi kameli lara re, ati ori re bi pumpili, afi a idi onon re di obamu, oti ni e wato, osi ti darato, iwo lufe mi, nino adun ife, iduro re yi dabi igi okwe, ati omu re bi shiri esu ajara. Muni, emi o gun okwe lo, emi o di e kare mu, pelu pelu ni isisin yi, omu re pelu yo dabi shiri ajara, ati orun imu re bi esu apili, ati enu re bi oti waini ti o daraju. Ki o soka le kele kele fun olufe mi, ti o mu ki ete awon ti o sun ki o soro, ti olufe mi ni emi se, ife re si nbe si mi, wa olufe mi, ye ki a lo si papa, ye ki a wo si ile to won ni, ye ki a dide lo sinu ogba ajara ni kutukutu, ye ki a wo bi ajara ruwe, bi itana ajara bala, ati bi igi granate ba rudi, nibe ni emi o fi ife mi fun o, awon eso mandraki fun ni ni orun, li enu ona wa ni oniruru eso ti o wu ni, ọtun ati ogbologbo ti mo ti fi pamọ fun ọ iwo olufẹ mi.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: A dupe pe oran Jesu Kristi omo bibi re kan soso eni ti ko le ese sugbon ti o wa ku fun ese wa. A si dupe lọwọ rẹ wipe ife rẹ gbooro to be o si jinle jọjọ ti o koja oye wa. A dupe fun eje ti Jesu ta sile lori oke Calvary lati ko gbogbo ese wa lo. Nje a nbe o wipe gbogbo awon ese ti Jesu ti se tan lati ko lo e ma je ki won ko tuku si igbesi aye wa. E ma se je ki a fi ohunkohun pamọ fun yin. A bẹ yin wipe bi a ti n gbọ ọrọ yin loni igboran pipe wa fi fun wa. Ohun ti o n ba eleda re ja yọ kuro ni ọkan wa. Ni igbẹyin ki a le fi ijọba ọrun se ere je. Ni orukọ Jesu Kristi Oluwa wa. Loni a n fẹ yẹ ewe mimọ wo lori igboran pipe. Bi a ba n sọ nipa gbigboran, ohun ti o yẹ ki o ye gbogbo wa ni nitori wipe ọpọlọpọ wa ni a ni ọmọ ninu ile, o si ma n jẹ ohun ti o ma n dun wa bi ọmọ ninu ile bi o ba ya alaigboran. O si sese ki o je wipe a ti ni iriri ni ibi ise, ti o si ma n je ohun ẹdun ọkan wa bi o tile wun ki ọmọ ise ki o ja fafa to, tabi bi o ti wun ki ori re ki o ya si ati mo nkan se to. Bi o ba ni abuku yi wipe o je eni ti ki igboran, eni ti a ma n so titi ki o to gba fun wa, o ma n je ohun ibanuje pupo. Bi a ba si wo ijọba, ohun ti ijọba ma n fajuro si to aigboran ko si. Gbogbo awon ti a ma n pe ni ọlọpa ti won se ise ọlọpa, won wa fun ati wo awon ti won je omo alaigboran. Nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile, ni aarin ebi wa, ninu ile iwe, ni ibi ise, ni ti ijọba, be na ni o si se pataki ni ibalo wa pelu Olorun. A si ni apere pupo lori awon ti won ni igboran pipe si Olorun, sugbon a o le menu ba igboran láì mẹ́nuba àṣẹ òfin ìlànà ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láti ọ̀run wá. Nítorí bí ò bá sí àṣẹ tàbí ìlànà kan tí a fi lélẹ̀, bí ò bá sí ọ̀rọ̀ tí a ti sọ tì sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ò bá sì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ ni, kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí ó sì ń béèrè ohun kan lọ́wọ́ wa. Èyí ni ìgbọràn. Bí ó bá sì ṣe wípé àwa nìkan ni a dá wà, tí kò sí ìyá bàbá, tí kò sí àwọn ìbátan, tí kò sí àwọn ọ̀rẹ́, ìgbọràn á rọrùn púpọ̀. Bí o bá rí ọmọ tí ó ń ṣe àìgbọràn, kì í ṣe òun nìkan ni ó ń dá àdáṣe, ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé ṣe o dẹ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó ń sọ ni wọ́n náà fẹ́ ṣe ìgbọràn sí. Bí o bá rí ọmọ iṣẹ́ tí ó dàbí ẹni wípé ó jẹ́ aláìgbọràn, ó dàbí ẹni wípé irú ọmọ iṣẹ́ bẹ́ẹ̀ ó ní ìfẹ̀yìntì, ó sì ní àwọn agbani ní ìmọ̀ràn tí wọ́n sọ fún wípé kò dára bí ó bá ń gbọ̀ràn ní ìgbà gbogbo, wípé á dàbí ẹni wípé ó jẹ́ ọ̀dẹ̀. Bí ẹ bá sì rí ẹnikẹ́ni ní ìgboro tí ó ń ṣe àìgbọràn, ó ní àwọn tí wọ́n máa ń sọ fún wípé kò ṣe àǹfààní láti gbọ̀ràn sí ohun gbogbo tí ó ń gbọ́. Nínú ilé Ọlọ́run bákan náà ni, bí ó bá ṣe wípé kò sí ìyá, kò sí bàbá, kò sí ẹnikẹ́ni bí ọ̀rẹ́ tí ó ń kí wọn lẹ́yìn, ìgbọràn á rọrùn ju bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ wípé gbogbo àìgbọràn pátápátá ni ó ní ìjìyà nínú. Ṣùgbọ́n àánú Ọlọ́run wà fún àwọn tí wọ́n ṣetán láti fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo fẹ́ kọ́kọ́ wo àwọn tí a rí kà nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere tí wọ́n fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo sì ń fẹ́ wo kí ni ohun ìwúrí àti ìfẹ̀yìntì tí wọ́n ní tí wọ́n fi gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀. Ní Ìṣe àwọn Apóstólì orí 21 láti ẹsẹ̀ ìkẹwàá ni à ń kà nípa ọ̀gbẹ́ni kan. A ò bí sí inú ìgbàgbọ́, ó jẹ́ aṣòdì, ó sì jẹ́ oníkúpani tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ti rẹ̀ tilẹ̀ burú púpọ̀ púpọ̀, ó sì yangàn, ó ṣògo nínú ìwà àìlọ́lọ́run, ìwà aṣòdì, ìwà àìgbọ́ràn, ìwà ti ìjà àti ọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ Ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan, ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwa onígbàgbọ́ máa ń pè ní ìkóríta. Nítorí wípé Ọlọ́run béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀, ẹni yìí ni à ń pè ní Saulu ará Tarsu, ẹni tí a mọ̀ sí Paulu Apostoli lẹ́yìn ìgbà tí ó yí padà. Bí Ọlọ́run ti bá pàdé, bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún Ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kò fi ohunkóhun pamọ́. Ó gbàdúrà
5: owo oji oluwa o bebe lodo olorun wipe idariji ati anu ni oun fe ko pe jina ni aran odise olorun kan si ti an pe ni ananaya o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la asin ni ki o dide ko pe pupo a baptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o sese bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o bi o ti n dele ti o fe mura pelu ipinu pelu okan kan lati se igboran pipe be ni won wa ba o tun won so pe o je ma danwo o je ma gboran si olorun lenu won si n fe fun o ni awon awa wi pupo lati ma le se igboran mo je so fun o wi pe paul yi kan na o ni iru idojuko ati ejakule be ti awon ore ti won so fun wipe ko ye ki o gboran si olorun lenu to be sugbon o je eni ti o ni ipinu iru ipinu be ni mo nbe olorun ni oni wipe ki o fi si okan eni kokan ninu wa lati ese ikewa ise awon aposteli ori ikokan leni ogun bi a si ti wa nibe le ojo pipo woli kan ti Judea sokale wa ti an pe ni Agabu nigba ti o si de odo wa o mu amure Paul o si de ara re li owo ohun ese o si wi pe bayi le emi mimo wi bayi le awon Jew ti o wa ni Jerusalem yo de okunrin ti o ni amure yi wo si fi ile awon keferi lowo nigba ti a si ti gbo nkan won yi ati awa ati awon ara ibe na be pe ki o ma se goke lo si Jerusalem Paul n tesi waju lati gboran si olorun lenu o ti gbo ipe o ti gbo ipenija ti a pe wipe o ye ki o lo si Jerusalem bi o ti le je wipe inu ni bini po laarin awon Jew si Paul be ni Paul n se okan akin o si ni okan ti o duro sinsin o pinu ninu re wipe ko si ohun ti o ye ipinu ohun wipe ohun ni lati gboran si Olorun lenu ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eniyan olorun ki se keferi sugbon woli eni ti o n paapa mo nipa eni ti a n pe ni emi mimo o debe

àwọn tí ó mọ Pọ́ọ̀lù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Pọ́ọ̀lù má ṣe lọ gbọ́ ìdáhùn Pọ́ọ̀lù ní ẹsẹ̀ ìkẹtàlá. Nígbà náà ni Pọ́ọ̀lù dáhùn wípé ewo lé ẹ̀yìn ṣe yìí. Ohun tí ó yẹ kó sọ fún wọn nílé nìyẹn. Nígbà tí wọ́n jókòó tí wọ́n sọ pé ó yá o ìpàdé ẹbí. Nítorí pé a ti gbọ́ pé lágbájá ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́, ẹni tó jẹ́ pé láti kékeré ni ó ti jẹ́ afáfá nínú ẹ̀sìn, ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń sáré tẹ̀lé ọmọlúwàbí sí ni, ìwọ tó ti dàgbà lágbà, ìwọ tí ó jẹ́ òpó nínú ìjọ àti nínú ilé. A tún gbọ́ wípé ó ń lọ síbì kan, àwa ẹ wálé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá, a ò rí ẹ. Wọ́n ní o tún lọ síbì kan tó ń pè ní ẹ̀kọ́ bíbélì, èwo tún nìyẹn. Ìyá àti bàbá àti àwọn ojúlùmọ̀ àti àwọn ìbátan àti àwọn àna, wọ́n sì jókòó, wọ́n ní kò jókòó sáárín, wọ́n ní okúnlẹ̀ síbẹ̀. Mo lo tún lọ. Ṣé bí àwọn bàbá ẹ, ògbà tí wọ́n fẹ́ kọ́ ilé ìsìn tó wà lábúlé yín, àbí wọ́n fi pìtàn fún ẹni, òun ló fi òkúta sọlẹ̀ síbẹ̀. Bàbá ò sì kẹ̀rẹ̀ nínú iṣẹ́ ìsìn. Ago church òun ló rà á. Àwọn àga ìwàásù olóye tí ìyá ẹ̀ dánbẹ̀ gbà tí wọ́n ṣe ìkórè ní ọdún tó kọjá, àbí wọn kì í sọ fún ẹnìkan tó ń lọ nílé ni. Gbogbo wọn ni wọ́n mọ̀ pé onígbàgbọ́ ni wá ń tiwa. Ó tún ṣẹ̀ṣẹ̀ rí kan ní àṣálẹ́ ọjọ́ tó yẹ kó máa sinmi. Wọ́n tún sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ bíbélì. Má gba wèrè mẹ́sìn o, ṣe jẹ́jẹ́ o. Àwọn tí wọ́n bá ka bíbélì púpọ̀ máa ń yá wèrè ní. Ṣọ́ra ẹ, bó ṣe rí àwọn èèyàn tó ń gbé bíbélì yẹn, ó mọ àjẹsára tó ń jẹ nínú ilé wọn. Àwọn oníwàásù, ó dùn lẹ́nu wọn. Wọ́n máa sọ fún ẹ wípé ká ní ìyàwó kan o, ká ṣe o, gbogbo wọn lámọ. Ìyẹn ló jókòó tì. Wọ́n fẹ́ pa ẹ lọ́kàn dà. Ìgbà tí gbogbo wọn bá sọ̀rọ̀ tán pátápátá, ìyá ẹ̀ á wá bẹ̀rẹ̀. A máa sunkún. A máa sọ pé o tẹ́ mi láàrin ìjọ, láàrin ẹgbẹ́. O dójútì mí. O ń gbé bíbélì. O tún wá bà á jẹ́ pátápátá. O tún ya ojú ilé ẹlòmíì káàkiri. O tún wàásù. Pàgà. Ìyá jẹ mí. Bó o bá yí padà bí n bá kú má débẹ̀ o. Ṣùgbọ́n gbogbo wa tún kẹ́nu tì ẹ́. Àwọn míì amú ní ti líle. Ẹlòmíì tó gbọ́n inú wa tún pẹ́ sí kọ̀rọ̀. A ní ó yé mi. Èmi náà gbà tí mo wà ní kékeré. Mo ṣe ń gbé mi lọ́kàn nìyẹn. Ṣùgbọ́n ṣe jẹ́jẹ́. Ayé gba jẹ́jẹ́. Nsìn gbà tó bá kúrò nínú ilé ìsìn. Gbà tó bá kúrò ní ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ẹ. Bókù bá kú fún ẹ. Ta ló máa bá ẹ débẹ̀? Bó bá jẹ́ kí àwọn àgbà kí wọ́n fojú sí ẹ lára. Bíbélì tó ń gbé yẹn. A bọ́ lọ́wọ́ ẹ o. Ṣọ́ra ẹ o. Ní àwọn èèyàn ni wọ́n pẹnu pọ̀ náà sọ fún Pọ́ọ̀lù wípé má lọ o. Má gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu o. Wọ́n wo ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni Pọ́ọ̀lù dáhùn wípé ewo lé ẹ̀yìn ṣe yìí. Tí ẹ̀yìn ń sọkún. Tí ẹ sì mú àárẹ̀ bá ọkàn mi. Àwọn ọ̀rẹ́ ẹ, ìgbà tó bá fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, wọ́n fẹ́ mú àárẹ̀ bá ọkàn rẹ. Wọ́n máa sọkún. Wọ́n máa dáyà fọ̀ ọ́. Nítorí èmi ti múra tán. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tó múra tán. Mo sì wòye wípé ìpinnu ọkàn tirẹ ni wípé ìwọ náà ti múra tán. Wípé ìhìn rere tí a fi tọ́ lẹ́nu wò yìí wípé òní kúrò ńbẹ̀. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè koro tí máa tún ayé ènìyàn ṣe. Tí Ọlọ́run ṣe ọ lójú tí ó jẹ́ kí o rí. Tí ó jẹ́ kí o ní etí ọmọ tí ó ń gbọ́ràn. Mo gbàgbọ́ wípé òní kúrò nínú ẹ̀kọ́ náà. Ó ṣeéṣe kí àwọn ènìyàn kí wọ́n fẹ́ ṣe inú níbí ni.

ki won fe ja nitori wi pe o fe gboran si olorun lenu sugbon paul n so fun wi pe nitori emi ti mura tan ki se fun dide nikan sosho ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu christi kan na ra pada bi a ti ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se n gbo oro olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o n so wi pe bi o se ti ku ni mo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fe ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wi pe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun o wi pe bo ba gbo ari si o taya e tin ja ti won pe pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o sa ilera fun ara bo ba ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo ti e nko ta fe fi se irubo ki ka won eyan le ma mu aso mi o ki se irubo mo won wa si shop e mi to ti ranso won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won gbe lo won gba ton ba se fitina si e ton ba fi e bayi pe a lo lokan e o se ki won na ko lo ba pe ko buru ejo orisa na a jo ma sin tabi o se ko ti je pe o ti nfe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si ti nka bibeli awon obi iyawo yi won ti pe pe o so oko e ibi to n lo yen waria boy to ba ma de a gbe bibeli ru niju awon ton ko lohun a kan de ni ta so fun e wi pe o je pale eru e mo pe iwo ni yawo keji so o bo ba si ti de lo n fun jamo nu we pe nbo lo tin bo eko bibeli ibi o ni gbe mi pelu e o ton ba ko e lohun wi pe ko wa pe mi ka ma soro kan pe boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o ti so si elenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wi pe ife ti oluwa ni ki a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon juu bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon ojugba mi yo ninu isin awon juu laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a ti n se tele tele ni paul n so fun wa wipe oun paapaa o wo faseyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti kii gba nila isin ti kii gba ese lowo eniyan isin ti kii gba ijekuje imukumu
ifekufe lowo enikeni oni onta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu nibi ni o nse inu nibi ni si ijo eni olorun re koja ala wa wo ese ike dogun sugbon nigba ti o wu olorun nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihi to wa joko to nko eko oro olorun se bi o mo we pe awon egbe wa bi a se nsoro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo sin ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo un mo n be olorun wi pe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul won so wi pe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iye ami wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke mi ki o le ma waasu re laarin awon keferi loju kan na emi ko ba ara ati eje gbimopo awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan na nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ipoju okan ti o wa kuro ninu ese re ki o gba jesu kristi oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimopo awon ara o ma n fa ni anu a ma se eniyan nigbati awon ara awon ore ati opolopo awon eyan ti won ba n so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si olorun lenu rowo ati eso tona iwo obinrin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu ile to wa ton fun e lo nje e meta lojo omo ni to bi kale ki lo fe fi to won gba to ba se atunse igbesi aye e awon ara atore niyen awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo ko pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun wi pe rara mo ti deru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo ti n ka ise awon aposteli ori karun ese ikeji din ni ogbon wipe awa ko ti kilo fun yin gidigidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun jerusalemu esin pe te ati mu eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi lẹyin ọgbà nínú iṣẹ ìsìn sinagogu àwọn ni wọn pe àwọn ọmọ ọlọrun yìí àwọn ẹni ìgbàlà àwọn tí jésù ti fi ẹjẹ rẹ rà padà wọn pe wọn sí àárín àwùjọ
on wa so fun o wi pe ah ah ewo la ngbo te nse yi ewo lo ndowo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidigidi ki se die a si so fun yin o a te mo yin leti wi pe eko te nko yi o ti leju awon oyinbo ni kan ni won le se ah iwo eni ta bi dada eni ta bi dada lo nko birin jo ta ko won jo ti won pon le bo fe ke nikan lo pon mi wa re ni pe bo fe ke nikan lo segi wa re ni pe bo be te nikan odun wa ya si yara te lomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni ase bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan daada ni awon omoluabi gbogbo awon omoluabi ton sun sile oti awon omoluabi ton je ajigbese awon omoluabi ton se fayawo awon omoluabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun ari pe awon obi e won si je omoluabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe ah o ma sori re o ah eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se la le jo dada o nitori wi pe omo po ninu e won si ma so fun e pe won feran eni ni won fi n kole ebe won di wahala ru eni ai si mi ai bale aya ai rojo ai raaye ni won kole olorun ni awon won yi wa pon pe a ti so fun yin wi pe eko wo le tun gbede yi wi pe jesu kan wa nibi kan to ma n gba ni lowo ese patapata e ma je atun gbo be lenu yin mo o se e wa so awadi elese e wa mu eje jesu yen e wa mu wa sori wa se nsi o fe so wi pe iwo ni alara mimo awaje elese wo ese kokan dini ogbon sugbon peteru ati awon apostle dahun won si wi pe awa ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo o ma dara lati ni olorun lati ni ipinu lati so wipe ni kiku ni yiye titi ojo aye mi emi ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo ohun ti mo wa nfe wadi ni wipe kini abayori si igboran wo exodu ori ikokandini ogun bi a ba gboran kini ere re kini o je ini ati ipin wa exodu ori ikokandini ogbon ese karun nje ni sisin yi bi eyin ba fe gba ohun mi gbo ni toto ti e o si pa ma je mu mi mo nigba na leyin o je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi eyin o si ma je ijoba alufa fun mi ati orile ede mimo won yi li oro ti iwo o so fun awon omo israeli nigba ti a ba gboran si olorun lenu lese kese ti a tin fi igboran pade eko oro olorun ti a n gbo lese kese ile a n di isura fun olorun kini a n pe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o se owon fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma n fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabo bo wa a ma fi iso re so wa ni exodu ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun exodu ori
kẹta lé ní ogún láti ẹsẹ̀ ogún. Kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ̀ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Mo ń fẹ́ ran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀ kí ó tó lọ. Lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀. Ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀, èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. Àwa ń sọ fún wa wípé ní àkókò kan, ní ìgbà kan, ní ayé àwọn ọmọ Ísíráẹlì ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa, kò tó tiwa, wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí, ilẹ̀ Kénánì, tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn. Ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí, ogunlọ́gbọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀? Èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde. A sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀, ààyè tí ó lọ́lá, ààyè tí ó tóbi, ni Jésù Kristì ni ó lọ pèsè fún wa. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráẹlì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà, tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ. Áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ nígbà tí Jésù Kristì tí ó gòkè lọ, tí ó lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run, ó wá rán olùtùnú sí wa, ẹni tá máa kọ́ wa, ẹni tá máa ṣe wa létí, ẹni tá fi wá mọ ọ̀nà, ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́. Ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere. A sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí Ọlọ́run bínú. Bí o bá mú ẹ̀mí Ọlọ́run bínú, ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ, tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba Ọlọ́run, láti lọ sí ọ̀run rere, ta ló tún kù fún ọ? Ó parí fún ẹni bẹ́ẹ̀. Ní ẹsẹ̀ kọkànléní ogún ni ó wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀, kí o sì gbá ohun rẹ̀ gbọ́, má ṣe bí i nínú. Mo ń sọ fún ọ wípé ẹ̀mí Ọlọ́run lè fún wa ní ìgbà ti ìsinsìnyí láti ṣe atọ́nà wa, láti tù wá nínú, láti tọ́ wa, láti jẹ́ kí ó yé wa ọ̀nà tí a ń gbà. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run a máa tàn án ká nínú ọkàn wa, a máa fi òye ẹ̀ṣẹ̀ yé wa, a máa sọ pé má lọ síbẹ̀, ọmọ Ọlọ́run kì í ṣe báyìí. Bó bá ti ń fẹ́ sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run a sọ pé ọmọ Ọlọ́run kì í sọ bẹ́ẹ̀. Bó bá ti ń fẹ́ lọ rajà ọjà tí ò dára, ẹ̀mí Ọlọ́run nínú ọkàn ẹ a máa ta ẹ́ nínú Ọlọ́run wípé má ṣe bẹ́ẹ̀, ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Bó bá fẹ́ jẹun ti ayé, bó bá fẹ́ rìn ti ayé, o fẹ́ wọṣọ bí ti ayé, ẹ̀mí Ọlọ́run ti wà nínú ọkàn rẹ. Ta máa sọ fún ọ wípé má ṣe bẹ́ẹ̀ o, ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹni tó bá ń lọ sí ilé tí a ti pèsè sílẹ̀ lé ọ̀run kì í ṣe bẹ́ẹ̀. Bó bá ti ń fẹ́ gbé ìyàwó tí ó dàbí ẹni wípé ẹnìkan wà ní ìta tó jẹ́ ọmọ Èṣù, tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí o ti ń sọ pé ó mà dára o, bí Samsoni ti sọ wípé ẹ̀fẹ́ fún mi, ó wù mí gidigidi. Tí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n mọ Ọlọ́run tán sọ pé ó rí èèyàn láàrin àwọn ènìyàn Ọlọ́run láti fẹ́, ó wá jẹ́ láàrin àwọn Filistini, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn ọ̀tá Ọlọ́run, ó ní rárá o, ẹ sá fẹ́ fún mi, ó wù mí gidigidi. Ìyàwó tó fẹ́ fẹ́, obìnrin tó fẹ́ fẹ́, òun ló gba ojú ẹ̀ lọ́wọ́ ẹ. Agbára tó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti ẹ̀mí Ọlọ́run tó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó lọ. Ó tiẹ̀ tún ṣe tiẹ̀ débi kó máa wá àwọn tí wọ́n ṣe ìfẹ́kúfẹ́ káàkiri, ibi tó ti bá dẹ̀ lílà pàdé nìyẹn. Ṣé ìwọ náà mọ̀ pé ẹni tó bá ń wá ìwàkuwà á rí ìríkùrí? Nǹkan tó mú ẹni tó ní ẹ̀mí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ó kún fún agbára Ọlọ́run láti lọ sí ilé ẹni tí ń ṣe ìfẹ́kúfẹ́, ara ló ń tì í. Ẹ̀mí Ọlọ́run ò sì kò ṣaláì jẹ́ olóòótọ́ láti kìn-ín ní ìlọ̀, ṣùgbọ́n ó ní ó ti o, ohùn mi gidigidi, ohùn mi gidigidi ló pa. Ni Dẹ̀lílà wa ń sọ fún yín pé níbo ni agbára ẹ ti ẹ wá?
iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa awa be sin ni so fun eje jesu lagbara mi eh bibeli ni oro olorun ti to ni sona o lagbara mi emi olorun ni eh bo tin so yen be ni esu lo ngba lowo e o wa pa ori e agbara lo gbogbo imisi ti o ni tele tele o lo emi olorun lo le lila yi ni o tun so pe samsoni jiride awon filistini won do dere won de samsoni ba ji o lo won se bi okunrin temi olorun ba lo o le se bi okunrin won ni to mi ba tesamu o to ologun a parada ni temi olorun ba lo o to be won yi e mole won ri e mole loju orun wa pade e bo pe jesu jesu ani se bo ti komi sile se bo ti fi obirin se bo ti fi dipo mi bo so pe mi mo so kale adabarun a lo ti o a lo nki gbenu doti se bo ti wonu okunkun lo bo so pe baba sanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ore ofe olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fi sesin na wa won ayoju e mejeji na wa so fun pe o ya won akora won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa ah ba ton ba tun bi eni le oti pe orin te ma nko njo si ngba to nlo si lesi gba to nso eko asun dabo jesu fejere wemi jesu sanu fun panu e mo nbe wa korin fun wa gba ta won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton so pe aha michael loruko e o ya mbi wakasa 23 fun wa oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini ndi oti o ti sala ni ni egbe awon ni tete o ni awon omo awon ni awon omo ise ni won so o ni awon ti o ko wale eru won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o o de mi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni ori to tin ko to mu inu re dun ori to nda laraya ori ihirere nbo lo ti fe lo ko ni samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo ba ori re irun ironu pe wada o tin hu lori re o wa so pe olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon to ki mi ni lo tele tele won le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti ko yin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iku alairise bo se n gbadura yen to ronu pada to n so fun olorun wipe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa se awon okunkun mo tun madura bon re n to n gbadura awon mo ki lo n se won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun jeleri wipe bo ba so fun olorun wipe iwo na ti sese tele tele iwo na ti peyinda tele tele wipe agbara si ti lo bo ba so pe mo n fe gboran o di isura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti anan lati orun wa lati to ipa sere de orun rere
kò ní fi ọ sílẹ o yóò di ọwọ rẹ mú yóò máa ṣàmọnà rẹ yóò bó bá ti ń fẹ gbẹsẹ la máa sọ fún ẹ pé ibi ni kò gbẹsẹ sí bó bá ti ń fẹ ṣì sọ a máa pànù ẹ mọ bó bá ti ń fẹ lọ síbi kan máa lọ síbẹ o bó bá sì ti ń gbọnà ó dájú wípé bí ìpè bá dún bí jésù bá farahàn ní àwọsánmọ ó lọ kò tún yẹ ká máa sọrọ púpọ mo gbàgbọ wípé gbogbo wa tá a wà ní ìní à ń fẹ gbọràn ọlọrun wa ń sọ fún ẹ pé kí a má dàbí Saul o ní má jẹmu láéláé a ràn níṣẹ a sọ fún yín pé pátápátá gbogbo àwọn àgùntàn àwọn ènìyàn àwọn tí wọn ṣòdì sí ọlọrun àwọn ọtá ọlọrun kò pa wọn run ó bá lọ àwọn ènìyàn náà bá kò tí àgùntàn yìí dá má jẹ apá àgùntàn yìí eléyìí dá ọba gági náà jẹ ká dá sí ó bá ju ọlọrun sílẹ ó bá ń gbọ ti ènìyàn ọlọrun bá wa lọ sọ fún samuel pé ó ṣe mí láàánú nítorí mo yan Saul lọba ó ti pẹyìn dá sí mi kò gbọràn sí mi lẹnu kí ni ẹrí ọlọrun nípa tiẹ ṣé o fẹ di ti samson ni àbòtú o fẹ di bi Saul o rántí wípé Saul ni àìgbọràn kan ṣoṣo tó ṣe yẹn ní ìgbẹ̀yìn ayé ẹ̀ ó tún lọ ń wá àwọn àjẹ́ àwọn oṣó káàkiri ó lọ́lọ́run ò dá òun lóhùn ó tún padà lọ ń bọ̀ ríṣà inú ẹ̀ ló kú sí o bá a ṣe ń sọ yìí kò fojú rí Jésù kò rí ọlọ́run ó wà nínú ìṣòro nísinsìnyí ṣùgbọ́n bó ṣe tèmi pẹ̀lú ẹni ọlọ́run fún wa ní àǹfààní ó wu ọlọ́run nínú ọláńlá rẹ̀ nínú àánú nínú ìpamọ́ra rẹ̀ láti pè ọ wá sínú yìí rere mo ń bẹ ọlọ́run wípé orí inú ti máa ba tìta jẹ́ kọ́lọ́run mú kúrò nínú ọkàn rẹ̀ bọ́lọ́run sì ti ń pè wá láti gbọ́ràn lónìí mo gbàgbọ́ wípé gbogbo ọ̀la ń fẹ́ gbọ́ràn bó bá fẹ́ gbọ́ràn wàá sọ fọ́lọ́run ẹ jẹ́ àkúnlẹ̀ kí a sọ fún ọlọ́run pé ẹ̀mí àìgbọ́ràn pátápátá kí ọlọ́run kí ó yọ ọ́ kúrò ọlọ́run ń béèrè ìgbọràn pípé lé ọwọ́ rẹ àti lé ọwọ́ mi képe wá sọ fún ọlọ́run ohun tí ó bá dàbí ẹni pé ó wọlé ọ̀nà rẹ sọ fún ọlọ́run wípé ó tún ṣe bí àtúnṣe bá wà lé ọ̀nà rẹ ní ti ìgbéyàwó ní ti iṣẹ́ ṣíṣe ní ti ìwà híhù sọ fún ọlọ́run ẹ̀jẹ̀ Jésù Kristi wà síbẹ̀ láti wẹ̀ ọmọ ẹ̀mí ọlọ́run ti ń tọ́ni sọ́nà ẹ̀mí ọlọ́run olùtùnú ó wà síbẹ̀ láti tọ́ láti ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ ìtìlẹ́yìn fún ọ nígbà tí o bá ń gbé ìṣísẹ̀ láti ṣe àtúnṣe má jẹ́ kí wọ́n pa ọ́ lọ́kàn dà gbọ́ràn sí ọlọ́run lẹ́nu.

போனோம்.

0: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbogbo ọwọ́ wa sókè. Láàárín àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè. Arákùnrin tí ó náwó sókè ní.
1: Ẹ káàárọ̀ sọ.
2: Ẹ káàárọ̀.
1: Ní ọ̀sán ìyá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Ẹ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi ní pòrú nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé àti iṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer iṣẹ́ yìí tó bá débẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà tá a lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. Wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá di pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn so ibẹ̀ yẹn ò yé mi mọ́ tẹ bá lè ràn mí lọ́wọ́ kẹ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
0: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí.
1: Ẹhun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakkuk orí kejì yẹn tá a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Ó ní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó jẹ́ pé àwa ń ṣiṣẹ́. Bá ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́. Ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa ṣe ń fún wa ń wàhálà. A máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán. So owó tí a fi lé a fi lè máa yanjú iṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
0: Ẹ ṣe púpọ̀. Nínú Habakkuk orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹda wọ́n pọ̀ nígboro. Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà o mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá à ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá o wí ìdájọ́ Ọlọ́run kò sì sí níbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
1: Bẹ́ẹ̀ni ó yé mi sá.
0: Láàárín àwa àgbà ṣé a ní ìbéèrè? Arábìnrin Ṣèkíá.
3: Ẹ káàárọ̀.
4: Yes, ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀, tí ó sì fi ọtí líle fún un, tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú, kí ìwọ ba lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí, ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣá ti lọ wàásù fún wọn ná? Wọ́n ti gba ìwàásù wọn ò ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀?
0: Bínà bá jóni jó ọmọ ẹni tara ni làákọ́gbọ̀n. Nítorí bẹ́ẹ̀, ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà. Nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí, wọ́n nílò ìgbàlà, wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú pọ̀ọ̀dà. Nítòótọ́ ni àwọn wọ̀nyẹn, wọ́n nílò ìrònú pọ̀ọ̀dà. Òun pàápàá tí ẹ ń wàásù sí, ó yẹ kí òun náà kí ó ronú pọ̀ọ̀dà. Ṣùgbọ́n kí ó máa dẹ́jà, kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronú pọ̀ọ̀dà. Àwọn tó ń ṣe ọtí náà ń kọ́. A ó sọ fún un wípé ìgbàlà tiẹ̀ ló jẹ ẹ́ lógún. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá ń ṣe ibi tí a ti sọ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmọ tàbí kò dára, òun ni ó yẹ kí ó ronú pọ̀ọ̀dà. Nítorí bẹ́ẹ̀, ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún, kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé, yóò dé fún ẹnì kọ̀ọ̀kan. Olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ ẹlẹ́ṣẹ̀. Àwọn mìíràn náà tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ ńkọ́ nínú ìwé Róòmù ni a ti rí ohun tí Ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fún ara rẹ̀ kí ó ronú pọ̀ọ̀dà. Bí ó bá sì ronú pọ̀ọ̀dà, agbẹ̀rí Ọlọ́run jẹ́ wípé Ọlọ́run yóò dáríjì, òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí òun bá ní ìgbàlà, òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún. Ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀ọ̀dà. Arábìnrin Ṣó ti yé yín.
4: Ó yé mi,
0: ẹ ṣé púpọ̀. Arákùnrin tí ó wà ń bẹ̀.
2: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
2: Ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ yẹn, wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu, tí ó sì jẹ́ pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn. Ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹbí rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀? Torí pé tá a bá wo nọ́ọ̀tì, a rí pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀, a rí pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ, ó ń gbùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Ábrahàmù. Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní ògbẹ́ kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi ń wúrú ìwà báyìí?
0: Lọ́ọ̀tì ti kọjá lọ, àwọn ọmọ rẹ̀ ti kọjá lọ. Èyí tó wà á sọ ńsìn, ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tí ẹnì kọ̀ọ̀kan wà? Ohunkóhun tí ó wò kí a sọ nísinsìnyí, ṣé ó yí ipò wọn padà lọ́hùn? Arákùnrin.
2: Rárá sà.
0: Nítorí bẹ́ẹ̀, kí a máa béèrè ìbéèrè tí ò wúlò. Èyí tó kàn wá ni wípé àwa tí a ń gbé ìgbésí ayé wa nísinsìnyí, kí ni ohun tí ó yẹ kí a ṣe? Kí Ọlọ́run fún ara rẹ̀ kó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Kí a ju ti Lọ́ọ̀tì àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti kọjá lọ sí ayérayé. Nítorí pé ibi tí igi bá wó sí, ibẹ̀ ni yóò rà sí. Ibi tí wọ́n wà nísinsìnyí kò sí àtúnṣe fún wọn. Àwa tí a ní àtúnṣe ló yẹ ká bẹ Ọlọ́run wípé a ti rí ara wa gẹ́gẹ́ bí a ti rí. A sì ń bẹ Ọlọ́run fún àánú rẹ̀ àti fún orí ọ̀fẹ́ rẹ̀. Kí a ju ti àwọn tí ó ti kọjá, kí a jù ú sílẹ̀, kí a kára màísì kí ìgbàlà ti wa. Arákùnrin Ṣó yé yín.
2: Ó yé mi.
0: Ẹ jẹ́ àdìdè dúró láti gbàdúrà. Ǹjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run lónìí, níbo la ó ti lo ayérayé? Kí a fi àwọn tó ti kọjá sílẹ̀, kí a fi Lọ́ọ̀tì àwọn ọmọ rẹ̀ tàbí Noah tàbí àwọn ẹlòmíràn tàbí Dáfídì tàbí Ábrahàmù, kí a fi wọ́n sílẹ̀, kí a ronú ọ̀rọ̀ tara wa. Ǹjẹ́ a ti ní ìgbàlà? Ǹjẹ́ a ti ké pe Olúwa? njẹ ajẹ ti olorun njẹ ati ronuko ada njẹ mi olorun sakoso igbesi aye wa

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní ìyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù ìyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kó fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà ìyè ayérayé ìyè ànípẹ̀kun yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wípé ìyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan. Lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní ìyè ànípẹ̀kun, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa. Nítòótọ́ ni Kristì kú fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ̀ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a bá ṣe aláìnáání ìfẹ́ Kristì yìí, ìbànújẹ́ ayérayé, ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, ìyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristì. iye ainipekun nipase ife Kristi. Iketa ife atokanwa si Olorun nitori Kristi. Ife atokanwa si Olorun nitori Kristi. Ke lo si ipa akoko ibanuje ayeraye nitori ainani ife Kristi. Ki oye wa fun pe nikokan wa wipe Jesu Kristi feran wa Olorun feran enikokan wa ke ma sere enikeni ti o so wipe boya ife Olorun ko sande odo ohun tabi ife Olorun ko de ibi ile ohun ninu Marko ori ikewa Marko ori kewa ni ati nka itan ogbeni kan nibe lati ese iketa din logun oni bi o si ti njade bo si ona eni kan sare to wa o si kunle fun o bi lere we pe oloko ni rere kili emi o se ti emi o fi le jogun iye aini pekan nihi ni ari we pe ohun to dun ogbeni lokan ni we pe o mo we pe aye yi ki se awa ilo ati pe bi a ba kuro ninu aye yi ki se bi kan na ni gbogbo wa o lo wi pe awon kan won o jogun iye aini pekan sugbon o se wa la nu we pe awon miran won o jogun iya aini pekan iponju ayeraye eleyi ni o mu ki okunrin ki o ma bere we pe oloko ni rere o se se ki o ti ma gbo nipa Jesu o si ti wo igbesi aye re o si mo we pe o yato si awon oniwaasu ti won wa ni ayika o mo wi pe o se se fun oloko ni yi lati to ohun si ona ti o mu ese ohun le iya ni pekan e ni o fi n bere ibere to to o si n be lowo eni to to o wa si orisun iya ni pekan lati bere we pe kini n o se ti won le ni iye aini pekan Jesu ko fi fepo boyo o so fun ni gbangba wi pe o ni ohun ti o ni lati se ni ese ikokandinlogun iwo sa mo ofin ma se panshaga ma se paniyan ma se jale ma se jeri eke ma se renije bo fun baba ohun iya re eyi ni apa kini ohun ti Jesu so fun o ri wi pe nihi Jesu wo awon ofin mewa o so nipa eyi to je mo ti arakunrin wa sugbon o fi ti Olorun o fi se apa kan o fe ki okunrin yi o fe ki o gbe won yewo ni kokan o so fun ni ese ogun o si dahun o si we fun pe oloko ni gbogbo nkan won yi li emi tin kiyesi lati igba ewe emi wa ye ki o ye wi pe ohun ti an so nihi o je mo ojuse eni kokan si aladugbo re sugbon o ku ojuse wa si Olorun ki a to le jogun iye ni pekan nitori ani lati fi Olorun pelu gbogbo okan wa pelu gbogbo agbara wa pelu gbogbo inu wa nihi nigbati Jesu wo ninu ese ikokan le logun nigba na ni Jesu si wo o feran re oye ko ye wa nigba na we pe bi o ti le je wo pe ko ti ni igbala bi o ti le je wo pe ko ti je alabapin ninu iye ni pekan sugbon Jesu wo o feran re o si wi fun pe ohun kan le oku lota ohun kan ti oni ki o si fi fun awon talaka iwo si ni isura le orun si wa gbe agbelebo ki o si ma to mi leyin eyi ni a fun gege bi idanwo ki Olorun ki o le mo boya o feran Olorun ju owo lo o feran Olorun ju awon nkan aye lo sugbon inu re si baje si oro na o si jade lo ni ibinuje nitori ti o li oro popo nje eyi so wipe Olorun o feran okunrin yi rara o feran re sugbon sibe sibe ife ti Olorun fe ife ti Kristi fe ko fun ni iye ni pekun nitori wipe ohun papa ko fe se ohun ti yo fun ohun ni iye ni pekun o wa lowo eni kokan wa lati mo wipe looto ni a pese igbala fun wa looto ni iye ni pekun ni o je ti eni kokan wa bi a ba gbagbo sugbon ani ojuse ti ani lati se ani igbese ti ani lati gbe ani ohun ti Olorun bere lowo wa ki ipese ti Olorun ti pese sile ki o to le je ti eni kokan wa ninu Timotheus kini ori keji ni Olorun ti je ki o ye wa wi pe ko si ojusaju lodo Olorun ati pe ko si wo pe boya ayanmo mi ni o gba igbala nitori pe asiwi asiso o wa laarin awa Yoruba o ma ro we pe boya ti yan awon kan si ona igbala a si yan awon miran si ona iparun sugbon bi o ba wo ede wa eni kokan wa ni o ni agbara lati yan e ni a fin pe wa ni eniyan eniyan ni eni ti yan nitori be olorun so wi pe o n fi iye ati iku ibokun ati igun si waju eni kokan gege bi eniyan eni ti o ni agbara lati yan gege bi eniyan eni ti o ni ipa ti o ni oye ti o ni anfani lati yan o n so fun a wi pe ki a yan iye ki iye eni pekan ki o le je ti wa o so fun a ninu Timotheo kini yi ori keji lati ese iketa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o fe ki gbogbo eniyan ni igbala ki won si wa si ki won si wa sinu imo otito o ye ki o ye wa nigba na we pe ko si eni ti a ko ayanmo tabi kadara egbe ayeraye mo lara ninu peteru keji ninu ori keta ese ikesan peteru keji ori keta ese ikesan olowa ko fi ileri re jafara bi awon elomiran iti ka ijafara sugbon o mu suru fun yin nitori ko fe ki enikeni ki o segbe ma fi oji inu ba lo bi ati nka wi pe ko fe ki iwo ti o wa ni ko fe ki o segbe awon ara ile wa na ko fe ki won ki o segbe ko fe ki enikeni ki o segbe bi ko se pe bi ko se ki gbogbo eniyan ki o wa si ironu pun oda gege bi mo ti so so saju asise nla ati asiwi ni nigba ti a ba wi pe kadara ko labuye nitori o ma so fun a wi pe boya ki isomo ogbala ni boya wi pe a ko ko igbala mo kadara re awon miran a ma so wi pe ayanmo ni kadara tabi wi pe ayanmo ko gbogun tabi akunleyan ni adayeba eyi so fun a wi pe awon oro wonyi won je asipa owe ton shi ogun logo awon eniyan lona ti o si ran won lo si orun igbe nitori iwe mimo je ki o ye wa wi pe olorun ko fe ki enikeni ki o segbe nitori na bi o ba tin lo ede yi tele we pe boya ako ori buburu mo tabi ako aseti mo tabi o dabi eni we pe igbala ko le je ti re ki o mo we pe oro olorun so fun a wi pe enikeni ti o ba ke pe oruko olowa ohun ni a o gbala ninu romo ori kewa Romo ori kewa ese iketala nitori enikeni lo wi o iba se okunrin iba se obirin iba se odo iba se agba tabi arugbo enikeni ti o ba sa pe oruko olowa li aogbala bi o ba so le kan soso o ye ko to sugbon o tun tenumo titi de iwe ti o gbeyin ninu majemo titun ori ti o gbeyin ninu majemo titun ifihan ori ikejile logun ese iketadinlogun ifihan ori kejilelogun ati ese iketadinlogun ati emi ati iyawo wipe maabo o n so fun a wipe o le wa sinu ijoba olorun o ni ki o maabo ati eni ti o gbo ki o wipe maabo ati eni ti o n gbe n gbe ki o wa enikeni ti o ba si fe ki o gba omi iye naa lofe enikeni ti o ba si fe bi o ba wa nihin loni ti o ti ni igbala ti o je wi pe o ti n fo ni dola o si karamasi ki iya ni pekan o ye ko yo wi pe bi o ba ni igbala owo e lo wa nitori wi pe olorun fe araye to be ege o fi omo bibi re kan soso fun ni pe enikeni ti o ba gbagbo ki yo segbe sugbon yo ni iye aini pekan sugbon o ye ki a je ki nkan kan ki o ye wa ninu oro olorun wi pe bi o ti le je wi pe olorun feran wa bi a ba se alaigbagbo bi a ba dakunla tabi bi a ba se alainani igbala olorun iye aini pekan tabi ife olorun o se se ki igbala yi ki o ma le je ti wa je ki n fun ni apere kan

bí èmi ti sọ̀rọ̀ sí i tó, síbẹ̀ èmi rántí rẹ̀, nítorí náà ni ọkàn mi ṣe lù fún un. Èmi ó ṣe ìyọnú fún un nítòótọ́, lè Olúwa wí. Ó yẹ kí a mọ̀ níhìn wí pé Ọlọ́run pe Efraimu ní ọmọ ọ̀wọ́n, ọmọ tí inú rẹ̀ dùn sí, ọmọ tí ó jẹ́ wí pé inú òun ó ń lù fún un, ó ní ìfẹ́ tó jinlẹ̀, tó sì gbòòrò, tó sì ga, ó ní ìfẹ́ yìí fún Efraimu. Ṣùgbọ́n bí a ti ń wo àkọsílẹ̀ tí a rí nípa Efraimu, ni a rí wípé nítorí Efraimu yìí kò gba ìfẹ́ Ọlọ́run, kò gba Ọlọ́run gbọ́, kò sì rìn ní ọ̀nà tí Ọlọ́run fẹ́ kí ó rìn, ìfẹ́ yìí kò fún ní ìgbàlà, ìfẹ́ yìí kò jẹ́ kí àánú Ọlọ́run kí ó wà fún, kí ó jẹ́ àjẹmọ́nú fún. Nínú Hosea ni a ti ń ka àwọn ọ̀pọ̀ ẹsẹ́ láti Kíábẹ̀ láti orí keje, Hosea orí keje láti ẹsẹ̀ ìkẹjọ, à ń kà nípa Efraimu. Rántí wípé ohun tí a ń sọ ni wípé bí Ọlọ́run tilẹ̀ fẹ́ wa, tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, wípé kí a má ba ṣègbé, ó dúró lórí wípé a ní láti gba Ọlọ́run gbọ́. Àyàfi tó wà níbẹ̀ nìyẹn, bí a kò bá gba àyàfi yìí tí a ò sì fi ara wa sí Ọlọ́run lọ́wọ́, ó dájú wípé ìgbàlà yìí kò ní lè jẹ́ tiwa. À ń ṣe àpẹẹrẹ yìí ní ti Efraimu, tí Ọlọ́run fẹ́ràn púpọ̀ púpọ̀, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé Efraimu yìí kò káràmásì kí ìfẹ́ Ọlọ́run sí i. Nínú Hosea orí keje láti ẹsẹ̀ ìkẹjọ, Efraimu, òun ti da ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ènìyàn náà. Efraimu ni àkàrà tí a kò yí padà. Èyí ń sọ nípa àkàrà tí a ń dín lórí iná, wípé apá kan jóná, apá kan bàjẹ́, wípé ó dàbí ẹni wípé Efraimu yìí kò yá ara rẹ̀ sọ́tọ̀ kúrò láàrin àwọn àlejò, àwọn àjòjì. Èyí la fi ń sọ ní ẹsẹ̀ ìkẹsàn, àwọn àlejò sì ti jẹ agbára rẹ̀ run, òun kò sì mọ̀. Nítòótọ́, ewu wà káàkiri ní ara rẹ̀, síbẹ̀ òun kò mọ̀. Ní ẹsẹ̀ ìkọkànlá, ó ní Efraimu pẹ̀lú dàbí òpè àdàbà tí kò lé ọkàn, wọn kọ sí Íjíbítì, wọn lọ sí Asíríà. Ìkẹtàlá, ìgbé ni fún wọn, nítorí wọn ti sá kúrò lọ́dọ̀ mi, ìparun ni fún wọn. Sórí níhìn wípé ẹni tí Ọlọ́run fẹ́ràn, tí kò káràmásì kí ìfẹ́ Ọlọ́run, èyí tí ìbá fi ní ìgbàlà, èyí tí ìbá fi ní ìyè, Ọlọ́run sọ wípé ìparun, ìgbé, ìpọ́njú, ìbànújẹ́ yóò wà fún irú ẹni bẹ́ẹ̀. Nínú Hosea yìí kan náà, orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún, Hosea orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún, Efraimu dàpọ̀ mọ́ òrìṣà, jọ̀wọ́ rẹ̀ sí i. Ó ń sọ fún wa wípé Efraimu yìí nítòótọ́ ni Ọlọ́run fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n nígbà tí kò gba ìfẹ́ Ọlọ́run, ó fara mọ́ òrìṣà. Ọlọ́run wa ń sọ wípé kí a fi í sílẹ̀, nítorí ó dàbí ẹni wípé Efraimu ó ti tẹ́ níwájú Ọlọ́run, ó gungi kọjá ewé. Ní orí kẹjọ Hosea, orí kẹjọ Hosea ní ẹsẹ̀ ìkọkànlá, nítorí Efraimu ti tẹ pẹpẹ púpọ̀ láti dẹ́ṣẹ̀, pẹpẹ yóò jẹ́ ohun àti dẹ́ṣẹ̀ fún un. Efraimu tí Ọlọ́run fẹ́ràn, Efraimu tí Ọlọ́run ń pè, Efraimu tí Ọlọ́run fẹ́ fún ní ìgbàlà, ìgbàlà ayérayé, ìyè ayérayé. Ṣùgbọ́n nítorí kò gba Ọlọ́run gbọ́, ó lọ tẹ pẹpẹ ẹ̀ṣẹ̀ fún ara rẹ̀, ó sì sọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí di púpọ̀. Nínú ẹsẹ̀ ìkejìlá, ó ní, mo ti kọ̀wé ohun púpọ̀ tí òfin mi sí i, ṣùgbọ́n a kà wọ́n sí ohun àjèjì. Efraimu yìí tó yí padà, ó ka ọ̀rọ̀ Ọlọ́run sí ohun àjèjì, èyí tí àánú Ọlọ́run, ìyè Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run ìbá fi jẹ́ tirẹ̀, kò lè jẹ́ tirẹ̀, nítorí wípé ó pa ìfẹ́ Ọlọ́run, ó pa á tì. Bí a bá fi ojú inú wo ọ̀rọ̀ ènìyàn, tí a sì ka ọ̀rọ̀ Ọlọ́run ní àkàyé, a ó rí i pé ọ̀pọ̀ ló ń kọ ìfẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń pàdánù ìgbàlà àti ìyè àìnípẹ̀kan. Àdúrà mi fún ẹnì kọ̀ọ̀kan wa ni wípé a ò ní kọ ìfẹ́ Ọlọ́run, a ò sì ní pàdánù ìyè ayérayé lorúkọ Jésù. Èyí ló mú wa lọ sí ipa kejì nínú ìwàásù tí ò ní ìyè àìnípẹ̀kan, nípasẹ̀ ìfẹ́ Kristi. Ìyè àìnípẹ̀kan nípasẹ̀ ìfẹ́ Kristi. Bí a bá fẹ́ ní ìgbàlà, bí a bá fẹ́ ní ìyè àìnípẹ̀kan, a ní láti mọ̀ wípé nípa ìfẹ́ Kristi ni. Ṣùgbọ́n kí a mọ̀ wípé ohunkóhun tí ó ní láti ṣe, ó ti ṣe, ohun gbogbo tí ó ní láti ṣe ni ó ti ṣe, kí a ba lè ní ìgbàlà. Ó ti pèsè ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó wá kú kí ìwọ gan-an kí o gbé ìgbésẹ̀.

gbàlà olùṣọ́ àgùntàn wa. Ó ní nígbà tí a bá ní ìmọ̀ yìí ní iyì àìnípẹkun àti ìwà bí ọlọ́run yóò jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀ nígbà tí a bá dé inú ìjọ, ohun tí ó yẹ kí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn wa ni láti ní ìmọ̀ bí a ti di àtúnbí, bí a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, bí a ti di ènìyàn ọlọ́run, bí a ṣe lè gba Jésù Kristi gbọ́ tí ó jẹ́ wípé a ó kọ orúkọ wa nínú ìwé ìyè. Ìyè àìnípẹkun yóò sì jẹ́ tiwa, ìwà bí ọlọ́run yóò sì jẹ́ tiwa. Jẹ́ kí n bí ọ́ jẹ́ oní ìmọ̀ wípé gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run. Ǹjẹ́ oní ìmọ̀ wípé kò ṣeé ṣe nínú agbára tìrẹ, nínú agbára tèmi láti bọ́ lọ́wọ́ èṣù àti láti bá ẹ̀ṣẹ̀ jà kí a sì ṣẹ́gun nínú agbára tiwa? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ikú Jésù Kristi lórí igi àgbélébò nìkan ṣoṣo ló lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé oore ọ̀fẹ́ tí ti ọ̀dọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi, èyí ni a fi lè ní ìdáríjì, èyí ni a fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, èyí ni a fi lè di òmìnira, lè a fi lè di àtúnbí? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ẹnikẹ́ni tí a bá wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní láti mọ́ ni, ó ní láti mọ́ funfun ju snow lọ? Ìmọ̀ yìí ó ní ó máa ń fún wa ní ìyè ẹnipẹ̀kun nígbà tí a bá gbàdúrà, tí a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rọ̀ mọ́ Ọlọ́run, tí a sọ fún wípé kí ó jẹ́ kí ohun tí Jésù Kristi wá ṣe lórí igi àgbélébò kí ó lè jẹ́ èrè fún ẹnìkọ̀ọ̀kan wa. Wẹ̀sẹ̀ kẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, àwọn ìlérí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn nǹkan wọ̀nyí ni ó fi fún wa wípé kí a ba lè jẹ́ alábàápín nínú ìwà Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí a máa ń rí nínú àdúrà ọ̀pọ̀lọpọ̀, ohun tí a máa ń rí ní ìlépa ọ̀pọ̀lọpọ̀ ni wípé ìlérí ìwòsàn nìkan ni wọ́n máa ń rọ̀ mọ́. O mọ̀ wípé ènìyàn lè ní ìwòsàn bí kò bá ní ìwà mímọ́, kò lè dé ọ̀run. O mọ nǹkan tí ìwé mímọ́ wí ni, ó ní ẹ máa lè pa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Kí ni ìtumọ̀ èyí? Èyí já sí wípé láìsí ìwà mímọ́, láìsí ìwà mímọ́, láìsí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní gbogbo owó ayé yìí, bí ò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní ìwòsàn kí ó sì wà fún ọjọ́ pípẹ́, fún ọdún púpọ̀, láìṣàìsàn, bí kò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè bọ́ kúrò lábẹ́ lọ́wọ́ agbára òkùnkùn, agbára èṣù, kí ó sì máa ṣògo nípa wípé èṣù lè borí òun, àti pé àlákàlà kò sí mọ́, bí kò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè sọ wípé òun jẹ́ afàdúrà jagun, ẹni tí ó jẹ́ pé nípa àdúrà ni òun fi ṣẹ́gun oṣó, òun ṣẹ́gun àjẹ́. Bí o ṣẹ́gun àjẹ́ àti oṣó bí o bá ní ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹlòmíràn máa sọ fún wa wípé bí òun bá gbàdúrà, òun a máa lé ẹ̀mí èṣù jáde, òun a máa gbọ́wọ́lé àwọn aláìsàn, ara wọn a máa dá. Bí o bá ní gbogbo nǹkan wọ̀nyí láìsí ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹni a fi ń sọ wípé ìlérí tí ó fún wa, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn ìlérí tí ó tóbi púpọ̀, kì í ṣe láti ní ìwòsàn nìkan, kì í ṣe láti ní owó nìkan, ṣùgbọ́n láti ní ohun tí ó ga ju owó, ohun tí ó ga ju ìwòsàn, ohun tí ó ga ju àwọn nǹkan ayé wọ̀nyí lọ, láti jẹ́ alábàápín ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, ohun tí ó ṣe wá láàánú ni wípé ìbàjẹ́ tí a rí nínú ayé a tún máa rí nínú ìjọ. Ìbàjẹ́ ìkóbìnrin jọ tí ó wà nínú ayé ǹjẹ́ kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí? Ìbàjẹ́ wípé kí a máa gba owó ẹ̀yìn tí ó wà lọ́wọ́ àwọn ẹni ayé, àwọn tí ò mọ Ọlọ́run, ǹjẹ́ a kì í rí lọ́wọ́ àwọn tí ó ń wá sí ilé ìsìn? Ìbàjẹ́ ilé ìsìn ni máa ń kọ́. Ìbàjẹ́ kí ọmọ kékeré tí a, ọmọdé tí a rán lọ sí ilé ìwé, ọmọ ọdún mẹ́rìnlá, ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún, kí ó máa gbóyún wá láti ìta, kí ó gbé wá sínú ilé, ìbàjẹ́ tí a rí nínú ayé ǹjẹ́ a ò rí nínú ìjọ? Ìbàjẹ́ pé kí a máa ṣẹ́yún tí ó pọ̀ nínú ayé, ǹjẹ́ a kì í rí nínú ìjọ? Ìbàjẹ́ wípé kí a máa purọ́, ìbàjẹ́ olè jíjà, ìbàjẹ́ fàyàwọ́, ìbàjẹ́ àwọn nǹkan ayé wọ̀nyí, ìbàjẹ́ ìṣọ̀ṣọ́ ayé, ìbàjẹ́ wípé

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀ lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístẹ́lì ti Pọ́lù Apọ́stẹ́lì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tí ó máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristì kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyèsí àwọn nǹkan tí à ń gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristì lé ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti ẹnu apostẹ́lì jáde gẹ́gẹ́ bí a ti darí rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Ó fi ètò ìgbàlà tí Ọlọ́run ṣe, tí ó sì ṣe àṣekún rẹ̀ ní orí òkè Kálfárì nígbà tí a kan Jésù Kristì má gbélébòó, ó fi nǹkan wọ̀nyí hàn fún wa. Ó sì jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti di ti Ọlọ́run, wípé a ó di ẹni titun. Àwọn ìwà àtijọ́, ìṣe àtijọ́, ògbólógbòó ọkùnrin ni wípé a ó bọ̀ sílẹ̀, a ó sì gbé ọkùnrin titun wọ̀. Bí a bá sọ wípé a bọ́ ògbólógbòó sílẹ̀, a sì gbé titun wọ̀. Pọ́ọ̀lù apóstẹ́lì, bí ẹ̀mí Ọlọ́run ti darí rẹ̀, ó ń ṣe àpèjúwe fún wa ní ọ̀nà tí ìgbé ayé onígbàgbọ́ tí ó lè yé wa. Ó ń ṣe àpèjúwe gẹ́gẹ́ bí a ti máa ń wọṣọ láràárọ̀, wípé bí a bá ti jí, wípé ohun kan la ní láti ṣe. A ó bọ́ aṣọ ògbólógbòó, a ó bọ́ sílẹ̀. Èyí ni aṣọ tí a ò lè wọ̀ jáde. A ó bọ́ sílẹ̀, a ó wẹ̀. Bí a bá ti wẹ̀ tí ara wa sì ti mọ́, a ó sì gbé aṣọ titun wọ̀. Aṣọ titun yìí, bí a bá jáde síta, ní àwọn ènìyàn ni wọ́n máa fi mọ irú iṣẹ́ tí a ń ṣe. Ó ṣeéṣe bí a bá rí ọmọ ogun. Ọmọ ogun yóò bọ́ aṣọ tí àwọn ènìyàn máa ń wọ̀, yóò bọ́ sílẹ̀, yóò gbé aṣọ ọmọ ogun wọ̀ tàbí ẹni tí ń ṣe ọlọ́pàá bí abárí ọlọ́pàá ní gbòòrò ohun tí a fi ń dá a mọ̀ bí a ò tiẹ̀ pàdé ẹ̀ rí bí a ò tiẹ̀ morúkọ ẹ̀ bí a ò tiẹ̀ mọ ilé ìwé tó lọ bí a ò tiẹ̀ mọ ìgbà tó gbaṣẹ́ ọlọ́pàá bí a bá ti rí ní gẹ́rẹ́ tí a ti rí pẹ̀lú aṣọ tí ó wọ̀ a ti fi aṣọ yìí a ti fi dá a mọ̀ àwọn ẹlòmíràn bóyá wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn ilé iṣẹ́ tàbí wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn àdúgbò bí a bá ti rí aṣọ tí wọ́n wọ̀ ni a máa ń mọ̀ wípé wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ aṣẹ́ṣọ́ tàbí ẹ̀ṣọ́ àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ wípé ilé ìta oúnjẹ ní ìta ni wọ́n ti ń ṣiṣẹ́ àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ ní irú bẹ́ẹ̀ ìgbà mìíràn ni a máa ń rí wọn wípé ó máa ní irú aṣọ tí wọ́n wọ̀ tàbí àwọn dókítà ti òyìnbó bí a bá rí wọn pẹ̀lú aṣọ tí wọ́n wọ̀ a ó ti mọ̀ wípé ẹni yìí jẹ́ dókítà tàbí ẹlòmíràn wípé ó jẹ́ nọ́ọ̀sì tàbí wípé ẹnìkan jẹ́ agbẹ̀bí èyí ni àpẹẹrẹ tí paul apọ́sẹ̀lì tó ń ṣe fún wa wípé àwa pàápàá ó yẹ kí a mọ̀ wá bí a bá ń jẹ́rìí wípé a ti di ti ọlọ́run bí a bá ń jẹ́rìí wípé a ti bá jésù kristi pàdé bí a bá ń jẹ́rìí wípé a ti di ẹni ìgbàlà ó ní ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa yìí àti ẹ̀rí tí a ń jẹ́ tí a ń sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí wọn kí ó lè mọ̀ wá nípa ohun tí a ti bọ́ kúrò àti èyí tí a tún gbé wọ̀ èyí ò sọ nípa ti aṣọ èyí tí a ń hun tàbí èyí tí a rán tí a ń gbé wọ̀ èyí ò sọ nípa àwọn àkọlé tí àwọn èèyàn máa ń kọ sórí àwọn kádà àwọn kéékèèké tí a máa ń lẹ̀ mọ́ àyà àwọn nǹkan tí a ń sọ nípa rẹ̀ wọ́n jẹ́ àwọn ìwà tuntun èyí tí ó jẹ́ wípé a gbé wọ̀ kí a tó máa tẹ̀síwájú jẹ́ kí n fi hàn ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé bí a bá ń sọ nípa ìgbàlà bí a bá ń sọ nípa ìwà titun ìwà mímọ́ bí a bá ń sọ nípa wípé a ti bá ọlọ́run lájà a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni bíbélì máa ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó gbé aṣọ wọ̀ nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìgbàlà gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìwà mímọ́ ó dàbí ẹni wípé a gbé aṣọ titun wọ̀ bí a bá ń sọ nípa ìwà tí kò dára àti ìwà tí ẹni tí kò mọ ọlọ́run ohun tí a ń sọ náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti ní aṣọ tí kò dára gbà tí ó bá tọ ọlọ́run wá a bọ́ aṣọ yìí a bọ́ sílẹ̀ a wá gbé aṣọ mìíràn wọ̀ jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú ìwé wòlíì Aesaiah orí kẹrìnlélọ́gọ́ta ẹsẹ̀ ìkẹfà fiyèsí dáradára o gbogbo wa sì dàbí ohun àìmọ́ gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin gbogbo wa sì rẹ̀ bí ewé àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́ níhìn-ín ni a ń sọ nípa ìwà àwọn tí kò lọ́lọ́run ìwà àwọn tí kò tíì ní ìgbàlà ìwà àwọn tí a kò tíì wẹ̀nù mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ó ń sọ wípé òdodo tí wọ́n ń ṣògo nínú rẹ̀ òdodo tí wọ́n ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ti ọwọ́ wọn tí wọ́n ń sinmi lé wípé yóò gbà wọ́n là ó dàbí àkísà ẹlẹ́gbin ṣé oyè ọ̀nísinsìn wípé bí a bá ti jẹ́ bí a bá jẹ́ ẹni tí kò mọ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìwà tí a hù wọ́n dàbí àkísà ẹlẹ́gbin níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ni a fi ń sọ wípé bí a bá bá jésù pàdé àkísà tí a gbé wá kí a tó wọnú ìrere a ó bọ́ àwọn nǹkan wọ̀nyí bí ẹlẹ́gbin a ó bọ́ wọn kúrò a ó jù wọ́n sọnù a ó gbé ohun titun ẹ̀wù titun a ó gbé wọn wọ̀ jẹ́ kí a tún wo àpèjúwe mìíràn nínú Luke orí kẹẹ̀ẹ́dógún a ń wò ó láti ẹsẹ̀ ìkọkànlélógún ọmọ náà sì wí fún un pé bàbá èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti ní iwájú rẹ èmi kò sì yẹ lé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ mọ́ ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé ẹ mú ààyò aṣọwa kankan ki e si fi wo sori ohun ti o nso e mu ayo aṣọwa kankan ki e si fi wo se omo wi pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aṣo egbin lo wa lara re awon aṣo egbin won yi ni won se apejuwe ibinu ija irunu arankan ati wipe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aṣo egbin abo kuro awa fi aṣo ayo aṣo titun agbe wo je ki a pada si Isaiah ori ikokan leni ogota ori ikokan leni ogota ese kewa emi o yo gidi gidi ninu olowa okan mi yo yo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bo mi se ori nisinsin yi wo kini yi ohun ti olorun ba wa so oni wipe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bo won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo ye ki a tun wo iwe ifihan an to ka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti an keko nipa re loni ye ki a wo ifihan ori kokan din logun lati ese ikeje eje ki ayo ki inu wa ki o si dun gidi gidi ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti mura tan ohun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori ohun ti a n so nihin bi abari obinrin kan ti a fe sin lo si ile oko bi obinrin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti n wo tele tele awon aso ilosi aso ti o ti n lo ninu ile abo won kuro atun ara re se awe dara dara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re a n so fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Christi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese ara aye lo o ni awa yi ni abo aso akisa ati atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o n se apejuwe iwa mimo ti awon eniyan mimo nisinsiyi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni ye ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o n fe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wi pe bi ati n gbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohunkohun falẹ lai jafara je ki a wo ikini bibo ogbologbo okunrin ni sile bi e wa kisa ti a fe gbe sona bibo sile pelu awon ise ise ti atijo Kolose ori keta ese ikejo ati ese ikesan ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Níhìn-ín ni Ọlọ́run ti ẹnu Pọ́ọ̀lù Apọ́sítélì sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà, ohun tí a ń pè ní ìdáǹdè, ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀. Ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa. Ó wá ń sọ fún ni ṣùgbọ́n nísinsìnyí. Ìgbà tí Pọ́ọ̀lù Apọ́sítélì ń sọ nísinsìnyí, ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kólósè. Ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́. Ǹjẹ́ nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀, kí ni ó ń tọ́ka sí? Ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé àti wá sí ìjọba Ọlọ́run. Nísinsìnyí tí a ti wá sí ìjọba Ọlọ́run, ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù, a ti wá sí abẹ́ ìṣàkóso Jésù Kristì olùgbàlà wa. Ó ń sọ wípé ṣùgbọ́n nísinsìnyí tí a ti wá sí abẹ́ àkóso titun, ó ń sọ nípa wípé a ti kúrò nínú òkùnkùn, a ti bọ́ sínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ nísinsìnyí tí a wà nínú ìmọ́lẹ̀, ó ń sọ wípé a ti di òkú sí ẹ̀ṣẹ̀, a ti di ààyè sí Kristì, a ti jí ìjí òdodo. Ó wá ń sọ wípé ìgbà tí a ti kúrò ní ẹni ti àtijọ́, tí a sì ti wá nísinsìnyí láti di titun nínú èrò wa nínú Kristì, ó ní ó yẹ kí a fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Ó wá ń sọ, ó dàbí kí àwọn ọlọ́pàá tàbí ọ̀gá ọlọ́pàá kí ó sọ fún ọlọ́pàá kan tí ó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́, bóyá ó rí ọlọ́pàá yìí jí láàárọ̀, ó wá sí orí ìlà níbi tí wọ́n ti ń tò kí a ba lè ṣe àyẹ̀wò wọn kí wọn kí ó tó jáde lọ sí ẹnu iṣẹ́. Ọ̀gá ọlọ́pàá wá rí ọlọ́pàá tí ó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ yìí, ó wá rí wípé ó wọ aṣọ tó ti ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò wọ aṣọ tí a fi dá ọlọ́pàá mọ̀. Ni ọ̀gá ọlọ́pàá wá sọ pé, ǹjẹ́ nísinsìnyí nígbà tí o ti darapọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá, ó yẹ kí o fi àwọn aṣọ wọ̀nyí sílẹ̀, kí o wọ aṣọ tuntun tí a lè fi dá ọmọ gẹ́gẹ́ bí ọlọ́pàá. Ṣé ohun tí mo ń sọ yé wa? Ó dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni a fi ń sọ fún wa wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn nǹkan tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni ti àtijọ́, àwọn nǹkan tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ìgbà tí a ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, kí a fi ìbínú kí a fi sílẹ̀. Ṣé orí àwọn ẹlòmíràn bí wọ́n bá jí láàárọ̀, ojú àfàrò, á dàbí ẹni wípé ẹnìkan ṣẹ̀ wọ́n látojú oorun, ìyàwó ò ní gbádùn, àwọn ọmọ ò ní gbádùn, àwọn aládùúgbò wọn ò ní gbádùn. A máa bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ló dé? Ṣé bí àjọsùn lálẹ́ àná ni? Èwo ló wá dé tójú yín fàrò? Kí ló fa ìbínú? Ó nígbà tí a ti mọ Jésù Kristì, ó ní kí a fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ká jẹ́ kí ìyàwó kó jórójú wa ńlẹ̀, ká jẹ́ kí àwọn ọmọ rójú wa ńlẹ̀. Ṣùgbọ́n ọkọ tí a fẹ́ bá sọ̀rọ̀, bóyá a fẹ́ bèrè owó ọbẹ̀ ni, bóyá a fẹ́ lọ sọ́jà ni, tàbí bóyá a fẹ́ sọ fún pé ìkan nínú àwọn ọmọ ó máa dàbí ẹni pé ó ń gbóná díẹ̀. Bí a ti déwájú ọkọ ni a rí pé ojú ọkọ fàrò, a sì rí pé bó ti ń ṣe tẹ́lẹ̀ nìyí. Gbà tó sọ pé òun ti gba Jésù, kò sí ìyípadà, ó ní kí a fi ìbínú sílẹ̀, ó sì ní kí a fi ìrunú sílẹ̀. Àwọn ẹlòmíràn bí a ò tí ì sọ̀rọ̀ méjì mẹ́ta, wọ́n ti ń tutọ́ sókè, wọ́n ti ń fojú gbà á. Ó dàbí ẹni wípé ìbínú, ìrunú, ó jọba ní ìgbésí ayé wọn. Àwọn ẹlòmíràn láàrin arákùnrin sí arákùnrin, arábìnrin sí arábìnrin, láàrin àwa tí a jọ ń pe ara wa ní ará nínú Olúwa. Kí ló dé tó jẹ́ wípé bí a bá ti sọ̀rọ̀ díẹ̀, ẹlòmíràn a ti fajúro, ẹlòmíràn a ti wú, ẹlòmíràn a ò nílè bá a sọ̀rọ̀, a ti dàbí arábìnrin kí la sọ tó bí yín nínú? Arákùnrin, ṣé ò sí nǹkan o? Ṣé kì í ṣe èyí tá a ṣẹ̀ṣẹ̀ sọ sílẹ̀ yìí ló jẹ́ kí ojú yín fàrò bẹ́ẹ̀? Kí ló dé? Ó ń sọ fún wa, ó ní bí a bá ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀, Kí ló tún fa ìbínú láàrin àwa ọmọ Ọlọ́run? Kí ló ń fa ìrunú láàrin àwọn ọmọ Ọlọ́run? Kí ló ń fa àrán kan? Bí a bá sọ nǹkan, ó ṣeé ṣe gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara. Bí a tilẹ̀ ti ní ìgbàlà, nítorí wípé ọgbọ́n wa kò tó ti Jésù. Nítorí pé ìmọ̀ wa kò tó ti Jésù, lóòótọ́ la yí ọkàn wa padà, a ò yí àgọ́ ara wa padà. Ohun tí mo ń sọ ni wípé bí a bá ti ní ìgbàlà, àlàáfíà Ọlọ́run á wọnú ọkàn wa. Iyì Ọlọ́run á wọ inú ọkàn wa. Bí a bá ti ní ìgbàlà, ayọ̀, ìdáríjì á sọ nínú ọkàn wa. Bí a bá ti ní ìgbàlà, a ó rí wípé èrò wa, ọ̀rọ̀ wa, ìrìn wa, gbogbo nǹkan yóò yí padà. Ṣùgbọ́n rántí bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó mọ Jésù, bí wọ́n bá gba wà létí, a dùn wá díẹ̀. Nísinsìnyí náà bí a mọ Jésù, bí wọ́n gba wà létí, etí tí wọ́n gbá wa yìí, a dùn wá, nítorí pé a ò tí ì yí ara wa padà. Andróde ọjọ́ àjínde, ọjọ́ àjínde tó jẹ́ wípé ìpè yóò dùn, a ó yí ara wa padà. Nígbà náà kò sí ohun tí wọ́n lè ṣe sí ara tí ó lè dùn wá, ṣùgbọ́n nísinsìnyí ọkàn lágbàlà, ẹ̀mí wa lónìí ìyípadà. Ara wa ó ṣì wà bákan náà síbẹ̀. Ṣé o mọ̀ wípé bí ìgbà tí a jẹ́ aláìgbàgbọ́, bí a bá ránṣọ, bí abẹ́rẹ́ bá gun wa lọ́wọ́, á dùn wá? Nísinsìnyí náà tí a ti di onígbàgbọ́, bí abẹ́rẹ́ bá gun onígbàgbọ́ lọ́wọ́, á dùn onígbàgbọ́? Nítorí wípé ẹ̀mí ọkàn la yí padà lágbàlà. Ara, bí abẹ́rẹ́ bá gun ara onígbàgbọ́, a sì máa dùn síbẹ̀síbẹ̀. Ó ṣeé ṣe kí ó jẹ́ wípé a ń sọ̀rọ̀ láàrin ara wa. Ṣùgbọ́n ohun tí a ń sọ yìí kí ó dàbí ẹni wípé ó fẹ́ gba òdì lọ́kàn wa. Kí wọ́n sọ fún wa kí a má bínú o, wípé kì í ṣe wípé a mọ̀ọ́mọ̀ ṣe nǹkan yìí sí wa. Nítorí bẹ́ẹ̀, kí a gbójú fo nǹkan yìí dá. Bí a bá ti sọ bẹ́ẹ̀, ó yẹ kó tán lọ́kàn wa. Ṣùgbọ́n wípé kò dùn mí, kò dùn mí. Ṣùgbọ́n a sì tún ń sọ̀rọ̀ lórí nǹkan àná tí ó yẹ kí a ti gbàgbé. A sì ń sọ pé lágbájá, mi ò ní nǹkan bá lágbájá ṣe. Lágbájá tí a ń dárúkọ, ó jí ọmọ Ọlọ́run. Àwa pàápàá a sọ pé a jí ọmọ Ọlọ́run. Àwa sọ wípé a ò ní nǹkan bá lágbájá ṣe. Bí nǹkan dé fún lágbájá, bóyá ó fẹ́ gbéyàwó ni, bóyá ó fẹ́ sìnkú ni, bóyá ó fẹ́ kó ọmọ jáde ni, kò sóhun tó lè dé kí n débẹ̀. Mi ò ní yọjú sí wọn. Nítorí wípé lágbájá, nǹkan tó ṣe sí mi, a fi ọ̀run láti lè parí ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe jí ọmọ Ọlọ́run? Ó ní kí a fi ìbínú sílẹ̀, kí a fi ìrunú sílẹ̀, kí a fi àrán kan sílẹ̀. Àwa bí bóyá o ti délé ọkọ, ìwọ àti ọkọ, ó ṣeé ṣe kí ó jẹ́ wípé ọkọ ṣe ó ṣe ẹsẹ̀ gbé nígbà kan, ó sọ ohun kan tí ò dára. Ó ṣeé ṣe kí ó sọ nípa ìyá rẹ, tàbí kí ó sọ nípa bàbá rẹ, tàbí kí ó tilẹ̀ sọ ọ̀rọ̀ kan sí ọ láì kíyè sára. Ọ̀rọ̀ yìí sì dùn ọ́ dé góńgó ara, ó wọnú akínyẹmí ara rẹ. Ṣùgbọ́n nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀, ọkọ wa ó wá rí wípé nǹkan tó ń sọ kò dára. Ó wá pè é pé ìyàwó mi, má bínú o, ìṣù ni. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a gbàgbé, mo ti gbàgbé ẹni tó bá délé ọkọ, ṣé o ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni ilé ọkọ? Nítorí bẹ́ẹ̀, mi ò bínú. Ẹni tó lòun ò bínú yìí, ṣùgbọ́n ó wá lọ ṣe ìpinnu wípé owó tèmi àti owó ọkọ kò sí nǹkan tó lè pa á pọ̀. Bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́, bí ò bá fi sílẹ̀ láti jẹun, òun lè bí máa pa. Nítorí pé ibi tí mo gbọ́njú dé yìí, mo mọ bí mo ṣe lè jẹun tébi ò ní pa mí. Irú ẹni bẹ́ẹ̀, ṣé kì í ṣe wípé a gbin nǹkan kan sínú, tí a fi ń bínú, tí a fi ń kórira ọkọ? Mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́, mi ò ní kọ̀ọ́lẹ̀. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, mi ò lè jáwé fún wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn. Ṣùgbọ́n nǹkan tí màá ṣe fún a ju ìkọ̀sílẹ̀ lọ. Kò dára bẹ́ẹ̀. Bí a bá ti di onígbàgbọ́, ìbínú á kúrò, ìrunú á kúrò, àrán kan kọ́ á kúrò, ọ̀rọ̀ òdì kò tiẹ̀ yẹ ká gbọ́yè sí onígbàgbọ́. Àwọn aláìgbàgbọ́, aláìwà bí Ọlọ́run ni wọ́n máa ń fi Bíbélì ṣẹ̀fẹ̀, ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ò gbọ́ Bíbélì o, nítorí pé èyí tí a kọ sí Bíbélì, wọ́n máa ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí Bíbélì. Àwa tí a ti jẹ́ ọmọ Ọlọ́run, Bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀, ohun tí a gbé lárugẹ, ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka oko nínú rẹ̀ ni a ń tẹríba fún Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ti di onígbàgbọ́, ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́. Àti ọ̀rọ̀ ìtìjú, ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà, ọ̀rọ̀ kò bákùngbé, ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí, ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí, ọ̀rọ̀ tí tini lójú, ọ̀rọ̀ tí a kò gbọdọ̀ gbọ́ ní gbangba. Ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin,
1: e se gafara fun mi bi awon aso kan wa ti obirin ma nlo ti aba fo won ti o ye ki a ma sasi itagbangba nitori pe o je ohun ti o tini loju be na ni awon oro miran wa oro ti o je mo oro obirin oro okunrin oro ti o je mo isepo laarin oko ati aya tabi awon kan miran ti o ye ki a ma gbo ni enu onigbagbo ni itagbangba sugbon gba ti a ba ri awon elomiran ti won so wepe awon je onigbagbo sugbon ti won tun dapara ti won sefe awon ti won sin so yi won je oro itiju oni ko ye ko ri be ese ikesan e ma si se poro fun enikeji yin awon elomiran

dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bí ni ọjà ló ń lọ ó ní irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́ kí a tún máa purọ́ fún ara wa ó ṣeéṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀ bí ó bá sọ fún ọkọ pé baálé mi mo fẹ́ lọ rí ìyá mi o ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ṣé ò sí nǹkan o nítorí bẹ́ẹ̀ a kàn ní aráalé bí baálé mi bá bèrè pé ńbo ni mo lọ ẹni mo sáré jáde díẹ̀ ń bẹ̀ yẹn mo fẹ́ lọ wo àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojú ilé mi irọ́ ló ń pa ó ń lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ tó bá sì dé tó bá sọ pé ẹ mà pẹ́ díẹ̀ ṣé wọn náà mọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ yìí bàbá dọ̀dọ̀ wọn kò ṣeé dìde gírí nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ ọ̀rọ̀ náà ti pọ̀ púpọ̀ jù nítorí òun ló jẹ́ kí n pẹ́ ìrọ́ ló ń pa àwa tí a sọ pé a jẹ́ onígbàgbọ́ báwo la tún ṣe ń ba ìrọ́ lẹ́nu wa kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ jẹ́ kí a wo Róòmù orí kẹfà Róòmù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà nítorí àwa mọ èyí pé a kan ògbólógbò ọkùnrin wa máa gbélébò pẹ̀lú rẹ̀ kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́ ohun kan náà ni èyí ń sọ fún wa nínú Éfésù orí kẹrin Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkejìlélógún pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn ṣe oyè ọ̀ nísinsìnyí ọkàn náà ní bíbélì ìbáàjẹ́ Kólósè láti ń kà á ìbáàjẹ́ Róòmù láti lọ kà á ìbáàjẹ́ Éfésù láti ń kà á ọkàn náà ní ọ̀rọ̀ Ọlọ́run èyí ni Ọlọ́run ń fẹ́ àbá wà ní ìjọ ní ìlú Èkó níhìn-ín tàbí ìjọ ní ìlú Ìbàdàn tàbí ìjọ ní ìlú ibòmíràn ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà ni jẹ́ kí n tún sọ pàápàá ó ṣeéṣe ṣé a mọ̀ wípé kì í ṣe dípà ni ìjọ kan ṣoṣo tí ó wà ní gbogbo ayé ó ṣeéṣe kí èèyàn kí ó máa wá sí dípà tàbí kí ẹlòmíràn kí ó máa lọ sí ìjọ mìíràn bí gbogbo wa bí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀kọ́ kan náà ni ó yẹ kí gbogbo wa kí a máa kọ́ ni nítorí orí nísinsìnyí ohun tí Paul ń sọ fún àwọn ara Kólósè òun ló sọ fún àwọn ara Éfésù òun ló sọ fún àwọn ara Róòmù tó ka ẹsẹ̀ ìkejìlélógún yìí pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn ẹsẹ̀ ìkẹtàlélógún kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ ṣe ò ti gbọ́ ẹni tí ó ti wà ní ìwà kí ó máa fọwọ́ rá kí ó máa mú nǹkan ti ẹlòmíràn ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ bí ó bá ti ní ìgbàlà èyí tá orí bíi náírà kan lórí bẹ́ǹchì nígbà tó wá sí ilé ìsìn ó sì mú náírà kan yìí ṣé o rò wípé ó hù látòrí bẹ́ǹchì ni o mọ̀ wípé ẹnìkan ló gbàgbé ẹ̀ síbẹ̀ nítorí bẹ́ẹ̀ ó ní kí ẹni tí ń jalè tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ kò níṣẹ́ tó ń ṣe ó bá jí láàárọ̀ ìgbà tó wà ní tí ó wà tó jẹ́ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ó bá jí láàárọ̀ a máa ti ojú ilé dé ojú ilé ni a máa ní kí lẹ rí jẹ́ ń bẹ̀ yẹn o kí ni kí n jẹ́ ń bẹ̀ yẹn o nǹkan tó ń ṣe nìyẹn kò níṣẹ́ tó ń ṣe kò lówó tó lè pa wọlé bí o bá ti di onígbàgbọ́ èwo ni onígbàgbọ́ tó ń lọ láti ojú ilé dé ojú ilé kí lẹ rí jẹ́ ń bẹ̀ yẹn o a ò ṣe bọ́ ìwà ògbólógbò a ò ṣe bọ́ ọ sílẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ohun tá a máa ń ṣe ni pé a máa ń fẹsẹ̀ palẹ̀ ní ibùdó àwọn rélùwé nítorí ó ṣeéṣe ibi tí ẹnìkan ti ń sáré tó fẹ́ wọ rélùwé kí owó ẹ̀ kò jábọ́ nítorí bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí ó jẹ́ olè wọ́n máa ń fẹsẹ̀ ralẹ̀ káàkiri ní ibùdókọ̀ láti wo nǹkan tó bọ́ sí ẹ̀ lọ́wọ́ àwọn ẹlòmíràn láti rí he pátá sọ pé a ti di onígbàgbọ́ kò yẹ kí irú ìwà bẹ́ẹ̀ kí ó tún wà ní ìgbésí ayé wa ká tó mọ Ọlọ́run kí a tó mọ Jésù àwa tí a jẹ́.

0: ọmọ ẹ̀fún baba bí baba bá lọ síta ẹ a máa lọ tọ́bù àpò baba a máa lọ tọ́bọ ibi tó ń kó sí bóyá a lè rí ẹbí àádọ́ta kọ́bọ̀ ńbẹ̀ tàbí a lè rí bí náírà márùn-ún bẹ̀ a sì mú àwa tí a sọ pé a di onígbàgbọ́ nísinsìnyí ó ní àwa tá à ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká má tún jalè mọ́ ó tún ṣe ní láàánú kì í ṣe nípa ti àwọn ọmọdé nìkan ẹni tí ó jẹ́ ìyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ó tún mọ jésù bí ọkọ bá ti jáde a máa lọ yẹ àpò ọkọ o a máa lọ yẹ ibi tí wọ́n ń kówó sí ibi tí wọ́n ń kó nǹkan mìíràn ibi tí wọ́n kó àwọn ìwé a máa lọ yẹ wò bóyá jẹ́ rí náírà márùn-ún náírà mẹ́wàá bó ṣe fọwọ́ fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyí gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ gbà tó wá sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kò jẹ́ nǹkan tìjú wípé síbẹ̀síbẹ̀ o tún lọ ń yẹ àpò ọkọ wò o tún lọ ń yẹ ibi tí wọ́n ń kó nǹkan sí wò bóyá wà á rí náírà márùn-ún bó bá sì mú náírà márùn-ún mẹ́wàá yìí o kì í sọ fún ọkọ rẹ báwo ni o ṣe lè sọ wípé o ti di ẹni ìgbàlà o ní ẹni tí ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí o má ṣe jalè mọ́ àwa tí ó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tá a ti ń ṣiṣẹ́ ká tó mọ ọlọ́run bí abẹ́fẹ́ gba ààyè ìsinmi àwọn tí ò tí ì níyàwó àwọn tí ò lọ́kọ wọ́n á sọ pé àwọn ti gbéyàwó ẹni tí ò bímọ kan alóhun ti bímọ mẹ́ta mẹ́rin kí ó ba lè gba owó ju bẹ́ẹ̀ lọ nísinsìnyí tó sọ pé o ti di onígbàgbọ́ ò tí ì ṣàtúnṣe o lè tó ọjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi ń sanwó lé fún ọ o tún ṣe ń jalè bákan náà lónìí kí á tó di onígbàgbọ́ bí a bá dé ibi iṣẹ́ ní aago mẹ́sàn-án a sọ pé a dé aago iṣẹ́ ní aago méje àbọ̀ gbà tó wá tún sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kì í ṣe bẹ́ẹ̀ ló tún ṣe ǹjẹ́ kì í ṣe irú ìwà bẹ́ẹ̀ ló tún hù ó ní ó yẹ kí ìyípadà kí ó wà ó yẹ kí a bọ́ àkísà ẹlẹ́gbin ti àtijọ́ ó yẹ kí a bọ́ wọn sílẹ̀ ẹni tí ń jalè kí ó má ṣe jalè mọ́ ṣùgbọ́n kí ó kúnkún máa ṣe làálàá kí ó máa ṣiṣẹ́ kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan ti ẹnu yín jáde ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan ti ẹnu yín jáde èwo ni a ń pè ní ọ̀rọ̀ ìdibàjẹ́ ọ̀rọ̀ tí ò mú oore ọ̀fẹ́ lọ́wọ́ nígbà tí ọkọ bá ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ tí ó bá dàbí ẹni pé a ń bá ẹrú sọ̀rọ̀ nígbà tí ọkọ bá ń pe ìyàwó ní orúkọ ìnagijẹ tí ò dára nígbà tí ọkọ bá ń sọ ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí èèyàn forí ṣánlẹ̀ kí ó kú dànù nígbà tí ó bá ń sọ sí ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ìdibàjẹ́ ni tàbí nígbà tí ìyàwó náà tí ó bá ń sọ wípé màá sọ fún tó jẹ́ pé a rántí ilé ibi tóun ti wá a mọ̀ wípé èmi ò kì í ṣe ẹni tí ènìyàn kan lè ṣe bí ó ti wù sí gbà tí ìyàwó bá di ẹ ṣe gáfárà fún mi kí n lo èdè yìí ó dàbí aṣa ẹni tí ò gbẹ́kọ̀ọ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ ẹni tí ò mọ ọlọ́run ẹni tí ò mọ jésù tí ìyàwó bá tún ń sọ̀rọ̀ sí ọkọ lọ́nà tí ó dàbí ẹni wípé ọkọ a máa rò pé irú obìnrin wo ni mo gbé sílé yìí ẹni tí ó dàbí ẹni wípé ó lágbára jù mí lọ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ìyàwó ju ti ọkọ lọ ẹni tí àwọn èèyàn máa sọ wípé ìyàwó ẹ dẹ̀ ẹ́ díẹ̀ o ẹ má bínú o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó gbòdì lọ́kàn ọkọ yín o kò dára bẹ́ẹ̀ ó ní torí bẹ́ẹ̀ ó ní kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan kí ó má ṣe jáde láti ẹnu wa ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ kí o lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́ ọ ẹ má ṣèṣe mú ẹ̀mí mímọ́ ọlọ́run bínú ẹni tí a fi ṣe èdìdí yín di ọjọ́ ìdáǹdè gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrán kan ọlọ́run ti kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ fún wa tí ó jẹ́ wípé bí a bá ń kà wọ́n bí a bá ń bójútó wọn bí a bá ń ṣe wọ́n ilé wa yóò tòrò ọlọ́run ti fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ìlànà tí ó jẹ́ wípé bí ẹnì kọ̀ọ̀kan wa bí a bá ń jí láàárọ̀ tí a ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe díngí tí a ń wò tí a sì ń fi díwọ̀n ìgbésí ayé wa àlàáfíà yóò wà ní ìdílé wa bí a bá mọ̀ pé kí ọkọ kí ó tó bá ìyàwó sọ̀rọ̀ wípé a ò gbọdọ̀ ní ìwà kíkorò a ò gbọdọ̀ pọ́n obìnrin yìí lójú a ò gbọdọ̀ fi ìbínú bá ìyàwó lò a ò gbọdọ̀ fi ìrunú bá ọkọ wa lò a ò gbọdọ̀ ní ariwo nínú ilé wa to je wipe oko ati awon soro atun gbo ni ile kerin ile karun won so pe ah lagbaja tun ti de o pe o fe lu yawo epa lose to koja won si lo won no lo church o won ka bibeli ju kini lo ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀ ìjà ò kúrò ariwo ò kúrò láàrin wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan ẹ máa ṣore fún ẹnì kejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríjì yín ó ní ká máa dáríjì ara wa nínú ìjọ ká máa dáríjì ara wa nínú agbolé ká máa dáríjì ara wa níbi iṣẹ́ kí a máa dáríjì ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríjì ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríjì wá yẹ kí a ṣe kíákíá lọ sí ìkórí kejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbó àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bá wọn sílẹ̀ kí a jù wọ́n dànù kí a rí wípé ìwà ọ̀tún ìrìn ọ̀tún kí a rí wípé wọ́n jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹsìn ti gbé ọkùnrin titun ni wọ̀ ẹsìn ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹsì ti gbé ọkùnrin titun ni wọ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn aṣọ tí ẹnìkan fún aṣọ yìí ó ṣeé ṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bá a bá tiẹ̀ ti rí a ó sọ lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí a ó sọ lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó di àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ a mú ohun tí a fi ń fọnu a fọ ẹnu àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí o bá ti ń bọ̀ lókèèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì a wá rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ a wá sọ wípé àbílágbájá ni àbílágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda a wá dúró àtẹjúmọ́ ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o àtàbí ẹ káàsán o tàbí ẹ káalẹ́ o àbíwọ̀ ni àbíwọ̀ kọ́ èmi ni kí ló dé sọ fún mi jókòó pè tàn fún yín báwo ni nǹkan ṣe yí padà o kì í rìn báyìí rí ọlọ́run ló dá mi lọ́la ọlọ́run ló mú ìyípadà wà bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé aṣọ ẹ̀gbin àkísà ẹlẹ́gbin ọmọ onínàkúnà la jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a wá ti di ìyàwó jésù kristi àwa tí a ti dá lọ́lá tí a ti dáríjì àwa tí a ti mú ẹ̀gbin tí a ti mú kúrò ní ìgbésí ayé wa tí jésù tó wá ti di olùgbàlà wa tí jésù tí ó ti fi aṣọ òdodo wọ̀ wá tí jésù tí ó ti kọ́ wa gẹ́gẹ́ bí a ti rìn gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti hùwà gẹ́gẹ́ bí a ti ṣe gẹ́gẹ́ bí a ti bá ẹnì kejì wa lò nígbà tí a bá rí wa á dàbí ẹni wípé a ò ní lè dá wa mọ̀ mọ́ nítorí ìgbésí ayé titun ìwà ọ̀tun yóò wá sí ìgbésí ayé wa pé Efesu lẹ́ẹ̀kan sí i Efesu orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún kí ẹsẹ̀ gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ ìṣòrí ìkan náà ni bíbélì ó ń sọ fún wa ó ní kí a di titun ki a di titun ki a be si ni rin irin otun ki a be si ni hu iwa otun ninu Romu ori kejila Romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni iro inu yin ki eyin ki o le ri idi ife olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe olorun fe ki a dabi jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti an so ti an se ki a dabi jesu christi nitori be o ye ki yi pada yi ki o farahan ni igbesi aye wa bi yi pada yi ba farahan ni toto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan je ki a lo si kolose ori keta ese ikokanla kolose ori keta ese ikokanla ni bi ti ko le si heleni ati jew ikola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihi ni Paul tun ti wan so nkan miran fun wa o je ohun ti a menu ba lana ninu isin wa ti ojo aiku o nso fun wa wipe nigbati a ba ti ba olorun pade nigbati a ba ti di eni olorun eniyan mimo wipe okuta idigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wipe a o wo won pale o nso nihi o fi awon nkan meji meji o fi won wera won o si so fun a wi pe awon idabo ti o ti wa laarin awon nkan meji meji meji won yi wi pe ati mu okuro lakoko o nso nipa ti heleni ati jew bi aban so nipa heleni eyi nso nipa awon giriki sugbon ni edi ti o le yi oda dara won ma won pe won ni keferi awon jew won ma npe gbogbo awon eniyan toku won ma npe won ni keferi won ki da si won oni sugbon bi eni ti an pe ni keferi tele tele ati eni ti an pe ni jew bi o ba ti mo olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele tele a o mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a ko nila ni awon jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon jew ti won se sure si won ti won so wepe won ko se daradara o ni bon ba ti mo jesu ati eni to ti kola ati alaikola won adi kan a o ni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ki se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon wonyi bakan na bi won ba ti mo jesu christi awon nkan ti o da bi eni wo pe a fi ya won nipa tele tele a o mu won kuro o tun wa so nipa eru ati ominira wi pe awon ti o ni ominira boya won ni ise ti ara won won ni ile ti ara won ko se eni ti o fun won si abe isinru won ni ominira awon miran ti won si je eru nigba ti won ti ba jesu christi pade won di okan na e la nso fun wa wi pe bi a ba ti mo olorun wi pe a o ni ma fi iyato si awon kan ti won wa lati gusu tabi awon ti won wa lati ariwa awon ti won wa lati ila orun tabi awon ti won wa lati iwo orun wi pe christi yo je ohun gbogbo ninu ohun gbogbo ki yo si iyapa ki yo si idabo laarin eni kokan wa ati ninu eni kokan wa gbogbo wa yo fo sokan papo a o ni olorun kan christi kan olugbala kan emi kan a o ma ni eko kan igbagbo kan a o si wa ni isokan ninu jesu christi yi ni olorun ko wa loni nisisiyi o ye ki a didi duro ki a so fun olorun wi pe awon iwa atijo iwa ogbologbo ti atijo wi pe o ye ki a dagbere fun won patapata o ye ki a so fun olorun wi pe a fe di titun ni iwa wa ni irin ese wa ni iwo so wa paapaa ni bi a se n ba eni kookan eni keji wa lo o ye ki a di titun ni ohun gbogbo ti a n se ki a bo awon ogbologbo awon ekisa elegbin ti atijo ki a bo won ki a so won danu ki a si je ki iwa titun ki o joba ni igbesi aye wa o ye ki a gbadura o so fun olorun ba olorun soro se awon nkan ti a n daruko won yi se won si wa ni igbese aye re ni ewo ni a tun ka agbere mo ni gbagbo lowo tabi iwa eri tabi ife ko fe tabi iwa buburu ife buburu tabi ife gbogbona enikan si enikeji tabi oju kokoro tabi ohun miran ti ko dara ki a tun ma ba lowo onigbagbo ko e ko ri be e je ki a so fun olorun gbadura so fun olorun iwa imo ti ara eni nikan iwa ogbologbo ti atijo iwa ti o ija ati irunu je ki a so won danu ki awon kan ikokuro ni igbese aye wa bi a ba je olooto bi a ba je olooto ti a so fun olorun o daju yo mu iyipada rere iyipada otun ba eni kokan wa
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ori Solomoni, Ori Ikejo, iwo ibaje dabi arakunrin fun mi ti o mu omo iya mi, emi ba ri olode, emi ba fi enu ko lenu. Looto, won ki ba fi mi se eleya, emi ba fona han, emi ba mu owa sinu ile iya mi. Iwo iba ko mi, emi ba mu omo ti wa ni orun didun ati oje eso granate mi. Owo osi re iba wa labe ori mi. Owo otun re iba si gba mi mora mo fi yin bu eyin omobirin Jerusalemu ki e ma se ru olufe mi soke ki e ma si se ji titi yo fi wu tani eye tin goke lati aginju wa ti o fi ara ti olufe re mo ji odide labe igi eleso nibe ni iya re gbe bi o si nibe ni eni ti o bi o gbe bi o si bi mi ka iya re bi edidi le apa re nitori ife lagbara bi iku ijowu si le bi isa oku jijo re dabi jijo ina ani owo ina oluwa omi pupo ko le pa na ife be ni kikun omi ko le gba lo bi emi fe fi gbogbo oro re fun ife a o kegan re patapata awa ni arabirin kekere kan ohun ko si ni omo kini awo se fun arabirin wa ti ojo ti a o ba fe bi ohun ba se ogiri awa oko ile odi fadaka le lori bi ohun ba si se enu ona awo fi apako kedari di ogiri ni mi omo mi si dabi ile iso nigba na loju re mo dabi eni ti o ri alaafia solomoni ni ogba ajara kan ni balhamoni o fi ogba ajara na se oya fun awon oluso olukuluku ni mu egberun fadaka wa ni ipo eso re ogba ajara mi ti se temi o wa ni waju mi iwo solomoni yo ni egberun fadaka ati awon tin so eso na yo ni igba iwo tin gbe inu ogba awon egbe re feti si ohun re mu mi gbo pelu yara olufe mi ki iwo ki o si dabi abo egbin tabi omo agbonrin lori oke orun didun eyi ni opin orin solomoni iwe woli aisaya ori ikini iran aisaya omo amosi ti ori nipa juda ati jerusalemu ni ojo usaya jotamu ahasi ati esikaya awon oba juda gbo eyin orun ti fi eti sile iwo aye nitori oluwa ti soro emi ti bo emi si ti to awon omo won si ti sote si mi malu mo oluwa re ketekete si mo ebuje oluwa re sugbon israeli ko mo awon eniyan mi ko ronu orilede ti o kun fun ese eniyan ti eru ese npa iru awon oluse buburu awon omo ti se olubaje won ti ko oluwa sile won ti mu eni mimo israeli binu won si ti yi pada seyin e se ti a fi luyin si mo eyin o ma sote siwaju ati siwaju gbogbo ori ni o saisan gbogbo ọkan ni o si daku lati atẹlẹsẹ titi fi de ori ko si ilera ninu re bi ko se ọgbẹ ipalara ati oju tin ra won ko ti ipajumo be ni a ko ti di won be ni a ko si ti fi ororo kun won ile yin di ahoro a fi na kun ilu yin ile yin alejo je run li oju yin o si di ahoro bi eyi ti awon alejo wo pale ọmọbinrin sioni ni a si fi sile bi ago ninu ọgba ajara bi abule ninu ọgba egusi bi ilu ti adoti bi ko se bi oluwa awon omo ogun ti fi iyoku die kiun sile fun wa awa iba ti dabi sodomu awa iba si ti dabi gomora gbo oro oluwa eyin olori sodomu fi eti si ofin olorun wa eyin eniyan gomora Oluwa ni kini opolopo ebo yin ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora iran abopa be ni emi ko si ni inu didun si eje apo malu tabi si ti odo agutan tabi si ti obuko nigba ti eyin wa lati fi ara han ni waju mi tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo turari ja si ohun irira fun mi osu titun ati ojo isin mi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyo lenu fun mi o su mi lati gba won nigba ti eyin si nawo yin jade emi o paju mi mo fun yin ni toto nigba ti eyin ba gbadura pupo emi ki yo gbo owo yin kun fun eje ewe ki e mo mu buburu ise yin kuro ni waju oju mi dawo duro lati se buburu ko lati se rere wa idajo ran awon eni ti ani lara lowo se idajo alaini baba gba ejo oporo oluwa wipe wa ni isisiyi ki e si je ki a so asoyipo bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi won pon bi alaari won o dabi irun aguntan bi eyin ba fe ti e si gboran eyin o je ire ile na sugbon bi eyin ba ko ti e si sote a o fi darun yin nitori enu oluwa ni o ti wi ilu otito ati se di agbere o ti kun fun idajo ri ododo ti gbe inu re ri sugbon ni isisiyi awon apaniyan fadaka re ti di idaro oti waini re ti dalu omi awon omo alade re di olote ati egbe ole olukuluku nfe ore o si nto ire leyin won ko se idajo alaini baba be ni orun opo ko wa sodo won nitori na oluwa oluwa awon omo ogun eni alagbara israeli wipe emi o fi aya bale ni ti awon ota mi emi o si gbesan lara awon ota mi emi o yi owo mi si ara re emi o si yo idaro re kuro patapata emi o si mu gbogbo tan gan re kuro emi o si mu awon onidajo re pada bi igba isaju ati awon igbimo re bi igba akobere leyin na a o pe oni ilu ododo ilu otito idajo ni a o fira si oni pada ati awon ti o pada bo nipa ododo iparun awon alare koja pelu awon elese yi o wapo ati awon ti o ko oluwa sile ni a o parun nitori ti oju yo ti won ni ti igi nla ti eyin ti fe a o si damu yin ni ti ogba ti eyin ti yan nitori eyin o dabi igi nla ti ewe re ro ati bi ogba ti ko ni omi alagbara yo si dabi oguso ise re yo si dabi eta ina ati awon mejeji yo jo juna po enikeni ki yo si pa won.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Eje ki agbadura. Baba wa tin be le orun ati wa si waju yin loni lati keko ninu oro yin. Adupe wi pe ninu okunkun aye yi, ninu isina ti awon aye wa, ninu ikorita ti gbogbo awon eniyan wa. Lai mo ona si ye ni pekun awa ni e pe wa sodo ara yin ki oro yin ki o ba le tan imole si pa ona wa ki a ba le riran lati mo wi pe ona iye ni ona toro ona agbelebo ti o lo sile ogo adupe wo pe e se wa loju adupe wo pe e ti fowo to okan wa adupe pe ki se pe e fowo to okan wa nikan soso eko kan wa nila lati ma beru lati ma wariri ni waju yin lati ma saferi ati lati ma wa ijile ife yin ninu oro yi anbebe we pe ife lati se awari ife lati sumo yin si ife lati duro li ona na ti o lo si iye ni pekun we pe ife yi ki o ku mo wa ninu loruko Jesu bi ati wa loni ti an fe ko ti a si n fe gbo lati enu yin e ba wa soro e la wa loye e se wa loju e fi ise paya iran orun ti inu bibeli e fi han wa loruko Jesu gbogbo ibi ti iye meji ati eru gbogbo ibi ti okunkun abi owusuwosu ti inu aye yi ti o wa ninu okan eni kookan wa e ba wa le won jade pelu ina ati imole oro yin loruko Jesu bi ese ti nko wa emi lati gba lati se lati tele yin titi de opin e fi fun wa ni oruko Jesu e mu ki aye ato si awon ti o wa ninu aye ki reti wa ki o le wa ninu yin titi ni oruko Jesu Kristi Oluwa wa. Loni ni atun bere awon eko ti a tin ko lese ninu epistle ti Paulu si awon ara Kolose. Bi o ba je eni ti o tin ba pe jo tele o mo wi pe a ti se opolopo eko ninu iwe Kolose yi epistle si awon ara Kolose ati ko ninu ori kini asi ti ko ninu ori keji. Loni anwo ori keta asi nka lati ese ikini titi de ese ikerin. Awon ohun ijinle popo ni Olorun fi pamo fun wa ninu Bibeli ati ninu awon episteli papa ninu eti afeka. Loni awon ohun ijinle popo ni Olorun fi pamo fun wa ti o se wipe bi o ba ye wa bi a ba si gbaro bi a ba gbadura le lori yo mu ki igbese aye onigbagbo ki o ye wa ju be lo yo si je ki ore ofe Olorun ti a fi le gbe igbese aye asegun ki o ju be lo ni igbese aye wa. Nitori be bi a tin ka awon oro won yi ma se je ki omo tabi eni ti o joko segbe re ma se je ki o di olowo. Ni igba popo ni awon alabiyamo laarin wa ni won ma ngba awon omo won laye lati di won lowo elomiran o sese ki o je wi pe a ma toju omo tabi ki o ma fi omo fun omo ki o ma se fi eti si eko ti a nko. Nitori be ki a ma se je ki o nko tabi enikeni ki o di wa lowo. Enikan wole nigba ti a ti bere ikeko ni tabi nkan kan lo bo sile lowo enikan tabi ohun kan miran lo nsele nita tabi ariwo ni a ngbo lati ibo miran e ma je ki awon nkan wonyi ki o di wa lowo ki abale je eni ti o nfi ohun rere awon ribiri ti Olorun ti pese fun wa ki a le fi sere je ninu odun titun yi. Nitori be bi a ti si bibeli be ni ki o ma si bibeli re ki o si ma fi oju ba awon ti a nka ki o ma fi oju ba won lo. Eko bibeli ni a wa fun asi lati wo bibeli wa bi a ti nsi bi a ti nka mo nka lati Kolose ori keta lati ese ikini. Nje bi a ba ti ji yin dide pelu Kristi e ma saferi awon nkan ti nbe loke nibi ti Kristi gbe wa ti o joko li owo otun Olorun. E ma ronu awon nkan ti nbe loke ki se awon nkan ti nbe le aye nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun. Nigba ti Kristi eni ti se iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo. Ese merin yi ni a fe se asaro le lori loni o nso nipa igbe aye eni ti a ji dide ni ese ikini o ni nje bi a ba ti ji yin dide pelu Kristi o ye ki o mo gege bi akeko bibeli wepe ni ibere pepe ma jemu titun yi a ko ni ede Giriki. Ede Giriki ti a fi ko majemu titun yi bi a ba ka ese ikini yi o nso wipe nje nigba ti a ti ji yin dide pelu Kristi ma se je ki o se oni kayefi ikan na ni o nso pelu idaniloju wipe awa ti a je onigbagbo awa ti a ti di atunbi o ni a ti ji wa dide ko si tabi sugbon ninu re wepe looto lati ji wa dide pelu Kristi. O wa nso wepe nigba ti o mo wepe a ti ji o dide pelu Kristi tabi bi o ba fe fi ami han wa wepe ni tooto le a ti ji o dide pelu Kristi oni ohun kan ni o ye ko je ilepa okan re e ma saferi awon kan tin be loke ni bi ti Christi gbe wa ti o joko le owo otun olorun o se wa nso fun bawo ni a se le saferi ohun tin be loke awon ti ko loye won le ro we pe ke a ma wo ke sa ke a ma wo le ko so be o se alaye ni ese ikejo ni ke a ma ronu awon nkan tin be loke bi a ba nso wi pe ke a ma saferi ke a ma wa awon nkan tin be loke itumo re ye ni ese ikeji nigbati o wi pe ke a ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye o wa so fun ni ese iketa eredi ti o ye ke a ma saferi awon nkan tin be loke ki se nkan tin be laye ni ese iketa o ni eredi re niyi nitori eyin ti ku nitori eyin ti ku le ede miran ni ede wa bi a ba so wi pe eyin ti ko je wi pe eyin ti fi aye sile oni nigba ti a ti ku ti a ti fi aye sile awa ti a ti fi aye sile tabi awa ti a ti ko aye sile ko ye ki a tun ma safere ohun ti n be ninu aye ko ye ki a ma ronu nipa ohun ti n be le aye awa ti a ti ku ti a ti ko aye sile ti a ti fi aye sile o ye ki a ma safere ohun ti n be loke nitori a ti fi iye wa pamo ninu Kristi pelu Kristi ninu Olorun o wa n so wi pe bi a ti rin ona toro ti a rin o ye ki a ma rin ni iwon igba ti o je wi pe a mo wi pe ibi ti a rin lo o je ilu orun rere wi pe ki se ki a tun ma pada seyin oni nitori nigba ti Kristi eni ti n se iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo ye ki ran leti wi pe nigba ti a da eniyan ada eniyan pelu eropẹ ile se ranti wi pe nigba ti egun de sori eniyan olorun wi pe eropẹ sa ni iwo iwo o se pada di eropẹ sugbon ohun ti mo fe mu jade ninu re ni wi pe iye eniyan gan o wa ninu emi tabi iye ati emi olorun sugbon nigba ti eniyan subu ninu ogba ideni nigba na ni ese wole lati igba yi gan ti eniyan ti subu ni ari wi pe ife inu eniyan o ma nfa si ohun ti aye igba to je wi pe inu ile inu erope ni eniyan ti jade ohun ti o si je emi olorun iye olorun ti o fi eniyan sile nigba ti o subu ofa lile kan wa ti ma pa eniyan sile lati igba na nitori be lati igba na ni o fi je wi pe awon eniyan won di alarin kiri won saferi won wa awon ohun ti aye ero won ko si ninu olorun ero won ko si nipa awon nkan ti se ti emi ninu orin dafidi ori kewa ese ikerin orin dafidi ori kewa ese ikerin eniyan buburu nipa igberaga oju re ko fe se afere olorun olorun ko si ninu ironu re se ori awon ohun meji ti mo toka si tele tele ikini ke a ma safere ohun ti n be loke ikeji ati se afere ohun ti n be loke ni pe ke a ma ronu nipa nkan ti n be loke bi o ba se afiyesi o ri wi pe nkan meji yi ni a tun ko papo nihin ikini ke a ma se afere olorun ikeji ke a ma ronu nipa re o wa n so nipa ti eniyan buburu eniyan nipa ti eda ara eniyan nipa ti eda adamu eniyan ti ko ti ni iye olorun iye ayeraye ninu okan re o so nipa eni yi ti ko ti ni igbala ti ko ni olorun tabi ori ofe ni igbesi aye re o ni ko safere olorun olorun ko si ninu gbogbo ironu re gbogbo ilepa re olorun ko si nibe atun so fun wa ninu Philippi ori keji we pe awon elomiran o ti le sese ki won ro we pe won wa ninu ijo tabi ki won ro we pe won je eniyan olorun ki won ro we pe awon paapa je eni ti o ti di atun bi eri ti ati gba okan re la sugbon ohun ti won saferi ohun ti won lepa ni o ma nfi han iru eniyan ti won je ninu Filipi orikeji ese ikokanlelogun nitori gbogbo won ni ntoju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Kristi gbogbo won ni saferi ni wa awon nkan ti ara won ki se ti Jesu Kristi nitori be o ye ko ye wa bi abari ilepa kan ninu okan wa ti ki se ilepa tabi aferi si nkan ti Olorun o ye ki a mo wi pe o je wi pe a o ti di atunbi tabi bi a ba ti di atunbi tele tele ina emi wa o njoreyin o nku lo nitori be o ye ki a gba Olorun laaye ki o tun fe ategun latoke wa ki o fe si ina emi wa ki ina yi ki o ma ba ku patapata ki a ba le ma saferi ohun ti nbe loke ninu Matthew ori kefa ese ikeji le logbon nitori gbogbo nkan won yi ni awon kefiri nwa kiri ki la o je kini a o mu ati asowo ni awa o fi bora gbogbo nkan won yi ni awon kefiri saferi o ni awon kefiri nwa kiri awon ti ko lolorun o ni won wa kiri o ni bi o se ti awa ni o ye ke a mo wi pe gba ti a ti yi wa lokan pada iyi pada ye ko de ba ife wa ati ilepa wa ke a mo wi pe gba ti a ti so wa dotun ninu Jesu Kristi ilepa wa ti yi pada igbese aye wa ti yi pada bi o ti le je wi pe awon elomiran ni arowo to wa won wa nkan ti aye awon elomiran ni to si wa won wa ki won ki o di gbajumo won wa owo won wa awon nkan edera ati afefe yeye aye yi sugbon awa ti a ti di otun ninu Kristi o ye ki ilepa wa ati nkan okan wa edun okan wa ki o je nipa wi pe a n wa Olorun ye ki n bi o ni ibere kan ti a bere lowo okunrin kan ninu Genesis ori ketadinlogoji Genesis ori ketadinlogoji ki iwo paapa ki o jolo to si Olorun lati dahun ibere yi Genesis ori ketadinlogoji ese ikeedogun okunrin kan si ri si wo o rin kaakiri ni papa okunrin na si bi pe kini iwo n wa opolopo ninu aye yi ni o dabi eni we pe won je alarin kiri nitori Jesu papa so fun wa ninu okan ninu awon owe re o ni papa oko le aye opolopo ni o rin kaakiri ni papa won wa owo won wa ati di gbajumo tabi o sese won wa ipo laarin awon oselu awon elomiran nkan ti aye yi ni won le kaakiri awon omule mofo aye awon nkan ta nle ta ki ba ti owo ni ki te oni won wa kaakiri eyi ni a fi n bere lowo re ati lowo mi we pe kini iwo n wa lati igba ti a ti bi o lati igba ti o ti wa sinu aye yi lati igba ti o ti bere si ni mi lati igba ti o ti mo otun yato sosi lati igba ti o ti mo we pe aye ki se awa ilo lati igba ti o ti mo we pe o daju lojo kan a o fi aye sile a o pada lo ba Olorun kini iwo n wa se o ti wa igbala okan re se o ti wa Olorun o ti wa oju Olorun se o ti wa ife inu Olorun se o ti wa alaafia Olorun se o ti wa Jesu Kristi ni awari se o ti mo wi pe Jesu Kristi je tire ati wi pe ohun pa iwo paapa o je tire ibere mi fun o ti mo fe ki o gbe yewo ti mo fe ki o ronle lori ni pe kini iwo n wa se owo ni se gbajumo ni se awon ohun ini aye ni se obirin lo n wa kaakiri se idera se awon afefe yeye aye yi lo n wa kaakiri se awon ale iba aye yi se ohun lo n wa kaakiri kini iwo n wa o ye ki o le mo yala o wa Olorun yala o se afere Olorun tabi o n wa awon nkan miran eyi ni Olorun fe ba wa soro le lori loni je ki a tun pada si Kolose ori keta
3: Kolose ori keta lati ese ikini bi o ti le je wo pe ati ka tele tele je ki a tun ka le kan si bi ati nka ki o ma be olorun emi wi pe ki o ma se itumo fun o wi pe ki o ma fi kalamu atorun wa ki o ma fi ko awon nkan won yi si ole okan ki o ma se o ni eni ti o nko akogbagbe Kolose ori keta lati ese ikini nje bi ati ji yin dide pelu Kristi e ma shaferi awon nkan ti nbe loke ni bi ti Kristi gbe wa ti o joko le owo otun olorun ye ki salaye die fun o bi o ba ni baba tabi oni oko tabi oni olufe kan ti o lo si ilu okere lojojumo ni okan re ni a ma ronu nipa ti eni ti o lo si ilu okere yi lojojumo ni ife okan re a ma fa sibe yala we pe ki o wa lati wa mu o lo sibi to lo gba ti o ba si nreti ojojumo ni o ma wo boya yo ko iwe ranse si o be gege ni Jesu Kristi o je oluwa wa o wa sinu aye yi o ku fun ese wa o si lo si oke orun leyin gba ti o ti jinde nisisin yo wa ni owo otun olorun oni bi Jesu Kristi oko ijo bi o ba je olufe okan wa bi o ba je oni okan wa nfa si oni ke a ma saferi awon nkan tin be loke ni bi ti Jesu Kristi olowa olugbala olufe okan wa ni bi ti o gbe joko le owo otun olorun oni e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye ironu nkan tin be le aye be o se lowo si ise ti a o se onje ti a o je iyawo ti a o fe oko ti a o le ko wo inu ile re omo ti a o bi ironu nkan ti o wa le aye o le o mu ki elomiran ki o gbe o le o mu ki elomiran ki o ni eje riru nitori wipe aini te lorun po ninu ironu ti awon elomiran ro nipa nkan ti o wa le aye o ni awa ti a je ti olorun e se to je wipe lati aro de ale ni a fi ronu awon nkan tin be le aye oni ke a ma ronu awon nkan tin be loke nitori ibe ni ile wa Jerusalem torun Jerusalem loke ibe ni okan mi saferi oni e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye nitori eyin ti ku asi fi yeyin pamo pelu Kristi ninu olorun nigba ti Kristi eni ti se iye wa yo farahan nitori Jesu n pada bo wa nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ki awon ese won yi ki o le ye wa dara dara a o wo ni ipa meta ikini ajinde ti emi ati ilepa mimo awon nkan won yi je nkan meji ti a ko papo ikini ajinde ti emi ikeji ilepa mimo won o le fi ara won sile eni ti a ba ti jidide nipa ti emi o ni lati ni ilepa mimo eni ti a ba ti gba okan re la eni ti o ti di atunbi eni ti o ti to ebun orun wo eni ti agbara ajinde Kristi ti o ti sise ninu okan re ninu emi re o ni lati ni ilepa mimo eni ti o ni Kristi gege bi oluwa ati olugbala re okan re a ma fa soke okan re ko ni ma fa si ohun ti o wa ninu aye a o yewo a o gbe yewo we pe ajinde ti emi ati ilepa mimo ikeji fi faramo Kristi ati abo re fi faramo Kristi ati abo re awon nkan meji won yi papa won tun lo papo a ko le ni abo ninu aye yi lai faramo Kristi gba ti olorun ri wi pe ko si abo ninu aye ko si abo ninu ebo ko si abo ninu ewe oko ko si abo ninu awon nkan ti awon eyan ma nja to ma npo papo lati le da abo bo ara won gba ti olorun ri wi pe ko si abo ninu onkohun lori ile o lo se ran Jesu Kristi se o mo wi pe nigba ti eniyan se ni olorun fi oko igi ewebe ohun gbogbo ati ile ni o fi gegun ti eniyan si wa labe egun o je isina fun awon eniyan wi pe ohun ti o wa labe egun gege bi igi gege bi awon eranko gẹ́gẹ́ bí àwọn ewé àwọn nǹkan wọ̀nyí ni àwọn ènìyàn tí kò lọ́lọ́run wọ́n máa ń já tán máa ń pòpọ̀ láti fi dáàbò bo ara wọn kò sí ààbò nínú ohunkóhun tàbí nínú ẹnikẹ́ni bí kò ṣe nínú kristi ènìyàn fi wo apá kejì yìí fi faramọ́ kristi àti ààbò rẹ̀ ìkẹta ìpadàbọ̀ kristi àti ìṣípòpadà wa àwọn méjèèjì wọ̀nyí bákan náà wọ́n lọ papọ̀ nígbà tí jésù kristi bá padà bọ̀ nígbà yìí gan-an ni a ó ṣí ìjọ jésù ni a ó ṣe wa nípò padà nígbà yìí ni a ó pè wá lọ sílé nígbà tí kristi tí ó bá dé nígbà yìí ni ó kó àwọn àyànfẹ́ lọ nítorí bẹ́ẹ̀ a máa wo èyí pẹ̀lú ìpadàbọ̀ kristi àti ìṣípòpadà wa yẹ kí a wò láti ìkíní àjínde ti ẹ̀mí àti ìlépa mímọ́ kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkíní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú kristi ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú kristi yẹ kí a dúró níbẹ̀ ná kò ṣeé ṣe láti jínde bí kì í bá ṣe pé àkọ́kọ́ kú ẹni tí ó kú ló lè jínde ẹni tí kò tí ì kú nígbà kan kò lè jínde báwo ni a ṣe mọ ìtumọ̀ èyí sí jẹ́ kí n fi hàn ọ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti kú nínú ẹ̀ṣẹ̀ wo Éfésù orí kejì ẹsẹ̀ ìkíní Éfésù orí kejì ẹsẹ̀ ìkíní ẹ̀yin ni ó sì ti sọ di ààyè kí a kankan wípé ẹ̀yin ni ó sì ti jí dìde nígbà tí ẹ̀yin ti kú nítorí ère kọjá àti ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ni ó sì ti jí dìde tàbí ẹ̀yin ni ó sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ère kọjá àti ẹ̀ṣẹ̀ yín láti ẹsẹ̀ ìkẹrin ṣùgbọ́n ọlọ́run ẹni tí ń ṣe ọlọ́rọ̀ lé àánú nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ère kọjá wa nítorí ẹ̀ṣẹ̀ wa ó sọ wá di ààyè pẹ̀lú kristi oore ọ̀fẹ́ ni a fi gbà yín là ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀ ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run pẹ̀lú kristi jésù níhìn ni ó ti yé wa wípé nígbà tí jésù kristi kú ó kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé nígbà yìí gan pẹ̀lú ìgbàgbọ́ bí a ti faramọ́ àfaramọ́ ikú rẹ̀ a rí wípé àwa pàápàá a kú pẹ̀lú rẹ̀ ṣé o mọ̀ wípé ó kú nítorí wa ìgbà tí a bá sì gbà á gbọ́ àwa pàápàá a kú pẹ̀lú rẹ̀ a kú sí ẹ̀ṣẹ̀ a di ààyè sí òdodo ó ní ó sì ti jí wa dìde nígbà tí ó jí wa dìde tán ó wá mú wa jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú kristi jésù èyí sọ nípa ipò tí onígbàgbọ́ wà nísinsìnyí ipò tí a wà gẹ́gẹ́ bí ẹni tí a ti jí dìde kúrò nínú òkú yẹ kí a wo Rómù orí kẹfà Rómù orí kẹfà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejì ǹjẹ́ àwa ó ha ti wí kí àwa kí ó ha jókòó sínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i kí a máa rí àwa tí ó ti kú sí ẹ̀ṣẹ̀ ṣé nǹkan tí a ń kàn yí ọ àwa tí ó ti kú sí ẹ̀ṣẹ̀ àwa ó ha ṣe wà láàyè nínú rẹ̀ mọ́ ó ń sọ fún wa wípé a ti kú sí ẹ̀ṣẹ̀ nínú Rómù yìí kan náà orí kẹfà láti ẹsẹ̀ karùn-ún nítorí bí a bá ti so wá pọ̀ pẹ̀lú rẹ̀ nípa àfarawé ikú rẹ̀ a ó sì so wá pọ̀ pẹ̀lú nípa àfarawé àjínde rẹ̀ bí a bá ń sọ nípa àjínde a ó kọ́kọ́ máa sọ nípa ti ikú a ti kú pẹ̀lú kristi a sì wá jí wa dìde pẹ̀lú jésù kristi lákọ̀ọ́kọ́ a kàn wá mọ́ àgbélébó pẹ̀lú rẹ̀ a kú pẹ̀lú rẹ̀ ní àkókò ìgbàlá wa a jí wa dìde pẹ̀lú kristi láti ìgbà náà ìlú ìbílẹ̀ wa wà lé ọ̀run báyìí àwọn ohun tí a ń lépa yóò yàtọ̀ sí àwọn tí a ń lépa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó mọ kristi ye ke a pada si Kolose ori keta lati ese ikini
4: je bi a ba ti ji yin dide pelu Kristi e ma saferi awon kan tin be loke nibi ti Kristi gbe wa ti o joko le owo otun Olorun lati igba ti a ti ji wa dide pelu Kristi ile pa okan wa ohun ti a saferi ohun ti a wa o ye ki o je ohun ti o wa loke bi a ba nso nipa wepe a wa ohun ti o wa loke ikini Olorun ni o gun wa lori ite loke o ye ki a ma wa Olorun nigba gbogbo wo Job ori karun ese kejo sodo Olorun li emi le ma se awari li owo Olorun le emi le ma fi oran mi le eyi so nipa wiwa Olorun sise aferi Olorun nitori wipe ati jiwa dide pelu Kristi ikeji anwa ijoba Olorun ati ododo re awon nkan woyi ni itumo wipe ke a ma safere ohun ti nbe le oke ninu Matthew ori kefa ese iketalelogbon sugbon e tete ma wa ijoba Olorun na ati ododo re e tete ma wa ijoba Olorun na ati ododo re awon miran won ke farabale lati wa ijoba Olorun bi abati de inu ijo o ye ki o ye wa wipe ife Olorun ni pe ke a wa Olorun ke a wa oju Olorun ke a ko ese sile ke a kuro ninu ese ki alaafia Olorun iye Olorun igbala Olorun ki o ba le je ti wa leyin igba ti a ba ni igbala eyi o so wipe ah mo si ti ni igbala o nitori be tori pe mo ti ni igbala o ku ki ma wa owo ki ma wa bi emi o se kole ki ma wa awon nkan ti aye yi o ni ki a ma wa ijoba Olorun ati ododo re bi a ba ti ni igbala o ye ki a se awari isodi mimo ki a gbadura titi eje Jesu Kristi yo fi so okan wa di mimo eyi ni pe a wa ododo Olorun o ni ni igba na leyin na gbogbo nkan won yi le o se fi kun fun yin ki se be a wa ilu wa Olorun ninu Heberu ori kokanla lati ese ikerinla nitori awon ti o nso iru ohun be fi han gbangba pe won se aferi ilu kan ti se ti won ati ni toto iba se pe won fi ilu ti won ti jade wa si okan won iba ti ri aye lati pada sugbon nisisiyi won fe ilu kan ti o dara ju be lo eyi ni ti orun nitori na oju won ko ti Olorun pe ke a ma pe ohun ni Olorun won nitori ti o n pese ilu kan sile fun won eyi ni awon ti a n se aferi awon ohun ti a n wa kiri bi abaje ti Olorun ki se be nikan nigba gbogbo ni o ma wa ifarahan Olorun ninu orin Dafidi ori ketadinlogbon ese ikerin orin Dafidi ori ketadinlogbon ese ikerin ohun kan le mi toro lodo Olowa ohun na le mi o ma wa kiri oni mo n saferi ki emi ki o le ma gbe inu ile Olowa le ojo aye emi gbogbo ki emi ki o le ma wo ewa Olowa ki emi ki o si ma fi inu didun wo tempili re eyi ni ohun ti okan eni ti o gbagbo ni toto ohun ti okan iru eni be ti o n se aferi bi abaje eniyan Olorun bi abaje eni ti o mo Kristi isura wa yo wa Olorun a ko ni to isura wa jo si aye a ko ni ma saferi ohun ti o wa ninu aye yi ninu Matthew ori kefa lati ese ikokandilogun e ma seto isura jo fun ara yin le aye nibi ti kokoro ati ipara ibaje ati nibi ti awon ole irunle ti won si jale sugbon eto isura jo fun ara yin le orun níbi tí kòkòrò àti ìpara kò lè bàájẹ́ àti níbi tí àwọn olè kò lè rúnlẹ̀ kí wọn kí ó sì jalè. Nítorí níbi tí ìṣúra yín bá gbé wà, níbẹ̀ lè ọkàn yín.

ìsinmi àwọn ò ní rí owó pa wọlé púpọ̀ tó bẹ́ẹ̀ ìrù ẹ̀ ni bẹ́ẹ̀ ṣé ó ń ṣe àfẹ́rí èyí tó wà lókè àbí ó ń ṣe àfẹ́rí nǹkan tí ó wà nínú ayé ó yẹ kí àwa tí a jẹ́ onígbàgbọ́ àwa tí a gbẹ́kẹ̀lé ọlọ́run àwa tí a mọ̀ wípé ìbùkún ọlọ́run ní máa múni ìlà láì fi làálàá pẹ̀lú rẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọlọ́run ni ààbò wa ọlọ́run ni ìpèsè wa ọlọ́run ni ìní wa nítorí bẹ́ẹ̀ kí a fi àkókò sílẹ̀ láti máa wá ojú ọlọ́run kí a fi àkókò sílẹ̀ láti máa ṣe ìlépa àwọn ohun mímọ́ ohun tí ń bẹ lókè yẹ kí a padà sí orin dáfídì orí kẹtàléláàádọ́rin orin dáfídì orí kẹtàléláàádọ́rin ẹsẹ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ kò sì sí ohun tí mo fẹ́ lé ayé pẹ̀lú rẹ níhìn ni onísàmù ni ó ti ń jẹ́ kí ó yé wa wípé ọ̀run ni ọkàn wà àti pé gbogbo ìlépa ọkàn òun nínú ayé yìí ó wà lọ́dọ̀ ọlọ́run nígbà kan ni onísàmù yìí ẹni tí ó kọrin dáfídì yìí kan náà ni ọkàn rẹ̀ ń fà sí ohun tí ó wà nínú ayé ó rí wípé ó kù díẹ̀ kí òun padà sínú ayé bí o bá ń ro èrò nípa ohun ti ayé ó dájú wípé bí o kò bá ronú pọ̀dà ìfàsẹ́yìn lè dé bá ọ wò láti ẹsẹ̀ ìkejì orin dáfídì yìí kan náà ẹsẹ̀ orí kẹtàléláàádọ́rin láti ẹsẹ̀ ìkejì ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni ẹsẹ̀ mi fẹ́rẹ̀ yí ẹ̀ tán ìrìn mi sì fẹ́rẹ̀ yí ọ tán nítorí tí èmi ṣe ìlara sí àwọn aṣeféfé nígbà tí mo rí àlàáfíà àwọn ènìyàn búburú níhìn ni ẹni yìí ń sọ fún wa wípé bí ó ṣe ti òun ni nígbà tí òun ṣe ìlara nígbà tí òun bẹ̀rẹ̀ sí ni òun fẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú àwọn aláìlọ́lọ́run òun wo nǹkan tí àwọn ènìyàn búburú nínú ayé òun wo nǹkan tí wọ́n ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yọ ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀ òun fẹ́rẹ̀ di apadà sẹ́yìn ẹsẹ̀ ìkẹrin nítorí tí kò sí ìrora nínú ikú wọn agbára wọn sì pọ̀ wọn kò ní ìpín nínú ìyọnu ènìyàn bẹ́ẹ̀ ni a kò sí wàhálà pẹ̀lú wọn pẹ̀lú ẹlòmíràn nítorí náà ni ìgbéraga ṣe kà wọ́n lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ìwà ipá sì bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ ojú wọn yọ jáde fún ìsanra wọ́n sì ní ju bí ọkàn wọn ti ń fẹ́ lọ wọ́n ẹni yìí ó ń wo àwọn tí wọ́n wà nínú ayé ó ń wo ìgbéga ti ayé ó ń wo owó àti dúkìá tí wọ́n ní nínú ayé ó ń wo àwọn fàdákà wọn àti ohun ìṣọ̀ṣọ́ wọn ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn nǹkan wọ̀nyí ó ń wo bí wọ́n ṣe sanra tó ó ń wo bí wọ́n ṣe ní nǹkan ti ayé tó ó ń wo àwọn ènìyàn búburú ó ní wọn kò dàbí ẹni pé wọ́n ní wàhálà bẹ́ẹ̀ ni pé wọ́n ní àìsàn bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìrora ó sì rò wípé ohun tóun ń sin ọlọ́run wípé òun ò ní nǹkan ti ayé gẹ́gẹ́ bí àwọn tí ó wà nínú ayé ó ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀ nígbà tí òun ro àwọn nǹkan wọ̀nyí bákan náà ni bí ìwọ pàápàá bí o bá ń rò wípé àtìgbà tí mo ti ṣe àtúnṣe ó dàbí ẹni wípé mi ò ní nǹkan tó àwọn tí ó jẹ́ wípé wọ́n ṣì wà nínú panṣágà síbẹ̀síbẹ̀ bí o bá ń ro nǹkan wọ̀nyí ó ṣeé ṣe ìpadà sẹ́yìn lè dé ó ṣeé ṣe kí o máa rò wípé ìgbà tí mo ti fi iṣẹ́ ilé ọtí iṣẹ́ ilé sìgá tí mo ti fi sílẹ̀ ó dàbí ẹni wípé àwọn tí wọ́n tún ń ṣe iṣẹ́ ọtí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nínú ilé tí wọ́n ti ń ṣe sìgá wọ́n tún ní nǹkan lọ́wọ́ jù mí lọ tàbí kí o máa rò wípé ìgbà tí o ti sọ pé ó bọ ọlọ́run dúró ó fi àyè sílẹ̀ láti ṣiṣẹ́ fún ọlọ́run wípé àwọn tí ò lọ́lọ́run àwọn tí ò nígbàlà wọ́n ní nǹkan jù ọ lọ bí o bá ń rò bẹ́ẹ̀ ìpadà sẹ́yìn lè dé wẹ́sẹ̀ 16 nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi títí mo fi lọ sínú ibi mímọ́ ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn arákùnrin arábìnrin ìgbẹ̀yìn lójú ó ní nígbà tí òun ro ti ìpín àwọn ènìyàn búburú nínú ayé wípé wọ́n ní ipò pẹ̀lú àwọn òṣèlú wọ́n ní ipò ọlá nínú ayé wọ́n ní owó wọ́n ní iṣẹ́ wọ́n ní ohun àlùmọ́nì ayé wọ́n ní gbogbo nǹkan tí ojú wọn ń fẹ́ ó ní nígbà tí òun ro nǹkan wọ̀nyí ó ṣòro fún òun kò yí òun rárá
wipe awon alaigbagbo won ni ju ohun ti o nje oni.

gbàgbọ́, ó ní títí mo wá fi lọ sí ibi mímọ́ Ọlọ́run, ìyẹn ilé Ọlọ́run. Nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn ní tòótọ́, ìwọ gbé wọn ka ibi yíyọ́, ìwọ sì tì wọ́n ṣubú sínú ìparun. Báwo ni a ti mú wọn lọ sínú ìdáhoro yìí? Bí ẹni pé ní ìṣẹ́jú kan, ìbẹ̀rù ni a fi run wọn pátápátá. Lẹ́yìn yìí ni ó wá sọ ní ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n wípé nísinsìnyí tí mo ti kẹ́kọ̀ọ́, nísinsìnyí tí mo ti kọ́gbọ́n, nísinsìnyí tí mo ti rí ohun àìrí, nísinsìnyí tí òye ti yé mi nígbà tí mo dé ilé Ọlọ́run, ó ní nísinsìnyí ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ. Kò sì sí ohun tí mo fẹ́ lé ayé yìí pẹ̀lú rẹ bí kò ṣe ìwọ nìkan ṣoṣo. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè, kí a mẹ́ṣẹ̀ jẹ́ kí ọkàn wa kí ó máa ṣàfẹ́rí ohun tí à ń rí. Nínú Kọ́rìntì kejì orí kẹrin ẹsẹ ìkejìdínlógún, Kọ́rìntì kejì orí kẹrin ẹsẹ ìkejìdínlógún, níwọ̀n bí a kò ti wo àwọn ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí, níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí. Àwọn ẹlòmíràn bí wọ́n bá lọ sílé aláìgbàgbọ́, wọ́n a máa wo ẹ̀rọ amómitutù tí àwọn wọ̀nyí ní, wọ́n a máa wo ẹ̀rọ afẹ́ atẹ́gùn tí àwọn wọ̀nyí ní, wọ́n a máa gbogbo nǹkan tí wọ́n ní, èyí tí wọ́n tẹ́ sílẹ̀, èyí tí wọ́n tẹ́ sórí tábìlì, wọ́n a máa kérora nínú ọkàn, wọ́n máa ṣe ìlara wípé èmi tí mo ń sin Ọlọ́run, mi ò ní eléyìí, mi ò ní eléyìí. Ó ní àwa tí a ní Ọlọ́run, ìgbà tí wọ́n ń bọ̀, nítorí àwa kò wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí. Kí ló ṣe? Nítorí ohun tí à ń rí ní ti ìgbà ìsinsìnyí wọn kò ní pẹ́ kọjá lọ, ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé. Yẹ kí a lọ sí apá kejì nínú ẹ̀kọ́ wa, kí a padà sí Kólósè orí kẹta. Nísinsìnyí à ń wo fífaramọ́ Kristi àti ààbò rẹ̀, fífaramọ́ Kristi àti ààbò rẹ̀. Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹta, nítorí ẹ̀yin ti kú, a sì ti fi iyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Èdè tí a lò níhìn-ín, a lo èdè tí ó lè yé wa, ṣùgbọ́n a ń sọ nípa ohun ti ẹ̀mí. Kí a kọ́kọ́ wò ó nípa ti ara, ikú máa mú ìyípadà púpọ̀ wá. Bí ènìyàn bá kú, a máa ń sọ wípé a ti ṣí nípò padà. Èyí jẹ́ wípé ipò tí ó ní nínú àjọ ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní mọ́. Ìdúró tí ó ní tàbí àṣẹ tí ó ní nínú àwọn ènìyàn, láàrin àwọn ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹni tí a ṣí nípò padà, ẹni tí ó kú kò ní irú nǹkan bẹ́ẹ̀ mọ́. Ó yẹ kí ó yé wa wípé bákan náà ni nípa ti ẹ̀mí. Gbà tí a wà nínú ayé, a wà níbi tí ó jẹ́ wípé iná ń jó ni, a wà níbi tí ó jẹ́ wípé àrùn, àjàkálẹ̀ àrùn ó ń tàn káàkiri, a wà níbi tí ó jẹ́ wípé àṣẹ àwọn ẹ̀mí òkùnkùn wọ́n lágbára lórí wa. Ṣùgbọ́n nígbà tí a kú, a ṣe wà nípò padà. Nígbà tí a kú pẹ̀lú Kristi, a ti mú wa kúrò níbi tí iná ti ń jó tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti mú wa kúrò níbi aṣálẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti mú wa kúrò níbi ìsọdahoro tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sì ti mú wa kúrò nínú alábẹ́ agbára òkùnkùn, àṣẹ àwọn ẹni ibi, a ti mú wa kúrò níbẹ̀, nítorí pé ikú ti ṣí wa nípò padà, a ti kú pẹ̀lú Kristi. Nítorí bẹ́ẹ̀, a kò sí ní ààyè tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ikú máa ń yí wa padà sínú àwùjọ mìíràn. Káwo nípa ti ara, bí ènìyàn bá fi ayé sílẹ̀ tàbí ènìyàn kú, a máa ń sọ wípé ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn. Bí ó bá jẹ́ ọmọ Ọlọ́run, ó darapọ̀ pẹ̀lú àwọn angẹ́lì Ọlọ́run, ó darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè. Nítorí bẹ́ẹ̀, àwa tí a ti kú pẹ̀lú Jésù Kristi, a ti kúrò ní àwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti kúrò ní àwùjọ àwọn ẹni ibi tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti ṣí wa nípò padà sí ìjọba àti ilẹ̀ ọba mìíràn. Nípa ti ikú, a ti dá wa ní ìdè kúrò nínú agbára ènìyàn, kúrò nínú ìlànà ènìyàn tàbí ìpinnu ènìyàn àti sàtánì lórí wa, a ti mú wa sábẹ́ ìpinnu àti ìlànà Ọlọ́run lórí wa. Kíkú pẹ̀lú Kristi, òun ló mú wa darapọ̀ mọ́ Kristi lójú Ọlọ́run. Àti wípé a ti kú sí ẹ̀ṣẹ̀,
asi wa laye si ododo nipa agbara Kristi eni ti ati jidide o wa nso ni ese keta yi oni nitori eyin ti ku ke se wepe boya sese fe ku pelu Kristi bi a ba ti gba okan wala eyin ti ku pelu Kristi je kin se apejuwe kan fun o bi eniyan ba je omo ti tele tele ti o ba je wipe ko si ni bo ti le wa lori akete aisan ohun kon ti ba sele si boku toro kobo lowo e oni lati lo ra igo emu tabi oti sugbon lese kese ti eni yi ba ti ku o ba gbe oti si waju re ko tun je nkan kan loju re mo nitori pe o ti ku ko mo ki lo wa ninu oti yi mo ko mo ki lo wa ninu igo yi mo ko le dide ko so wipe ni toto ni mo ti ku sugbon gba ti won gbe oti yi wa mo tun dide kin le mo die eni ti o ti ku ko tun ni idewo bayi mo be na ni bi aba ti ku pelu Kristi oti siga awon obirin tabi okunrin tabi isoso aye wura ati aye anko sori anko sorun awon nkan won yi o tun jo wa lojumo nitori pe ati ku pelu Kristi ai pe eyan tun lo mugbo o tun lo mu siga tabi on kegbe kegbe awon nkan won yi ko ni jo ni gbagbo lojumo nitori pe o ti ku ati si nipo pada lati kuro ninu awojo awon elese sinu awojo awon omo olorun oni a se ti fi yeyin pamo pelu Kristi ninu olorun e je wipe abo daju lori wa abo olorun daju lori wa nitori wipe ati fi ye wa pamo ninu Kristi je ki a tun pada si orin Dafidi orin Dafidi so ni popo nipa ipamo ati abo ti a ni ninu olorun orin Dafidi ori kokan din adorun ori kokan le la adorun o ni bi kokan ga ogo ni yo ma gbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo mi ati odi mi olorun mi eni ti emi gbekele oni bi aba mo olorun ti a si joko labe ojiji olodumare a o le wi fun olorun pe iwo le abo mi ati pe iwo li odi mi ni aye igbani a ma nko odi yi iluka ki o le je we pe bi awon ota ba fe wole loru won ko won ki o le wole ati pe awon ti o wa ninu ilu o sese lati gun ori odi lati le tafa si awon ota leyin odi o wa nso fun a wi pe be na ni ani abo a si ni olorun gege bi odi wa nitori be ota ole ko le run le wole lati le se wa nibi ye ki a wo orin Dafidi yi kan na ori ketadilogun ese ikejo orin Dafidi ori ketadilogun ese ikejo pamimo bi omo oju pamimo labe ojiji iye apa re orin Dafidi ori kokan le logbon ese ogun iwo o pa won mo ni bi ikoko iwaju re kuro ninu idimolu awon eniyan iwo o pa won mo ni ikoko ninu ago kan kuro ninu ija ahan eyi nso wipe ani ipamo lodo olorun je kin se apejuwe yi fun o ni Jeremiah ori kerin dilogoji ese ikerin dilogbon Jeremiah ori kerin dilogoji ese kerin dilogbon sugbon oba pase fun Jeremiah omo Hamaleki ati Zeriah omo Asreli ati Selemiah omo Abdeli lati mu Baruku akowe ati Jeremiah woli sugbon Olowa fi won pamo sugbon Olowa fi won pamo adura mi ni wepe ki Olorun ki o la wa loju ki o se wa niye ki o je ki a mo wepe bi ohun ti pa Jeremiah ati Baruku akowe re mo wepe ohun pa pa loni ohun pa awon ti o wa ninu Kristi ohun pa won mo nitori ti eyin ti ku a se fi yeyin pamo ninu pelu Kristi ninu Olorun apa keta ni ipadabo Kristi ati isipo ati isipo pada wa Kolose ori keta
ese ikerin nigba ti kristi eni ti se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ipada bo jesu kristi je ohun ti ese pupo ninu bibeli so ti o ye ni daradara kristi pelu funra re so nipa ipada bo re pelu idani loju ti ko ni tabi sugbon ninu awon angeli so nipa ipada bo yi kan na gege bi otito ti o kale li orun awon aposteli papa won fi idi re lele won si so gbomogbomo leti awon eniyan nipa ipada bo jesu kristi won so pelu idani loju ti o da shaka awon wonyi mo wi pe olorun ko le seke won so wi pe jesu kristi oluwa wa yo farahan o n pada bo lekeji o si so oni nigba ti kristi eni ti se iye wa yo farahan ije wi pe bi o ti le ti fara pamo le orun bi o ti le ti lo si orun o n pada bo ati nigba na yo farahan awon ayan fe jesu kristi n pada bo lekeji timoti ukini ori kefa ese ikerinla ki iwo ki o pa ofin mo li ailaba won li ailegan titi di ifarahan oluwa wa jesu kristi titi di ifarahan oluwa wa jesu kristi titu ori keji ese iketala ki a ma wo ona fun ireti ti o ni ibukun ati ifarahan ogo olorun wa ti o tobi ati ti olugbala wa jesu kristi gbogbo awon ese yi je ki o da wa loju wi pe jesu kristi eni ti o ti lo si orun eni ti o joko le owo otun olorun o n pada bo lekeji eberu ori kesan ese ikeji dinlogbon beni kristi pelu lehin ti o ti fi rubo lekan soso lati ru ese opolopo yo farahan ni igba keji lai si ese fun awon tin wo ona re fun igbala o so wi pe lekan soso jesu kristi ti apa o ti fi ara re rubo fun ese opolopo ni igba keji nigba ti yo de nigba ti yo farahan ki se wi pe yo tun wa se irubo fun ese sugbon yo farahan fun awon tin wo ona re lai si ese fun igbala ninu johanu kini ori keji ese ikeji dinlogbon ati nisinsin yi eyin omo mi e ma gbe inu re pe nigba ti ohun o ba farahan ki a le ni igboya niwaju re ki oju ma si ti wa niwaju re ni igba wiwa re bi eniyan ba wa ninu ese ni igba wiwa jesu kristi ni igba ipadabo jesu kristi iru eni be ko ni le ba jesu lo ko ni le ba jesu joba a ki o le yi pada ki a si gba soke pelu awon eniyan mimo nitori be oju yo ti iru eni be ori keta lati ese ikini e wo iru ife ti baba fi fe wa ti a fi n pe wa li omo olorun be le asa je nitori eyi le aye ko se mo wa nitori ti ko mo olufe omo olorun le awa se nisinsiyi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han awa mo we pe nigba ti a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo loni ati gbo oro olorun ati ka si wa leti awa paapa ti ka ninu bibeli wa ati ti se alaye kikun nipa ajinde ti emi ati ilepa mimo kini ilepa ti okan re se ati ji odide pelu kristi se o ti ni jesu kristi gege bi oluwa ati olugbala re se o ti di oko si ese o si wa laaye si olorun se o ti faramo kristi o si ni aabo ninu kristi o ni iye anipekun ninu jesu kristi iye anipekun yi si wa ni ipamo o ko je ki enikeni tabi ohunkohun ki o fowo kan se o ni ireti ninu olorun wepe nigba ti jesu kristi yo farahan nigba ti yo de lekeji wepe a o se onipo pada
a o gba kuro ninu aye yi o wa pelu awon eniyan mimo loke o ni ipin ati ipa ninu ipa larada awon eniyan mimo o ye ki a ba olorun soro bi o ba ti ni dani loju we pe agba okan re la o ye ki o so fun olorun we pe o fe ni igbala to to bi o ba ti ni igbala se ati we omo ati so kan re di mimo se iwo ti o ni ireti yi ninu re se o nwe ara re mo ni igba gbogbo ani gege bi ohun ti mo e je ki a dide duro ki a ba olorun soro ki a gbadura titi opin dani loju pe o se se ko je lasale yi tabi ni oru tabi ni igba kogba ni Jesu Christi yo de we pe oju ko ni ti wa we pe a o mura sile a o le ba Jesu lo nigba ti o ba de.

ibikíbi tí o bá wà yí ara rẹ wò iṣẹ ìyanu ọlọrun ti tẹ ọ lọwọ. Bí o bá ti rí iṣẹ́ ìyanu yìí, wípé o ti farahàn nínú ara rẹ, kí o máa jáde bọ̀.

yára rẹ wọ bí o bá sì ti ń rí iṣẹ ìyanu ọlọrun tí a ṣe fún iṣẹ ìyanu àánú ọlọrun ni kì í ṣe wípé ẹnikẹni lẹtọ sí ó sì jẹ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára dúpẹ́ pé ẹ ti ṣe é, pé ẹ ti tú wọn sílẹ̀, ti dá wọn ní ìdè lórúkọ Jésù Kristi Olúwa wa. Wọ́n ti jáde o, mo ní wọ́n ti jáde o, wọn ò sí bẹ̀ mọ́, ẹ̀mí wárápá ò sí bẹ̀ mọ́, ẹ̀mí ìsinwé ò sí bẹ̀ mọ́, májèlé ti kúrò, àwọn ẹ̀mí èṣù ti ń rin ní mọ́lẹ̀, wọ́n ti sá lọ lórúkọ Jésù. Bí Ọlọ́run bá ti ṣe fún ọ, à ń retí rẹ láti yin Ọlọ́run lógo.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọfẹ́, àìlè ráyafẹ́, àìrọ́mọbí tí à ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyàfẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó sídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa. Nínú Tesalonika kíní, Tesalonika kejì, ṣùgbọ́n fà fún mi, Tesalonika kejì orí kíní ẹsẹ̀ kẹta, iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ara àní gẹ́gẹ́ bí ó ti yẹ, nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀. Ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa. Bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá. Bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn, kí a rí wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ, ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ, àti wípé ìfẹ́ wa yìí ó ń kan ènìyàn púpọ̀ nínú ìjọ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a máa ní ìfẹ́ sí ara wa. Bí a bá ń sọ nípa ìfẹ́ sí ara wa yìí, báwo ni a ṣe lè fi ìfẹ́ yìí, báwo ni a ṣe lè fi hàn? Jẹ́ kí a wo Pétérù lákọ̀ọ́kọ́, kí a tún lọ wo Kọ́rìntì kíní. Pétérù orí kẹrin, Pétérù kíní orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ, ju gbogbo rẹ̀ lọ, ẹní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín, nítorí ìfẹ́ ní ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ju gbogbo rẹ̀ lọ, ẹní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín. Ìfẹ́ tí a ń sọ níhìn kìí ṣe ìfẹ́ kò fẹ́, nítorí bí o bá ń gbọ́ nípa ìfẹ́ tí ó gbóná, ó lè máa yà ọ́ lẹ́nu, kìí ṣe ìfẹ́ ti inú ayé. Ó ń sọ nípa ìfẹ́ tí ó gbóná nípa ti ẹ̀mí láàrin ara wa. Ó sì ń sọ wípé irú ìfẹ́ bẹ́ẹ̀ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, a máa bò ó mọ́lẹ̀ láàrin ara wa. Ó ṣeé ṣe bóyá ẹnìkan ṣe ọ̀rọ̀ sọ sí wa kí ó sọ pé arábìnrin dáríjì mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ìfẹ́ tí a ní yóò bo àṣìṣe bẹ́ẹ̀, yóò bò ó mọ́lẹ̀. Ó ṣeé ṣe bóyá ẹni tí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní wa inú ìwé mímọ́ ni ó ṣe àṣìṣe, ó ṣe ọ̀rọ̀ sọ. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ kan wà nínú Máàkù, a sì mọ̀ wípé kò sí nínú Máàkù wípé inú ìṣe àwọn apóstẹ́lì ni ọ̀rọ̀ náà wà. Èyí kìí ṣe ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ máa sọ wípé wọ́n gbọ́n sórí àga wàásùn, wọn kúkú mọ̀rọ̀ sọ, wọn kúkú lè ṣe nǹkan yìí. Àlùfáà wa, olùṣọ́ àgùntàn wa, ìbá gba nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rabí wọ̀nyí, nítorí pé àṣìṣe wọn ti pọ̀ jù. Ó ní ìfẹ́ yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe yóò bò ó mọ́lẹ̀. Tàbí ìwọ tí o jẹ́ aya nínú ilé, ó ṣeé ṣe ọkọ bóyá ó yẹ kí ó fi 20 náírà sílẹ̀, ó fi 18 sílẹ̀, kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé 18 tó fi sílẹ̀ kò tó nǹkan, kò ní lè ra nǹkan kan wá láti ọjà. Bí o bá sì ti rí ìyá rẹ, kí o máa sọ fún yín pé ìyá, nǹkan tí mo ń dojúkọ rárá. Ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, a máa bò ó mọ́lẹ̀. Ó ṣeé ṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀, ó ṣeé ṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ wá nínú ìjọ, tàbí ara nínú olówa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn. Rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn deeper life, tí ó jẹ́ wípé a ń yọ̀ ipò Ọlọ́run fún wa níhìn rere, Ọlọ́run ṣàánú fún wa, Ọlọ́run ṣe wá ní olóríire, wo bí ìjọ ṣe rí, wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwa tí bóyá a sì ṣẹ̀ wá nínú ìjọ yìí, ìjọ dáradára ni, ṣùgbọ́n ó ṣeé ṣe kí a ṣe ara wa, kí o wá gbé ọ̀rọ̀ wa nínú ilé wa níhìn, kí o wá gbé lọ sí CMS, kí o wá sọ wípé nínú ìjọ tí mo wà, wọ́n ṣẹ̀ mí, báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀? Tàbí kí o tilẹ̀ gbé lọ sí àwọn tí wọn kì í ka Bíbélì, kí o sọ wípé lóòótọ́ ni mo ń lọ sí ṣọ́ọ̀ṣì, lóòótọ́ ni a sọ pé a ní ìgbàlà, lóòótọ́ la sọ pé a di àtúnbí, ṣùgbọ́n àwa pàápàá tí a pe ara wa ní ọmọ Ọlọ́run, tí a sọ pé a di àtúnbí, nǹkan tán ṣe fún mi, n ò lè gbàgbé títí láé. Ó ń sọ fún ẹni tí kò sí nínú ìjọba Ọlọ́run, ó ń sọ fún ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó wà nínú ẹ̀sìn mìíràn, ó tún ń sọ nípa èèyàn tí ó jẹ́ ara nínú Olúwa sí àwọn tí wọ́n wà ní òde. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀.

Ọlọ́run àti ìyé Ọlọ́run ó ń gbé inú rẹ̀. Bí a bá ń gbé nínú òdodo, bí a bá ń rin ìrìn òdodo, a ń sọ̀rọ̀ òdodo, kò sí irọ́ lẹ́nu wa, a kì í ṣèké. Ṣùgbọ́n a rìn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó ní iṣẹ́ tí òdodo máa ń ṣe ni wípé yóò jẹ́ kí a wà ní àlàáfíà. Èso tí òdodo máa ń so yóò jẹ́ ní ìdákẹ́jẹ́ àti ìsinmi, ìdákẹ́rọ́rọ́, ìbalẹ̀ ọkàn àti àlàáfíà. Bí a ti mẹ́nu kan òdodo, bí a sì ti mẹ́nu kan èso òdodo, ó rán wa létí àwọn èso ti ẹ̀mí wípé bí a bá jẹ ọmọ Ọlọ́run, a ó máa so èso ẹ̀mí nínú ìgbésí ayé wa. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì, o mọ̀ wípé èyí wà nínú Galatia 5:5 ẹsẹ̀ 12. Ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́. Nítòótọ́ ni a ti mọ àwọn nǹkan wọ̀nyí, ṣùgbọ́n àwọn ẹlòmíràn wọ́n máa ń sá káàkiri, wọ́n fẹ́ àlàáfíà. Báwo ni a ṣe ní àlàáfíà? Ìkíní ni wípé ó yẹ kí a ti di ẹni nípa ti ẹ̀mí, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là, ẹni tí ayé rẹ̀ ti yí padà, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó ń gbé inú rẹ̀, tí ó sì ń jọba nínú rẹ̀. Bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni ẹ̀mí Ọlọ́run gbé inú wa, àwọn nǹkan kan wà tó ń láti máa farahàn. Èyí ni ìfẹ́. Ìfẹ́ ní láti wà nínú ọkàn wa. Bí ò bá sí ìfẹ́ nínú ọkàn wa, bó bá jẹ́ wípé ìkórira ló wà nínú ọkàn wa,

Bye bye disappointment. Bye bye disappointment.

0: ń sọ torí ọmọdé ni èmi gbé gbogbo àwáwí rẹ sí ẹsẹ ìkẹfà èmi ò lè ṣe o lè ṣe aláìnira ni mí alágbára ni ọ aláìnira ni mí ara rẹ yá mi ò ní ìmọ̀ ṣùgbọ́n o ní ìmọ̀ ọlọ́run ẹni kékeré ni mí o ní ọlọ́run tó tóbi tó ń gbé inú rẹ kò sẹ́ni tí ó tẹ̀tí sí mi gbogbo èèyàn ni ó tẹ̀tí sí ọ mi ò tí ì sí yẹn tẹ́lẹ̀ rí wá sí gbogbo àwọn ìjọwọ́ tó lòdì tó ń ṣe tẹ́lẹ̀ gbé wọn sẹ́gbẹ́ kan àwọn tó ń sọ yẹn gbé sínú rí ẹsẹ̀ ìkẹfà kó rì wọ́n síbẹ̀ ẹsẹ̀ ìkeje sẹ́wọ̀n ṣùgbọ́n olúwa wí fún mi pé má ṣe wí pé ọmọdé ni èmi má ṣe sọ yẹn mọ́ ohun tó ti ń sọ tẹ́lẹ̀ rí èmi ò lè ṣe mi ò lè ṣe mi ò ní mi ò jámọ̀ nǹkan kan mo ti gbìyànjú tẹ́lẹ̀ mo máa ń kùnà àtẹ̀yìnwá nìyẹn ọjọ́ titun nìyí mo ní ọjọ́ titun nìyí ó ní torí ìwé ń lọ sọ́dọ̀ ẹnikẹ́ni tí èmi ò rán sí àti ohun kó o tí èmi yóò pàṣẹ fún ọ ni ìwé ń sọ má bẹ̀rù níwájú wọn àwọn ènìyàn ọ̀rọ̀ àdàbí nebukadnessari má bẹ̀rù níwájú wọn àwọn mìíràn yóò dúró sọ̀rọ̀ wá wò gẹ́gẹ́ bíi pharaoh ìwọ má bẹ̀rù níwájú wọn àwọn ènìyàn ọ̀rọ̀ àdàbí sẹkùnà kérúbù wọn a máa dókòókò wọn a ní màá sí léyìí màá sí tọ̀hán irọ́ ni o kò sẹ́ni tó lè fọwọ́ ka ayé rẹ mọ́ wo ọ̀rọ̀ ọlọ́run má sì wo ojú wọn wo ìlérí ọlọ́run má sì wo ojú wọn wo ìpè ọlọ́run lórí ayé rẹ má sì wo ojú wọn má bẹ̀rù níwájú wọn nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ ni olúwa wí olúwa sì lọ ọwọ́ rẹ̀ ó fi bẹ ẹnu mi olúwa sì wí fún mi pé ṣáàwùú èmi fi ọ̀rọ̀ mi sí ọ lẹ́nu wòó ní òní èmi fi ọ́ sí lórí àwọn orílẹ̀-èdè àti olórí ìjọba wọn ni láti fàtú àti láti fà lulẹ̀ wọn ò ní fà ọ́ lulẹ̀ ìwọ ni wàá fà wọ́n lulẹ̀ àwọn ìjọba òkùnkùn ohunkóhun tó rí lójú àlá ohunkóhun tó gbọ́ ní ọjọ́ yẹn kò ní fà ọ́ lulẹ̀ kò ní tì ọ́ lulẹ̀ oníkírísì tó ń gbé nínú rẹ títóbi ni ẹni tí ń gbé inú rẹ ju ẹni tí ń bẹnu ayé lọ àkókò rẹ ti dé báyìí wàá fàtú wàá fà lulẹ̀ àti láti parọ wàá pa gbogbo iṣẹ́ èṣù tó ń dúró lójú ọ̀nà rẹ rẹ lórúkọ jésù àti láti wó lulẹ̀ àti láti kọ́ àti láti gbìn jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ olúwa ní ẹsẹ̀ ìkọkànlá sì tún tọ̀ mí wá wípé jeremiah kí ni ìwọ rí èmi sì wípé mo rí ọ̀pá igi almondi olúwa sì wí fún mi pé ìwọ rí ìran rere so rí ohunkóhun lálẹ́ yìí so rí ìlérí kìlérí lálẹ́ yìí ìjọ ní ìwé agbára kankan lálẹ́ yìí ìjọ ní àsọtẹ́lẹ̀ tó ń tọ̀ bọ̀ lálẹ́ yìí ìwọ ti rí ìran rere nítorí èmi ò kíyèsí ọ̀rọ̀ mi láti mú un ṣẹ yóò ṣe nínú rẹ yóò ṣe nípasẹ̀ rẹ máàkù orí kẹrìndínlógún àkẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún máàkù orí kẹrìndínlógún 16 ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún 15 àṣẹ pẹ̀lú ìlérí tó lágbára àṣẹ tó pa fún ọ gẹ́gẹ́ bó ti fi àṣẹ fún èlíjà àti fún èlíṣà àti fún jeremiah àti fún ìsíkẹ́lì àti fún àwọn tó kù gbogbo àṣẹ tí a pa fún wọn wọ̀nyí ó tì wọ́n lẹ́yìn pẹ̀lú agbára tó lágbára pẹ̀lú ìlérí tó lágbára.
1: àlàáfíà tí a ń sọ nípa rẹ̀.

gbàgbọ́. Àmì náà wà fáwọn tó gbàgbọ́. Iṣẹ́ ìyanu náà wà fáwọn onígbàgbọ́. Iṣẹ́ ìyanu náà wà fáwọn onígbàgbọ́. Ìpín tirẹ̀ nìkẹ́ni ò ní gbà mọ́ lọ́wọ́.

jẹ́ kó fìdí rẹ̀ mọ́lẹ̀ ní ẹ̀mí rẹ̀, jẹ́ kó fìdí rẹ̀ mọ́lẹ̀ ní ọkàn rẹ̀, pẹ̀lú ìdánilójú, ìdánilójú, ìdánilójú. Ọwọ́ Elisa tẹ́ kò sí iyèméjì ńbẹ́. Ẹ̀rí tó dájú wà lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ̀rí máa jẹ́ mi ìsún wà, àwọn tó súnmọ́ wọ́n lè sọ pé ẹ̀mí Elija ó ti bàlí Elisha. Ẹ jẹ́ kí ìfìdí ìmọ́lẹ̀ rẹ̀ wà ní ọkàn rẹ. Ìmọ̀ ti ẹ̀mí tó mọ̀. Ó rí bẹ́ẹ̀ láìsí ìmọ̀ jì.

bí olórí àwọn ìlérí náà wọn ò lè kùnà. Gba ìmúṣẹ rẹ̀ kò lè kùnà.

ni oruko Jesu ni agbadura. Oluwa ti da adura re. Mo ni Oluwa ti da adura re. Owo re ti te. Mo ni owo re ti te. So pe owo mi ti te. So le kan si pe owo mi ti te. Oro fidi e mole ni aye re loruko Jesu. Ohun gbogbo to ti bere ni adura ati fidi re mole lati oro wa. Bi eni meji ni yin ba fo sokan lori nko Oluwa ti e ti se na. Ajaga re ti ja. Igbe aye ti emi re n tesiwaju. Agbara ni ibi gbogbo wa loruko Jesu. Orun jade lo bi alagbara. Oruko Jesu to n sise iyanu yo sise lo aye re. Ohun gbogbo ti kafari ti ra won je ti e lale yi. Ta ni mo n so nipa re. Baba ni oruko Jesu. Adupe lowo ife isegun lale yi. Adupe fe idandi lale yi. Adupe fe iwosan lale yi. Adupe fe ijegaba lale yi. Adupe fe isodoto lale yi. Adupe fe iwa mimo lale yi. Adupe fe agbara mimo lale yi. Ori omo gbadura fun gbogbo awon omo yi. E o fidi ibukun yin mole onisepo meji lo aye enikankan ni oruko Jesu. Gbogbo ilori ti a ti jẹwọ, gbogbo agbara ti a ti gba, mo gbadura pe ifihan yoo wa lo aye enikankan. Oluwa mo gbadura pe ke gba ijẹwọ wọn, ke gba iyara ẹni sọtọ wọn, e gba ijọwọ ara ẹni pátápátá wọn, e yi olúkúlùkù arákùnrin àti arábìnrin, e sọwọ́ di ẹni tó yàtọ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ kí agbára yín máa gbé inú wọn. Ẹ jẹ́ kí agbára yín lọ pẹ̀lú wọn. Mo gbàdúrà inú wa. Wo fà lulẹ̀. Gbogbo agbára ọ̀tá wo fà lulẹ̀. Wo sì jáde lọ nínú agbára ńlẹ̀ inú wa ní orúkọ Jésù. Ìwòsàn fún gbogbo ọkàn lọ́wọ́ àlàáfíà mi, lọ́wọ́ ọ̀tọ̀ mi, níwájú mi, ní orí àwọn ẹ̀pẹ̀pẹ̀ lókè ní òde níbi gbogbo. Ẹ gba ìwòsàn ní orúkọ Jésù. Orí ọmọ gbàdúrà ojú tó fọ́ kó là lórúkọ Jésù. Arọ dìde kó máa rìn ní orúkọ Jésù. Orí ọmọ gbàdúrà fáwọn tó ní onírúurú àrùn tí a bí pẹ̀lú ẹ. Ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Agbára ejò àti akéèké ti àmẹ́ẹ̀mí ẹ̀mọ́ ti àwọn agbára ẹ̀mí búburú ti agbára tó rin ni mọ́lẹ̀ ẹ fagilé báyìí ní orúkọ Jésù. Ìgboyà sórí àwọn èèyàn yín, agbára sórí àwọn èèyàn yín, ìmúlọ́kànlé nínú ayé àwọn èèyàn yín. Olúwa mo gbàdúrà ohun gbogbo tó lòdì agbára dànù báyìí lálẹ́ ìlú orúkọ Jésù. Iṣẹ́ ìyanu ní ayé ẹnìkọ̀ọ̀kan, ìfihàn ní ayé ẹnìkọ̀ọ̀kan, ìjẹjáde rẹ̀ ní ayé ẹnìkọ̀ọ̀kan. Olúwa mo gbàdúrà bí àwọn èèyàn yín ti lọ, wọn ó máa lọ ní ayé Olúwa. Wọn ó máa lọ pẹ̀lú gbogbo ìdáhùn sí àwọn ìbẹ̀ àdúrà wọn ní orúkọ Jésù. Fún olúkúlùkù tó wà ń bí lálẹ́ yìí, ìlọ́po méjì. Ọkàn kọ̀ọ̀kan tó wà ń bí lálẹ́ yìí, agbára onísẹ̀po méjì. Gbogbo ọkàn tó wà bí lálẹ́ yìí, ìfihàn onísẹ̀po méjì. Mo gbàdúrà Olúwa. Ẹ ó fi ohun tó tóbi sílẹ̀ lọ ayé ẹnìkọ̀ọ̀kan láti alẹ́ ìlọ. Ẹ jẹ́ kí olúkúlùkù ní ìrírí ohun tó ga débi pé òun àti ẹnikẹ́ni kò sí tójú wọn lọ. Báwo yẹn yín ṣe lọ? Ẹ la ọ̀nà fún wọn. Olúwa mo gbàdúrà pé àṣeyọrí ayọ̀. Iṣẹ́ àsìkí, iṣẹ́ ìyanu, ọmọ iṣẹ́ ìyanu àti ìgbé ayé fáwọn tó ti ṣubú. Ẹ mú sẹ́nu ayé ẹnìkọ̀ọ̀kan lórúkọ Jésù.
adupe tori pa mo pe ti dahun ni oruko Jesu ni agbadura o ti da adura re mo lo ti da adura re mo lo ti da adura re ilopo meji lo aye re.

ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú ètùtù ẹ̀jẹ̀ Kristi. Ẹ̀jẹ̀ Kristi ṣe iyebíye láti wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Èyí ni Jésù fún ara rẹ̀ ló sọ fún wa nínú Matthew orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ó ní nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun, kìí ṣe ti májẹ̀mú láéláé. Ẹ̀jẹ̀ tí ó fún wọn ní ìdáríjì, ìgbàlà, ìdáǹdè nínú májẹ̀mú láéláé, ó jẹ́ ẹ̀jẹ̀ ẹranko, ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí òbúkọ. Ṣùgbọ́n sọ wípé fún àwọn tí wọ́n ń gbé ní májẹ̀mú titun, lẹ́yìn tí Jésù Kristì tí ó ti kó fún wa, ó ní èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun, ti ata sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ṣe rántí wípé a ti sọ fún ọ, ìgbàlà ni wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ó wá ń sọ wípé ẹ̀jẹ̀ Jésù ni ata sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Wò ó ní Lefitiko orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá. Lefitiko orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá. Nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀, ẹ̀mí sì ti fi fún yín láti máa ṣètùtù fún ọkàn yín lórí pẹpẹ ni. Nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn. Bí o bá fẹ́ ètùtù tòótọ́, ẹbọ àrókún àródà fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Bí o bá ń fẹ́ arọ́pò tí ó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Olúwa, ó ń sọ fún ọ wípé ẹ̀jẹ̀ Jésù nìkan ṣoṣo ni ó lè gbà ọ́ kúrò nínú ìdájọ́ ìdálẹ́bi nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Nínú Rómù orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún. Rómù orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún. Gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Kò sí ẹni tí ó lè wí àwíjàre, nítorí gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀, wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìnlélógún, àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́, kìí ṣe wípé a ń sanwó fún ìgbàlà lọ́fẹ̀ẹ́, kìí ṣe wípé a bímí sílé ìsìn lọ́fẹ̀ẹ́, kìí ṣe wípé mo ń ṣe ohun gbogbo tí mo lè ṣe, àwọn rere tí mo ń ṣe wọ́n pọ̀ ju gbogbo orí tó wà lọ́wọ́ mi. Ó ní àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristì. Wọ ẹsẹ̀ 25, ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀, Jésù Kristì tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ láti fi òdodo rẹ̀ hàn. Nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run, èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ẹ̀jẹ̀ Jésù nìkan ṣoṣo ni ó lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ àti fún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn. Nínú Hebrews orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún, Hebrews orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún, ó sì fẹ́rẹ̀ẹ́ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin. Ó ń sọ fún wa ní wípé nígbà ayé òfin, nígbà ayé májẹ̀mú láéláé, ó ní ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù. Ní àkókò náà, ìbàjẹ́ olórí àlùfáà fúnra rẹ̀, ìbàjẹ́ àwọn ọmọ Léfì, ìbàjẹ́ àwọn ọmọ Ísíráélì, bí wọ́n bá dẹ́ṣẹ̀ sí Ọlọ́run, gbogbo wọn pátá ni à ń bèrè lọ́wọ́ wọn wípé kí wọ́n mú ẹ̀jẹ̀ ẹran tí a pa wá, tí ó jẹ́ arọ́pò wọn, ẹ̀jẹ̀ tí a ó fi ṣe ètùtù fún wọn. A tilẹ̀ sọ fún wa wípé kì í ṣe àwọn ènìyàn nìkan, ṣùgbọ́n àwọn ohun èlò tí ó wà ní ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ni a fi ẹ̀jẹ̀ ẹran ni a fi ṣe ìyàsọ́tọ̀ ìwẹ̀nùmọ́ wọn, kí ohun tí a ṣe lórí àwọn pẹpẹ yìí kí ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Èyí ni a fi ń sọ fún wa wípé ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo, àtènìyàn àti ohun èlò. Ni a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láì sí ìtàjẹ̀ sílẹ̀ kò sí ìdáríjì. Èyí sọ fún wa wípé láì jẹ́ wípé a gba ẹ̀jẹ̀ Jésù, a gbà á gbọ́. Ohun tí Jésù ṣe lórí igi àgbélébó, a gbà á gbọ́. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀, kì yóò sí ìdáríjì. Ẹsẹ̀ tí a máa ń kà lọ́pọ̀

Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan. Lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì ń sọ fún àwa náà ni a fẹ́ gbé yẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 12. Lúkù orí 17 láti ẹsẹ̀ 12. Ó sì wí fún àwọn ọmọ ìhìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ìhìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń ki àwọn ọmọ ìhìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn ń jẹ, wọ́n mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fúnni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kí ikú omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, amú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, amú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun. A ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n mu, wọ́n rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀ ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ, ó fún gbogbo wa lápapọ̀.
o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun a we pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni a yewo ninu ohun ti an ko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayaloti ni ikeji aigboran ati aigbagbo ayaloti iketa adanu ayeraye fun ayaloti ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayaloti ti oni sibe sibe ti ko mu awon anfani wonyi lo sugbon ti o di eni iparun ti o di eni igbe ti o di eni ti o nlo ayeraye ni orun apadi ama wo iwe mimo lati Genesis ori kejila Genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala be ni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun Sodomo ati Gomora sugbon ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo nigbati a pe Abraham ti Abraham si se igboran si Olorun ti o si jade sugbon ki a wo awon ti o ba jade ese ikerin be le Abraham lo bi Oluwa ti so fun lo ti si ba lo Abraham si je eni 75 odun ni igbati o jade ni Harani yi so fun awe pe Lot wa pelu re awon idile Lot si wa nibe pelu ni ese ikarun Abraham si mu Sarai aya re ati Lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya Lot wa pelu ti won si ti won ri ni Harani won si jade lati lo si ile Kenani ni ile Kenani ni won si wa si Abraham si la ile na koja lo si ibi ti a npe ni Shechem si gbe more si si bo more awon ara Kenani si wa ni ile na ni igba na Oluwa si fi ara han fun Abraham o si we pe iru omo re ni emi o fi ile yi fun nibe ni o si te pepe fun Oluwa o si ti o ti ran ti o ti fi ara han nihi ari we pe Abraham o je eni ti o sin Olorun sugbon o ti a fe ki o ye wa ni we pe bi o ti te pepe bi o ti n gbadura bi o ti n sin Olorun alaye Lot ati aya re pelu won wa nibe ati le so fun a we pe nigba kan won ko Lot ati awon aya ati aya re ati awon eniyan re ati ohun gbogbo ti o wa ninu Sodomo akun leru eyi Abraham yi kan na lo tun lo lati je iranwo lati ko won pada ni oko ero ti a ko won lo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun bi a ti n ka ki o ma fi okan ba lo ki o si mo awon anfani ti aya Lot ni sugbon ti ko mulo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun o si gba gbogbo ero na o si gba Lot arakunrin re pada pelu ero re ati awon obinrin pelu la awon obinrin won yi ni aya Lot ati awon eniyan ni akoko yi ninu ese ikeji ni logun Melchizedek oba Sodomo si mu onje ati oti waini jade to wa o si ohun a si ma se alofa Olorun oba oba ogo tabi oga ogo nihi ni a nso fun wa wipe nigbati Melchizedek ti o pade Abraham to si fun ni onje ati oti waini aya Lot yi kan na o wa nibe o ri ohun gbogbo ti a n se bi ko ba tile si nibe o ye ki oko re oko Lot yi ki o royin fun awon ti oju o ri ati awon ti won ba pade ati bi Melchizedek eni ti a da ni irisi ni aworan ni apere omo Olorun omo alade alaafia nitori pe a pe Melchizedek fun re ni oba Salem eyi je oba alaafia ti o se apere ti o n duro fun omo alade alaafia Jesu Christi ninu Genesis
ori ikokandilogun Genesis ori ikokandilogun ese ikini awon angeli meji si wa si Sodomu li asale Lot si joko li enobode Sodomu bi Lot si ti ri won o dide lati ipade won o si dojubole nihi ni ari awon angeli meji ti o wa si Sodomu won ni ise kan ti aran won eyi ni lati pa Sodomu on Gomorrah ṣugbọn gẹgẹ bi ore ofe Olorun gẹgẹ bi farahan Olorun fun Lot ati ara ile re o je ki Lot ki ori won o si gba won wole ninu ese iketa o si ro won gidigidi won si ya si won si yato won si wo inu ile re o si se ase fun won o si de akara alaiwo fun won won si je eje ki o ye wa wipe aya Lot yi pelu o je ranwo lati wa onje lati se onje fun awon angeli won yi won si je wo iru anfani ti obirin yi ni ki won to sun ni ojo na bi o ba je ni ti nka bibeli o mo wipe awon ara ilu na won de won so wipe won fe mo awon okunrin meji won yi sugbon won fa Lot wole nibi ti won ti ni ariyanjiyan won si bo ifojulu awon ara Sodomu ise iyanu yi ni aya Lot ri nikeyin ni aso fun awe pe awon angeli won di won lowo mu won di Lot lowo mu won di aya re lowo mu ati awon binrin won mejeje wo pe ki won ki o jade ki won ki o si sa asala fun emi won bi a ba fe so ni ikokan o ye ki a mo awon anfani ti o wa fun aya Lot ikini o jeun ti ati menuba sugbon ki a wo ni ikokan lo aya Lot je eni ti o mo Abrahamu Abrahamu ni a pe ni ore Olorun ati baba igbagbo o si ri bi Abrahamu ti tepepe ti o si Olorun alaye sugbon sibe sibe obirin yi ko mu ipinu bi o ti le ri eni ti nsin Olorun bi o ti le ri eni ti o ti ko awon orisa sile ti o nso Olorun alaye ipinu kan ko si ninu re we pe bi Abrahamu bi o ti nse ohun na papa ohun fe se be a so we pe ni ikeji nigbati Melchizedek oba alaafia ti o ni apijo pelu omo alade alaafia nigbati o pade Abrahamu ti o fun ni ounje ati oti wine ije apere pe Jesu o fun ani ara re ati eje re lati gba wahala e si je apere ohun ti ijo ma nse loni we pe a ma nje ounje fun iranti ara Jesu Kristi ti a bo fun eni kokan wa a si ma mu wine pelu ni akoko ounje ale Oluwa lati se iranti iku Jesu eyi ni aya Lot ri o wa nibe nigbati gbogbo nkan wonyi sele sibe sibe ko fi ara re fun Olorun iketa ori awon angeli awon angeli meji wonyi won ti le lo oru ojo kan ninu ile won o si gbo eko ati ikilo lenu won sugbon sibe sibe o se gbe ikerin o mo daju wipe orun rere nbe nitori awon alejo ti won gba lale na eje awon angeli wonyi won ki se ara ile awon Abrahamu tabi Lot won ki si gbe Sodomu tabi Gomorrah won o si ni ile aye sugbon lati orun le ati ran won wa awon alejo lati orun wonyi won si be won wo won si so fun wi pe ojo ina ojo idajo yo ro sori Sodomu on Gomorrah sibe sibe obirin yi ko taji ninu orun emi ti o sun lati ni igbala Olorun ikarun ori ise ami ori ise iyanu ti awon angeli wonyi se ni Sodomu ko salaye mo pe Olorun ran won lati mu idajo wa sori awon elese ninu Sodomu ikefa o gbo iwaasu Lot nigbati Lot jade lo ti o nso fun awon ara ile re we pe e jade nitori we pe Oluwa so pe ohun pa ohun yo pa ibi irun ikeje awon angeli Olorun wonyi won di lowo mu lati fa jade kuro ninu iparun sibe sibe obirin yi ko mu ipinu lati le je ti Olorun ati lati le se ohun ti o ye lati se ikejo Oluwa saanu fun o si fi ona igbala han sibe obirin segbe sugbon ki se ebi Olorun ebi tire ni eyi ni a pe ni afowofa eru omo lanke wipe ohun fara re lo fowofa ti o fi segbe sugbon ki se aya Lot nikan a ri wipe amo Israeli pelu iru iha bee ni won ko si awon anfani ti won ni ninu Isaiah ni a ti n ka ori karun ese ikerin
Isaiah ori karun ese ikerin nihin ni olorun ti ran awon mo Israel ti wo pe on ti se on gbogbo ti o ye ki on ki o se lati je ranwo fun ati lati ri wo pe won ni igbala lati je ki won so eso ti o ye Isaiah ori karun ese ikerin oni kini aba se si ogba ajara ini awon mo ile Israel kini aba se si ogba ajara mi ti emi ko ti se ninu re nigba ti mo wo pe iba so eso ise ti o fi nso eso kikan nihin ni atire we pe olorun o npe awon Israel won ni nija we pe ohun ti se ohun gbogbo ti o ye ki a se ki won ki o le ni alaafia ki won ki o le ni iye ki won ki o le ni igbala olorun oni sugbon kaka ki won ki o so eso to dara eso kikan ni won so ninu Johanu orike dogun Johanu orike dogun ni Jesu ni o tin fi esun yi kan na kan awon mo Israel ni akoko tire Johanu orike dogun ese ikeji le logun iba se pe emi ko ti wa kin si ti ba won soro won iba ti li ese sugbon nisisiyi won di alai riwi fun ese won eyi so fun awe pe Jesu se ohun to ye ko se o wa su o se ise iyanu o mu alaisan larada o mu ki awon aditi ki won ki o gboran o si je ki aji awon oku dide sugbon sibe sibe pelu ohun gbogbo ti Jesu se laarin won ni ari we pe won o ko be ara si ihirere won o si nani eborun ti Jesu oluwa ti o mu to won wa eyi ni ari ninu ayaloti eyi ni olorun fun ara re ti o fi si enu Jesu oluwa wa we pe awa ti a wa ni sisiyi ti igbeyin aye deba we pe o ye ki a ranti ayaloti ki adanu ati jamba ti o deba ki o ma ba deba eni kokan wa loroko Jesu nisisiyi a lo si ipa keji ki a pe ni aigboran ati aigbagbo ayaloti nitori a so fun won ohun ti o ye ki won ki o se a so fun won iru imurasile ti won ni lati murasile a so fun won iru ona ti o ye ki won rin ki won ki o le ri iye iye aini pekan sugbon o se ni laanu we pe obirin yi o gbo sugbon ko gba o mo ona sugbon ko gba ona igbala ti a toka si fun ti a si pese sile fun ebi re ninu Genesis le ati nka le kan si lati ese ikedogun Genesis ori kokan de logun ese ikedogun nigbati oye si nla nigba na le awon angeli na le loti ni re wipe dide mo aya re ati awon obirin re mejeji ti o wa nihi ki iwo ki o ma ba parun ki o ma ba run ninu iya ise ilu yi nigbati o si nlora awon okunrin na nawo mu le owo ati owo aya re ati owo omobirin re mejeji je oluwa sa shanu fun won si mu jade won si fi seyin odi ilu o si se nigbati won mu won jade seyin odi tan li o wipe sa sala fun emi re ma se wo ehin re ma se wo ehin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa asala lo sori oke e ki iwo ki o ma ba se gbe nihin ni a ri ikilo ati ona abayo ti a pese fun loti aya re ati awon omo meji ti o wa lodo won sugbon kini a ri ti obirin ise ni ipa akoko ese ikerin de logbon Genesis ori kokan de logun ipa akoko ese ikerin de logbon sugbon aya re boju wo ehin leyin re eyi ni ikilo ti a ti fun won wipe won ko gbodo boju wo ehin sugbon nihin aya re boju wo ehin leyin re kini awon nkan ti a ri ti o se kopa obirin yi kini awon nkan ti a ri ti o gba igbala lowo re kini awon nkan ti a ri ti o je wepe bi o ti le je wepe o ti jade kuro ninu Sodomu ohun Gomora sibe ko de ibi ti a pese sile fun won ohun mefa lari ikini aigboran
bi a ba fe de ilu orun bi a ba fe gba jesu joba bi a ba fe mo igba ti yo de tabi ki a wa ni imura sile ani lati gboran nitori wi pe ohun to se ko pa obirin yi ni aigboran ikeji ni aigbagbo ati so fun won sugbon okan re ko gbagbo ninu ohun ti olorun so ninu ohun ti a so lati enu awon angeli ko ya wa lenu nigba na bi o ba sese fun obirin yi lati sa igboran si oro ti angeli so ko ya wa lenu wipe awon elomiran won ma nse igboran si oro ti won gbo loni iketa ni aikanisi bi o ba je wipe aya loti oka awon angeli won yi si o daju wipe yo mu oro won yi ti a ti so fun yo mu si okan re ikerin aiberu olorun nitori wipe o mo awon angeli ti aran won yi won je awon iranse olorun a si so fun won wipe ki won ki o pa sodomu ohun gomorarun awon angeli ti so fun wipe olorun ni o ran wa idajo ti de iparun ti de opin ti de fun awon sodomu ati gomora sugbon sibe sibe a ri wipe obirin yi ko nani ko si beru nitori wipe o sa igboran si ohun ti a so wipe ki o ma se ikarun aife ni pe ni a ma n so fun awe pe aife ni pe ni ni o mu ki ara oko san ibante wolo eyi ni wipe bi obirin yi bi o ba ni nkankan lokan wipe awon ti o soro won ju eniyan lo awon ti o soro iranse latoke wa iranse latorun wa ni ati wipe won le lowo mu won si pa won jade won so fun awe pe ki won ki o jade sugbon aife ni pe ni ki a ma fi oju wo awon eniyan binti ki a si ma foju wo eko tabi ikilo ti a n fun wa ki a ma foju wo bi eni wipe ko je nkankan ohun lo se ko pa obirin yi ikefa ni aini ipinu bi o ba je wipe obirin yi ni ipinu lati ko ese sile lati ko ise gboburu sile lati ko sodomu ati gomora sile ajalu ti o deba ibama ti deba ni igba naa bi awon kan wonyi ba wa ninu aye wa awa na eyi ni aigboran aigbagbo aikanisi aiberu olorun aife ni pe ni tabi aini ipinu bi won ba wa ninu igbesi aye wa o ma nfa ipada seyin fun eni to ba so wipe ohun ti je omo olorun bi iru eni be bi o ba sora bi abere ba bo lowo adete adete eyi je wipe bi iru eni be ba pada seyin ati pada wa si ona olorun o se se ki o le ki o soro jojo fun iru eni be nitori be ni a se nki wa nilo we pe o ye ki a sora ki ohun ti o de ba obirin yi ki o ma de ba eni kokan ninu wa ki ti le lo de ti obirin yi ti o fi boju wo eyin jesu so fun wa ninu matthew ori kefa ese ikokan le logun matthew ori kefa ese ikokan le logun oni nitori nibi ti isura yin ba gbe wa nibe li okan yin yo gbe wa pelu nibi ti ohun ti o n dun wa lokan e to ma n po loro eni ohun ti o wa ninu okan wa nibi ti o ba wa ibe ni okan wa yo wa pelu bi obirin yi bi o ba ti ronu olorun o ronu isin olorun bi o ba je wipe o n ronu eko ti a ko ati ikilo ti a fun bi o ba n ronu ti o n wo oke nibi ti a fe ki won ki o lo ibama ti segbe pelu awon ara sodomu ohun gomora eyi ni majemu titun bi o fi n ki wa ni ilo ninu galatia ori keji lati ese ikejidinlogun galatia ori keji ese ikejidinlogun nitori pe bi mo ba tun gbe ohun won ni ti mo ti wo palẹ ro mo so ara mo fi ara mi han bi arufin awon nkan ti a ti ko sile nigba ti a ba jesu pade ati ko aye sile ati ko awon ife ko fe inu re ati ko sile awon itanje itan inu re ati ko sile awon ansoro le ti o wa ninu aye ati ko sile awon ki a to ma ba awon ajagile gboseun ka ma sare to won lo ki a fe ran lowo lodo awon eleran ara ati ko awon nkan won sile awon iwoso aye ijeun aye ikobirejo aye ati ko gbo kan won sile o ni bi aba to pada si awon nkan ti a ti ko sile aso ara wa di elese aso ara wa di apeyida aso ara wa di arufin adura mi ni wo pe eni kokan wa ti o ti fi ese le ona ijoba olorun a o ni pada seyin loruko jesu ninu ebero
oríkẹwà ẹsẹ èkejìdínlógójì ebéèrò oríkẹwà ẹsẹ èkejìdínlógójì ṣùgbọn olódodo ni yóò yè nípa ìgbàgbọ nípa ìgbàgbọ lè a ti fi gbà wàhálà nípa ìgbàgbọ lè a fi sọ wá di mímọ nípa ìgbàgbọ lè a fi ń wò wá sàn nípa ìgbàgbọ la ń tu wa sílẹ tí wọn fún wa ní ìdáǹdè nípa ìgbàgbọ ni a ń rì wá bọnú ẹmí mímọ bí ìgbà tí a baptise wa nínú ẹmí mímọ nípa ìgbàgbọ ni a ń gbé ìgbésí ayé aṣẹgun ìgbé ayé tó borí ẹṣẹ tó sì borí èṣù ó ní ṣùgbọn olódodo yóò yè nípa ìgbàgbọ ṣùgbọn bí ó bá fà sẹyìn ọkàn mi kò ní inú dídùn sí i èyí ni ọlọrun fi han aya lọọtì wípé bí ẹnikẹni bá bojú wẹyìn bí ẹnikẹni bá yí padà kúrò nínú ọ̀nà òtítọ́ ọ̀nà rere ọ̀nà ìgbàlà ọ̀nà ìwà mímọ́ tí a ti fi ẹsẹ̀ lé ó ní òun ò ní inú dídùn sí irú ẹni bẹ́ẹ̀ nínú pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú ìrí ayé nípa mímọ olúwa àti olùgbàlà wa Jésù Kristì bí wọn bá sì tún fi ara kó tí a sì ṣẹ́gun wọn ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ ó ń sọ nípa àwa tí a ti ní ìgbàlà tí a ti bọ́ kúrò nínú ìrí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí a ti wẹ̀nà mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ó ní bí a bá tún bojú wẹ̀yìn bí a bá tún yí padà bí a bá tún ti padà sínú nǹkan tí a ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ti ní ìgbàlà nígbà ìpàgọ́ àjínde tàbí a ti ní ìgbàlà ṣáájú ìpàgọ́ àjínde ó ní bí a bá bojú wẹ̀yìn láti kó èébì ìwájẹ àtúndì arúfin adé ẹlẹ́ṣẹ̀ ó ní ìgbẹ̀yìn irú àwọn bẹ́ẹ̀ yóò burú ju ti ìṣáájú lọ nínú ẹsẹ̀ ìkọkànlélógún nítorí ìbásàn fún wọn kí ó máa mọ ọ̀nà òdodo ju lẹ́yìn tí wọ́n mọ̀ ọ́ tán kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn òwe òtítọ́ ni ṣe sí wọn lára wípé ajá tó padà sí èébì ara rẹ̀ àti ẹlẹ́dẹ̀ tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀ ọlọ́run ò ní ṣe wá ní ẹlẹ́dẹ̀ àti ajá lórúkọ Jésù nítorí wípé bí ẹnikẹ́ni bá padà sẹ́yìn èyí ni bíbélì fi ń wé ajá tí ó padà sínú èébì rẹ̀ ǹjẹ́ bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú sírú ipò bẹ́ẹ̀ níbo ni yóò ti lo ayérayé ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí líòde lè àwọn ajágbé wà bí o bá padà sínú ẹ̀ṣẹ̀ ìwọ tí o ti mọ ọ̀nà ìgbàlà ìwọ tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ìwọ tí o ti ń sọ wípé tó ń jẹ́wọ́ Jésù lólówa bí o bá padà sínú èébì rẹ bí o bá padà sínú èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí a ti mọ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ bí ajá ó sì ń sọ fún wa wípé nítorí líòde lé àwọn ajágbé wà àti àwọn oṣó àti àwọn àgbèrè àti àwọn apànìyàn àti àwọn abọ̀rìṣà àti olúkúlùkù ẹni tí ó fẹ́ràn èké tí ó sì ń búra èké nítorí bẹ́ẹ̀ à ń sọ fún wa wípé a ní láti jẹ́ ọmọ ọlọ́run nítòótọ́ ohun tí ó jẹ́ kí obìnrin yìí kí ó padà kí ó bojú wẹ̀yìn ni wípé ọkàn rẹ̀ wà nínú àwọn afẹ́fẹ́yẹyẹ ìgbádùn sódómù àti gomorrah lọ́rọ̀ kan ó fẹ́ràn ayé nítorí àsọ fún wa ẹni tí ó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé yóò jẹ́ ọ̀tá ọlọ́run nínú Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkẹrin ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin ẹ kò mọ̀ pé ìbárí ayé ìṣọ̀tá ọlọ́run ni nítorí náà ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá ọlọ́run bí o bá sì jẹ́ ọ̀tá ọlọ́run ó yẹ kí o mọ̀ wípé nígbà tí Jésù bá dé o kò ní lè bá lọ nítorí àwọn tí ó jẹ́ ọmọ ọlọ́run àwọn tí ó rìn nínú ìwà mímọ́ ni Jésù ń padà bọ̀ wá láti kó lọ rèlé nínú Jòhánù kìíní orí kejì láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀
nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé ìfẹ́ kò fẹ́ ara ìfẹ́ kò fẹ́ ojú àti ìrera ayé kì í ṣe ti bàbà bí kò ṣe ti ayé ayé sì ń kọjá lọ àti ìfẹ́ kò fẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ ọlọ́run ni yóò dúró láéláé nítorí bẹ́ẹ̀ àpẹẹrẹ ohun tí a rí nípa tí obìnrin yìí ni wọ́n pé ó ní ìfẹ́ ayé nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n a ń kí wọn nílò wípé kí a ṣọ́ra nítorí bẹ́ẹ̀nìyàn lọ́lá lọ́lá tọ́lá rẹ̀ ń ṣàn rẹ́rẹ́ bí omi tó pàtàkì nípò bí òṣùpá ń jọba láàrin ìràwọ̀ tó ń lògbà bí ẹni pé ohun tí kò ní òṣùwọ̀n ni tó wo kókó máyébé ajá wo mégógó ẹran tó ń jayé àjẹfẹ̀yìntì ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa pé ìgbà ò lọ bí òréré ọjọ́ kan ń bọ̀ tí ẹlẹ́mìí yóò béèrè tí a ó sì farahàn níwájú ìtẹ́ ìdájọ́ ǹjẹ́ ẹni tí ó bá fẹ́ ayé yóò bá ayé kọjá lọ ẹni tí ó bá fẹ́ ayé gẹ́gẹ́ bí déémà tàbí gẹ́gẹ́ bí ayalọ́ọ̀tì à ń sọ fún wa pé irú ẹni bẹ́ẹ̀ yóò bá ayé parẹ́ ìdájọ́ tí ó sì wà fún irú àwọn bẹ́ẹ̀ ni ìdájọ́ tí ó wá bá ayalọ́ọ̀tì nítorí wípé ìwọ tí o jẹ́ kìrìsìtẹ́nì bí o bá bá ayé rẹ ó di bí òbu iyọ̀ tí a ó dànù tí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ àwọn aráyé ó ní bí o bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run kí o kọ ayé àti ìfẹ́kúfẹ́ inú rẹ̀ sílẹ̀ àwọn ènìyàn wa máa ń sọ fún wa pé aláṣọ àlà kì í lọ sísọ elépo nítorí bẹ́ẹ̀ bí a bá ti fọ aṣọ rẹ̀ mọ́ tí o sì jẹ́ ọmọ ọlọ́run nítòótọ́ ibi àwọn ohun ìdọ̀tí ayé èérí ayé ìjẹkújẹ ayé ìmùkímọ̀ ayé àti ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé bí ó má jẹ́ wípé nítòótọ́ ni o ní aṣọ àlà tí o mọ̀ wípé a ò gbọ́dọ̀ bàjẹ́ a ò gbọ́dọ̀ fi sínú èérí o yẹ kí o ṣọ́ra nínú àwọn nǹkan tí ó wà nínú ayé kí o má bàa bá ayé lọ kí ni èrè tàbí kí ni àdánù tí ó bá aya lọ́ọ̀tì ẹ jẹ́ kí a wo Genesis orí ìkọkàndínlógún láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ni a ti ń wo ohun tí ó bá aya lọ́ọ̀tì. Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ ọ̀wọ́n iyọ̀. Níhìn-ín ni a ti rí ìdájọ́ tí ó dé bá obìnrin yìí èyí ni Jésù fi ń tẹnu mọ́ wípé nínú Luke orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n wípé ẹ rántí aya lọ́ọ̀tì. Lákọ̀ọ́kọ́ èyí jẹ́ kí a mọ̀ wípé ìtàn tí a kà nínú Genesis ó jẹ́ ìtàn òtítọ́ ó jẹ́ ohun tí ó ṣẹlẹ̀ nítorí wípé bí kì í bá ṣe wípé ìtàn tó ṣẹlẹ̀ kì í ṣe ohun tí Jésù yóò fi máa kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ rántí aya lọ́ọ̀tì. Ìkejì ni wípé obìnrin yìí ó jẹ́ ẹni tí ó ní àǹfààní ìgbàlà àǹfààní wípé kí ó bọ́ nínú ìdájọ́ ọlọ́run ṣùgbọ́n kò mú àǹfààní yìí lò nítorí bẹ́ẹ̀ ni ọlọ́run wa ṣe ń sọ láti ẹnu Jésù wípé àwa tí a ní àǹfààní àwọn tí ó ti jẹ́ ọmọ ẹ̀yìn àwọn tí wọ́n ń tẹ̀lé Jésù àwọn tí ó ti rán níṣẹ́ láti lọ wàásù ìhìnrere àwọn tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lọ́run wípé kì í ṣe pé àbọ̀ ayérayé lẹ́ẹ̀kan bí a bá ti ní ìgbàlà ó dájú wípé ọmọ ọlọ́run yóò máa jẹ ọmọ ọlọ́run bẹ́ẹ̀ lọ títí ó ní rárá ó ní kí a ṣọ́ra kí a má padà sẹ́yìn nítorí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀ bí ó bá tún bojú wẹ̀yìn ó ní kò yẹ fún ìjọba ọlọ́run ẹ rántí aya lọ́ọ̀tì nínú Ebéru orí kejì ní ìkìlọ̀ yìí ló ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí wípé bí a bá ti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà ṣé a ti di ẹni ìgbàlà bí a bá ti gbọ́ ti ìsọdí mímọ́ ṣé a ti di ẹni tí a sọdí mímọ́ bí a ṣe a ti gbọ́ ọ̀rọ̀ nípa àtúnṣe ṣé a ti tún ọ̀nà wa ṣe nínú Ebéru orí kejì láti ẹsẹ̀ ìkejì nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin àti tí olúkúlùkù ìré kọjá ẹ̀gba àti àìgbọràn gba ẹ̀sán tí ó tọ́ èyí jẹ́ kí a tún rántí aya lọ́ọ̀tì wípé àwọn áńgẹ́lì méjì wọ̀nyí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ fún wọ́n sọ fún un wípé ìdájọ́ ń bọ̀ wọ́n sọ fún un wípé kí wọn kí ó sá àsálà fún ẹ̀mí wọn ó wá ń sọ fún wa wípé bí àwọn ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bí ó bá dúró ṣinṣin àti tí olúkúlùkù ìré kọjá
ati aigboron eyi ni ise lodi si eko ti ati ko wa eyi ni ese dida aigboron si ohun ti ati gbo oni bi won ba gba esan ti o to bi ati ri esan na lara aya lochi oni ni ese keta awa o ti se la bi awa ko banani iru igbala nla bi eyi ti atete ko bere si so lati odo Oluwa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni oye ki a ko bi ara si awon ti ati gbo ki ainani aife ni pe ni ti o ye obirin yi lenu ki o ma ba yo eni kokan wa lenu nitori ari ohun ti o sele si wipe o subu sinu idajo Olorun nitori idajo arotele odeba idajo ojiji odeba asi so fun wipe idajo ti a ko le fe enu so idajo to bani lero lo deba aye lochi o pe deba lai ni anfani ati ronupo ada o lo si orun apadi nibi ti ise ati iya iponju ekun ati ipayin keke ayeraye ti o wa eyi ni jesu fun re olugbalawa ni o fi so pe bi ise igbala ti o nse bi ko ba ni je asan lori enikokan wa ani lati mura sile ani lati sora wa ki a ma je ki emi ipada seyin ti o nba awon kan lojo oni ki o ma de ba enikan ninu wa ninu eberu ori kewa eberu ori kewa ese ikokan le logbon oni ohun eru ni lati subo si owo olorun alaye nitori olorun wa ina ajonirun ni nje nigba na bi o ba ri be kini o ti o ye ki eni kokan wa ki o se lakoko fun awon ti ko ti ni igbala fun awon ti won ti gbo sugbon ti won o ti igba fun awon ti won ti mo wi pe ani lati ronupo ada ese wa ti won ko si ti ronupo ada ese won kini olorun beere lowo won ti o ye ki won ki o se ni kia kia lai fale lai jafara lai dagun lamo wi pe ko seyi to kan mi nitori wi pe ojo idajo nbo Isaiah ori karun din ni ogota Isaiah ori karun din ni ogota ese kefa ati ese keje ewa Oluwa nigba ti e le ri e pe nigba ti o wa ni tosi oni nisinsin ti a ni anfani nisinsin ti a n gbo ipe nisinsin ti eko yin rere ti o tun jade ti a n gbo wi pe o ye ki a ronupo ada o ye ki a gba Olorun gbo o ye ki a je ti Olorun oni ki a wa Oluwa nigba ti a le ri nigba ti o wa ni tosi bawo ni a se wa Oluwa bi o ba fe ni igbala ese keje ye ki eniyan buburu ko ona re sile ki elese si ko ironu re sile se je ki o yi pada si Oluwa ohun si saanu fun ati si Olorun wa ohun si fi ji lopo lopo bi o ba je wo pe o fe ba Jesu pade o fe lati bo lowo idajo Olorun idajo to nbo o ti an so ni wo pe oni lati fi okan re fun Olorun oni lati ronupo ada lati gba Jesu gege bi Oluwa ati olugbala re nje bi o ba je pe o ti ronupo ada o je ti Olorun nisinsiyi ati gba okan re la ati tu obi kini ohun ti Olorun reti lowo re ki o ba le jogun iye aini pekun ninu iwe owe ori kerin iwe owe ori kerin ese ikejidinlogun iwe owe ori kerin ese ikejidinlogun sugbon ipa ona won olooto dabi titan imole ti o ntan siwaju ati siwaju titi de osan gangan o so fun awe pe bi o ba ti ni igbala ki o te siwaju bi o ba ti ni isori imo ye ki a te siwaju bi a ba ti fi emi mimo Olorun ko ye ki a te siwaju bi o ba je ti Olorun ti e ri emi Olorun to nje olokan we pe o je ti Olorun ni toto oruko re wa ninu iwe iye Olorun o ni itesiwaju ni o ye ki o je ohun ti o farahan ninu igbesi aye eni kokan wa ninu Jobu ori iketadinlogun Jobu ori ketadinlogun ese ikesan ni atun ti nso fun wa ohun ti o ye ko je ipinu ilepa awon eniyan mimo awon ti won je ti Olorun Jobu ori iketadinlogun ese ikesan olododo pelu yo di ona re mu ati olowo mimo yo ma lera siwaju
Eje wepe akugbodo boju wanyi. Unti anini. Kia di mwishishin. Igbala ti owa lo wawa. Kia di mwishishin. E koro loro ti afin kowa lo jojumo ni bati anwasi hi. Kia di mwishishin. Iwa mimo ti jesu franare. Ti oti fuwa. La koko ti osowa di mimo. Oni kia di mwishishin. Ki enikeni. Ki oma bagba. Nkanwa yi lo wawa. Nini uri dafidi. Uri dafidi. Ikeji leni adonu ogonu le mejila. Okan okan eji. Orida fidi. Ikeji leni adonu lianka ni ese ikeji. Oni iki oberu ihi boboru. Ayare ti muono kan. Ogbeke li olowa. Eje wepe akogbodo je sheku sheye. Ani lati di ono kan yi ono igbala. Ono hiriri. Ona ewa mimo, anila ti dimo, oni ayare, tabi okanre, mu ona kan, ogbeke le, olowa, eini oni ti anila ti se, bi ya ba fe de ijoba arun, bi ya ko ba fe da bi ayaloti, ti obojuwenye, si, ti osi di onwan iyo, ti oni idaje olorun, ti odeba, nitori ife aye, nitori ati sofua, wepe, eni ti o ba fe aye dandan ni yo ba aye koja lo ninu Filipi ori keta Filipi ori keta ese iketa la ara emi ko kan ara mi si eni ti owo re ti te na sugbon ohun kan yi le mi nse emi gbagbe awon nkan ti o wa leyin mo si na gawo awon nkan ti o wa ni isaju emi nlepa ati de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Jesu Christi eyi so fun a wi pe Paul apostoli ni toto oni igbala oni sugbon emi ko kara mi si eni ti owo re ti te na emi nanga emi nlepa emi tesiwaju ni igba gbogbo ni toto ni oni isodi imo ati agbara emi olorun o si se ise opolopo gege bi apostoli ni ijoba olorun o je ki opolopo wa si ijoba olorun ti won ni igbala oni sugbon leyin ti ohun ti se awon nkan wonyi leyin ti ohun ti ni awon iriri onigbagbo emi ko kara mi si eni ti owo re ti te na sugbon ohun kan soso li emi nlepa ohun kan soso li emi se emi gbagbe awon nkan ti o wa leyin nitori pe iba se ise re ti a ti se iba se awon ese ti a ti da ti o ti koja lo ti olorun ti dariji wa oni ki a gbagbe awon nkan ti o wa leyin ki a si ma noga ki a ma lepa ki a ma tesiwaju lati wo eyi ti o wa niwaju emi nlepa lati de opin ire ije ibere ki se onise eni ti o ba fori ti titi de opin ohun la ogbala nitori be ni apostle se so fun a wi pe emi nlepa o emi si ntesiwaju lati le de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Christi Jesu ati ri ohun ti o sele si aya loti o sese ki o ro wepe nigba ti ohun ti je ibatan Abrahamu o sese ki o ro wepe nigba ti olorun ti ye awon si to be ti o ran awon angeli meji si ile won o sese ki o ro wepe nigba ti awon angeli ti je ounje ti ohun fi owo ohun se tabi ko ma ro wepe awon angeli won sese iyanu ninu ile wa tabi wepe ki o ma ro pe a se pataki to be ti awon angeli ti won le wa lowo mu ti olorun saanu fun wa ti o sunmo wa to be wepe ko sewo bi ohun ti le pada seyin tabi ohun ti le boju weyin awon anfani ti a ti fun ohun ko le je ki idajo ki o de ba ohun a ma so fun ninu ede Yoruba wepe aroba fin loba ipa nitori be bi o ba je eni ti ki nani eni toro wepe a ti n wa si dipa eni toro wepe anka bibeli eni toro wepe a jo lo si agoni isi ipago tabi mo je osise tabi mo wan je fun onbe tabi mo ntoju eleyi mo ntoju eyi ni ranti wipe bi o se sele si aya loti be ni o sele se ni ti o ma jafara eni ti o ba dagun lati o ro wipe idajo ko le de nitori be je ki a ronu pada ki o to peju ma se je ki oro ati ikilo olorun ki o di arifin tabi arisa fun enikeni ninu
nínú wa kí ẹnikẹ́ni nínú wa kí ó má ṣe dágunlá ó yẹ kí a tara ṣàṣà kí a fi ìrònú pọ̀ àdá kí a fi já ẹ̀ṣẹ́ wá sọ́nà bí àtúnṣe bá wà níwájú wa kí a tún gbogbo ọ̀nà wa ṣe kí a gba jésù kristi gbọ́ kí a gbà á gẹ́gẹ́ bí olùgbàlà kí a gbà á gẹ́gẹ́ bí olùwòsàn kí a gbà á gẹ́gẹ́ bí ẹni tí ń sọ ní di mímọ́ kí a gbà á gẹ́gẹ́ bí ohun gbogbo kí ó sì máa jọba lórí ìtẹ́ ọkàn wa kí a sì mọ̀ wípé a ń gbé ìgbésí ayé ọ̀tún bí o ti ń jí lòrórọ̀ ló máa gbàdúrà sí ọlọ́run pé ìbá ṣe òní tàbí ọ̀la nígbàkúùgbà tí jésù ìbá dé ọlọ́run jẹ́ kí n múra sílẹ̀ kí n má kó má jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ sí aya lọ́ọ̀tì yóò ṣẹlẹ̀ sí mi ǹjẹ́ mò ń gbàdúrà wípé ọjọ́ tí pé yóò bá dún wípé o gbọ́ lórúkọ jésù àti wípé o pẹ̀lú àwọn àyànfẹ́ ta ọ́ paláradà àwọn tí ó bá jésù gòkè lọ sí ọ̀run bí o bá fẹ́ kí àdánù ayérayé kí ó dé bá aya lọ́ọ̀tì kí ó dé bá ó yẹ kí o dìde ó yẹ kí o gbàdúrà kí o gbàgbé àwọn nǹkan tó ti kọjá mo ti ṣe ti bí mo ti tàn mo ti lọ sí ìpàgọ́ mo ti jẹ oúnjẹ alẹ́ olúwa a ti rì mí bọmi a ti ṣe ti bí fún mi a ti ṣe tàn mo jẹ́ òṣìṣẹ́ jẹ́ kí a gbàgbé ohun tí ó ti kọjá kí a máa ké pe olúwa kí a máa sọ fún olúwa wípé a ò fẹ́ bá ayé parẹ́ a ò fẹ́ bá ayé kọjá lọ a ò fẹ́ fẹ́ ayé tàbí ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé tàbí àwọn tí ó wà nínú ayé a ò fẹ́ kí ọ̀rọ̀ wa kí ó dàbí ọ̀rọ̀ aya lọ́ọ̀tì ní tòótọ́ ó jáde kúrò ní sódòmù òun gomorrah ṣùgbọ́n kò dé orí òkè tí a sọ fún wọn pé kí wọn kí ó lọ kò dé ilẹ̀ ìlérí nísinsìnyí yóò wà ní ọ̀run àpáàdì oúnjòro oúnjẹ ìyà àṣìṣe ìyà àìgbọràn ìyà àìkánisí ìyà àìka ọ̀rọ̀ ọlọ́run sí ó ń jìyà lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí képe olúwa wípé kí ọ̀rọ̀ tìrẹ kí ó má ṣe rí bẹ́ẹ̀ kí o gba ọlọ́run gbọ́ kí o jẹ́ ti ọlọ́run kí o jẹ́ ni tí a ti fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ kí o ní ìgbàlà tòótọ́ kí o sì jẹ́ ọmọ ọlọ́run tòótọ́ kí a lè kọ orúkọ rẹ sínú ìwé ìyè bí o bá jẹ́ ẹni tí a ti gbàlà ẹni tí a ti kọ orúkọ rẹ sínú ìwé ìyè ó ní kí o di ọ̀nà òtítọ́ mú ṣinṣin kí o má jẹ́ kí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tàbí ìdánwò tàbí ìṣòro tàbí wàhálà tí ó wà nínú ayé kí o gba ìgbàlà kúrò lọ́wọ́ rẹ ó ní kí a tẹ̀síwájú ó ní kí a máa lépa ìṣó ó ní kí a máa bójú wẹ̀yìn ó ní kí a di ohun tí a ní kí a dì í mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má bàa gba adé wa kí ó má sì gba ìjọba ọlọ́run tàbí ìgbàlà kúrò lọ́wọ́ wa gbàdúrà kí o sọ fún ọlọ́run wípé o ò ní padà sẹ́yìn o ò ní báyé lọ o ò ní báyé rẹ́ a ò ní pa ọ́ rẹ́ mọ ayé lára o ní gba ìdájọ́ tó ń bọ̀ lórí sódòmù òun gomorrah o jẹ́ ọmọ ọlọ́run ní tòótọ́ títí di ọjọ́ ìkẹyìn gbàdúrà.

bí tí yóò jẹ́ olùdájọ́ ní àkókò tó ń bọ̀ wípé olúwa wa yìí kì yóò jáfara bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ń kà sí ìjáfara wípé ó pẹ́ tí wọ́n ti ń wípé ó ń bọ̀ kò sì dé ṣùgbọ́n ìkìlọ̀ púpọ̀ wà fún wa wípé a kò gbọdọ̀ sùn a kò gbọdọ̀ jáfara a ní láti wà ní ìmúrasílẹ̀ wípé a ń retí olúwa wa nítorí ó pẹ́ ó yá ni jésù ń bọ̀ àwọn áńgẹ́lì pàápàá wọ́n sọ nípa bíbọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn wòlíì ti ìgbà láéláé wọn kò ṣàì mẹ́nuba irú àkókò tí a fẹ́ mẹ́nuba ní ìrọ̀lẹ́ yìí gbà tí ọlọ́run tún ṣí Jòhánù lójú tí ó rí ìfihàn ohun tí ń bọ̀ wá ó tún jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé Jésù ń bọ̀ a ó bẹ̀rẹ̀ láti ìlérí àti àsọtẹ́lẹ̀ tí Jésù Kristi tó ṣe fún wa tí a sì fi pamọ́ fún wa tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run Jòhánù orí ìkẹrìnlá à ń kà á láti ẹsẹ̀ ìkíní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹgbà Ọlọ́run gbọ́ ẹgbà mi gbọ́ pẹ̀lú nínú ilé bàbá mi ní ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín nítorí èmi ń lọ ìpèsè àyè sílẹ̀ fún yín bí mo bá sì lọ ìpèsè àyè sílẹ̀ fún yín èmi ó tún padà wá èmi ó sì mú yín lọ sọ́dọ̀ ara èmi tìkára mi pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú nínú àsọtẹ́lẹ̀ yìí tí Jésù Kristi òtítọ́ ọ̀nà àti iyè ẹni tí a kò rí irọ́ tàbí èké lẹ́nu rẹ̀ nígbà kankan rí ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ẹni tí ó mọ ohun tó ń bọ̀ lọ́jọ́ iwájú ni ó ń sọ àsọtẹ́lẹ̀ tí kò lè yí padà tí kò lè yẹ̀ fún wa wípé òun bọ̀ àwọn tí ó ń sọ fún ní ìgbàanì òye kò yé wọn wípé ó ń lọ ṣùgbọ́n bí ó ti ń sọ fún wọn wípé òun lọ bẹ́ẹ̀ ni ó tún tẹ̀ mọ́ wọn létí wípé bí òun bá lọ òun tún padà bọ̀ nítorí wípé wọ́n ti gbọ́ àlàyé lórí wípé ó ń lọ bí ó tilẹ̀ ṣe wípé kò yé wọn dáradára ọkàn wọn dàrú ó wá ń sọ fún wọn wípé bí wọn kò bá gbé ìgbésí ayé ẹni tí kò ní ìrètí kò yẹ kí ọkàn wọn dàrú bí kì í bá ṣe wípé kí a jẹ kí a mu kí a kú nítorí a kò mọ tí ó ń bọ̀ lé ọ̀la kò yẹ kí ọkàn wọn kí ó dàrú bí ìrètí wọn bí ò bá sí nínú ohun àfọwọ́bà fílẹ̀ tí ó wà nínú ayé gẹ́gẹ́ bí ohun ìní tàbí dúkìá pé bí ò bá jẹ́ pé gbogbo ìrètí wọn ohun ìgbà ẹ̀sìnsìn yìí ló wà kò yẹ kí ọkàn wọn kí ó dàrú nítorí bí a bá ti bí ẹnikẹ́ni sínú ayé àbí sínú wàhálà àbí sínú kó máa lọ kó máa bọ̀ kó máa fa nǹkan kí wọ́n lè tóra wọn ó sì ṣeé ṣe fún ẹlòmíràn títí ọjọ́ ayé rẹ̀ yóò fi dópin kó fà á kó má

sí, ìgbésí ayé rẹ ní àkókò náà ni a máa ń fi ìgbẹ́kẹ̀lé wa hàn. Ẹni tí kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run kò mọ̀ wípé inú ìbọ̀rìṣà ni òun wà. Jẹ́ kí n ṣe àlàyé ní kíkún fún ọ. Bí a bá gbẹ́kẹ̀lé ènìyàn, èyí jẹ́ wípé a fi ènìyàn yìí a fi dípò Ọlọ́run. Ó ṣeéṣe kí a rò wípé ènìyàn yìí ó ní owó. Ohun tí a ń rò ni wípé owó tí ẹni yìí ní ó ju àwọn ohun ìní tí Ọlọ́run ní. Nítorí bẹ́ẹ̀, nítorí ìwà ọmọgọ wa àti ọkàn ìṣìná wa, a fi ẹni yìí a fi dípò Ọlọ́run. Ó ní ìgbẹ́kẹ̀lé ènìyàn òun ni ó fi jẹ́ ìbọ̀rìṣà. Nítorí pé irú ènìyàn bẹ́ẹ̀ ó di òrìṣà fún wa, ó di Ọlọ́run fún wa. Ẹlòmíràn kò mọ̀ wípé nígbà tí a bá gbẹ́kẹ̀lé ènìyàn, ìgbẹ́kẹ̀lé ènìyàn ó máa ń fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Òun ní ẹsẹ̀ ìkarùn yìí ni ó fi wípé ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ a máa sin ẹ̀dá ju ẹlẹ́dá lọ. Irú ẹni bẹ́ẹ̀ bó lọ síbi iṣẹ́, àwa tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run a máa sọ wípé a fẹ́ lọ sí ilé ìsìn. Nítorí wípé èní jẹ́ ọjọ́ tí a ń sin Olúwa, a fẹ́ lọ gbàdúrà, a fẹ́ lọ mú àwọn ìbéèrè ọkàn wa àti àwọn ẹ̀dùn ọkàn wa, a fẹ́ lọ tú wọn payá níwájú Ọlọ́run. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ẹ̀kọ́ bíbélì, irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí àkókò ìsọjí, irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ìsìn ọjọ́ ìsinmi. Yóò máa wí pé òun fẹ́ lọ bá bàbá àsàlẹ̀, òun fẹ́ lọ bá lágbájá. Nítorí pé ẹ̀bí bá tiri, bí lágbájá bá wà láàyè kò séwu. Ó ti fi ẹni yìí dípò Ọlọ́run, ó ń sin ẹ̀dá ju ẹlẹ́dá lọ. Irú ẹni bẹ́ẹ̀ ìgbẹ́kẹ̀lé ènìyàn a máa mú kí ìdánwò ti ara kí ó wá sí ìgbésí ayé ẹni bẹ́ẹ̀. Ọmọbìnrin tí ó jẹ́ wípé ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó jẹ́ pé bó jí láàárọ̀ orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀, bó lọ lọ́sàn-án orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀, bó lọ síbi iṣẹ́ orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Lágbájá ti sọ wípé òun á bá mi wáṣẹ́, lágbájá ti sọ wípé òun á jẹ́ kí n jókòó sí ibùjókòó rere, lágbájá ti sọ wípé òun kò tí ń bá nílò kí n máa wá láti rí òun. Irú ẹni bẹ́ẹ̀ a máa pààrà ilé ọkùnrin kan. Ọkùnrin yìí jẹ́ ẹni tí ó gbẹ́kẹ̀lé. Irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà kò jìnnà sírú ẹni bẹ́ẹ̀. Tàbí obìnrin tó lọ́kọ nílé ṣùgbọ́n tí kò lè jókòó ti àwọn ọmọ nílé, tí ọkùnrin kan níta tí ó ti sọ wípé ẹ̀ tó lóòótọ́ ló lọ́kọ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ìbùkún Ọlọ́run ò pọ̀ púpọ̀ lọ́wọ́ ọkọ ẹ. Nítorí bẹ́ẹ̀ bí má fi ara ẹ jìyà, má fi ara ẹ ṣiṣẹ́ o. Nítorí bẹ́ẹ̀ bí o bá ti nílò nǹkan kan nínú ilé, ẹbọ́kọ̀ ò tiẹ̀ lè pèsè, tó bá wá bá mi màá fún ẹ. Irú ẹni bẹ́ẹ̀ a máa fi ọkọ sílẹ̀ nínú ilé, a máa lọ bá ọkùnrin kan níta. Ó ti sọ ọkùnrin yìí di Ọlọ́run, ó ti sọ di ẹni tó gbẹ́kẹ̀lé, ó ti mú ọkàn rẹ kúrò nínú ilé lọ́dọ̀ ọkọ àti lọ́dọ̀ Ọlọ́run. Ó ti sọ irú ẹni bẹ́ẹ̀ di ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ pàápàá. Nítorí kò ṣeéṣe fún ènìyàn ẹlẹ́ran ara láti máa fún ọ ní àwọn nǹkan tí ó yẹ kí ọkọ rẹ kí ó máa fún ọ, kí ó má ba lọ sínú ẹ̀ṣẹ̀ àgbèrè tàbí panṣágà ìwà èérí gbogbo. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ń kìlọ̀ fún wa, tí ó sì ń sọ fún wa wípé ìgún wà lórí àwọn tí ó bá fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Báyìí ni Olúwa wí. Ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹran ara ṣe apá rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Ọlọ́run. Wẹ́sẹ̀ kẹfà, nítorí pé yóò dàbí aláìní ní aginjù. Ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn yóò dàbí aláìní ní aginjù. Ẹni tí ọkàn rẹ̀ ṣí kúrò lọ́dọ̀ Olúwa yóò dàbí aláìní ní aginjù. Ẹni tí ó fi bàbá àsàlẹ̀, ẹni tí ó fi ṣe apá rẹ̀, ẹni tí ó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, ẹni tí ó fi ènìyàn tí ó gbé ara kíkú wọ̀, tí ó fi ṣe Ọlọ́run rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí aláìní lé aginjù, tí kò sì rí i pé rere ń bọ̀, ṣùgbọ́n yóò gbé ibi èèyàn gbẹ́ ilẹ̀ wọ́n ní lé aginjù, ilẹ̀ iyọ̀ tí kì í gbé inú rẹ̀. Ohun tí a ń sọ nípa ilẹ̀ iyọ̀, ṣé o rí wọ́n pé ilẹ̀ tó lọ́ràá tí a lè gbin nǹkan sí? Bí a bá ti da iyọ̀ sí, gbogbo àwọn mùdùnmúdùn tí ó wà nínú ilẹ̀ náà ni iyọ̀ yóò parun. Èyí ni à ń pè ní ilẹ̀ iyọ̀ tí a kì í gbé inú rẹ̀, ilẹ̀ iyọ̀ tí a ò lè dáko sí, ilẹ̀ iyọ̀ tí ohunkóhun kì í hù jáde nínú rẹ̀. Ó ní ẹni tí ó bá kọ Ọlọ́run sílẹ̀, ẹni tí ó bá jẹ́ wípé ó kọ ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, ó kọ ọ́ sílẹ̀, yóò dàbí aláìní lé aginjù. Bí rere tilẹ̀ ń bọ̀ kò lè rí, yóò máa gbé ìyàngbẹ́ ilẹ̀, yóò máa gbé inú aginjù.
yo ma gbe

0: ilẹ̀ iyọ̀ tí ẹnìkan kì í gbé. Nítorí bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ewu ló wà fún àwọn tí wọ́n fi ẹran ara ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Kí ni Ọlọ́run wá ń fẹ́ kí a ṣe? Ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ni wípé kí a gbẹ́kẹ̀lé òun. Wẹ́sẹ̀ ìkeje, ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó sì fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Àkọ́kọ́, ò fẹ́ ní ìgbàlà, ó ní láti gbẹ́kẹ̀lé Olúwa. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé iṣẹ́ rere tirẹ. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé a ti sàmì fún mi láti kékeré. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé mo ń ka Bíbélì. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé mo ń lọ sórí òkè láti lọ gbàdúrà. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé bàbá mi àti ìyá mi ní àwọn olùdásílẹ̀ ìjọ CAC tàbí olùdásílẹ̀ ìjọ CMS ní ìlú wa. Ìgbẹ́kẹ̀lé rẹ ó ní láti wà nínú Jésù Kristì, wípé Jésù Kristì kú fún mi. Kì í ṣe pé bàbá àti ìyá wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ. Kì í ṣe wípé a sàmì fún mi ní kékeré. Kì í ṣe wípé mo ń fún àwọn alágbe lówó. Kì í ṣe wípé mo ń gbàdúrà, mo ń gbà àwẹ̀. Kì í ṣe wípé mo máa ń lọ sórí òkè nígbà gbogbo. Ìgbẹ́kẹ̀lé rẹ ní láti wà nínú Kálfárì, nínú ẹ̀jẹ̀ tí Jésù Kristì ta sílẹ̀, nínú ẹ̀jẹ̀ Jésù tí a fi ń wẹ lẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ. O ní láti gbàdúrà wípé Ọlọ́run, mi ò gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ rere mi. Mi ò gbẹ́kẹ̀lé àwọn ìgbọràn tí mo rò pé mo ń ṣe sí òfin Ọlọ́run, àwọn ìgbọràn tí kò tó nǹkan. Mi ò gbẹ́kẹ̀lé ohunkóhun tí mo ti ṣe, ohunkóhun tí mo ń ṣe, tàbí ohunkóhun tí mo lè ṣe. Ìgbẹ́kẹ̀lé mi ó wà nínú Jésù Kristì, ó wà nínú ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Ó ní ìbùkún ni fún irú ẹni bẹ́ẹ̀ tí ó gbẹ́kẹ̀lé Olúwa. Irú ìbùkún wo? Àkọ́kọ́, ìbùkún ìgbàlà, ìbùkún ìdáríjì, ìbùkún àlàáfíà nínú ọkàn, ìbùkún wípé a kọ orúkọ rẹ̀ pẹ̀lú àwọn àyànfẹ́ lókè Lọ́run, ìbùkún wípé bí ó bá pa ojúdé ní ikú, wípé àwọn áńgẹ́lì yóò gbé e lọ sókè ọrun, ìbùkún wípé ó ti bá Ọlọ́run lájà, ìbùkún wípé a ń pè ní ọmọ Ọlọ́run nítorí wípé ó gbẹ́kẹ̀lé Jésù Kristì, ó gbẹ́kẹ̀lé Ọlọ́run fún àṣepé ìgbàlá rẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí ó wípé ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, èyí jẹ́ wípé bí a bá jẹ́ aláìní, bí wàhálà bá wà fún wa, bí ohunkóhun bá dé, a lè ké pe Olúwa, Ọlọ́run yóò dá wa lóhùn. Ìbùkún ìdáhùn àdúrà ni a ń sọ nípa rẹ̀, ìbùkún ìpèsè látòkè wá, ìbùkún ààbò Ọlọ́run, ìbùkún wípé bí a bá ṣe àìsàn, bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, Ọlọ́run lè mú wa láradá. Bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ẹ̀mí òkùnkùn ni ó fẹ́ jẹ gàba lórí wa, bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, Ọlọ́run lè tú wa sílẹ̀. Ọlọ́run lè jẹ́ kí àwọn èdè tí ó fẹ́ dè wá kí a já wọn kúrò. Ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó sì fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Bí a bá sọ wípé a gbẹ́kẹ̀lé Olúwa, èyí jẹ́ wípé gbogbo àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn ni a ti já sọnù. Èyí jẹ́ pé kì í ṣe wípé a ń sọ fún Ọlọ́run wípé ṣe díẹ̀, babaláwo a ṣe díẹ̀. Kì í ṣe wípé a ń sọ fún Olúwa, mú wàhálà díẹ̀ kúrò kí o sì gba bàbá àṣàlẹ̀ mi láti mú èyí tó kù kúrò. Èyí jẹ́ wípé a gbẹ́kẹ̀lé Ọlọ́run àti Ọlọ́run nìkan ṣoṣo. Kì í ṣe wípé bí a bá ń gbàdúrà, a ń gbàdúrà ní ìgbẹ́kẹ̀lé ní orúkọ Jésù àti pẹ̀lú ìgbẹ́kẹ̀lé ní orúkọ áńgẹ́lì. Irú ẹni bẹ́ẹ̀ ò gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹni tó rò wípé orúkọ Jésù ò tó, a ní láti forúkọ áńgẹ́lì kún. Ẹni tó rò wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ò tó, a ní láti fi omi àdúrà, a ní láti fi kún. Ẹni tó rò wípé Bíbélì nìkan ṣoṣo wípé kò tó, àwọn hàntúrú, àwọn nǹkan tí àwọn ẹlẹ́bọlóògùn, àwọn nǹkan tí àwọn alálùpàídà tí wọ́n ti kọ sílẹ̀, àwọn nǹkan tí àwọn ẹgbẹ́ ìmùlẹ̀, ẹgbẹ́ òkùnkùn ní ibi ipò òkú tí wọ́n ti kọ sílẹ̀, ó tún fi díẹ̀ kún. Àwọn tí ó kì í ṣe àwọn tí ó rò wípé ẹ̀kọ́ Bíbélì, ẹ̀kọ́ ìhìnrere wípé kò tó, wípé àwọn tún ní àwọn ẹ̀kọ́ mìíràn tí wọ́n lè fi kún. Bí a bá ń sọ wípé a gbẹ́kẹ̀lé Ọlọ́run, èyí jẹ́ pé a gbẹ́kẹ̀lé pátápátá pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo inú wa ni a fi gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó ní ìbùkún ni fún ẹni náà, ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, yóò sì dàbí igi tí a gbìn lẹ́bàá omi, tí ó na gbòǹgbò rẹ̀ lẹ́bàá odò, tí kì yóò bẹ̀rù bí ooru bá dé, ṣùgbọ́n ewé rẹ̀ yóò tutù, kì yóò sì ní ìjayà ní ọdún ọ̀dá, bẹ́ẹ̀ ni kì yóò dẹ́kun àti máa so èso. Èyí ni ìbùkún àwọn tí ó mọ Ọlọ́run, ìbùkún àwọn tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, ibokun awon ti o nke pe olorun ibokun awon ti ko fi igbekele won si ori eniyan ti o je eleran ara mo fe ki o ye igbese aye re wo loni nibo ni igbekele re wa se o nfi oko dipo olorun o nfi aya dipo olorun o nfi ohun ini dipo olorun o nfi baba asale kan se igbekele re o nfi balogun kan se alati leyin fun oni abi o je ni to gbekele olorun abi o je ni to ti ronupo ada patapata ti o nke poroko oluwa se o je ni to gbekele oluwa lai boju weyin je ki adidi duro ki a so fun olorun wi pe a fe ki igbekele wa ki o wa ninu re nitori pe ewu popo lo nbe ewu popo lo nbe ibinu je popo lo nbe fun awon ti o je wi pe igbekele won ninu eni eleran ara lo wa ati wi pe idajo olorun idajo ibinu gbogbona olorun o wa lori awon ti won gbekele eniyan ki se be nikan iru awon be won ki o le ba jesu joba won ki o le ba jesu lo nigba ti o ba de won ki o le lo sonre lati ma ba olorun gbe titi lai bi igbekele re ba wa ninu eniyan so fun olorun dede duro ki o gbadura ki o so fun pe ni ti igbala o fe gbekele olorun o fe gbekele etutu jesu christi lori igi agbelebo o ti jewo ese re o ti kan won sile o si simile ise irapada ti jesu christi se ise ti o se ti o je wipe o je tewogba lowo olorun loju olorun o fe gbekele patapata so fun olorun wipe ko tun se ebo miran ko tun si ohun miran ti o ni lati se bi ko se pe ki o kan ronupo ada ki o si je ki eje jesu ki o we omo ju snow lo o si feran lowo ni o fe iwosan ni o fe ibukun ni ohunkohun ti o je aini re je ki igbekele re ki o wa ninu olorun nikan soso ki se wepe ki o tun ni baba asale kan nibikan ki se ki o tun ni ore abanideṣe kan nibikan ti o ma pese fun o ti o fi igbekele re si gbekele olorun nikan ki se pe ki o tun ni iborisa kan tabi orisa kan ni ikoko iyara re ti o tun gbekele gbekele olorun gbekele olorun gbekele yo si bukun o laye yi ati ni aye to nbo
1: iwe woli Isaiah ori ikefa le odun ti Usaya oba ku emi ri Oluwa joko lori ite ti o ga ti o si gbe ara soke ise ti aso egunwa re kun tempili awon sirafu duro loke re oko kan won ni iye mefa o fi meji bo oju re o si fi meji bo ese re o si fi meji fo ikini si kesi ekeji pe mimo mimo mimo ni Oluwa awon omo ogun gbogbo aye kun fun ogo re awon opo ilekun si mi nipa ohun eni ti o ke ile na si kun fun efin nigba na ni mo wi pe egbe ni fun mi nitori mo gbe nitori ti mo je eni alaimo ete mo si wa laarin awon eniyan alaimo ete nitori ti oju mi ti ri oba Oluwa awon omo ogun nigba na ni okan ninu awon sirafu fo wa sodo mi o ni ese ina ni owo re ti o ti fi emumu lati ori pepe wa o si fi kan mi lenu o si wi pe kiyesi eyi ti kan ete re amu aise dede re kuro a si fo ese re nu emi si gbo ohun Oluwa pelu wi pe tani emi o ran ati tani yo si lo fun wa nigba na ni emi wi pe emi ni yi ran mi o si wi pe lo ki o si wi fun awon eniyan yi ni gbigbo egbo sugbon oye ki yo ye yin ni riri eri sugbon eyin ki yo si mo oye mu ki aya awon eniyan yi ki o sebo mu ki eti won ki o wuwo ki o si di won li oju ki won ki o ma ba fi eti won gbo ki won ki o ma ba fi okan won mo ki won ki o ma ba yi pada ki a ma ba mu won le arada nigba na ni emi wi pe Oluwa yo ti pe to o si dahun pe titi awon ilu nla yo fi di ahoro le aisi olugbe ati awon ile le aisi eniyan ati ile yo di ahoro patapata titi Oluwa yo fi si awon eniyan na kuro lo rere ti ko sile nla yo si wa ni inu ile na sugbon sibe idamewa yo wa ninu re yo si pada yo si di rirun bi igi teili ati bi igi owaku eyi ti opa wa ninu won nigba ti ewe won ba re be ni iru mimo na yo je opa ninu re
2: DCLM Radio, Your spiritual welfare is our concern.
1: Iwe wòlíì Àìsáyà, orí ìkeje, ó sì ṣe ní ọjọ́ Ahasi ọmọ Jotamu, ọmọ Usaya, ọba Juda, Tiresini, ọba Syria, àti Peka, ọmọ Remaliah, ọba Israeli gòkè lọ sí Jerusalemu láti jàálẹ̀ ogun, ṣùgbọ́n wọn kò lè borí rẹ̀. A sì sọ fún Dáfídì pé Syria bá Ephraim dìmọ̀lù, ọkàn rẹ̀ sì mì, àti ọkàn àwọn ènìyàn rẹ̀ bí igi igbó tí mì nípa ẹ̀fúùfù. Olúwa sì sọ fún Àìsáyà pé jáde ní ìsinsìnyí lọ ìpàdé Ahasi, ìwọ àti ṣe ajáṣubù ọmọ rẹ ní ìpẹ̀kun ojú ìṣàn ìkú odò ti apá òkè ní òpópó pápá àfọṣọ. Sì sọ fún un pé kíyè sára, kí o sì gbéjẹ́, má bẹ̀rù bẹ́ẹ̀ ni kí o má ṣe jáyà nítorí ìrù méjì igi iná tí ń wé ẹ̀fín wọ̀nyí nítorí ìbínú mímú náà rí sínì pẹ̀lú Syria àti ti ọmọ Remaliah. Nítorí Syria, Ephraim àti ọmọ Remaliah ti gbìmọ̀ ìgbésí ọ wípé ẹ jẹ́ kí a gòkè lọ sí Juda, kí a sì bà á nínú jẹ́, ẹ sì jẹ́ kí a ṣe ipò nínú rẹ̀ fún ara wa, kí a sì gbé ọba kan kalẹ̀ láàrin rẹ̀ àní ọmọ Tábíálì. Báyìí ni Olúwa Jehovah wí, ìmọ̀ náà kì yóò dúró, bẹ́ẹ̀ ni kì yóò ṣẹ. Nítorí orí Syria ni Damascus, orí Damascus sì ni Resini. Nínú ọdún 65 lẹ ó fọ Ephraim tí kì yóò sì jẹ́ ènìyàn mọ́. Orí Ephraim sì ni Samaria, orí Samaria sì ni ọmọ Remaliah. Bí ẹ̀yin kì yóò bá gbàgbọ́ lótìtọ́, a kì yóò fi ìdí yín múlẹ̀. Olúwa sì tún sọ fún Ahasi pé béèrè àmì kan lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ, béèrè rẹ̀ ìbá jẹ́ ní ọ̀gbun tàbí ní òkè. Ṣùgbọ́n Ahasi wípé èmi kì yóò béèrè, bẹ́ẹ̀ ni èmi kì yóò dán Olúwa wò. Òun sì wípé ẹ gbọ́ ní ìsinsìnyí ẹ̀yin ara ilé Dáfídì, í ṣe ohun kékeré fún yín láti dá ènìyàn lágara, ṣùgbọ́n ẹ̀yin ò sì dá Ọlọ́run mi lágara pẹ̀lú bí. Nítorí náà Olúwa tìkálà rẹ̀ yóò fún yín ní àmì kan, kíyè sí, wúndíà kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, yóò sì pe orúkọ rẹ̀ ní Emmanuel. Orí àmọ́ àti oyin ni yóò máa jẹ, kí ó lè bá a mọ bí a ti kọ ibi àti bí a ti yan ire. Nítorí pé kí ọmọ náà kí ó tó mọ bí a ti kọ ibi àti bí a ti yan ire, ilẹ̀ tí ìwọ kórira yóò di ìkọ̀sílẹ̀ lọ́dọ̀ ọba rẹ̀ méjèèjì. Olúwa yóò sì mú ọjọ́ tí kò sí bẹ́ẹ̀ rí wá sórí rẹ, àti sórí àwọn ènìyàn rẹ, àti sórí ilé bàbá rẹ, láti ọjọ́ tí Ephraim ti lọ kúrò lọ́dọ̀ Juda àní ọba Assyria. Yóò sì ṣe ní ọjọ́ náà, Olúwa yóò kọ sí eṣinṣin tí ó wà ní apá ìpẹ̀kun odò ṣíṣàn ńláńlá Íjíbítì àti sí oyin tí ó wà ní ilẹ̀ Assyria. Wọn ó sì wá, gbogbo wọn ó sì bà sínú àfonífojì ejò àti sínú pàlàpálà òkúta àti lórí gbogbo ẹ̀gún àti lórí ewéko gbogbo. Lé ọjọ́ kan náà ni Olúwa yóò fi abẹ tí a yá, èyí ni ní àwọn ti ìhà kejì odò ni, ọba Assyria fa orí àti irun ẹsẹ̀, yóò sì run irun gbọ̀n pẹ̀lú. Yóò sì ṣe ní ọjọ́ náà, ènìyàn kan yóò sì tọ ọmọ màlúù kan àti àgùntàn méjì. Yóò sì ṣe nítorí ọ̀pọ̀lọpọ̀ wàrà tí wọ́n mú wá yóò máa jẹ orí àmọ́, nítorí orí àmọ́ àti oyin ni olúkúlùkù tí ó bá kù ní àárín ilẹ̀ náà yóò máa jẹ. Yóò sì ṣe ní ọjọ́ náà, ibi gbogbo yóò rí báyìí pé ibi tí 1,000 àjàrà ti wà fún 1,000 owó fàdákà yóò di ti ẹ̀wọ̀n àti ẹ̀gún, pẹ̀lú ọfà àti ọrun ni ènìyàn yóò wá ibẹ̀, nítorí pé gbogbo ilẹ̀ náà yóò di ẹ̀wọ̀n àti ẹ̀gún, àti lórí gbogbo òkè kékèké tí a ó fi ọkọ tu, ẹrù ẹ̀wọ̀n àti ẹ̀gún kì yóò dé ibẹ̀, ṣùgbọ́n yóò jẹ́ ìlú tí a ń da màálù lọ àti ibi ìtẹ̀mọ́lẹ̀ fún àwọn ẹran kékèké.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, onífẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá lónìí láti wá gbọ́ ọ̀rọ̀ yín. A wá lónìí fún ìsọjí, a wá lónìí fún ìdáhùn sí àdúrà, a wá lónìí fún ìmọ́lẹ̀ nínú òkùnkùn ayé yìí, a wá lónìí láti lè jẹ́ kí ẹ tán àwọn àìní tí ó wà ní ìgbésí ayé wa. A dúpẹ́ wípé ojoojúmọ́ ni a ń rí yín bá. A dúpẹ́ wípé ẹ kì í ṣípò padà. A dúpẹ́ wípé ẹ kò yí padà. A dúpẹ́ wípé lójoojúmọ́ ni ìlérí yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni ìjólóòtọ́ yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni àánú yín lórí wa, oore ọ̀fẹ́ yín lórí wa ló ń dọ̀tun. Lójoojúmọ́ lẹ mú kí ìbùkún àtọ̀run wá, kí ó wá sí ìgbésí ayé wa. Ẹ gba pé ẹ wa lórúkọ Jésù. Bí ẹ ti wá lónìí, bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, à ń bẹ̀ yín wípé ẹ ó fún wa ní ààyè àti àǹfààní láti ṣí ọkàn wa payá, láti gbọ́ ọ̀rọ̀ yín, anbebe wepe oro yi yo shewa lanfani. Anbebe wepe oro yi yo ton imole si okan wa. Anbebe wepe oro yi yo sowa di alagbara. Yo fwani okun, yo kowa bi ati igba dura, yo kowa bi ati nri down si adura awa. Abebe wepe bi ati imba asoro. Ako nije ki onkong ki odi walawo, wepe ao fiti si oro na. Ao drolori oro na. Ao shiong bogbo ti efe ki ashe. Ati wepe ibokun yin lato ke wa. Ati wepe ishe yanu lato ke wa. Yo jetye ni kwa kan wa. Loro kwa Jesu. Adukwa yekwa etikbo. Niro kwa Jesu Christi uluwa wa. Eje ke wo Matthew. Ori kanu. Ese keje. Matthew. Ori kanu. Ese ikeje. Ala bukun fun li awon ala anu. Nitori won ri anu gba. Ala bukun fun li awon ala anu. Nitori won ri anu gba. Eje ki a wo Samuel ikeji. Samuel ikeji. Ori keji lelogun. Ese ikerin di logbon. Fun ala anu. Ni wo fi ara re han fun bi ala anu. Ati fun eni duro shishin. Li olododo. Ni iwo o fi ara re han fun. Ni eni duro shishin. Li olododo. Loni oro lorun. Ti anfe yewo. Ni anu. Fun awon ala anu. Anu fun awon ala anu o ye ki o ye wa wi pe igbese aye wa o dro lori anu olorun anu olorun o je ohun ko se mani fun wa fun gbogbo eniyan ti o wa le aye lai si anu lati odo olorun wa aye ti an gbe yi ko le mo riri ohun kankan lati odo olorun nitori lati gba ti adamu ti subu lati igba ti eniyan ti subu ni o ti je wi pe idajo ari ayeraye ni iba ma duro de wa lai si wi pe ani ohun kan ti a le gbekele tabi ani ireti kan lati odo olorun bi ki ba se wi pe olorun fi anu re han fun wa bi ki ba se wi pe olorun fun ara re nitori ori ofe re o mu ireti igbala wa fun eni kokan wa je ki a duro na ki a ro ki a gbe yewo wepe bi ko ba si anu olorun ninu idile iru idile be ko le duro bi ki ba se pe agba olorun laye lati fun ani okan anu ati oju anu fun ara wa oko ati aya baba iya ati awon omo won ko le gbe lalafia lai si anu olorun ninu ile isin papa laarin adari ati omo ijo laarin okunrin si obirin bi ki ba se wi pe agba anu olorun laaye ninu okan wa ati lati fi anu olorun fun ara wa bi enikokan ko le sese wi pe ki agbadun onkohun ninu ijo nibi ise wa bi ki ba se wi pe an fi anu bara wa lo ni ibi owo wa bi ki ba se wi pe an fi anu bara wa lo ni ibi ile ti an gbe enikokan si enikeji re bi ki ba se wi pe an fi anu bara wa lo a o le ni alaafia a o le gbe papo lai si alaafia o ye ki o ye wa we pe ko si ohun kan ninu wa ko si enikan kan ninu wa ti o le sanwo irapada re nitori pe lati igba ti eniyan ti subo lati igba ti eniyan ti fi olorun sile ti a ti ya eniyan nipa si olorun ni o ti je we pe a je igbese kan a je olorun ni igbese kan ti ko si enikeni tabi onkohun ti o le san nitori owo tabi iye irapada wa o se iye bi iye to be ti a ko ri eni ti o le san igbese yi nitori be anu olorun nikan soso oni o mu igbala wa fun wa igba ti mo so nipa igbala mo so nipa igbala kuro ninu ese igbala kuro ninu idajo ayeraye igbala kuro ninu egun ayeraye ti o wa sori gbogbo eniyan nigba ti eniyan se sugbon anu olorun oni o sanwo irapada wa
3: anu olorun oni oran jesu christi omo bibi re ni kan soso lati wa gba wa la kuro ninu ase wa nigba ti a je ota olorun teti sile dara dara we pe elese je ota olorun a wa ninu okunkun tele tele a o mo ona iye ona igbala ona ijoba olorun a se je ota si olorun sugbon anu olorun oni o duro anu olorun o lo mu suru fun wa ti o nduro ki a ba le ronu pada ati wi pe ki a ba le gba jesu christi omo bibi re kan soso ki a ba le gba agbo ohun ti a n so ni wi pe lai si wi pe olorun fi anu han fun wa a ki ba ti ni anfani lati ni igbala bi ki ba se wi pe olorun fi anu han fun wa a ki ba ti mo iribiri ohun iyebiye ti jesu christi ti o se lori igi agbelebo a ki ba ti mo ona igbala a ki ba ti le ronu pada a ki ba ti le gba jesu christi omo olorun gbo ki a si ni igbala ninu mika orikeje ese ikeje din logun ati ese ikokan din logun je ki a wo bi olorun se fi anu han fun wa ti o fi dari ese wa je wa tani olorun bi iwo ti o ndari aise dedeji ti o re iyoku ini re koja koda ibinu re duro titi lai nitori ohun ni inu didun si anu nitori anu re ni olorun pipi oju ere han fun wa ti o fi mu aise dede wa kuro ti o fi dari gbogbo aise dede wa je wa ti ko je ki ibinu re ki o wa lori wa titi wese kokandinlogun yo yi pada yo ni eyonu si wa yo si te aise dede waba iwo si so gbogbo ese won sinu ogbun okun ese je ohun ti o wuwo ohun ti o wo wa lorun tele tele o dabi okota olo ti a fi ma nlota tabi ohun ti o tobi ju be lo o dabi odo ti a fi ma gunyan ti a so mo wa lorun tele tele nitori be ni o fi je wipe elese ko le woke nitori eru wuwo ti a so mo olorun sugbon nitori anu olorun wo eni ti a so odo mo lorun tabi eni ti a so olo okuta nlanla ti a so mo lorun ti o teba ti ko le rin siwaju dara dara ti ko le se ohunkohun komo komo ti o je wipe ibanuje dori agbakodo ti o je wipe ekun asunrin ni lojojumo ti o je wipe eru ese o nwo olorun eru ese npa ti o je wipe eru ese o fe mu lo si sare lai tojo sugbon ti olorun ri wipe ko si ohun dara dara kan ni igbese aye re ko si ohun rere kan ti a le ka si ilorun ti a le ka mo lowo ti a fi le fi anu han fun sugbon o je ni to je wipe eru ese npa ko si le mu eru ese yi kuro nipa anu olorun ni kan soso je omo ni ti mo so nipa re iwo gan ni mo so nipa re iwo ni eni na ti o je elese tele tele iwo ni eni na ti o je odaran tele tele iwo ni eni na ti o je wipe ibinu olorun iya ayeraye nduro de o iwo ni eni na ti o je wipe aso olo yi olo ese okuta ese aso odo odo ese aso omo olorun iwo ni eni na ti o je wipe iba ma si igbadun iba ma si ireti kankan iba ma si igbala lati aro di ale iba ma si ohun kan ti o le fun ni ireti lati aro di ale sugbon nitori anu olorun o wo ninu ise o wo ninu iya o wo ninu ese re o si so wipe o n fe fi anu han fun o iba ma se anu olorun odo ti a so mo olorun aba ma le ja kuro odo yi tabi olo ti a so mo olorun o ni iba fa o lo si orun arimabo lai tojo nkan ti a so mo olorun ese re yi iya ese yi iba je o ninu aye yi iba je o ninu aye ti n bo e o ba lo sorun apadi sugbon oni tani olorun bi iwo ti o n dari ase dedeji ti o n re iyoku ini re koja ko da ibinu re duro titi lai nitori o ni inu didun si anu o n so fun wa wipe anu olorun o n lo mu idariji wa anu olorun o n lo mu eru ese o n lo mu kuro lorun wa anu olorun o n lo mu ibanuje eti ese wa fa o n lo mu kuro anu olorun o lo nu omije wa nu anu olorun o lo ko oruko wa si inu iwe iye lorun anu olorun o lo wo ese wa nu ti o funfun ti o je ki okan wa ki o funfun gbo bi egbon owo o ni o ti yi pada si wa o ti ni iyonu si wa o ti te ase dede wa ba o si ti so awon ese wa sinu ogun okun gba to ke nkan won yi kuro gba to ja won kuro lorun wa ohun to se ni pe o so won sinu ogun okun o si mo wi pe bi a ba so okuta tabi olon olon lanla tabi odo ti o tobi ti o wo bi a ba so sinu okun ki lefo o man lo si isale okun ni bayi ni olorun se fun ese wa to je wi pe o ti so ese wa sinu ogun okun ti a ko le ri won mo sugbon kini de to se be se tori wi pe agbadura popo ni se tori wi pe asokun popo ni se tori wi pe agbawe popo ni se tori wi pe a fi opolopo ni wa fun awon alagbe ni rara ko si ohun ti a le fi fun alagbe ti o le ra igbala fun wa ko si ekun ti a le sun ti o le ra igbala fun wa ko si adura ti a le gba ti o le ra igbala fun wa sugbon nitori anu olorun anu olorun nikan soso oni o mu ki igbala ki o je ti wa olorun ko se nitori ore ofe re nitori anu re nitori ore ofe ti o ni si wa iyonu ti o ni si wa oni a fi die ni igbala oni a fi nke pe aba baba bi o ba ti to anu olorun yi wo mo ki o ko rire bi o ba ti to anu olorun yi wo mo ri wi pe o ti mo jesu gege bi oluwa ati olugbala re sugbon ran ti pe ki n se ohun ti a fowo ra igbala ki n se ohun ti a so wi pe emi ni mo je eni to to eni to to eni to ye nitori be ni a fi gba okan mi la rara ko si isogo fun enikeni nitori jesu christi nitori pe o fe wa o ku fun wa nigba ti a wa je elese nigba ti a je odaran nigba ti a je onikupa ni eniyan nigba yi gan ni olorun fi anu re han ti o ran jesu christi lati ku fun wa wo efesu efesu ori keji lati ese ikerin sugbon olorun eni ti se oloro ninu anu nitori ife re nla ti o fi fe wa nigba ti awa ti le ku nitori irekoja wa o so wa di aye pelu christi ore ofe le ati fi gba yin la sari nihi bi ati ndaruko anu be ni andaruko ore ofe nitori wipe won ma nlo dogba dogba won ma nlo lese egbeji ni ibikan na ni anu olorun ati ore ofe olorun oni o je oloro le anu o je oloro le anu ele o fi ma le se anu fun o ti o le se anu fun mi ti o le se anu fun awon awon elomiran nitori pe o je oloro ninu anu nitori ife re nla ki se ife kekere ni o gba wala ki se ife ti eran ara ni o gba wala ki se ife ti angeli ni o gba wala iba se wi pe ife ti angeli ni iba se wi pe ife ti eran ara iba se wi pe ife baba ni ti ara si omo ni a ko ba ti le ni igbala o ni sugbon nitori ife re nla ife ti o je wi pe olorun nikan soso ni o le ni iru ife be o ni o fi fe wa nigba ti awa ti le ti ku nitori ire koja wa o so wa di aye pelu christi ore ofe le ati fi gba yin la ranti wi pe mo so fun nipa anu olorun wipe anu olorun lo fun ani idariji anu olorun lo fun ani igbala anu olorun lo fi ore ofe olorun lo fi fun wa anu olorun lo ko oruko wa si iwe iye lorun anu olorun lo so ota olorun di omo olorun anu olorun lo mu akuro ninu okunkun lo mu wa sinu imole anu olorun lo je ki olo ese ti o wuwo pupo ti a so mo wa lorun ti o wa ninu okan wa ti o wa ni igbesi aye wa ti ko je ke ani itesiwaju ti ko je ke amo bi ati gbadura ti ko je ke amo bi ati kepe olorun anu olorun ti o tobi jojo oni o mu ki awon ese won yi ti o wuwo ti o dido le mu ki a we won nu ki a ja won kuro ni igbesi aye wa bi o ba ti ni igbala boya o n reti we pe nigba ti o ba je eni to ni iwon tun won si tabi o je omoluabi tabi o je olododo fun ara re wipe nigba na yo sese fun olorun lati gba ola rara igbala ki wa nitori wipe a je olododo igbala ki wa nitori wipe a je omoluabi oni nigba ti a wa je elese christi ku fun wa nigbati awa je ota olorun a fi ife olorun han wa ni ti wi pe kristi jesu ku fun wa nitori be ko si ohun to ni lati ma duro de oni ni ojo igbala oni ni o ye ki o ke pe olorun bi o ba ti ni igbala oni ni o ye ki o so fun olorun wi pe o simi le anu olorun o fe anu olorun o fe igbala olorun wo episteli ti paulu apostoli si titu titu ori keta ese ikerin ati ese ikarun sugbon nigbati iseun olorun olugbala wa ati ife re si eniyan parahan ki se nipa ise ti a wa se ninu ododo sugbon gege bi anu re kiyesi gege bi anu re li o gba wala nipa iwenu atunbi ati isodi titun emi mimo awon nkan ti a so nihin won niye lori won se po jojo o nso oni nitori iseun olorun olugbala wa o tun so oni nitori ife re oni ki ise nipa ise ti a wa se ninu ododo awon elomiran ti oye igbala koye won ma gbekele ise owo won won ma so wipe lati kekere ni awon tin lo si ile eko ojo isinmi lati kekere ni awon tin lo si ile isin wipe awon wa lati idile onigbagbo wipe lara aro nigbati awon si wa ni kekere ni baba no ma nlago ton ma npe won jo ton ma nka bibeli ton ma gbadura won ro wipe nitori adura gbegba won won ro wipe nitori ohun ti won se won ro wipe nipa ise owo won ni a fi gba won la rara ki se be elomiran ti oye igbala koye a ma nso wipe ohun o se bi seni kankan ri wipe bi owo ohun ti ri be ninu ohun ti ri ohun oni ke tenikeni ma dara wipe lati igba ti ohun ti wa saye yi bi won domi sohun lenu ki bo sile wipe ohun je ni titu ohun je ni jeje won ma ro wipe nitori be ni a o se gba won la a nso fun wipe ki se be o ni ki se nipa ise owo wa ninu ododo awon elomiran o ma nso wipe lati igba ti awon ti gboju lati igba ti awon ti daye awon ki be ni kenija bi awon ti le binu awon ki fi han bi eni keni ti le se won awon ma nlo je eni ati wipe awon je awon ma nse ise ododo ati pe awon ma fun awon alagbe o ma fun won lowo ati pe gbogbo eniyan lo mo won si omoluabi o so fun wa o ni ko si bi a se le je omoluabi to bi a o ti le se awon nkan ese won sita ero okan wa nko ilepa okan wa nko bi a o ti e se nkan won yi ni gbangba e ta nse ni ikoko nko abi olorun ori e ta nse ni koko ko ri ero inu wa ko ri awon nkan miran ti o lodi ninu okan wa tani o le so wipe o mo tani o le so wipe o mo ju awon angeli lo o mo nkan ti oro olorun so o ni ko ti le ba iwa funfun iwa mimo lowo awon angeli ka ma se so wi ka ma se so nipa ti eniyan o ni ninu ese ni iya mi loyun mi o mo wipe okan ese ni la gbe kakiri eni ti ko mo olorun eni ti ko gba olorun gbo eni ti ko ni igbala okan ese iru ese o la gbe kakiri nitori be ko si ohun ti a le se gege bi ise ododo gege bi wipe anfun alagbe lowo ti o le gba okan wa la elomiran ma so wipe igba gbogbo lo ma nlo sori oke lati lo gbadura ati wipe osu kan o le koja ko ma lo sori oke lati lo gbadura won ma jalankato nipa ti ise owo won won ma ro wipe tori pe awon gbadura awon gba awe ati pe ni akoko awe ati adura be awon ma nse ise anu popo awon ma so pe nitori be awon ni lati de orun orun rere awon o mo wipe ko si ohun ti a le se bi ki ba se wipe eje Jesu Kristi we wa bi ki ba se wipe a fi anu olorun han fun wa bi ki ba se wipe fe olorun fun ara re o koju si wa lati se wa lore ore igbala bi ki ba se be a ko le wo ijoba olorun wo ese ikarun yi lekan si o ni ki se nipa ise ti a wa se ninu ododo sugbon gege bi anu re gege bi anu re gege bi anu re li o gba wala omo adamu kan iran adamu kan iba ma le ni igbala iba ma le ri oju olorun omo adamu kan iba ma le bo olorun dore bi ki ba se wipe anu olorun nitori pe olorun o je eni mimo olorun je eni to korira ese sugbon awon mo ese bi eni momi an je ese bi eni jeun a fi ese korun gege bi ewon oso sugbon nitori anu olorun ki eniyan ki o ma ba segbe oni asiran Jesu Christi we pe awa elese awa ti ko lọlọrun awa ti a o mo ojubo olorun awa ti a o mo bi ati sin olorun we pe ki anu olorun ki o le fa wa somora ki anu olorun ki o le mu wa